0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ káàárọ̀ o, àjírẹ́bí, wọ́n yìí ni àkójọpọ̀ ìròyìn ní kùtùhà bí ó ṣe máa dé sétí gbọ̀yìn láti iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kí la ti ń ròyìn látẹnu Adéyẹmí Lawal ṣáájú kókó inú ròyìn náà. Ìpínlẹ̀ Èkìtì kéde ìsinmi fáwọn olùkọ́. Àwọn ọlọ́pàá ni wọ́n ti ṣe rúbà kó wọ́n mú àwọn ẹ́míà méjì ti ń bẹ nípínlẹ̀ Kano. Oríkọ́ àjọ aláàbò ni ló ti ṣàlàyé pé àlékún ti gbowó oṣù àwọn jagunjagun. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti kéde ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fáwọn olùkọ́ jákèjádò ìpínlẹ̀ náà kí wọ́n ba lè kópa nínú ètò ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé ti ọdún yìí. Alákòóso fẹ́tọ̀ ẹ̀kọ́ ọ̀mọ̀wé Ọlábìnpẹ Adéríyè ló sọ̀rọ̀ yìí ní ọjọ́ Àlàmísì. Adéríyè ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni láti ba lè fáwọn olùkọ́ ní àǹfààní láti darapọ̀ mójúgbà wọn àtàwọn tó ní ṣe lójúná ètò ẹ̀kọ́ fún ti ayé ọlọ́dọọdún náà àti láti ṣàfihàn ipa tétò ẹ̀kún kó. Alákòóso náà wá rọ àwọn òbí, alágbàtọ́, àwọn aláṣẹ iléèwé àti àwọn akẹ́kọ̀ọ́ láti fọkàn sí ètò náà kí wọ́n sì ṣe ètò tí ó yáyì fún. Àwọn olùkọ́ àtàwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́ ní àwọn ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkó iná ti ń tẹ̀síwájú akitiyan wọn láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lórí kíkùnà ìjọba ìpínlẹ̀ náà láti ṣàmúlò àdéhùn ìtẹ̀ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ náà. Ìyanṣẹ́lódì náà ni yóò kan àwọn òṣìṣẹ́ èyí ti bẹ láwọn ilé ẹ̀kọ́ mẹ́rin, ilé ẹ̀kọ́ fásitì ìpínlẹ̀ Èkó, ilé ẹ̀kọ́ fásitì ètò ẹ̀kọ́ ti ìpínlẹ̀ Èkó, ilé ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti gbogbo òṣìṣẹ́ ti ìpínlẹ̀ Èkó àti ilé ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn ìbò ti ìpínlẹ̀ Èkó. Àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ṣiṣẹ́ lábẹ́ àjọ àpapọ̀ àwọn òṣìṣẹ́ èyí ti ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì, ẹgbẹ́ àgbà òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ fásitì, ẹgbẹ́ àwọn onímọ̀ gbogbo òṣìṣẹ́ ti ilé ẹ̀kọ́ náà àti àwọn òṣìṣẹ́ tí kì í ṣe olùkọ́. Àwọn ẹgbẹ́ náà ná kéde ìyanṣẹ́lódì wọn náà níbi tí wọ́n ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lọ́jọ́ Jímọ̀. Alága ẹgbẹ́ àpapọ̀ àwọn òṣìṣẹ́ náà ọ̀jọ̀gbọ́n Ibrahim Bakare ṣàlàyé pé àwọn ẹgbẹ́ ọ̀hún iná ti ṣe sùúrù púpọ̀ tó sì jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ láti yanjú èdè àìyedè náà nípasẹ̀ ìjíròrò ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ní láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì náà nítorí ìgbìyànjú wọn èyí tí ó ń kùnà. Àwọn ọlọ́pàá nípínlẹ̀ Kano iná ti kìlọ̀ fún lórí ọ̀rọ̀ ẹ̀ṣin gígùn látọ̀dọ̀ àwọn ẹ́míà méjèèjì ti ń bẹ nípínlẹ̀ Kano, Yemala Muhammad Sanusi Kejì àti Aminu Adobayero tán ṣàlàyé pé ni yóò wù tó bá tẹ òfin tí wọ́n gbé kalẹ̀ náà lójú ni wọ́n mú. Àjọ ọlọ́pàá náà sọ pé ni yóò wù tàbí àjọ yóò wù tó bá ń pèrò láti gun ẹ̀ṣin ní gbangba nípínlẹ̀ náà ló nílò láti kọ̀wé lẹ́bi wákàtí 72 ṣáájú sí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kano nípasẹ̀ ọ́fíìsì alákòóso àjọ ọlọ́pàá Ibrahim Adamuba Kori. Báyìí nígbà tí ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ẹ́míà 15 tìlú Kano Aminu Adobayero sọ pé kò sẹ́nì kankan tó lè dáhùn dúró láti gun ẹṣin bó tilẹ̀ jẹ́ pé ìjọba fòfin dè é. Ṣùgbọ́n alákòóso àjọ ọlọ́pàá sọ pé wọ́n nílò láti kọ̀wé fún mi níbi wákàtí 22 sásìkò tí wọ́n gun ẹṣin náà láti bá a lè ṣètò ààbò fún wọn. Olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí Fẹ́mi Gbàjàbíàmílà ló ti pinnu fáwọn èèyàn agbègbè sùúrù lérè nípínlẹ̀ Èkó pé òun ò ní dojú tì wọ́n. Gbàjàbíàmílà ló sọ̀rọ̀ náà lásìkò tí ń ro wọn lágbára. Ó ro wọn lágbá àwọn èèyàn agbègbè rẹ̀ lágbára pẹ̀lú àwọn ọkọ̀ tí ń lona ẹlẹ́tíríìkì, àwọn ọkọ̀ bọ́ọ̀sì kéékèèké, àwọn alùpùpẹ́ lẹ́sẹ̀ mẹ́ta àtàwọn nǹkan yòókù. Olórí òṣìṣẹ́ fún ààrẹ náà wá ṣàlàyé ọ̀rọ̀ bíbà èyí tí olùdarí kan tó pera ẹ̀ tó jẹ́ ayédèrú iléeṣẹ́ kan ìyá Adéyẹmí tó bá lórúkọ jẹ́ láìpẹ́. Ó sọ̀rọ̀ nípa àwọn àṣeyọrí ààrẹ Tinubu. Gbàjàbíàmílà wa fi kún un pé òun yóò máa bọ̀wọ̀ fún Tinubu láéláé. Ìlàrámọ̀kínlá ti ń ròyìn láti iléeṣẹ́ rédíò Adaba 88.9 FM Àkúrẹ́. Nínú ròyìn lẹ́ ti gbọ́ bí oríkọ́ àjọ aláàbò ṣe ṣàlàyé pé àlékún ti bá àwọn owó àwọn sọ́jà lórílẹ̀-èdè yìí.
2: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu eyin didun ara riro afogedegede doti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fun telu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 091 60 62 62 53 091 60 62 62 53 oruko money janu omo 24/7 aba make sure gbugbu

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ máa gbọ́ àwọn ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò àdàbà níbi yòówù lágbàáyé, ẹ kàn sójúpọ̀ ẹ̀rọ ayára bí àṣà www.adaba889.fm. Ẹ sì lè gba application iléeṣẹ́ rédíò àdàbà sílẹ̀ ní Google Play Store. Bẹ́ẹ̀ ni ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook wa www.facebook.com/adaba889. Lórí ẹ̀rọ Instagram àti X, ìpàdé wa ní àtàdàbà 889 FM. Tẹ bá sì fẹ́ fún wa níròyìn lẹ́ka ìròyìn wa, ẹ fi ṣọwọ́ sí mail address wa ní newsroom àtàdàbà 889.fm. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ni ló ti ṣàlàyé pé àwọn méjì kan náà ti kú nínú ìjà àwọn ẹlẹgbẹ́ òkùnkùn nílùú Ọ̀ṣọ́gbó ti ṣolú ìlú ìpínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́ Jímà lágbègbè ilé kan èyí ti bẹ lókè Ìbàlẹ̀ nílùú Ọ̀ṣọ́gbó, níbi tí àwọn kan tí wọ́n fura sí ipá jẹ́ ẹlẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti bẹ̀ sí dojú ìjà kọra wọn pẹ̀lú ìbọn. Àwọn alūkkóró fàjọ ọlọ́pàá nípínlẹ̀ náà Abiodun Ojelabi ṣàlàyé pé àwọn èèyàn mẹ́rin ni wọ́n fara gba ọgbẹ́ ọta àbọn lásìkò ìṣẹ̀lẹ̀ náà, tó sì jẹ́ pé wọ́n gbé wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú. Ojelabi ṣàlàyé pé ọ̀kan lára àwọn tó kú náà ni wọ́n pè ní Small Rugged, tó sì fi kún pé àwọn yòókù ni wọ́n ti morúkọ wọn. Alákòóso àjọ ọlọ́pàá nípínlẹ̀ náà Ibrahim Sungura ló ti pàṣẹ pé kí àwọn ikọ̀ ọlọ́pàá kí wọ́n lọ ságbègbè náà kí wọ́n sì mú àwọn tí ó pa àwọn èèyàn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ni àwọn tó ní ṣe nínú ẹgbẹ́ náà ní agbègbè àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí, iná ti gbà láti ta ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹdìbò jí láàrin àwọn ẹkùn òṣèlú mẹ́fẹ̀ẹ̀fà ti bẹ ní Nàìjíríà fún Ààrẹ Bọ́lá Tinubu lásìkò ètò ìdìbò ìyàn ààrẹ tọdún 2027. Àwọn tó níṣe náà èyí tí àwọn gómìnà, àwọn tí wọ́n yàn sípò òṣèlú àtàwọn aṣáájú ẹgbẹ́ míì láti ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà láti àwọn agbègbè mẹ́fẹ̀ẹ̀fà ti bẹ láàrin àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí àtàgbègbè olú orílẹ̀-èdè yìí iná pinnu náà. Wọ́n ya ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 sọ́tọ̀ fún ìpolongo kan nílùú Làáfíà nípínlẹ̀ Nasarawa láti ṣàfihàn àtìlẹ́yìn tí ẹkùn náà ní fún yíyàn padà Tinubu. Àbá náà iná wáyé níbi ìpàdé kan èyí tí ó wáyé látọ̀dọ̀ àwọn ikọ̀ tí ń tanijí lẹ́sẹ̀kòkò ní àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè yìí, ètò wáyé lọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Làbújá lọ́jọ́ Jímà. Alága fẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè Nẹta Oyè Ìtúádà ni yóò ka àbá náà lópin ìpàdé ọ̀hún. Mínísítà fàgbègbè orí ìlú orílẹ̀-èdè Yẹnsi Wike lọ́jọ́ Jímà ló ti kéde pé ìbáṣepọ̀ òun pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ni ó jẹ́ pé kò lè mì, tó sì ń ta àwọn èèyàn ìpínlẹ̀ Rivers jì láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ náà. Ó sọ̀rọ̀ yìí níbi ìpàdé ìfikùnlukùn kan èyí tó wáyé ní agbègbè ìjọba àbílẹ̀ Òbí Apọ̀ níbi tí àwọn èèyàn tí wọ́n ti péjú sípàdé náà. Wike ló tẹnumọ́ pé òṣèlú ló jẹ́ nítorí ìfẹ́ àwọn èèyàn dípò ọ̀rọ̀ ọ̀tẹ̀. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Rivers náà wá ṣàlàyé pé mímú ọ̀rọ̀ ìpínlẹ̀ òṣèlú gbòòrò ló ṣe pàtàkì láti bá a lè mú káwọn èèyàn lè jèrè ìjọba tiwantiwa. Wike wá ṣàlàyé pé ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Tinubu ló jẹ́ ìlànà tó yáàyè èyí tí ó ṣe pàtàkì fóun. Oríkò àjọ aláàbò ló ti ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà iná ti bẹ̀rẹ̀ sí gba owó oṣù kẹsàn-án ọdún yìí pẹ̀lú àlékún ètò bá owó oṣù wọn. Ó darí àgbà ẹ̀ka tí ń bójútó ètò ìròyìn nínú àjọ náà Ọ̀gágun Samaila Ubá ló ṣàlàyé àlékún tó bówó oṣù náà fáwọn oníròyìn Làbújá. Ó sọ pé èyí ló jẹ́ ìmúṣẹ ìpinnu Ààrẹ Bọ́lá Tinubu láti mú ìgbéga bá ìgbé ayé rẹ̀ àwọn ológun. Ní báyìí àwọn ológun iná ti ṣàlàyé pé wọ́n ti ń gba owó oṣù wọn, èyí tó ṣe àfihàn àfikún bíi ìdá mẹ́rin nínú márùn-ún èyí tí fún àwọn ológun kéékèèké lábẹ́ ìjọba Tinubu. Àwọn jagunjagun náà ṣàlàyé pé ìlànà owó oṣù tuntun náà ló bẹ̀rẹ̀ sí hàn nínú ìwé owó wọn nírọ̀lẹ́ ọjọ́rùú. Kí àkójọpọ̀ ìròyìn ní kùtù hàì kí o tó parí kókó inú rẹ̀ rí lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ló ti kéde ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún yìí gẹ́gẹ́ bí ìsinmi fáwọn olùkọ́ jákèjádò ìpínlẹ̀ náà kí wọ́n bá lè kópa nínú ètò ọjọ́ àwọn olùkọ́ àgbáyé tọdún 2026. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Kano iná ti ní wọ́n mú ẹnì yòówù nínú àwọn ẹ́míà méjì ti bẹ nípínlẹ̀ Kano Ìmàlà Muhammad Sanusi kejì àti Aminu Adubayero tó bá tako àṣẹ ọlọ́pàá láti gun ẹṣin. orí kò wà àjọ aláàbò ló ti ṣàlàyé pé àwọn ológun náà ti bẹ̀rẹ̀ sí gba àlékún owó oṣù wọn. Àkójọpọ̀ ìròyìn ní kùtù àìkùmà ní jòbá ẹ̀ lọ Sunday Ajiboye lòlótú Adéyẹmí làwá sí ni oníròyìn Ọlọ́run wọ̀ mọ́ yín àjírẹ́bí.

0: 88.9 FM.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó lálẹ́.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o tí ì rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: your Holy Spirit freely and fully upon us. That from today we will pray the way Jesus prayed. Even in the Garden of Gethsemane, where Jesus sweated drops of blood, there was something remarkable about that prayer. It was not the struggle of the flesh. It was the flow of the inner man. Give it to us in Jesus' name.
1: Amen.
0: Father, I pray for that individual who has been oppressed by a personality like a snake. New personality, new python. You wicked spirit, the seed of the woman has bruised the head of the serpent. You personality that moves in the person like a snake, torments the person like a snake, manifests in the person like a snake. That's the power of God. That's number one there. You personality that eats up and devours the resources and the strength of that person. Your personality that came in by occult covenant, ancestral covenant. You serpent, you python, the seed of the woman has bruised your head. You have bruised your head. You have bruised your head. You have bruised your head. That's right. That's right. That thing cannot stay. That thing will not stay. That power is broken. That power is broken. That power is broken. Father, thank you. Father, thank you. Father, thank you. Father, thank you. I proclaim freedom to every victim. Everyone that was held bound by the serpent's power. Everyone that was bitten by the serpent and the serpent's venom has been operating in their system, in their spiritual lives, in their bodies, in their destiny. Right now, by the finger of God, the yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. In the name of Jesus. Help that lady. Help that lady. Pack your note. You serpent, in the name of Jesus Christ, the incarnate Son of God, go out now! Out! You are free. You are loosed. The chains are broken. Everyone laboring under the yoke of fear. Everyone the enemy has attacked and they have put a garrison of fear. A stronghold of fear, terror, intimidation, insecurity. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. Yoke is broken. New spirit of fear. New arch terrorist. I terrorize you in the name of Jesus. I break your hold. Spirits of fear. Inhabiting and oppressing God's people. Hear the word of the Lord. Your day is over. Your yoke is broken. It's broken. It's broken. It's broken. It's broken. In the name of Jesus. Be loose. That's right. Be loose. You will not fear no more. That's right, sister. You will not fear no more. Something is overtaking you right now. You will not fear no more. You will not fear no more. That's right. Something is overtaking you right now. The yoke of fear is broken. It's broken. It's broken. For he has not given to us the spirit of fear, but of sonship and of power and of a sound mind. Father, bless your people. In Jesus' name we pray. Amen.
1: Adaba FM, I like it forever.
2: Mo ń gbádùn àdàbà.
3: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé òun ti wá sú mi.
5: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń sọmọ ara yẹn lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dá gbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ máa fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá wa, ẹlòmíì wọn lọ́gọ́rùn-ún ọdún, wọn lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo.

0: Ǹjẹ́ ò ń wá Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Ẹ káàbọ̀ sí orí ètò bí a ṣe lè ṣàwárí Ọlọ́run, ìyẹn ètò How to Find God, ètí a máa ń wá fún yín ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ètò wa bá a ṣe ń fún yín. Lórí ètò wa lónìí, nǹkan tá a máa gbéyẹ̀wò òun ni òye ẹ̀mí mímọ́ fún òmìnira ẹ̀mí, òye àtayébáyé ti ẹ̀mí mímọ́ fún òde òní. Láti bá wa sọ̀rọ̀ lórí ẹ̀, mo ti ní àlejò pàtàkì, àwọn á lè dárúkọ ara wọn.
2: Ẹ ṣeun Atọ́kù, orúkọ tèmi ni Olúṣínà Olújítán, mo sì jẹ́ ìkànnú àwọn àlùfáà ẹ̀sìn Ekenka.
1: Ẹ káàbọ̀ bàbá. Ẹ dákun, Ọ̀gbẹ́ni Olúṣínà Olújítán, olùkọ́ni tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Bàbá, ẹ dákun, oyè wo ló jẹ́ tàtayébáyé ti ẹ̀mí mímọ́ tó wà fún òde òní èyí Ekenka fi ń kọ́ni?
2: Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Láti ìṣẹ̀wá ni Ọlọ́run ti wà, tí ẹ̀mí mímọ́ sì wà. Nínú ẹ̀mí, nígbà tí Ọlọ́run dá ayé àti ohun gbogbo, ó dá àwọn ẹ̀mí, ó sì ń bá àwọn ẹ̀mí sọ̀rọ̀, ó ń tọ́ wọn sọ́nà ní bó ti tọ́ àti bó ṣe yẹ, ó ń fún wọn ní ìtọ́nisọ́nà nípasẹ̀ ẹ̀mí. Ṣùgbọ́n nígbà tó wá di pé ó wá fi àwọn ẹ̀mí yìí, ó wá fi wọ́n sínú ẹran ara, ó gbé, ó sọ wọ́n di ẹlẹ́ran ara, ó wá di pé wọn ò gbọ́ kétékété mọ́ ohun tí ẹ̀mí ń sọ fún wọn. Ọlọ́run wá ṣe ìlànà láti máa gbé àwọn ìránṣẹ́ dìde lóríṣi lóríṣi ní ìpele ìpele, láti máa wá tọ́ àwọn èèyàn sọ́nà, láti máa fún wọn ní òye ẹ̀mí gẹ́gẹ́ bí ó ṣe ti wà ní ìbẹ̀rẹ̀. Bí èèyàn ṣe wá ń dàgbà sókè sí nínú ẹ̀mí, tí etí ẹ̀ tó túbọ̀ ńlà sí, tí ojú ìríran ẹ̀ tó ń ríran dáadáa sí, bẹ́ẹ̀ ni òye ẹ̀mí tí Ọlọ́run mú jáde ló ń ga sókè ní ìpele ìpele ìpele. Nígbà tó wá tó àsìkò kan ní 1965 tí wọ́n wá rí pé ọmọ Ádámọ̀ ó ti lè gba òye ẹ̀mí ní ẹ̀kúnrẹ́rẹ́ ju tẹ́lẹ̀ lọ, àwa gbé ọkùnrin kan jáde, àwọn oníṣẹ́ tá ń pè ní Paul Tweechel, ọmọ ìlú Amẹ́ríkà ni, aláwọ̀ funfun ni, pé kó wá bẹ̀rẹ̀ sí lọ máa kọ́ àwọn èèyàn ní òye ẹ̀mí yìí, ìmọ̀ òye ẹ̀mí yìí, kó lọ máa fún wọn ní àkọ́tún. Kìí ṣe pé kò sí tẹ́lẹ̀ mọ́, ó wà, ṣùgbọ́n ó ti di àmúlùmálà lóríṣiríṣi, wọ́n tí ó ti dàpọ̀ mọ́ àṣà, ó ti dàpọ̀ mọ́ ìwà, ó ti dàpọ̀ lóríṣiríṣi. Iṣẹ́ ẹ̀ tí ẹ̀ wá ni láti kó jọ, láti ṣe àfọ̀mọ́ ẹ̀ kó lè wà ní bó ṣe wà gan láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tó wá gbé jáde, ìyẹn la wá ń pè ní Ekenka, tó wá ń kọ́ àwọn, tó wá ń fún àwọn èèyàn ní ìrántí òye ẹ̀mí tí wọ́n ti mọ̀ ń jọ sí gẹ́gẹ́ bí ẹ̀mí, ṣùgbọ́n tí wọ́n ti gbàgbé. Alákọ̀ọ́kọ́ òye ẹ̀mí tó wá mú jáde náà ni pé ẹ̀mí ni wá láti ọ̀dọ̀ Ọlọ́run la sì ti wá, a sì lára ẹ̀yà Ọlọ́run ni wá. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti gbàgbé pé ẹ̀mí ni wá, a máa ń rò pé ẹran ara ni wá, la ṣe ń rò pé ẹlẹ́wẹ̀ẹ́rí pé ẹran ara la gbéga jù, a ti gbàgbé pé ẹ̀mí ni wá. Ṣùgbọ́n wá rán wa létí pé ẹ̀mí ni wá, ẹ̀yà ara Ọlọ́run ni wá. Ẹlẹ́ẹ̀kejì, ó tún ràn wá létí pé ìfẹ́ ni Ọlọ́run. Nínú ìfẹ́ yìí náà ni Ọlọ́run sì ti dá ohun gbogbo, àti pé àwa náà ta jẹ́ àyà ẹ̀yà ara Ọlọ́run, ìfẹ́ ni àwa náà. Ìfẹ́ yìí náà ni Ọlọ́run sì ràn wá sí ayé ìsàlẹ̀ yìí láti wá kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe nífẹ̀ẹ́. Nígbà tá a bá tó yege nínú ẹ̀kọ́ ìfẹ́ yìí, ìgbà yẹn la tó lè padà sọ́dọ̀ Ọlọ́run láti lè lọ jẹ́ olùbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ìmọ̀ òye ẹ̀mí mi tí Ekenka tún mú wá sí ìrántí wa, òun ni wípé gbogbo ohun tá a bá ṣe ló ní ẹ̀san tirẹ̀, pé tí àlọ́ bá lọ, àbọ̀ ń bọ̀ wá bá. Gbogbo wa náà la sì mọ̀, òun làwọn èèyàn wa, èèyàn wa ní wàá bẹ́rù ẹ̀ ń bodè, torí wọ́n ti mọ̀ pé ohun gbogbo téèyàn bá ṣe ló lẹ́sàn, kò sí àṣegbé kankan bí kankan.
1: Olè onígbé.
2: Bẹ́ẹ̀ ni olè onígbé, wàá bẹ́rù ẹ̀ ń bodè, olè onígbé. ìmọ̀ òye ẹ̀mí mi ti kankan tó mú wá sí ìrántí wa ni pé à ń lọ à ń bọ̀ ni, kì í ṣe ẹ̀kan ṣoṣo là ń wá sílé ayé, à ń lọ à ń bọ̀ ni. Ẹ rí pé nígbà tẹ́lẹ̀mí bá sọ̀rọ̀ a ní tóun bá tún táyé wá òun á tún yàn, torí pé wọ́n mọ̀ pé à ń lọ à ń bọ̀ ni. Ní àná mo lọ ra nǹkan kan, ọmọ kékeré kan wá wà tí wọ́n fẹ́ mú fònà títì. Nígbà táwọn fẹ́ mú fònà, ó kọ́kọ́ jáwá rẹ̀ gbà, ó sáré kọjá títì fún rẹ̀, wọ́n lè bá lódì kejì. Nígbà wọ́n tún ń bọ̀, ó tún jáwọ́ pàtì lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó mú dání, ó tún dáré sọdá títì fún rẹ̀. Ni wọ́n wá ń bá ẹ̀gbọ́n ẹ̀ pé ó ṣe mú ọmọ ìdání tó jẹ́ kó máa sọdá títì, ó ló ń jáwọ́ gbà ni. Wọ́n wá ń sọ pé ìwọ ló yẹ kó dìmú dáadáa, wọ́n ní kò ní gbọ́, wọ́n ní gbọ́ ẹ pé bàbá ni. Ẹnìkan wá ń sọ mẹ́ pé ṣé òun láláṣẹ ẹnu ilé ni, ọmọ kékeré ni o, ẹni tó wà ń bẹ wá ni à, ó lọmọ ọmọ ni, ó ní ṣùgbọ́n bàbá ló máa ń pè rẹ̀ nítorí ó sọ fóun pé òun ni bàbá gbogbo wọn. Nígbà mo ń kúrò rẹ̀ mo rẹ́rìn sí pé wọ́n mọ̀ pé lóòótọ́ lọmọ yìí ń sọ pé bàbá lòun, bóyá bàbá wọn tó ti lọ tó ti padà dé tó wà nínú ìyàwó ọmọ kékeré ni lọ́tẹ̀ yìí, ṣùgbọ́n tí ìrántí yẹn sì wà fún ló ṣe ń sọ fún wọn pé bàbá ni òun. Òun náà ló sì ṣe ń gbìyànjú láti fònà títì fún rẹ̀ láì jẹ́ pé wọ́n ṣe mú un lọ́wọ́ fònà títì.
1: Ṣé pé ẹ̀kànkà náà nígbàgbọ́ yìí pé a máa ń tún ayé wá bàbá?
2: Ẹ̀kànkà mọ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe ìgbàgbọ́, ẹ̀kànkà mọ̀ bẹ́ẹ̀, torí pé ní ìlànà ẹ̀kànkà èèyàn lè rí ìgbésí ayé tó ti gbé rí tó a fi ní ìdánilójú pé òun ti wá sílé ayé rí. Yálà bóyá ọkùnrin ló ti wá tẹ́lẹ̀ ni o, àbí obìnrin ló ti wá rí ni o, àbí òyìnbó ló wá rí ni o, àbí aláwọ̀ dúdú ni o, ó lè mọ̀ ní ìlànà ẹ̀kànkà.
1: Ṣé pé èmi bí mo ṣe jókòó yìí mo ti wá ayé kan rí?
2: Gbogbo èèyàn ló ti wá ayé kan rí kó tó wá sí eléyìí. Ohun tá a ṣe lẹ̀ la wá bá lọ́tẹ̀ yìí.
1: Ṣé pé ẹ̀kànkà náà fi kọ́ni láti ní ìmọ̀ pé a ti wáyé rí?
2: Bẹ́ẹ̀ni.
1: Kódà ẹ̀kọ́ wa bá a ṣe mọ̀.
2: Ó rọrùn. Ṣé àwọn pé mo sọ lẹ́ẹ̀kan mo ní gbogbo ìmọ̀ ló wà nínú ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n nígbà tá a gbàgbé ní ẹ̀kànkà wa mú wá sí ìrántí wa. Ẹni tó bá fẹ́ mọ̀ pé òun ti wà ní òun ti wá sáyé rí, kó béèrè lọ́wọ́ Ọlọ́run tàbí lọ́wọ́ ẹ̀mí mímọ́. Ó rọrùn. Ọlọ́run tàbí ẹ̀mí mímọ́ tó bá pé lóòótọ́ ni mo ti wá sí ayé yìí rí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ, mo fẹ́ mọ̀, fún mi ní ìdánilójú tí màá fi mọ̀ pé mo ti wá sí ayé yìí rí. Ṣùgbọ́n kó lè rọrùn ní ìlànà ẹ̀kànkà, a ní orúkọ Ọlọ́run kan tí a máa ń lò gẹ́gẹ́ bí ohun àdúrà. Orúkọ Ọlọ́run.

0: ẹsẹ̀ wo bàbá ẹ̀yìn èèyàn wa ẹ rí pé ó dàbẹ̀ ni pé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ tí ẹ kàn kà ní fún wa tá a bá padà wá a tó bọ̀ mọ̀ sí i.
1: fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ jọ́sìn ìbẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀ ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí twitter ní www.twitter.com/ekanka ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó tí ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́ Ekanka ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
3: ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tun ètò títí ìgbà náà kí ìbùkún Ọlọ́run kí ó.

0: ẹ káàbọ̀ padà lórí ètò bá a ṣe lè ṣàwárí ọlọ́run èyí tí ẹ kàn ká ìlànà fún òmìnira ẹ̀mí ṣe onígbọ̀wẹ́ òun la ṣe wà. Ọ̀gbẹ́ni Olúṣínà Olújítán òun ni wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa òye àtayébáyé ti ẹ̀mí mọ́ fún òde òní. Ẹ káàbọ̀ padà bàbá.
1: Ẹ ṣeun. Òye àtayébáyé míì tí ẹ kàn ká tún pè sí ìránnilétí wa ni òye ẹ̀mí òye àlá gbogbo wa là ń sùn tá à ń lálàá. Ẹni tó bá sọ pé òun ò lálàá kò yà rántí ni. Torí pé kí là ń pè ní àlá? Nígbà tí ẹran ara ta bá gbé ẹran ara ilélẹ̀ lórí ibùsùn ẹ̀mí á jáde nínú ẹran ara á lọ sí àwọn ayé tí a kò fojú rí á ṣe àwọn nǹkan ńbẹ̀ lóríṣiríṣi á rí nǹkan ńbẹ̀ lóríṣiríṣi á gbọ́ nǹkan. Ìrántí yẹn nígbà tó bá padà sínú ẹran ara á wà ní mo lálàá. Torí náà ẹni tó bá sọ pé òun ò lálàá kò rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ẹ̀mí jáde nínú ẹran ara ni. Ọlọ́run dìde ṣe ìlànà yìí fún ẹ̀mí láti lè máa jáde nínú ara kúdé gbogbo ògbà láti lọ sí àwọn ọ̀run láti kọ́ ọgbọ́n láti kọ́ òye láti túbọ̀ lè tẹ̀síwájú nípa ìmọ̀ Ọlọ́run pàápàá jùlọ láti fi yanjú àwọn ìpèníjà tó bá kù nínú ilé ayé tó ń gbé. Torí náà ní ìlànà ẹ̀kànkà a máa ń sọ fáwọn èèyàn pé kán máa mú àlá wọn yẹpẹrẹ. A ní kán gbìyànjú kán ní ìwé tí wọ́n máa kọ àlá wọn sí bó tiẹ̀ yé wọn bálá yẹn nítumọ̀ sí wọn bí ò nítumọ̀ sí wọn kí wọ́n gbìyànjú kán kọ́lẹ̀ tó bá di ìparí oṣù kí wọ́n jókòó kí wọ́n kà á kí wọ́n á wò pé kí ni àwọn àlá tí gbogbo àlá tí mo kí ló oyé wo ló hàn sí mi bẹ̀ pàápàá jùlọ nípasẹ̀ ayé tí mò ń gbé nísìnyí oyé wo ló hàn sí mi bẹ̀ kẹ̀kọ́ wo ni mo lè mú lò ńbẹ̀ torí pé àlá tún jẹ́ ọ̀nà tó jẹ́ fèrèsé ọ̀run tọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀. Lẹ́yìn eléyìí nípasẹ̀ àlá à ń lọ sí ọ̀run à ń lọ à ń bọ̀ lójoojúmọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló rò pé nígbà tá a bá ṣetán láyè ìlà tó lè lọ sọ́run kì í ṣe bẹ́ẹ̀ àlá náà tún jẹ́ ọ̀nà tó rọrùn láti lọ sí ọ̀run. Kì í ṣe àwa nìkan náà là ń sọ.
0: Ṣé pé tí a bá ń lálàá ọ̀run la wà?
1: Bẹ́ẹ̀ni. Torí pé ayé tá a fojú rí ni ni wọ́n ń pè lọ́rùn tó jìnà tó jìnà bíi tí tó lọ tunutunutunutunu òun ni wọ́n ṣe ń pè lọ́rùn ayé tá a fojú rí ni. Ibẹ̀ ni ẹ̀kọ́ oríṣiríṣi wà tó wúlò fúnlẹ̀ ayé tá à ń gbé yìí. Kì í sì ṣe ẹ̀kànkà nìkan náà ló ń fún wa ní ìmọ̀ yìí oríṣiríṣi ẹ̀kọ́ míì náà ló sọ ṣùgbọ́n ẹ̀kànkà mú wá sí ìrántí wa ẹ̀kànkà sì tún wá fi ìdí ẹ̀ múlẹ̀ òun ló ṣe rọ pé ká máa kọ àlá wa sílẹ̀. Tó bá tó àsìkò kan èèyàn á lè lálàá bí ìgbà tó wà lójú ayé níbẹ̀ á fi lè kọgbọ́n dáadáa á fi lè ní òye dáadáa nípa ilé ayé tó ń gbé yìí àti nípa ọ̀rọ̀ Ọlọ́run.
0: Ẹ dákun irú àwọn bàbá wa ti ń bẹ lọ́rùn bí àwọn grandmama tó ti jáde láyé tipẹ́ lójú àlá ṣé mo lè rí wọn? Mo lè sọ pé mo fẹ́ rí wọn kí n dẹ̀ rí wọn.
1: Bẹ́ẹ̀ni ẹ lè rí wọn torí pé ibì kan làwọn náà wà kì í ṣe pé wọn ò sí mọ́ ẹran ara ni wọ́n ti bọ́ sílẹ̀ wọ́n wà ń bì kan

0: wọ́n wà ń bì kan tí wọ́n ń gbé ń bẹ̀ gẹ́gẹ́ bí àwa náà ṣe ń gbé níbí. Ẹ̀gbọ́n tí àwọn Yorùbá máa ń gbé bọ́n ṣe ń ṣe láyé ni wọ́n ń ṣe lọ́rùn. Wọ́n kàn ṣàdédé máa sọ̀ ìrírí wọn ló sún wọn débẹ̀ tí wọ́n fi mọ̀ pé bọ́n ṣe ń ṣe láyé ni wọ́n ń ṣe lọ́rùn. Ẹ̀gbọ́n náà tán bá ń sọ nígbà tẹni tó bá papòdà, wọ́n á ní ohun tán bá ń ṣe lájùlé ọ̀run ni kó o máa bá wọn ṣe. Torí pé wọ́n mọ̀ pé wọ́n wà ń bì kan tí wọ́n ń gbé tí wọ́n sì ń bá ìgbésí ayé tí wọ́n náà lọ. Torí náà àwa ta náà ta wà ń bí nípasẹ̀ àlá, a lè pàdé wọn, a lè bá wọn sọ̀rọ̀. Òun lẹ máa rí tẹ́lòmíì ní òun lálà, òun pàdé òbí òun tó ti lọ. Ó sọ nǹkan kan báyìí báyìí báyìí fóun nípa nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé nísìnyìí. Báwo lẹni tó wà ń bẹ̀ ṣe mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé nísìnyìí? Torí pé wọ́n wà ń bí kan ni, wọ́n sì ríran jù wá lọ. Òun ló jẹ́ kán lè fún ẹni tó wà nínú ẹran ara ní ìtọ́nisọ́nà nígbà tí ẹni tó wà nínú ẹran ara náà tó jáde nínú ẹ̀mí tó jáde nínú ẹran ara nípasẹ̀ àlá tó pàdé wọn.
1: Ó dáná ṣé mo lè sọ pé mo fẹ́ lálàá, mo fẹ́ rí bàbá mi kiri.
0: Kì í ṣe nípa àfagbára ṣe nípasẹ̀ ẹ̀mí mímọ́ ni, torí pé ẹ̀mí mímọ́ la tọ́kùn gbogbo. Tẹ́ ẹ bá sọ ẹ̀mí mímọ́, mo fẹ́ rí ẹni báyìí báyìí, mo fẹ́ pàdé ẹ̀, mo fẹ́ bá sọ̀rọ̀. Àti pé pàápàá jùlọ ẹni tẹ́ ẹ bá fẹ́ rí, ẹni tó yẹ pé okùn ìfẹ́ wà láàrin ẹ̀yin méjèèjì ni. Torí pé ìfẹ́ ni kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìjọba ọ̀run. Ẹni tí ò bá nífẹ̀ẹ́ kò lè wọbẹ̀. Ẹni tí ò bá nífẹ̀ẹ́ sí, èèyàn á fìfẹ́, èèyàn á rò nípa ẹ̀ tìfẹ́tìfẹ́. Èèyàn á fi ọkàn bá a sọ̀rọ̀ lágbáyá báyìí báyìí o, mo fẹ́ ká ríra o, á fẹ̀mí ìfẹ́ bá a sọ̀rọ̀. Ó wá lè sọ pé Ọlọ́run ràn mí lọ́wọ́, mo fẹ́ pàdé ẹni báyìí báyìí báyìí o. Kó fi ń gbọ́ bá tásìkò lójú Ọlọ́run, á pàdé ẹni ẹ̀, wọ́n á sì jọ sọ̀rọ̀.
1: Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀kànkà yín yìí. Ẹ ní ó jẹ́ ìmọ̀ àtayébáyé, ìmọ̀ tó ti wà láti ìgbà ni fún òde òní. Ó dà mọ̀ wo ṣé nípa ti àńlálà yìí ni àbí ti ìrìn àjò ẹ̀mí àbí tèwo ni àwọn ìmọ̀ yẹn gan.
0: Tẹ́ ẹ bá wo gbogbo àwọn ìmọ̀ tí mo ti kà sílẹ̀ yìí, gbogbo ẹ̀ ló ti wà ní àtayébáyé gẹ́gẹ́ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n ó ti dàmúlùmọ́là, ó ti fọ́nká, ó ti lọ lórí ṣíṣe, a ti gbàgbé. Arákùnrin tí mo pè ní Paul Tuchel yẹn, ó wá ṣà wọ́n jọ, ó wá kó o jọ sójú kan ká lè dá a mọ̀ dáadáa, kó lè rọ̀ wá lọ́rùn láti lè tètè wọ ìjọba ọ̀run ní ìgbésí ayé tá à ń gbé nísìnyìí. Àti pé pàápàá jùlọ láti lo àwọn ìmọ̀ yẹn láti gbé ìgbésí ayé tó rọrùn, tó nítumọ̀, tó nídùnnú.
1: Ẹ tún jẹ́ dánu dúró díẹ̀ náà, nígbà bá padà wá ẹ túbọ̀ kọ wá sí. Èmi ti ẹ̀ fẹ́ mọ̀ nípa bí a ṣe lè wọnú àlá tá a sọ pé lónìí o, mo fẹ́ lálàá o, mo fẹ́ rí ìyá ìyá mi tó ti kú tí yín dẹ̀ rí.

0: àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ jọ́sìn mi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀. Ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí.
1: 0803-726-7996
0: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀kàyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. Ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó tí ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́. Ẹ̀kánkà ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
2: Ẹ darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ fún àkọ́tun ètò títí ìgbà náà kí ìbùkún Ọlọ́run kí ó bẹ̀rẹ̀.

0: ekaabo pada sori eto bi a se le sawari olorun eto ekanka ilanu fun ominira emi alagba olusina olujitan won si wa nbi pelu mi ekaabo sori eto yi pada baba
1: o tokun e seun
0: e ti so nipa oro ala e ti soro nipa aye atuwa ki le tun ni fun wa nipa imo atayebaye yi
1: ohun ti ekanka tun ran wa leti ni pe ijoba orun se wo nigba ta wa laye ninu eran ara ti ki se pe ngba ta ba papoda
0: e sawo
1: tori pe awon aye yen wa ta fojuri aye emi ni ara emi won fi wo be ki se eran ara ti eyan ba fe wo be ngba to si wa ninu aye ninu eran ara nipasẹ mi mọna lo ma fi wo be a pe oruko olorun ti mo so lekan yen hiu a se fun bi ogun iseju tabi iseju medogun a wa so pe emi mimo mu mi rin ajo lo si kan nu awon orun yi si je ki n le ranti ngba ti n ba ji ohun ti mo ri tabi ohun ti mo gbo lohun ko so ko fi le olorun lowo ko fi le ko ye mi olorun tabi emi mo ko sise ni bo ba ti to ati bo si ye
0: se pe o seese
1: o seese e gbiyanju ewo
0: iru te ko lekan
1: bẹẹni
0: báwo yẹn náà se jẹ
1: orúkọ ọlọrun tó mọ tí ò lábàá àwọn ni tó ga jùlọ
0: èèyàn kò mọ ṣe
1: iru bẹẹni èrò ohun yẹn ó wà nínú gbogbo nǹkan tọlọrun dá tí èèyàn bá fọwọ dí etí ẹ méjèèjì tó díjú á máa gbọ nínú orí ẹ tí èèyàn bá wà níbi tó dákẹ rọrọ tí ò sáriwo á máa gbọ èrò yẹn tí wọn bá ń kọjá lọ nínú oko níbi tí ò sáriwo tó dákẹ́ dáadáa á gbọ́ èrò yẹn tó ń dún ohun tí ọlọ́run fi gbé dá ilé ayé tó sì fi gbé ilé ayé ró nìyẹn torí náà nígbà táwa náà bá ń kọ orin híù yẹn à ń darapọ̀ mọ́ agbára ẹ̀mí mọ́ tó tolé ayé tó gbélé ayé ró ni.
0: ẹ dákun o ngbà wà lóko lọ́jọ́ un ṣé ká máa ń hun sí ara
1: wọn. Bẹ́ẹ̀ ni ara ìmọ̀ tí mo sọ pé ó ti wà nínú wa tá a gbàgbé nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀mí tí ẹ̀kànkà wa rán wa létí.
0: Ẹni tí tá a kọ hun sí.
1: Ọ̀nà gbogbo ẹni tó bá gbọ́ tó bá wà láyìíká tó bá gbọ́ àwọn náà máa ṣe padà.
0: Kì í ṣe pé ohun ẹ̀mí ni.
1: Bẹ́ẹ̀ ni ẹranko náà ń ṣe. Ẹranko náà ń ṣe.
0: Wọ́n ń ṣe wọ́n kọ hiu.
1: Bẹ́ẹ̀ ni.
0: Orúkọ Ọlọ́run ti ní.
1: Orúkọ Ọlọ́run gbogbo nǹkan tó ń mí àti etí omi ló ń ṣe. Tẹ́ ẹ bá ń kọjá lọ tẹ́ ẹ bá kọjá níbi tí nǹkan tí olóyìnbó pè ní high tension wire high tension. Kẹ́ ẹ gbọ́ bó ṣe ń dún. Tí ọ̀pọ̀lọpọ̀ oyin bá ń kọjá lọ ẹ gbọ́ bí wọ́n ṣe ń dún.
0: Náà ni.
1: Omi tó ń rú rírú omi. Bó ṣe jẹ́ ìjì líle.
0: Báwo náà ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ìmọ̀ àtayébáyé.
1: Ìmọ̀ àtayébáyé ni ṣùgbọ́n tá a ti gbàgbé ẹ̀kànkà wa mú jáde fún wa ní àkọ́tún.
0: Ẹ dárúkọ èèyàn kan lẹ́ẹ̀kan.
1: Bẹ́ẹ̀ni mo ní arákùnrin kan tí ó ń jẹ́ Paul Tritchell. Ọmọ ìlú Amẹ́ríkà.
0: Báwo ló ń ṣe rí gan-an? Báwo ló ń ṣe àbẹ́yìn àtijọ́ lòun náà?
1: Ó ti rò ará àsìkò yìí ni. Òun náà ló jẹ́ pé ajá òde òní náà ló lè le oorun òde òní.
0: Kódà ṣé olórí ìjọ ẹ̀kànkà yìí òǹgàn ní kọ́ọ̀yàn ní hiu.
1: Bẹ́ẹ̀
0: kò ló jẹ́ ló mú hiu yìí wá tó jẹ́ ká mọ̀ nípa hiu yìí.
1: Òun ló tún mú ìrántí ẹ̀ wá sí ẹ̀ pé mo sọ pé ìmọ̀ àtayébáyé ni tó ti wà tá a ti gbàgbé ṣùgbọ́n òun ló wá gbé jáde. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí àgbà fi ń jẹun lábẹ́ ewé ni hiu. Ó wá mú un síta torí àsìkò ti tó gẹ́gẹ́ bí àsìkò ti tó fún ọmọ Ádámọ̀ láti tún ní ìdàgbàsókè inú ẹ̀mí sí i. Àwọn alàgbà nú ẹ̀mí náà wá kọ́ ọkùnrin tí a pè ní Paul Tritchell yìí pé ó yá wá lọ fún àwọn èèyàn ní ìrántí ìmọ̀ yìí o. Ìrántí orúkọ Ọlọ́run tí a fi pamọ́ tó pé àwọn àgbà ló fi ń jẹun lábẹ́ ewé yìí gbé jáde fún ọ kí gbogbo ẹ̀dá lè ní àǹfààní ìdàgbàsókè nínú ẹ̀mí kán lè mọ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ lọ.
0: Kó tó di pé a máa lọ ẹ fún wa ní tékèwé.
1: Ṣé ẹ rí ìmọ̀ kò dàbí ìrírí ẹni tó bá fẹ́ ní ìrírí gbogbo nǹkan tí mo ti sọ yìí kó lè jẹ́ ìmọ̀ tiẹ̀ kó gbìyànjú kó kọ orúkọ Ọlọ́run híù tí mo sọ yìí kó wá ní òun fẹ́ mọ̀ òkòkòdoro ọ̀rọ̀ yìí pé kí Ọlọ́run kò fi yé òun kó fi ilẹ̀ kó máa wo nǹkan tí Ọlọ́run àti ẹ̀mí mọ́ tó máa ṣe fún òun.
0: Ẹ tún kọ́ wa bá a ṣe kọ híù yẹn.
1: Ṣé a bá fẹ́ kọ́ bóyá ta bá fẹ́ sùn lálẹ́ àlè àjòkó ní ipò tó rọrùn tàbí ẹni bá sì fẹ́ dùbúlẹ̀ tó mọ̀ pé òun ò ní sùn lọ a ó di ojú wa nígbà tá a bá di ojú wa yẹn a ó ra fi ọkàn wa sí àárín pèpè ju wa méjèèjì a ó wa kọ́ lórin se ma eni ba ma ko rin orin tinu eyan dun se ni ba se ma se ni e fun bi iseju medogun leyin a wa wa ni idake roro ni asiko idake roro yen a le fokan wa ba olorun soro ka bere nkan ta fe mo fe mo nipasẹ ala o mo fe mo nipa aye atunwa o mo fe mo nipa irin ajo emi o mo fe mo otito nipa nkan ti mo gbọ nipa ekanka yi o ko si fi gbogbo ile olorun gbogbo ile olorun lowo ko olorun le tosona
0: eyin eyan wa ki duko po soki bayi ni obe oge soki un na la nse e ri pe oro ekanka yi atato iyodo titi dojo mejo loni ta tun mu akoto eto yi wa fun yin oruko temi ni Adesina Abdul pelu yin ajo wa ninu imole atohun olorun e seun lopolopo
2: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole mi mimo ti o ma waye ni ojo josin mi bere ni deede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro mo 0803-726-7996 ni ile ijọsin wa to wa ni ojule keji ni adugo odufuwa ni ajipowo se o ya si lati popona to lo si ondo lakure ekanka ona ominira ni ti emi
3: e darapo mo wa ni ose to nbo fun akotun eto titi igba naa ki ibukun olorun ki o be

0: Mo n gbadun adaba.
1: E tun ku dede woyi eyin eyan wa ni bugbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to n se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo ti n do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to ti n toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toru tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si n gbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba n be oko mi e si ba n so pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore e koko ase eni to n ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka bamo je nigbeyin e si mo wipe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun ọba kọ mọ je ki abamo kọ gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa n se gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wipe iwo yawo to ba mo wipe oko re o se daadaa to ninu ile gbiyanju ka ejo wa ojutuu si ona abayo ohun ni kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta ànásẹ́ta òun náà ló lè jọ náà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 aba mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062623 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
1: Bẹ́ẹ̀ ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣé wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé ire o
0: lọwa mi o mi alo
4: o wa di o mi
0: apade ju ni o mi alo
4: o wa di o.
5: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No, and now she's live on TikTok.
6: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
7: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Àdúrà àti àwẹ̀ alágbàyípo. Níbi tí iṣẹ́ ìyanu kànkàkànkà bàǹbàbàǹbà fàkíàfàkíà ti máa ń ṣẹlẹ̀. Prayer Center Church of God tún ti gbédé o. Marathon fasting and prayer on the 9th, 10th, and 11th of October. Ìní gbogbo àdúrà tún máa sọ fún dídé ọjọ́ mẹ́ta. Tí dédé ìṣòro ti ń bọ́ mọ́ ẹ̀dá fira yóò sì máa pòórá dànùdànù. Ìbẹ́ ìṣe ìṣòro onígun mẹ́rin. Léyìí tó lọ́wọ́ tẹbí tọ̀rẹ́ nú. Tàbí talákòó Bàṣíà ni wọ́n fi wọ̀n fún ẹlòmíì. Káyè ìrẹ́nikú tètè wá yé dànù. Ìbẹ́ ìṣe àìlọ́kọ àìláya ìríṣẹ́ àìrínà ìrílò àtàwọn ẹ̀sàn tí ń ṣe ọ̀nà náà. Oh my God! Lọ ka ìwé Revelation chapter 21 verse 4. Kó lè dá olójúpọ̀ Olúwa lólùṣẹ̀dá wáìbà tó máa ń wá ìbò omi jó ojú ẹni sọnù tí ò ní sẹ́kún mọ́. Bàbá Samson Lolúwabọ́dẹdẹ tún ti gbáradì. Pẹ̀lú àgbà àràgbà agbára àdúrà bàǹbà tí máa ń tu ìṣòro dànù tí gbòǹgbò tí gbòǹgbò. 9th and 11th

0: Pàwá olùrakòkó pẹ̀lú ìkùrọ̀. Òun ka ṣubú. Ìyẹn lákòókò chapter. Eléyìí tá a mọ̀ sí produce buyers. Màá ló ń pe àkíyèsí pàtàkì yìí. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé bí a ṣe ń ra ìkùrọ̀. Pẹ̀lú kòkó òun ka ṣu. Òun náà làwọn ń tà fún àwọn ẹlòmíràn. Tí wọ́n sì ń tà sókè òkun. A wá ń fi àsìkò sọ fún yín wípé títa ìkùrọ̀. Ó ní èso tàbí eléyìí tó tutù. Tá a sá tí kò gbẹ, jẹ́ ohun tó burú jáì yo. Ó sì máa ń fa ìjákulẹ̀ owó. Tàbí ta àbùkù bá àwọn ọjà wa lóòrèkóòrè. Ẹ̀yin èèyàn mi, ká ṣe ìkùrọ̀ ká pa ìkùrọ̀ ká sá kó gbẹ ní yìí bẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà lórí fún kòkó àti ka ṣu. Orí bá ṣe rí àwọn náà là ń tún wọn tà. Àwọn mọ̀ ní ṣòwò ṣọ́ọ̀tì. Ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ Produce Buyers. Àkókò chapter wa ń fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tó ń ta ìkùrọ̀ tí kò gbẹ tó lókuta tàbí léèsan. Àgbẹ̀ oní kòkó pẹ̀lú ka ṣu. Ẹ jẹ́ ká ṣọ́ra o torí pé ìjọba ìpínlẹ̀ Ondo pẹ̀lú àjọṣepọ̀ àwọn Produce Buyers. Àkókò chapter tí wọ́n da àwọn ọlọ́pàá òun task force síta. Ẹnikẹ́ni tí owó ìjọba bá ti tẹ̀ yóò fara káṣá òfin o. Pẹ̀lú ìjìyà tó pọ̀, Honorable Pastor George Olótú, akọ̀wé ẹgbẹ́ pẹ̀lú alága Alásọ̀mú Fúta Wajibuye alias Kátàrí lolùkéde olórúkọ gbogbo Produce Buyers. Àkókò chapter lápapọ̀.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín láti orí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
3: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
5: Ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdín ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10. Eléyìí ti máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdín ní Islam International. Tọdún ìtú ti kò ó. Àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́rìí ságbára Ọlọ́run ọba àlá. Àánú ńlá làkòrí tọdún yìí. Gbogbo ènìyàn ló nílò àánú Ọlọ́run. Àánú Ọlọ́run jogun lọ, ó jègun lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú Ọlọ́run jogun ti ń jà ọ lọ. Má gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣe ìran rẹ̀. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí. Àrẹ́pẹ́ yamúyamú àdúrà láfi síde. Àjọ̀dún àpá àtẹ̀síwájú 10-10 láti ká bá ẹ̀. Ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfòyè ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ ìkan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ Ọláàdúrà Ṣẹ̀rìdín ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Alhaji Rauf Ayọ̀kànmí Balógun Adéni, Alhaji Muritala Adébáyọ̀ Mọ́jọ́bàjẹ́ Adéni, Alhaji Muhyiddin Adẹ́rìn Ọlá Mọ́kàjẹ́ Adéni, Alhaji Adékúnlé Rasak Ọ̀tún Mọ́kàjẹ́ Adéni, Alhaji Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Adéni, Alhaji Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Adéni Ọ̀rẹ́ Branch, Alhaji Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Adéni Ondo Branch àti Alhaji Mistura Rasak Agbẹ́singa Adéni. Lórí ilé Ọláàdúrà Ṣẹ̀rìdín Playing Ground Dimango Dìgbò Local Government Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́ọ̀ba aláṣẹ tá a ti pín àánú. Bó o bá padà nu ọlọ́run gbà ẹnikẹ́ni ò lè di ọlọ́wọ́ àánú ọjọ́ kan kìí sẹgbẹ́ kìkàkìtà ọgọ́rùn ọdún fadilat sheikh buniyaminu ọládúà yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033762
1: 49
5: gbogbo ènìyàn lápè o.
6: ìjọba òpinlẹ̀ èkìtì ni mú tayọ̀ tayọ̀ kí ẹsùn kẹtẹ ìyá ọ̀nìyàn kan yá kópa nínú àlàkalẹ̀ ètò ìbúra ọṣẹ́ wọn ọlọ́lá jùlọ gómìnà abiodun abayomi oyèbanji àtúpà kejì rẹ̀ èyí lóye ọ̀kínlọ́ àmúnísádé kristiano àfúyẹ́ mú ti sá ẹlẹ́rẹ̀kejì lọ́fíìsì ètò ìsìn dúpọ̀ ẹjúmọ̀ àtiná àmúbẹ̀rẹ̀ ètò ní central mosque sado èkìtì ní friday october 2nd lago kan ọ̀sẹ̀ gẹ́gẹ́ èkìtì àti 30 summit ayẹyẹ wednesday october 7 lawolowo civic center lago mẹ́wàá òyìnbó ọ̀kùtù friday october 9 lè ètò àdúrà olúwàkàtí mẹ́jọ pákó lolúwàsì ń dàrà event center òkè orí omi adó èkìtì lago mẹ́wàá òyìnbó ọ̀kùtù lago mẹ́wàá òyìnbó ọ̀kùtù monday october 12 lè ètò ayẹyẹ ìwọ̀n àgbàlagbà ayé ládùnní ọláyínká center lago mọ́kànlọ́wọ́ ìyálẹ̀ta tuesday october 13 lè ètò bíbáyàn olùgbé òpínlẹ̀ èkìtì sọ̀rọ̀ lulẹ̀ ògùn aṣòfin òpínlẹ̀ èkìtì wednesday october 14 la kan ṣe eré orí ìtàgé àti ọjọ́ òbílẹ̀ lóríṣiríṣi lawolowo civic center bẹ̀rẹ̀ lago mẹ́fà ọ̀rọ̀lẹ́ lago mẹ́wàá òyìnbó ọ̀kùtù friday october 16 lè ètò ayẹyẹ ìbúra ọṣẹ́ lẹ́kìtì parapọ̀ pavilion òsèlú pẹ̀lú àmúkásẹ̀ ètò lálẹ̀ lemanuel cathedral church òkè ṣáàdó èkìtì lé sunday october 18 bẹ̀rẹ̀ lago mẹ́wàá òyìnbó ọ̀kùtù láti ọ̀rọ̀ ìbútà wọ̀ látùbọ̀sún kọmíṣánná mú ọ̀rọ̀ ìròyìn ògbìmọ̀ ètò lolùkéde.
7: ẹyọ ìyanra òyìn okun èkìtì kẹtì ẹmọ ọmọ ni gorosọ èkìtì rúmọlẹ kẹjì bá wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹrẹ rulé lọlọ ka múrọ ọlọrun abọlú sí dikí ẹ wọ fẹra tẹlifíṣàn ni o wọ fẹra fanu ni o wọ fẹra deep freezer wọ fẹra washing machine wọ fẹra microwave wọ fẹra ro kitchen gas cooker and co ẹyọ abọlú sí dikí ẹyọ wọ yóò asan díẹ kan dẹ gba nẹ èlé o èlé lórí wọ yóò san lóṣooṣù wọ yóò san lọsọọsẹ kó a ti san ọrẹ dáárín àgbéhun kọ yára kọ ṣó ti yẹ ọbẹ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọfíìsì rẹ lè danco plaza lajì lọsùn lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹlú nọmbà 07074843351 èmi pé lẹẹkan sí 07074843351 ṣó ti yọ.
8: jáde rúlẹ̀ o.
9: ọdún ikọ̀ rẹ̀.
10: Hallelujah!
11: Celestial Church of Christ.
10: Let's on a parish one cathedral.
11: Ọ̀rẹ́ òdìgbò.
10: Alára mi òbú general.
11: Superintendent.
10: Ẹ̀dá Osisan headquarter.
11: Ayẹ́pẹ́ street.
10: Ọ̀rẹ́
11: òdìgbò local government.
10: Ondo state.
11: Màá ń pẹ́ gbogbo wa síbi ìkórè àgbàtọ́dún yìí o.
10: Pẹ̀lú ìdúpẹ́.
11: Tí a pe àkórí rẹ̀ ní.
10: Harvest of overflow.
11: Àkúwọ́sílẹ̀.
10: Tí ó wáyé ní on the 4th October
11: 2026 yìí.
10: Tí ó bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
11: Nínú ìjọ wọn.
10: Àrùn kájọ kọ́rì ọdún.
11: Àkẹ́sí àwọn ètò nínú ìjọ yóò ti bẹ̀rẹ̀ ní Monday
10: 28/9/2026
11: títí dọjọ́ Sunday
10: 4/10/2026
11: yìí.
10: On the 2/10/2026 gangan ni press night.
11: Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni.
10: Honourable Hamidu Takuro.
11: Commissioner for local government.

0: ọ̀pọ̀ ọ̀sẹ̀ pàtàkì ìyàsọ́tọ̀ níwájú olúwa ọlọ́run ayọ̀ babalọla lọ́sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ ọ̀sẹ̀ tí májẹ̀mú fi máa ń fọ̀hún ọ̀sẹ̀ tọ́lọ́run ìpè fi júbà májẹ̀mú rẹ̀ tó bá wọn tó pè tó yàn yóò palànà dání ọ̀sẹ̀ àwọn baba wa akọni nínú ìgbàgbọ́ àkókò tọdún èyí ti tó ìròyìn ayọ̀ lágbo good news in the camp la kò rí wọn a kájọ kópa nínú ìkórajọpọ̀ ọlọ́sẹ̀ kan náà láti gbọ́rọ̀ ọlọ́run tí pé ọkàn ẹni sí ọ̀nà ìyà nípẹ̀kun àṣàyàn àdúrà nípa ẹ̀mí sí ẹ̀mí mímọ́ tí mo ní rí ìdáhùn sí ìbéèrè ẹni tí ń bẹ̀bẹ̀ fún gbogbo lọ́dọ̀ ọlọ́run àtàwọn orin ẹ̀mí tí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ níbi tọ́lọ́run á ti lo ọ̀pọ̀ àwọn ikọ̀ rẹ̀ tó fi mọ́ prophet Ezekiah Olúbóyè Ọládéjì Ajéhìnrere Àgbàjọ Apostle ti Christi Pastor E.O. Ọdẹ́jọbí General Superintendent àti Pastor S.O. Ọládélé Ààrẹ ìjọ CAC ilẹ̀ yí àtòkè òkun ní Babalọla Memorial International Miracle Camp ìkẹjì arákẹjì láàrin Monday ọjọ́ karùn-ún sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá lówùúrọ̀ ọ̀sán àti ìṣòwò ojoojúmọ́ jájọ pàdé níbẹ̀ ní orúkọ Jésù ó dájú pé lágbo ti wa ìròyìn ayọ̀ ló kù.
1: Ṣé ìgbọ́dọ̀ ìgbàkúrò ń gbádùn rẹ̀? Ó ń gbádùn
2: àdàbà.
1: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Atótó Arére G Herbal Mixtures tó yí ó kọ padà kúrò láti Golden Herbal tó di G Herbal Mixtures báyìí nǹkan kan náà tó ń gbénú Golden Herbal Mixture tẹ́lẹ̀ náà ló ń gbénú G Herbal Mixture báyìí ó yá ẹ̀yìn tí ìlera ara yín jẹ lógún gidigidi ẹ̀tẹ́ tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́mi yékéyéké àlàáfíà lòògùn ọ̀rọ̀ o àlàáfíà la fi ń ṣayé àlàáfíà la fi ń gbáyé àlàáfíà sì la fi ń lògbà ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ nítorí àǹfààní tẹ́ ẹ máa jẹ lóríṣiríṣi 09

bá fò fèrè ó dórí igi ọsàn tó pọn wẹ́ẹ̀ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ́ àdàbà 88.9 FM.

àkókò ọ̀sẹ̀ òmìnira yìí fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó péye àti àbójútó tó dára jùlọ. Ìyẹn ní Autoprobe láti ọjọ́ kìíní sí ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2026. Autoprobe mú Independence Week Mega Promo wá fún yín. Èyí ni àǹfààní rẹ láti ṣe àtúnṣe àti ìtọ́jú ọkọ̀ rẹ ní iye owó tó dínkù gan. Owó péréte ló fi tún ọ̀dà ara ọkọ̀ rẹ kùn. Kìí ṣe yẹn nìkan o, gba ẹ̀dínwó lórí owó iṣẹ́ fún yíyí epo engine àti fítà ọkọ̀ rẹ padà. Kò tán síbẹ̀ o, tún wá gba ẹ̀dínwó lórí ìwádìí àti àyẹ̀wò àwọn ibi pàtàkì bẹ́ẹ̀ dógún nínú ọkọ̀ rẹ, títí kan brake, suspension, cooling system àti àwọn àmì ìkìlọ̀ tó wọ̀n lórí dashboard rẹ. Lo àǹfààní Independence Week promo yìí kí o sì fún ọkọ̀ rẹ ní ìtọ́jú tó yẹ. Nìṣó sí Autoprobe Complex lẹ́gbẹ̀ẹ́ Winners Avenue, Living Faith Church, Ondo Road, Àkúrẹ́. Fún ìbéèrè àti àlàyé síwájú sí, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0906-306-7202. Autoprobe, mo gbà fún ẹjọ́.

0: dákẹ́jàdákẹ́ panila ìṣẹ́ ìjẹ́ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ Nafdac fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited tí o nílò tí oorun sísùn bá ti di ìṣòro tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́. Èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórun sùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Àtura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Àtura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Àtura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn àìfojúrí tí ó tako àlàáfíà àgọ́ ara gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó máa ń mú ọlọ́mọkùnrin máa dààmú kí ó tó ṣẹ̀yọ́. Bákan náà, àrùn ibà tí ó máa ń fa ojú pípọ́n àti ẹ̀yọ́ pípọ́n tàbí àrùn tí a máa ń kó nínú ilé ìgbọ̀nsẹ̀ láàrin ọkùnrin tàbí obìnrin tí a mọ̀ sí kòkòrò àìfojúrí. Tí a bá ń rí àwọn àpẹẹrẹ wọ̀nyí, ara yíyún, itching, ìsàlẹ̀ ikùn dídùn, lower abdominal pains, inú gbígbóná, internal heat tàbí ooru inú, ìbàdí ríro, waist pain, orí fífọ́, headache àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ wá Amo Flush Capsule kan láti kojú wọn. Bákan náà, Amorex jẹ́ egbògi ajísan fún ọkùnrin àti láti má jẹ́ kí ó rẹ obìnrin tí wọ́n bá jọ wà lórí pápá. Ẹ tètè múrẹ̀ rodò, ẹ mú Amorex wọ inú yàrá lọ. Gbogbo àwọn egbògi wa wà káàkiri All the Pharmacy Store, Patient Medicine Dealers àti gbogbo supermarket káàkiri gbogbo ibi tí ó bá ti súnmọ́ yín. Bákan náà, gbogbo àwọn tí ó ń ta wine àti ẹlẹ́rìndòdò, ẹ máa rí àwọn egbògi wa rà níbẹ̀. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
0: Ẹ ṣẹ̀wù sí níbi ká jẹun tó wu ni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti ìgbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Àtura. Àtura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kùn gbùdùgbùdù, Àtura Herbal Mixture ni kó o lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kó lọ́tí nínú, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe ń magun ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Àtura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 07088778855. Àtura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.

0: ti wa ni ile ise Jufil Aluminium Limited ato wa ni egbekegbe Chelsea Emirates ile ko Chelsea Emirates yen ni High School Junction ni ile ise awo expressway ni ilu Akure e ku se ni Jufil o
1: ka so route ni profin kole la di pelu roofing sheet be it long span be it Gerard or awon alu zinc tawon carpenter wa npe ni weighted fit bundle won yen ani sumo dragon ani D&G ani oba planet won po ta le katon iso ti won fin kongi na o wa de ori cement de ori oja agba gbogbo nkan to ni se pelu ile kiko lani
0: a ri pe odo yin to bi gan fati trailer bi meta ba fe ton wa ton ataku so pe te odidi lu ba fe ko ile gbogbo nkan to ba nilo odo yin na ti ba ri
1: patapata ko si nkan ton wa bo nbi ton ni ri patapata to ba ti ni se pelu ile kiko ni o ko si nkan ton fe ba ni patapata for our intending customers Stonewall, Lobby Yorker, Ete, don't wawo, kemo run, yes, e don't wawo, kewawo, be, kuto bi loluwa.
0: Apart from roofing, kila one point, kole mi ti, want to marry li, odo in last week, tuye pe, Ete, fi kun wajan.
1: Yes, atin ta cement, then atin ta tar road, kon a finish ya asbestos, atin ta asbestos nof, imperial wa, Nigerite wa. Then top right now wa amata fun awon retailer ni ka won na le wa ko nbi kon le jere le lori so we give them retail price
0: ah bawo ni oro moto
1: pe owo moto le get problem because ani orisirisi moto e kan wa then we subsidize owo transportation fun awon customer wa amajo you know ajo ma yo sira
0: yes awon drivers won dey to wa ni standby
1: standby won say everyone ni pa e orisirisi moto to wa ni ta so bo ti ma wa lojojumo ni
0: e ju fra bibi na ni pe awon to ma bo lati futa ko ma lo si agbogbo
1: awa ni High School Junction awa la wa legbe ilepo Emirates gongongongong ke to de ilepo NU awon to ma bo lati agbogbo to ba ti koja oya rugule fly over yen ko ma wo apa apa alaafia won won ma ri Jufil Aluminium bi won ati ri sample do agadagbagadagba nipa ero ti awon customer a le ma ko wa si ni 08033737809 tabi 07033302362 08033737809
0: iya buja
2: eh
0: ah
2: o ku fe mo lala
0: o ga
2: e tu gori wale lodun
0: agbe
2: ah ni ko odun je iya buja wa nkale gbogbo eyan labi ya mo wa iya buja be palace wa fun yin eyan mo du gbate ba ri 10 million ke to re lo mo ojo teni 20000 50000 100000 e wa raja le ba ti e mu 20000 wa e raja 500000 ni ti iya buja
0: won ma so yoku die die
2: be na de cherry te won mo ko si park awon 3 won to eyan ko lo ko bi 12 yen awon to tun tani won wa la tori omi igbo koda okusipu pa ija re gbogbo ibire ti le wa idore ti shoju ni gbogbo ekiti e ma bo a ma se yin dad oh baby sneaks latori wooden wardrobe plastic wardrobe clothes wardrobe imported baby bags awon trolley awon different type of dryer ton fi sa so mo plastic won ni sanjo won ni baby cot mastella wa lorisirisi fisher price wa nesumi wa calcit wa aisha wa wooden wardrobe wa
0: to ba fun yin laye e ma ba ka lo lorisirisi
2: baby cot wa
0: o ti yi awon to da awon ti o to lo awon iya olomo lorisirisi
2: what upward e wa won worker lorisirisi
0: a wu awon iya olomo na ti won wa lodo e e pele fun se won ka
2: ta wa niyan o
0: e ba so no fun number ya tv ti iya buja wa
2: iya buja wa ni number 30 odoko yi street se won gba la mo bi over bridge ti wa la kure yen to pe loja oba e le lo si democracy park ona ti ndi wo die die where you are a ma fun ni phone number awa wa pick yi ala o moto kekeke ta lo ma gba on customer wa ibi ton ba de si a lo gbe won wa
0: o da e so phone number si e ko won le ma call e ko le pe yin bayi
2: e le pe si ori 08064 05 5859
0: le kan si
2: tabi 07039 07 02 61 ya buja wa ni behind democracy park ni odo ile dance e la ni metal workshop opposite wa sambodo ajuwe wa o ya buja o change o awon yi ma so ri le lori le di agbaye o
0: ami o ori ètò ọjọ́ ọdún náà láwà a wà ní ọba adéṣídà road báyìí níbi tí àfà kọ̀mpútà tó kalẹ̀ sí ní ẹgbẹ́ wema bank ẹbí a ṣe ń káàkiri ìgboro àfà kọ̀mpútà.
3: ẹkùn ẹdí àsìkò yìí o gbogbo olólùfẹ́ àfà kọ̀mpútà orúkọ tèmi ni aláàjì owó yẹmi násírù tí gbogbo ayé mọ̀ sí àfà kọ̀mpútà.
0: ẹ bá wa ṣàlàyé ibi tí ẹ wà ẹ tó dé oníbẹ̀ ṣe máa ń júwèé fáwọn èèyàn.
3: ọfíìsì wa wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lọ́ba adéṣídà road lákùrẹ́ ó ṣe tá a dé gbọ́lá ẹ̀ o eléyìí tó wà ní ọba ńlá ní ọba adéṣídà ẹ sọ pé bèrè àfà kọ̀mpútà ẹ tẹ̀ wá ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́ gbà tí wọ́n lorúkọ àfà kọ̀mpútà ìwọ tí ò ti ṣe nir tó ń gbọ́ wa máa bọ̀ lọ́dọ̀ àfà kọ̀mpútà àbí o wá ní ìpèníjà lórí nir yẹn lórí orúkọ ni àbí date of birth o wá tún ní problem ní báǹkì ẹni wọn fún ẹni owó ẹ nítorí pé orúkọ ò papọ̀ mọ date of birth ẹ gbogbo ẹ tí wá sún ẹ máa bọ̀ lọ́dọ̀ àfà kọ̀mpútà ká fi ìmọ̀ ìjìnlẹ̀ wa ta ní láti fi bẹ sọ gbogbo problem tó ní ẹyin tí ẹ wá fẹ́ ṣe nic ẹyin agunbánirọ̀ tẹ́fẹ́ sin ìlú we are licensed we are skillful then we have that kind of ability to solve any human error tẹ bá ní lórí kọ̀mpútà yín then ẹyin tí ẹ fẹ́ ṣe cac o fẹ́ forúkọ business ẹ sílẹ̀ ni ẹ máa bọ̀ lọ́dọ̀ àfà kọ̀mpútà nọ́mbà tèmi òní 0816245-3103 lẹ́ẹ̀kan sí 0816245-3103 ẹyin tí ẹ dẹ̀ tún fẹ́ ṣe international passport ẹ ti ń rìn káàkiri ọ̀hún immigration ò dá yín lò nítorí pé orúkọ yóò papọ̀ mọ́ ọkọ̀ tó wà lórí nin máa bọ̀ lọ́dọ̀ àfà kọ̀mpútà yẹ̀yẹ̀ yín tẹ́ wà ní ìlú kéréje nínú ìgbèríko ó yẹ pé ẹ lè wá sí gbòòrò tà ẹ pé àfà kọ̀mpútà nọ́mbà tèmi again ni 0816245-3103 lẹ́ẹ̀kan sí 0816245-3103.
0: ẹ ṣe gan lórí ètò ọjọ́ ọdún láti ọ̀dọ̀ àfà kọ̀mpútà à ń tẹ̀síwájú. ètò ọjà ọdún náà ni báyìí bá ṣe mọ̀ yín pé lọ́dọọdún báyìí a lè ṣe

0: Ah, in fact, mo ja awon nurse lorisirisi, awon voiceless, switchless, polishless. Come on, come ba mi ra. Awon switchless wa.
1: Awon polishless le abi.
0: Beni, awon polishless wa. Lorisirisi colors. Mo de sun awon ofi lorisirisi te ba ti aso tan ke ro ofi si.
1: O wa awon ofi yen bayi.
0: Beni, ko si pe sun da bayi sun wo ofi kiri. E mu aso, e mu ofi si, e mu senator materials si. Iyen ni tawon okunrin tan lo. To ba ye je pe awon okunrin ti won fe ni senator, oni nurse okunrin ti oni wo, tawon atiyawo won tan ma dodogba o wa lodo mi olosu.
1: Iru awon akara ipata se le itu yato tori awo pe se se ki se akara te pe pe awon olowo nikan ni owo won ma ka tori bo se ri bo se se yi ile itu yato
0: o lo tu awon akara odun yato o won ja awon akara ko lodun eyin la pe ni akara ofi
1: akara ofi
0: akara ofi ti eyan ba wo wa lo pe eyan wo ofi ni
1: iru awon ile bayi
0: beni mo de so da awon akara medium ti o ki n bo mo na awon akara kekere lori ye te ba se fe ni awon to fe se ayeye oku agba tabi igbeyawo e ma le pe ale badon e ma bo lodo mi ta la ko se te ba si fe awon to wa sodo mi ti mo mi
1: amo yin si awon aso white e ba wa salaye nipa awon aso white
0: o lo tun se se wa awon aso white yen o se se podi lodun yin ti ba ni ki ba daruko asiko wa ma lo won ja awon aso lorisirisi rainbow lorisirisi je pe mo ki awon alaga odun pe ku orire o
1: alaga church
0: awon to fe se kore odun yin won ku orire awon to ta oses ton tusa ko ma bo lodo mi awon yin ti lesi iko amure aso pepe awon design ton lo si aso awon
1: tori pe odun bayi se lawon mo se yin yen atun ba ki won lodun e pe lewe ku se o
2: yes sir
1: ku oja odun o
2: yes sir
1: bawo ni gbogbo e se nlo
3: e ba wa raso are ti nle se mo mi se trading store do ko ila kale si oniwaju St General Mary Hospital te ba do po lodun yi o yin o
1: eyi na ti nge aso bayi o e ti ma so ki abi
2: yes sir
1: ta na e mo mi se e ba salaye le kan si mi ti odun yin wa
0: shop mi wa ni na ba sa se dan odoko yi street ni waju St John and Mary Hospital go any ya se on ko pe meji anybody ba so lokada ba so mo kekere da bere wa mu yin dodo mi e ma je kan kokon so yin je o
1: phone number tawon e ma pe yin si
0: 08039 4569
1: le kan si
0: 08039 4569
1: ojo odun te so waju eto ojo odun yin aju ti gbe de Yen Press Power Services bayi e ku se ni Yen Press Power Services o lokoko ba juwe bi ti Yen Press Power Services wa na
4: ke ile se wa wa ni number 137 adjacent Sterling Bank ni egbe Canada Pharmacy ni ilu Akure
1: e ba so laye awon ise ti e se lori oro power inverter ati awon batteries lori lori
4: awon kan ti a se ni awon kan ti o mu aye derun ti o ni si pe a ni foya tabi iberu nipa ina monomono a n se inverter battery pelu solar panel a n ta solar freezer solar fan anything nipa solar o ni a n se ni ile ise wa.
1: Ẹ bá mú category solar yẹn ní ẹyọ kọ̀ọ̀kan.
4: A ní category tó jẹ́ pé battery ẹyọ kan pẹ̀lú panel àti inverter tó lè gbé fan television pẹ̀lú iná mọ̀nàmọ́ná ní ilé wa tí ó sì pé kẹ́rù máa bà wá bóyá iná máa wà àbí náà sí. A ní èlé tó jẹ́ pé ó lè gbé pumping machine wa, a nílé tó lè gbé blender, a nílé tó lè gbé solar freezer tàti ní sílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí a ní sílé. Àwọn iléeṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe solar, a máa kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n fẹ́ lò fún. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n fẹ́ lo printing machine, àwọn kan wà tó fẹ́ lo a máa recommend eléyìí tó bá máa gbé gbogbo nǹkan wọn ní ìrọ̀rùn. A lè ṣe oní battery méjì, oní battery mẹ́rin, oní battery mẹ́jọ. A ní àwọn òṣìṣẹ́ tó ká ojú òṣùwọ̀n. A ní àwọn engineer tó jẹ́ pé tó ti bá wa ṣiṣẹ́ ní iléeṣẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún.
1: Ẹ bá wa ṣàlàyé nípa àwọn batteries tí ó wà ní ọ̀dọ̀ yín.
4: Battery oríṣiríṣi la ní bọ̀ a dín pẹ̀lú luminous products. Gbogbo àwọn èèyàn tó bá mọ product yìí ló máa mọ̀ pé is the best of the best nínú àwọn battery. Tó bá ti jẹ́ luminous product ọdún mẹ́fà ọdún méje ẹ ṣì ń lò lọ láìsí ìbẹ̀rù tàbí ìfòyà maintenance nìkan la máa bá yín ṣe. A tún ní àwọn product mi, a ní lithium product, a ní unicorn product àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ẹ̀kan sí iléeṣẹ́ wa wà ní number 137 adjacent Sterling Bank Oyemekun Road beside Canada Pharmacy ní ìlú Àkúrẹ́. Tí a bá ń bọ̀ láti ọjà a máa dúró ní Canada Pharmacy tí a bá ti kọjá Oyemekun Grammar School. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-31-98-52-13 070-31-98-52-13 080-33-60-62-66 Àwa la ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì.
1: Orí
5: ètò ọjà ọdún náà la wà báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú àkúrẹ́ ẹkúṣẹ́ ní bàbá òkè ogun.
6: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 abamistọ̀ nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 abamistọ̀. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi wọn á ṣe wàhálà láàárọ̀ wọn ó ṣe wàhálà lálẹ́ ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbe lura ara wọn ó tún wà kébékébé àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 abamistọ̀ omi lásán la fi ṣe kò ní ọtí nínú rárá kò sì ní nǹkan kan míì nínú ewé àtegbò lápapọ̀ sí ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíín bá ṣe wàhálà bí ẹ báyìí á rí pò ti rẹ̀ hun ẹlòmíín bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́ bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi pẹ̀lú pápáyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni inú bẹ̀rẹ̀ sí rún òun ni bẹ́ẹ̀ lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí ogún ìṣẹ́jú bí ọgbọ̀n ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára ọlọ́run á máa rí pé gbogbo ara wa oríkèéríkèé ara wa máa wà lálàáfíà bá a bá jí láàárọ̀ náà ká tó sọrun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mumi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa á rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi láà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 abamistọ̀ wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹ́ni tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 abamistọ̀ yìí gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 abamistọ̀ wọ́n pín nọ́mbà yìí 091 60 62 62 53 091 60 62 62 53.
0: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà.

0: Bẹ́ẹ̀ni, èmi mọ̀ ń ta Good Mattress. Orúkọ fóònù tí tèmi ń tà tó mọ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóònù oríṣiríṣi. Orí fóònù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóònù yẹn sí 1976, 50 years, 34 years. Mo ló wà lórí fóònù tìbí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán ní gbogbo area local government lókìtì pa lọ́ọ̀rẹ́. Kódà mo ń tajà sáko ẹ gbogbo fóònù tí mo ń tà gbogbo ẹ ló jẹ́ original mi ń ta bàrò láti 2.5 inches 3.5, 6 and 8 a tún ní 14 and 12 a ní 18 and 16 and 20 then a ní 6x6 àwọn lára gbàdà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje then ibi tí fóònù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀ láti 20 wá sísàlẹ̀ kò sí fóònù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọkànbalẹ̀ wà nú ẹ̀ fóònù wa ṣe fóònù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kó lọ máa ta pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti bẹ̀ ló tútù máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire. Lílò bedsheet ó wà ń bẹ̀ àìmọye bedsheet tó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí tẹ́ bá tẹ̀ rẹ nírí iṣẹ́ nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ní a wà ní number one gbẹ́lẹ́jú sheet òde ìrèlè fóònù tẹ́ni fi lè pè wá 07038010434 ìkejì 08122012990 ẹ ṣe.
1: Ẹ kúṣẹ́ nínú àdúrà lè rí mi.
2: Ẹ ṣe gan olóòtú, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ni. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga, àwọn school of EdTech within Nigeria at àwọn university kan ní Ogun State, Ekiti, Kwara, bẹ́ẹ̀ lọ àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nigeria tó jẹ́ pé àwọn tó fẹ́ lọ sí bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jam àbáwọn tí wọn ò ṣe jam tán bá wá a tọ́ wọn sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. A sì tún ní àwọn past question and answer tó jẹ́ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tún fẹ́ lórí ọ̀fẹ́ gbẹ́gbẹ́ náà tó fẹ́ lọ study outside the country. Orí ọ̀fẹ́ yìí náà wà a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn university kan ní Nàìjíríà tó jẹ́ pé ṣe BS in computer, microbiology, biochemistry, BSAGMI, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà àwọn university náà partner pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà both state, federal, private. Ó ti wà a ti ní orí ọ̀fẹ́ àwọn ọmọ wa náà tó jẹ́ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Màádìlẹ̀ lérí mi head office wa ní C26 Atọ́lágbé shopping complex. Àwọn nọ́mbà tí wọ́n lè mọ̀ pé wá sí ni 08060 85 4819 08060 85 4819 tàbí 08060 58 5292 00 60 58 5292. Àláfíà ni gbéra bí irú àwọn salary nurse tánà tó fẹ́ kàwé sí tán fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí jésù tán fẹ́ lọ ní BSC community tánà fi lè ní certificate tó guarantee lọ́wọ́ níléeṣẹ́ Màádìlẹ̀ lérí mi educational services.
1: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Somat Instrument tó wà ní Hospital Road ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
3: Ẹ káàbọ̀ lótú. Somat Instrument and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, pair every kind of medical equipment, any kind of hospital equipment, and we sell hospital furniture. In Somat Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. We are a consultant in hospital equipment. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò dáa, ẹ mú wá à ń ṣe ní iléeṣẹ́ Somat Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò. Tẹ bá lélẹ̀ tí ò da ẹ mú wá sí iléeṣẹ́ wa a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ ò gbogbo nǹkan tẹ bá fẹ́ rà. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara tí owó tí ò gun pa ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọ irú ilé tán lè máa lò ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08065085272. Lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Ẹ bá fẹ́ rà, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ rà, iṣẹ́ àpè wá, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
1: Ẹ bá sọ address yẹn lẹ́kọ̀ọ́.
3: Ilé-iṣẹ́ wa wà ní Hospital Road, number 123, beside Union Diagnosis Center, opposite Hospital Lane. Ẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane, tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. So tẹ bá ti ń bọ̀, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yẹn. So jẹ́ kí n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ ṣe o, àjíǹde ara yóò máa jẹ́ o.
1: A tẹ̀síwájú lórí ètò ọjà ọdún. Orí ètò ọjà ọdún làwa ti wà ní Nika Fabrics tó wà ní Sami Car Parks ní Àkúrẹ́ ní Àkálẹ̀. Lórí ọ̀rọ̀ fashion dé aṣọ ni Jerry's ní. Ẹkúṣẹ́ ní Nika
4: o. Ẹ ṣé o, ẹ̀yin oníbàárà wa tẹ̀lé wa láti NEPA tẹ bá wa wá sí Sami Bus Stop bá orin làwa bá bá wa ṣe.
1: Ọ̀gbẹ́ tó wà sọ fáwọn ọ̀nà tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
4: Ẹ mọ̀ pé ẹ méjì ò ń jáṣà ní car náà ni tẹ bá fẹ́ ra fabrics ìgbàlódé jewels and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ máa stand out tẹ máa fine tẹ máa rẹ wàyàtọ̀ ní party àti event ní ọ̀dọ̀ ní car ní kẹ́ máa bọ̀ àǹkárá ni lace ni àjèrè ni aṣọ òkè ni jewels and accessories of all type party set ni everyday ni fẹ́ wọ̀ lọ sí ọ́fíìsì ni ẹ ṣàfẹ́ kó yàtọ̀ iṣẹ́ àwọn olóògbé rí kàkàkiri unique design so yẹ specially made for you ọdọ wa ni kẹ máa bọ sí.
1: Àwọn kọ́ni máa wò pé nílé ìwọ̀bẹ yẹn o, that place will be too expensive for us o, you know. Báwa kọ́kọ́ ṣe àlàyé ẹ lórí àwọn jewelry yẹn ni kọ́ka tó wá bó sórí àwọn fabrics yẹn.
4: Lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré lani ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5,000 naira and jewelry 3,000 naira náà but quality we matter si wa gan. When it comes to quality, we are the best. Let me just put it that way. So we are particular about our quality, and that's why I said good quality. Ẹyin tẹ bá mọ̀ pé nǹkan gidi lè máa ń lò sára yín o, ọ̀dọ̀ wa ni kẹyà sí.
1: Nípa àwọn fabrics yẹn náà nǹkan.
4: Ẹyin náà mọ̀ pé when it comes to fabric, when it comes to anything at all, when it comes to fashion, ẹ fi ilẹ̀ fún níkà. Number one ni wa iye méjì ò ń jáṣà. Fabrics ẹ pé ó máa jẹ́ kẹ jọjú, ẹ fẹ́ look good, ẹ fẹ́ look exquisite, ẹ fẹ́ jáde tán ní òde yín. Ọ̀dọ̀ wa ni kẹ máa bọ̀ bó jẹ́ lace bó jẹ́ àǹkárá bó jẹ́ àjìrẹ bó jẹ́ kàǹpálà bó jẹ́ aṣọ ọkùnrin orí onírúurú ṣẹ́gógèlè tó yàtọ̀ tó rẹwà jù ẹ máa bọ̀ bíbá tó bá ti dá festive period gift máa wà nílẹ̀ ṣáájú ẹ máa wọrí mo wà nílé fún yín and the best of prices the best prices you can get anywhere. Ẹ máa rí lọ́dọ̀ wa gbà yẹn.
1: Ok, address yín again.
4: Sami Bus Stop lára kalẹ̀ inú Sami Car Park yẹn gangan. Ẹ ti rí Orange Building, ẹ ti rí Nika lókè, ẹ ti rí Tara Àǹkàrà sí ibẹ̀ gangan lẹ̀ ń bọ̀. 09032499739 09032499739 Phone number wa náà, WhatsApp number náà ni. And when it comes to our social media handles, tẹ bá check fún Asoebi by Nika, Asoebi by Nika. Àwa ni bẹ fẹ jewels tẹ bá fẹ jewelry wa náà jewels by Nika jewels jewels by by Nika NEECH àwa náà là ń jẹ bẹ ẹ méjì ń jáṣà.
1: Orí ètò ọjà ọdún làwà a ti wà nílé iṣẹ́ Amula Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amula Healthcare Limited.
5: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amula Healthcare Limited. Iléeṣẹ́ Amula ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosi. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amula Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. A tún ra ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún àtura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura àti Amo HPP Formula ni ó gba ìgbóhùn ìjọba tí a mọ̀ sí NAFDAC approved. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855. Ajíǹde ara yóò máa jẹ́.

0: dákẹ́jà dákẹ́pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP Formula torí bá ń fọni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP Formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fòun tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP Formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure Formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Fẹ́mi Julius lórúkọ tèmi.
2: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ ta gbangbaragada. Ti mu ni don le don le pẹlu rọrun. Láti dàmú la àsìkò. Òṣọ́rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ. Pátá orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpamọ́ Odo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City ní Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties tí wọ́n kalẹ̀ sí ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Onímọ̀ ń kí yín káàbọ̀ pé ẹ ṣeun tí ẹ̀ ń bá wa darapọ̀ gbogbo ẹ̀yin oníbàárà wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mo kí pé ẹ ṣeun tí ẹ̀ ń bá wa darapọ̀ ní iléeṣẹ́ wa. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ lórúkọ àwọn lọ́gàálọ́gàá ní kànnì tí ẹ ti ń gbọ́ mi àti àwọn lọ́gàálọ́gàá ní iléeṣẹ́ Empire Homes and Properties ni mo kí yín pé ẹ ṣeun a kú weekend lágbára Ọlọ́run ìsinmi ayọ̀ láàánín gbogbo ẹni bá ti ń ṣiṣẹ́ dandan ni kó lásìkò gbádùn fún rẹ̀. Bákan náà ẹ jẹ́ kí n máa já wa sí pé ní iléeṣẹ́ Empire Homes and Properties àwọn tí à ń ṣe ń bẹ̀ ni pé à ń talẹ̀ à ń bá ní kọ́lé gbogbo nǹkan tí ẹ bá ń fẹ́ nípa ọ̀rọ̀ ọlẹ̀ gbogbo ẹ̀ náà ni à ń bá ní ṣe. Ẹ jẹ́ fún yín lọ́rọ̀ lọ́wọ́ tó wọlé sọ́dọ̀ wọn náà tó di pé à ń tẹ̀síwájú lórí ètò 0813-065-9233 iléeṣẹ́ Empire Homes and Properties wọ́n wà ní number 2 Obanla Junction nídojúkojú iléepo MRS Ọbadéṣídà nílùú Àkúrẹ́. Bákan náà ni wọ́n wà ní number 34 Iromu Street nídojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ti débi rí ẹ ti débi ayọ̀ nìyẹn. Kí n sọ fún yín bó ṣe ń ṣẹlẹ̀ ní iléeṣẹ́ wọn pé gbogbo ilẹ̀ tí wọ́n ń tà fún àwọn èèyàn kì í ṣe àrà tó ta lẹ̀ o. Ẹ gbọ́ dáadáa, kò dàbí àwọn ilẹ̀ tí ẹ lọ ń rà tí wọ́n sọ pé wọ́n ti tà á fẹ́ nìkan ẹ ò tètè kó materials lọ sáìtì torí bẹ́ẹ̀ wọ́n ti lọ fẹ́lòmíì á lọ fún ẹ níbòmíì tí wọ́n wà lọ mọ́ fún ọ nínú rà tàbí lórí òkúta. Iléeṣẹ́ Empire Yo Homes and Properties ò rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ti dé iléeṣẹ́ Empire Yo tí ẹ bá ti náwó sí ilẹ̀ tẹ́ ẹ bá ti náwó sí tó ẹ bá ti sanwó yín tó jẹ́ tiyín ẹ̀yìn lẹ́ni gbogbo ìwé tó so mọ́rọ̀ ọ̀lẹ̀ pátápátá wọn kò fún yín. Ní Empire Yo Homes and Properties a ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó wà ní pópónà Ondo nílùú Àkúrẹ́. Tẹ bá ń lọ láti Àkúrẹ́ lọ sí Ondo bákan náà tẹ bá ń bọ̀ láti Ondo wá sákúrẹ́ ojú ọ̀nà náà ni Empire Yo Homes and Properties. Àwọn náà náà nílẹ̀ tó wà ní Emperor Sun City lọ́nà Ondo Lákúrẹ́ náà ló wà. Bákan náà Emperor Hill City ó ń bẹ ní àgbájọ ní ọ̀nà ọ̀dọ̀rẹ̀ ní Àkúrẹ́. Emperor Golden City ìláramọ̀ kínní yẹn wà iléeṣẹ́ wa náà lónìí. Bákan náà King's Court àti Emperor Flourish City yẹn wà ní Airport Road ní Ado Èkìtì. Kò wá síbi tẹ́ ẹ dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà tí ẹ bá ọwọ́ Emperor Yo Homes and Properties. Tó o bá ń ṣiṣẹ́ tó o lórí ọ̀fẹ́ àti máa wá sílé wá wo sáìtì dáṣẹ́ dá wọn wọ́n bọ̀ ṣe gbogbo ẹ̀ yóò sì dùn dáadáa. Kí ni àwọn orí ọ̀fẹ́ àti àǹfààní tó wà níléeṣẹ́ Emperor Yo Homes and Properties? O ní pé ààyè san díẹ̀díẹ̀ owó ilẹ̀ ó wà lọ́dọ̀ wọn. Ààyè san díẹ̀díẹ̀ ó wà fún àǹfààní ọdún mẹ́ta gbáko la fún yín láti san owó ilẹ̀ tẹ bá rà lọ́dọ̀ wa. Láàrin ọdún mẹ́ta mo nígbàgbọ́ pé kò sí téèyàn fẹ́ rà téèyàn fẹ́ san lówó téèyàn ò san. A bá ti rọra ń san díẹ̀díẹ̀ ọlọ́mọdé á jẹ gbèsè sójú ẹ̀mí wa lọ. N tó lágbára jù wá lọ́mọdé ó ṣe wá n tó ń ṣe wá lọ́mọdé ó lágbára jù wá. 30,000 naira péré ń lowó tí ó kéré jù tí ẹ lè fi máa sanwó yín díẹ̀díẹ̀ níléeṣẹ́ Empire Yo Homes and Properties. 30,000 naira ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó òun ni gbèdéke owó tí ẹ lè máa san. Bí o bá lórí ọ̀fẹ́ àti sanwó ti ẹ cash orí ọ̀fẹ́ ń bẹ. Tó bá jẹ́ pé ìgbà méjì ló fẹ́ san tàbí ìgbà mẹ́ta kò sí wàhálà. Tó bá sì jẹ́ pé kékèké ló fẹ́ máa ṣe nǹkan rẹ la ṣe sọ pé 30,000 naira ni àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Empire Homes and Properties tí wọ́n fún wa gbèdéke pé 30,000 naira kò tówó tá a fi ń ra nǹkan múmu nǹkan jíjẹ síwájú àwọn èèyàn ní pátí àbí lẹ́yìn ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́. Nítorí náà
eja ranti pe nti a ba fowo de mole loni ni a ma de ba lojo waju gbogbo en to ba nbi mo gbogbo en to ba ni aburo to legbon to ni family eje ka ranti pe an lati fowo de nkan mole ta ba ti fowo de nkan mole ni nkan ni salomo alowo bebe loro ile aye bebe iduro wo bebe si fe keyan o seun orire ni ke fe keyan o seun iwo loni gba fun iwo na lo mo le tori na lo si ile ise Empire Homes and Properties ko pe won sori 0813 065 9233 0813 065 9233 ni number to wole si ile ise won lodi keji lohun e ja gbo foran won be

gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tagba ngaragada. Nímú ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Ọbánlá Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

0: bá wà nílé ara rẹ̀ ṣọ́ṣọ́ ṣọ́ ò ní sí. Òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn. Ẹ bá wà nílé ara rẹ̀, wọ́n ní àì wà nílé ara ẹni ká fọrùn rọ̀.
1: Ọ̀gá ti ṣù ọ́. Kọ́mọ rẹ̀ báyọ̀. If you need land where you fit pay small small. Kọ́mọ rẹ̀ báyọ̀.
0: Ẹni tí ò lè lahùn tí ò lè sọ̀rọ̀ dáadáa tó bá délé mẹ̀rẹ́ǹtì yóò lahùn.

ṣùgbọ́n tó o bá ti ra lẹ̀ tiẹ̀ tó o kọ́ lé tiẹ̀. Jẹ́jẹ́ láyé gbà níwà ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ó mọ rí. 0813-065-9233 ńlẹ̀rọ̀ lówó tó wọlé sí iléeṣẹ́ Empire Homes and Properties. 0813-065-9233 òun nìyẹn.

bẹ́ẹ̀ni mo ní ìrí arí ní báyìí làákúrú. The way you dress is the way you be addressed. Àwọn kan wá kán fẹ́ wá gbéṣẹ́ fún ọ.

0813-065-9233 na the number. 0813-065-9233. Other side, may we hear the jingle with the come.

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Ni mo ni don le don le pẹlu rọrun. Lati damu la asigbo. O soro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties. Bo ba se sanwo re lo ma gba gbogbo owo to sopo moro le re pata. Ori ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re. Be si ni 30,000 naira o kere julo. Lowo to fi bere si san lodo won. Irorun lo bade lai la wurujunu. Ibi te ba nfe si lati ra ninu le won bi Emperor Royal City and Park ati Emperor Sun City. To wa lo lokuta community apomu Ondo Road Lakure. O si se Emperor Hill City agbaju alade idorin. Bakan na ni won lawon le to po si pinle Ekiti. Ni King Scott ati Emperor Flourish City. Airport Road Lado Ekiti. Ibi te ba tin fe nbe ni ke to ka si lai si wahala kankan. Le ba don le don le. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakale. Ati number 2 Obanla Junction. Nilu Akure n office won wa. Fun Ekurere alaye ati badewopo. E ma pe won sori 0813-065-9233 tabi 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, ibi ìrọ̀rùn ni Emperor Yo Homes and Properties fún gbogbo ẹni bá fẹ́ ra lẹ̀ tó fẹ́ kọ́lé ayọ̀. Lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti fi ọ̀rọ̀ lé ayé wọ́n ti fi sú nípa kára lẹ̀. Kéèyàn ra lẹ̀ lónìí kó dọ̀la kan sọ pé ọ̀gá wá o, ibi tá a fún ọ̀yẹn a máa chéńjì bẹ̀, ẹnìkan ti wà ẹnìkan ti ra bẹ̀ tẹ́lẹ̀, bàbá kinní ni ò sọ fún wa pé òun ti ta bẹ̀fẹ́ nìkan. Ṣùgbọ́n ní Emperor Yo Homes and Properties kò rí bẹ́ẹ̀ o. Kéèyàn ara lẹ̀ kó di pé ó fẹ́ gbàwé ilẹ̀ kán máa dà orí gbòrí yẹ kiri. Ọ̀tọ̀ ló máa sanwó rìsíìtì ẹbí, ọ̀tọ̀ ni wàá sanwó rìsíìtì ìlú, ọ̀tọ̀ ni wàá sanwó rìsíìtì ẹni tó talẹ̀ fún ọ. Kò rí bẹ́ẹ̀ o ní Empire Homes and Properties. Tó o bá ti dọ́dọ̀ wọn tẹ́jọ jókòó tẹ́jọ dúnàádúrà, wọ́n mú ẹ lọ sí sáìtì, wọ́n bẹ̀ kó gbogbo bó ti wù kó rí. Ibi tó o bá fẹ́ náwó síbẹ̀, ṣé iléeṣẹ́ ló fẹ́ kọ́ ni ilé ìwé ni tàbí ilé ìgbé ló fẹ́ kọ́? Tó o bá ti náwó síbi tó fẹ́, tó sì rọra butì ẹ fún ẹ ńbẹ̀, sanwó ẹ. Gbogbo ìwé tó so mọ́rọ̀ ọ̀lẹ̀ pátápátá wọn kò fún ọ lọ́jọ́ tí o bá ti lọ sí ọ̀dọ̀ wọn. Má wàá jẹ́ ntàn yìí, orí ọ̀fẹ́ kan wá ńbẹ̀. Tó o bá sanwó lẹ́ẹ̀kan kìsí, olóore ọ̀fẹ́ àti san. Tó bá jẹ́ ẹ̀ẹ̀mejì ló fẹ́ sanwó ẹ, olóore ọ̀fẹ́ àti san. Tó bá sì wá jẹ́ pé kò sí orí ọ̀fẹ́ rẹpẹtẹ, pé ya iṣẹ́ díẹ̀ díẹ̀ lówó ń wọlé, ìwọ náà lè máa sanwó ẹ díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ látorí 30,000 naira. Látorí 30,000 naira. Ẹ rí pé orí ọ̀fẹ́ yìí pọ̀, kéèyàn máa sanwó ilẹ̀ ní 30,000 naira. Kò ra máa san títí. Wọ́n wá tún wá fún wa ní gbèdéke ọdún mẹ́ta. Ọdún mẹ́ta. Kódà kó tiẹ̀ jọ́dún kan gan-an, kéèyàn máa san 30,000 tó bí ẹ bá múra síṣẹ́ dáadáa, ó máa ṣeéṣe kéèyàn máa sanwó ilẹ̀ tán. Ọdún mẹ́ta ni wàá fi san owó ilẹ̀ rẹ. Bó bá jẹ́ plọ́ọ̀tì méjì ló rà, bó bá lówó ẹ̀ cash san, sanwó ẹ̀ gbé nǹkan ẹni bí àṣà kà mọ́. Tó bá sì jẹ́ pé ẹ̀ẹ̀mejì ló fẹ́ san, bó bá jẹ́ ẹ̀ẹ̀mẹ́ta, bó jẹ́ ẹ̀ẹ̀mẹ́rin, déédé ni. Tó bá sì wá jẹ́ pé 30,000 naira yẹn lágbára ẹ̀ ká, orí ọ̀fẹ́ wà fún ẹ láàrin ọdún mẹ́ta láti san gbogbo owó ilẹ̀ rẹ tó o bá ti rà. Gbogbo owó tó bá sì sopọ̀ mọ́ ọ̀rọ̀ ilẹ̀ tó o bá rà òun náà ni a kò lé ọ lọ́wọ́ ní iléeṣẹ́ Emperor Yo Homes and Properties. Iléeṣẹ́ tó lórúkọ tó lókun dì ni. Iléeṣẹ́ wọn ó wà ní number 2 Obanla Junction ní dojúkojú ilé-epo MRS Lọ́badéṣidà Lákùrẹ́. Bákan náà wọ́n wà ní number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀. Tẹ́ bá ti débi iléeṣẹ́ wọn ẹ ti mọ̀ pé àwọn eléyìí ti ṣe ń ta máa kówó fún tá a sá lọ. Kò dàbí àwọn ejẹ́ǹtì kan, ejẹ́ǹtì pọ̀ ń gbòòrò ẹ má jẹ́ kí tiẹ̀ fi tiwọn lẹ̀ sí tiwọn. Àwọn tí ń bá ní ralẹ̀ tí ń bá ní kọ́lé wọ̀n ẹ́ wọ́n pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n bẹ́lẹ̀ wò wọlẹ̀ dáadáa, ẹ máa wọlẹ̀ bí àṣà àwọn ará Ọ̀yọ́, ẹ máa wọlẹ̀ wọlẹ̀ dáadáa kó tó kówó lé wọn lọ́wọ́. Yẹrí nìyẹn dàbí ọ̀rọ̀ ẹ̀mí kan tó lò fẹ́ gbalé mo ní sùúrù díẹ̀ mú ọ dọ́dọ̀ àwọn tí wọ́n ti rí ilé gbà àti tó bá fẹ́ ra ilé ó fẹ́ ṣe nǹkan kan nípa ọ̀rọ̀ ilẹ̀ tàbí ilé. Ló bá bẹ́ ló bẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ní bá ń bẹ́ ó bá lọ kó sọ́wọ́ ẹjẹ́ǹtì kan wọ́n kọ́ gbowó pé a fẹ́ lọ wo ilé tá a fẹ́ fún yín, a máa jọ lọ wo owó mọ́tò 5,000 naira. Wọ́n débẹ̀ tán ibẹ̀ kò láìkì ibẹ̀ inú omi ni ilé tí omi. Wọ́n bá tún gbowó mọ́tò míì, wọ́n tún lọ bá wá bò míì. Owó mọ́tò tán gbà gan ti fẹ́ wọ 30,000 naira. Àyàn rẹyìn ibi tán lọ wá fún gan ibẹ̀ ò tún wá dá. Owó igbá kan, àwọn fíìsì kan, owó ẹjẹ́ǹtì, owó kinní kan, owó ilé, wọ́n tún gbé ilé gọbọi lẹ́yìn mo ní. Ọ̀rẹ́ ó ṣe jẹ́ apawó ìgbà kó lọ ralẹ̀ sí kí ni wọ́n ti ń pè Royal City tàbí Sun City bó sì jẹ́ East City ni. Kó o jẹ́ ká lọ ralẹ̀ síbẹ̀ láàrin ọdún kan wàá mà sanwó wàá mà kọ́lé ẹ̀ tán àbí bò wá ni. Ralé ralẹ̀
kosi bo ra ma ko die die die die die die to ba ti sanwo e igbara to ba ti bere si sanwo eh to ba je 800,000 lo wa lowo e ko le ko wa je ka ma wo ma ko yepe okuta society ka si bere ise mo mo pe ko to podu meta odun ko te to podu kan mo I trust you wa sanwo le ile itan ariyan reyin o sa gbo temi adupe lowo ile ise Empire Homes and Properties loni una o de tin yan gan ka giri gorogbe ogbeni mo nlo le mi jo se mo pe ti eyan ba wa ti eyan ba gba le mi rent ni di eyan mo joko si gboro di eyan mo le e mo on lo lori yen se pe person we get house you know they do your chochocho teyan ba ti nile are chochocho ni o mo se ki gboro e ri won ago mewa to ba ti kuro ni club ele yo tun lo si club ton e ti mo pe ni adan ta mo dan le ni sugbon en to ba nile are wa ri pe kini ko ko mo gbe on di ni gboro ni mo nlo le jo wa be lo fekete pe landlord the landlord we no lo fe nu le e omo wo television omo wo gugu nkan ti ba nlo omo bo sandi wa wo ayika iye omo kunrin gan ni e keyan ti e tun se hin loni ko lojo lode kan ri bi to da keyan nawo si mo ri awon baba to je pe a nawo so awon mo ewo mba ti se hin ibele ke temisi ke se misi o wa be o wa be eleda wa o fe nkan to da to ba ti sise iwo na pakiti mara ko fowo to won ri ko fi de kan mole 0813 065 9233 iyawo egboko yin lamoran eyin oko egba awon omo yin lamoran egba iyawo lamoran be ba se sise to won ba nwole e ma wo pe kini won yo ba ma npowe loya ti je won ni owo to omode ba ko ni akara ni fi je ha e je gbe e party ati romo ogbon odun to nko ile gidi bayi lasiko ta wa ti o si ja wuruju tori awon kan wa ironu mekunu tan ba ti romo ogbon odun to sise to ni moto to kole o dogbon si ni en to ba ti da fun legbe odo elomi o dogbon si ni o si mo ogbon to nkaluku fi nse ile aye e o nkaluku lo mona ti ngba roba opolopo wa to je pe 30,000 na lo rora nda bi ajo to do nle to do nle 30,000 lo rora nda bi ajo to do moto to de yan pataki lawujo sugbon ti wo ba ti wa ri o ile dogbon si nita gbesi ogbon le dasi ni ya se ogigun nko lo se ogun owo o se lo se ogun se eda na 0813 065 9233 nle ro to wole si ile ise Empire Homes and Properties tin ba ni tale tin tale fun yan ti won ba ni kole ti won tale fun ni 0813 065 9233 lori eto dito se e je mo dagbere pe o tun di ni ojo mejo were di were ni e ni Adebayo loruko temi je loruko awon loga loga ni ise Empire Homes and Properties mo kiyin pe e ku ise o gbogbo awon olugbo wa nu le na a ku weekend lagbara olorun isimi ayo gbogbo la se laye ne bo wa awon ajinigbe won ni ji wa gbe orilede Nigeria yo da yo tesi waju owo mo wole fun andi se wa mo ri firale lodo awon Empire Homes and Properties titi di ojo mejo ri atayo ka fi pade 0813 065 9233 un le ro ti e le pe ile ise Empire Homes 0813 065 9233 loruko ga wa Martins Ayola mo kiyin baba pe e seun titi ojo mejo o dabo.

0: gangan ni.
1: Empire your homes and properties.
0: Àwọn gangan lọ tagba ngbaragada.
1: Ti mu ni don le don le pẹlu rọrun.
0: Lati damu la asigun.
1: O sọra ajagun gbalẹ omo onile ni Empire your homes and properties.
0: Bo ba se sanwo re lo ma gba gbogbo owe to sopo mọ ro le re.
1: Pata ore ofe odun kan sodun meta lo fi san gbogbo owo le re.
0: Be si ni 30,000 naira o kere julọ.
1: Lowo to fi bere sisan lodo won.
0: Irorun lo bade lai lawuru junu.
1: Ibi te ba nfe si lati ra ninu le won bi
0: Empire Royal City and Park
1: ati Empire Sun City.
0: To wa lolokuta community apomu Odo Road Lakure.
1: Bo si se Empire Hill City agbaju alade idorin.
0: Bakan na ni won lawon le to po si pinle Ekiti.
1: Ni Kings Court ati Empire Flourish City Airport Road Lado Ekiti.
0: Ite ba tin fe nbe ni ke toka si lai si wahala kankan.
1: Le ba don le don le
0: Empire your homes and properties.
1: Number 34 Iromu Street opposite Echo Bank Arakale
0: ati number 2 Obanla Junction.
1: Nilu Akure n office won wa.
0: Fun Ekunrere alaye ati badewopo.
1: E ma pe won sori 0813-065-9233
0: tabi 0806-734-6645
1: Empire your homes and properties.
0: Ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo.
2: Ẹkúdé dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàrọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní jẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́kàn. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà inverter kankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wọ́n ò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kántọ́ sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare ò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀ mo lè máa san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòógbà fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni ẹni bíi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yo de tu ma san wo lo nkan ti si dikewa fun ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni epe kan kaakiri
4: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
2: oro le ti gbogbo eyan gbogbo eyin ti en fe lati ni dukiya kan abo mi to je pe e tin ro pe bo le sese bawo ni kini awon se bossi ona na re e tele won CD Care o di gbakan na e seun
4: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
5: City Care there for you. Yeah.

0: ètò àlùjọ ni ó wọlé wẹrẹ fún weekend tòní.
1: Wà á dúpẹ́ olúwarùn ó wá ṣọ.
0: Àníkọ́ ọmọ ẹ̀gbá.
1: Bàbá mi lọ.
0: Lájọ́ wà lórí ètò lónìí. Olúwa ní Fẹ́mi Adébáyọ̀ bó ní nǹkan. Mo mọ̀ pé bí n bá parí ètò tán lẹ́nu ẹ ó máa dún bọlọbọlọ lórí ètò tiẹ̀. Ìgbà náà ló mú kálukú mọ́lẹ̀ tí wọ́n ní fẹ́ kúrò lórí ètò. Ó mà tiẹ̀ pẹ́ tí a ti tún sin nǹkan ọbẹ̀ tá a tún ṣètò ọbẹ̀ kẹ́yìn lórí ètò ayé. A sì mọ̀ bóyá irú ọbẹ̀ tá a tiẹ̀ lè sè lásìkò yìí. Tí gbogbo nǹkan tó wọ́n gógógó yìí bóyá lásìpọ̀ ni ayá ọbẹ̀ wo lẹ̀ ń jẹ lẹ́gbàgbà náà. Ok, ètò àlùjọ ló ṣe bẹ́ẹ̀ tó gorí atẹ́gùn lẹ́ẹ̀kan sí. Tèmi tọpẹ́ gentleman olódodo ọmọ olúmú yìí wà ló ń kíyìn pé káàbọ̀. Èmi pẹ̀lú atukọ̀ mi lájọ wà nínú studio. Iṣẹ́ olúwa increase olúmú yìí wà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gba ti ọ̀gbẹ̀sẹ̀ sí Àkúrẹ́ mo kí yín o. Ẹ kú ìrọ́jú. Ẹ kú àgbàrá. Ẹ̀yin tẹ̀ sì ń ti ìkàrẹ́ wá sí Àkùngbà mo kí ẹ̀yin náà. Wọ́n ní ọ̀nà ti bẹ̀yẹn tẹ̀ bad. Kọ́lọ́n ó gbà wá. Ara development náà ni. gbogbo ẹ̀ a máa farada náà ni. Bẹ́ẹ̀ni ìgbésókè mi ò lè ṣe kí n má jíju ọpẹ́.
2: Ṣàìjíjú ọpẹ́.
1: Iléeṣẹ́.
0: Ok.

mo ní kí n kí yín ní ẹsìnkú wẹ́lẹ́wẹ́lẹ́ òjò. Àsìkò bí òtútù ṣe náà ṣe ń lọ. Àwọn ọ̀tẹ̀ mo bàtà tá a wá wọ̀wọ̀ stúdíò ti wà. Bí bàtà rọ́bà ni bí bàtà lẹ́dà ni a mọ̀. Mo ṣe wẹsẹ̀ mi báyìí náà ni mo rí pé rọ́bà ni mo wọ̀ wọlé. Nítorí àyíbá mọ̀ kéèyàn má lọ kó sínú omi. Ẹyin tẹ́ bá ń wọ white lọ bí ṣíṣe ẹ kíyè sára o. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ fara yí ẹ rẹ o.

0: ẹ jẹ́ kí a máa dúpẹ́ lọ́wọ́ ìjọba ni dípò tí a fi máa bùjọba. Àwọn tí ó ń ti ìkàrẹ́ bọ̀ wá sí àkùngbà ṣe ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń bùjọba. Ta ló tẹ bẹ̀jọba ń ṣẹ́gun báyìí pé kó túbí ṣe? Ta ló tẹ nìkan tẹ tú ọ̀nà ṣe ṣásìkò tán tẹ ṣọ̀nà ní? Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó mọ́ni lójú o. Èèyàn ni owó bí a wà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kàn tiẹ̀ rọkàn pé kí wọ́n ṣe títì yìí. Kí gbogbo nǹkan kí ó lè tó mọ kó lè gbé jọmjọm. Gómìnà ìpínlẹ̀ Odò, mo kí yín mo yìn yín. Nípa ọ̀nà tẹ́ ń ṣe láti nínú ìgboro Àkùngbà lọ sí Ìkàrẹ́. Ẹkúṣẹ́ takuntakun. Àmọ́ ẹ bá wa jára mọ́. Ẹ sì bá wa ronú nǹkan tẹ́ lè ṣe tí ìnira tí ó wà lójú ọ̀nà yìí ó fi kúrò. Ẹ sọ fún àwọn kọ́ngílá tí wọ́n gbéṣẹ́ náà fún. Kí wọ́n jẹ́ kí ibẹ̀ kí ó ṣe é gbà fún àwọn èèyàn. A sì dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ náà. Èyí tí wọ́n ṣe ọ̀nà káàkiri láti Àkúrẹ́ báyìí lọ sọ́nà Iléṣà, láti Àkúrẹ́ lọ sọ́nà Ọ̀wọ̀. Jápàlódà ọmọ jẹ́ká pàlódà jẹ́ká tó ń mú sàn ní míì. Mo ti sọ fún yín bàbá ìṣẹ̀pọ̀ ọgọ́rin ọdún ni mo sì ṣe tán àti lo àwọ̀ ẹ̀ bó ṣe wù mí lénìí. Èwo la ní bẹ́ ẹ̀? Ó yà nà ń bẹ́ ẹ̀.
1: Omi inú kọ mí.

Nínú àwọn èyí ni Sanni Adetike Délé Adéyẹmọ tó ní kó mò ń dàgbà láì níbi igi owó ń so. Ó dùn mí pé Délé Adéyẹmọ ò sí láyé mọ́. Èmi gan bá lọ fíṣítì ilé ẹ̀ ká mọ ibi tí wọ́n ti gbin owó sí. Ẹ jẹ́ fi àsìkò yìí kìfìkì Professor Chief Honorable Festus Oluwole Alabi àti late Dickiness Adenife Felicia gbogbo ẹbí Alabi pátápátá ní ilé àkókò dé Àkúrẹ́. Wọ́n ń fa ọmọ wọn Adé Olú Jésù Lolúwa fún ọkọ lónìí nílùú Àkúrẹ́ níbí. Wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tára bá ti kúrò bí ibẹ̀ náà là ń lọ tá ti lọ dàn kan sáyà. Kí la níbẹ̀ àbúrò ọ̀yá pààrọ̀ nìyẹn ká gbé kan ká bọ́ sí rẹ́kọ̀dù míì láti ọwọ́ Kingston Adé.

ó ṣe ń ṣeun eléré wa a tún yí lò padà a tún mú mi mo ti sọ agbóhùngbẹ ni orin King Sunny Ade àbí baba gabua ní ìlú ọwọ ẹkọ ọjọ mẹta baba gabua ò ní bàtà ó tọjọ mẹta tá a gúrò baba ìgbẹ yìí kí la ní bẹ́ẹ̀ ọmọ kí la ní bẹ́ẹ̀ ọyá jẹ́ ká nà ń bẹ́ẹ̀ ká tún mú ijó mi ijó látọ̀dọ̀ King Sunny Ade.

níbi tí nǹkan bá ti dáa, níbi tí nǹkan ò ti dojúrú, níbi tí ọkàn yẹn ti balẹ̀ tí ò wá owó láwájú, ọmọ ò ṣe pààrọ̀. Ṣùgbọ́n lónìí àwọn èèyàn ti ń pààrọ̀ ọmọ, ẹlòmíì ti ń ta ọmọ, àtijọ́ náà ni kò sọmọ látẹ. Ọmọ ti ń bẹ látẹ báyìí o, àwọn tó ń ṣe baby factory. Ẹlòmíì á ní ẹwẹ́ máa gbọ́mọ yín lọ, ẹyá àti ẹ̀jẹ̀ onílé. Ibi tí láyé òǹdó tó dojúdé tó dojúrú dé nìyẹn, kọ́lọ́ ó gbà wá ń bẹ̀. Ìyá ò ṣe é pààrọ̀ lóòótọ́, ṣùgbọ́n àwọn èèyàn ti ń pààrọ̀ ọmọ.

wọ́n ní tí ò bá nídìí obìnrin ń jẹ́ kúmolú tí ò bá nídìí obìnrin ń jẹ́ kúmolú ẹ̀sìn pẹ̀lú bí gbogbo nǹkan ṣe rí jálẹ̀ àgbáyé ni o kì í ṣe nàìjíríà nìkan ni oríṣiríṣi nǹkan là ń gbọ́ oríṣiríṣi nǹkan là ń rí àwọn míì wọn àtọmọ wọn àwọn míì wọn àfọmọ ṣoògùn owó ṣùgbọ́n oríṣiríṣi ṣá kọ́lọ́run ó gbà wá ń bẹ̀ ni o kọ́lọ́run ó gbà wá.

ẹ̀yin náà tó jẹ́ pé ọdọọdún lẹ̀ ń bímọ lémọ bí ikú ẹ̀dá màmá rẹ̀ ń kọ́ olóòtú màmá rẹ̀ ń kọ́ olóòtú ẹ jẹ́ ká fiyèsí ẹ jẹ́ ká fètò sí ọmọ bíbí ẹ jẹ́ ká fún àwọn ọmọ wa ní gap dáadáa kíkàn ṣe pé ọdún yìí ẹ ti bímọ ọdún tó ń bọ̀ ọdún tẹ̀lé oṣù mẹ́fà sí ọdún tẹ̀lé kí ló le tó bẹ́ẹ̀.

bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá ti ń gbóhùn tèmi náà ó yẹ kẹ́yìn náà ti dá mọ́ ó yẹ kẹ́ ẹ ti máa já sí ó yẹ kẹ́ ẹ ti máa mọ bó ṣe ń lọ lápá àbí tẹ́ ẹ bá ti ń gbóhùn mi tó ti ń ṣẹ́wọ́ lẹ́wẹ́lẹ́ tó ti ń wọ̀ ní lára tẹ́ ẹ bá ti ń gbóhùn mi tó ti ń wa kíyẹmí ara yín tó ń ṣe kinní yẹn fún yín tó dẹ̀ ń wọ̀ ní lára gangan ó yẹ kẹ́yìn náà ti mọ bó ṣe ń lọ lápá àbí nìkan ni àdàbà 88.9 FM if you're not here you're missing bẹ́ẹ̀ ni èmi gan mọ̀ sọ̀rọ̀ bí ológun ẹ̀ ṣe ológun mọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ bí sọ̀rọ̀sọ̀rọ̀ sàràsàrà ni mí dàkún mọ́ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀ ń tiẹ̀ lè sọ̀rọ̀ sọ nítorí ọlọ́run ní ń gbẹnu wa sọ̀rọ̀ ọlọ́run ní ń gbẹnu mi tó ń sọ̀rọ̀ jáde ẹyẹ kàn lè máa wò pé ọ̀hún yìí mọ̀ dùn ohun ọlọ́lẹ̀gbọ́ because he has created me wonderfully and you know beautifully created in his image òyìnbó pòyìnbó ránṣẹ́ lọ́sàn-án tòní ẹwọ̀n káàsẹ̀ wọn kí n yẹjẹ́ wọn kí n gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́sàn-án tòní mo ní tẹ́yìn náà bá ti ń gbóhùn ló yẹ kẹ́ ẹ ti dáa mọ̀ tẹ́ ẹ bá ti ń gbóhùn mi tó ti ń ṣẹ́ sí yín lára ó yẹ kẹ́yìn náà ti mọ́ mọ̀ lára ó yẹ kẹ́ ẹ ti mọ fíìlì ẹnu egun yín ó yẹ kẹ́ ẹ ti mọ́ ọmọ bó ṣe ń lọ lápá bí wípé ọmọ yẹn tún ti dé bẹ́ẹ̀ ni èmi náà ni wọn nífẹ̀ẹ́ lòmí ṣe mí ẹ jẹ́ mọ̀ kí yín kà sàn ní gbogbo ibi tẹ́yìn wà lọ́sàn-án tòní jẹ́rẹ́ bó ní wíkẹ́ndì tí yín ṣe ń lọ lápá ibi tẹ́ ẹ wà ṣẹ́ ẹ mọ̀ pé tó bá ti dagun 12 tá a bá ti wá kúrò níbi ìṣẹ́jú mẹ́ta kọjú aago 12 báyìí ẹ mọ̀ gbóhùn ọmọ yín náà ni olólùfẹ́ yín èmi mọ̀ tún ti dé lọ́sàn-án tòní o ṣẹ́ ẹ wá rí lónìí àárín lè ní àsìkò tó pọ̀ akọ̀ níbi bí 45 minutes nítorí pé kí ni ṣẹ́ ẹ mọ̀ wípé gẹ́gẹ́ bí mo ti mọ́ ń sọ ń gbogbo ọgbà ìpolówó ọjà báyìí òun ni àgúnmọ́ owó ẹ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà báyìí mo padà ti ń wọnú ọdún lọ tá a bá dẹ̀ ti ń wọnú ọdún báyìí a nílò láti máa tajà ọdún wàràwàràwàràwàràwàràwàràwàrà kí ajó mọ̀ ṣe kí ni kó máa bùgbà gbogbo wa jẹ gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún yín lọ́jọ́ ọdún nìkan ni àdàbà pípẹ́ ìpolówó ọjà yín wọ ẹjẹ́ bá a yín tajà ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn kan máa gbọ́ nǹkan tẹ̀ ń tà gangan ẹ lè gbé wá sórí ètò yìí tàbí ọjà ọdún anyone nìkan ni àdàbà kó ṣáà ti wá sádàbà ní tiẹ̀. Ṣẹ́yìn náà ti ṣetán lọ́sàn-án tòní nítorí pé mi ti rẹ́dì gan ni. Ó yẹ jẹ́ ìmọ̀ já yín tán kí n mọ̀ já yín sí kí n mọ̀ ọ̀rẹ́ yín sí ló bá a ṣe wà lọ́sàn-án tòní. Orí ètò yín náà ni o ní ìkànnì àdàbà 88.9 FM nílùú Ìlàrámọ̀kín ní ìpínlẹ̀ Ondo ní orílẹ̀-èdè Nàìjíríà náà lọ́wọ́ tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́. Orí ètò yín ètò wà ètò gbogbo ènìyàn ètò ọmọdé ètò omidó ètò onínú. Ká máa fíìlì ẹ̀ náà ni kí la wá ń fíìlì báyìí kí la àjọ mọ̀ dàpọ̀ lọ́sàn-án tòní á mú nǹkan lẹ̀ o èmi àti yín á jọ ṣe nǹkan sí nǹkan. Orúkọ tèmi ò yípadà olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ náà ni èmi lọmọ síláàrẹ́ ọmọ ṣìlá mẹ́sàn-án ọmọ olóbì mẹ́wàá àgbà tí gbogbo yín pè ní àníkí ọmọ ẹ̀gbà báyìí sí o ṣé dáadáa níbo dẹ́ bá yín lẹ́sẹ̀ yìí lọ́sàn-án tòní o bó ti àjẹ́ wípé òjò ṣe wẹliwẹli láàárọ̀ ìlà òjò yẹn dẹ̀rọ̀ látàlẹ́ àná ó dẹ̀rọ̀ bóyá gbogbo àwọn ibì kan ṣẹ́ òjò yẹn ò débẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tí a gangan níbi tí mi ti ń bọ̀ òjò yẹn rọ̀ mọ̀jú ni nígbà tó tún wá rọ̀ mọ̀jú tílẹ̀ tún wá mú tún wá gbé ègé ni ṣójú máa ń rọ̀ lọ́ọ̀tọ́bà ni blessings of God ni ẹjẹ́ mọ enjoy ẹ̀ láì fi àkókò wá ṣòfò rárá tí mo ṣe máa ń sọ wípé máa ń ṣe ní pápá gangan láṣeṣe lọ́sàn-án tòní àmọ̀ ṣe pápá nítorí àkókò wa a ní àkókò tí ò pọ̀ lọ rẹpẹtẹ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan a ṣàrẹ́ ṣe náà lọ́sàn-án tòní náà ní pápá bí wọ́n ṣe ń ṣe ní kíni o ní pápá ẹ̀mí ò lẹ̀ ti dé pápá rí kí ẹ ti dèrè ké pápá ibẹ̀ lẹ́sìn rí kókóró ẹ̀gbà kẹ́yìn kọ́kọ́ má sìn mí ní kókóró.

wọlé sí abala kini lórí ètò fún àǹfààní èyí tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ lápá àbíbá yìí ó yẹ telefriend to telefriend to telefriend kan grab kan popcorn wọn bẹ́ẹ̀ sì rí popcorn bójá kára lẹ rí bójó mi ni bó ẹ ṣáà mú nǹkan sẹ́gbẹ̀ẹ́ ẹ mú àga yín kẹ wọ ọmọ rédíò yín tàbí kẹ wọ rédíò yín kẹ wọ ọmáyà ẹ ṣáà wọ nǹkan mọ nǹkan pẹ mọ wọkọ lọkọ mọra o ẹ mọ wáyà láyà o ẹ mọ wọ ọmọ ọlọmọ mọra o wọn bá jẹ ti ń gangan ni kẹ bọra yín o. Kini ni bita ti ma fi anfani yẹ kọra wa ni ede Yoruba a mo se owe a mo se nka Yoruba a mo se alfabeti ni ede Yoruba a ma bi won ni awon ibere to jọ mo awon ewebe ati awon eso ta ma je ni ede Yoruba ele ti yoba ti koju si yin keyin na se kini keeta to ba wa ko mejeji si yin ke se kini e tun rara yin pa e dakun yin fun yin ni orijo leni o tin ba se nbi ni question e ba come on down on it 0816251999 now the number to one agbala wa wa 0816251999 gege be ti mo ba se mo nse papapa la se loni a rojo musoloko ewo emi ti de o taratara ni mo ti de sugbon en ti de tan mo n bo

0: àwọn tí méjì tó pẹ̀lú Celirat Celi tó bẹ̀rẹ̀ pẹ̀lú alphabet C. Ìyá èmi náà lè sọ ṣọ́ọ̀rù gan lọ́wọ́ gan ni.
1: Ẹ ṣe sọ bẹ́ẹ̀ ẹ máa gbé tó ọmọ yín, òun náà ló jẹ́ ẹ pè wọlé.
0: Bẹ́ẹ̀ ni mo kò lè ṣe kí n má gbọ́ ọ̀rọ̀.
1: Ó pakasọ àbí?
0: Orílẹ̀-èdè méjì yẹn. Ṣèlú.
1: Ẹ jẹ́ ràn yín lọ́wọ́ torí àkókò wa. Ṣé ẹ ti gbọ́ South Africa?
0: South Africa.
1: Senegal. Sweden, Spain, ó pọ̀ dáadáa.
0: Saudi Arabia.
1: Ó dá lórí alfábẹ́tì sí yẹn náà ní ìbéèrè kejì. Ẹ dárúkọ nǹkan tí ẹ lè rí méjì ní àyíká yín tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì sí.
0: Ok. Tí mo lè rí méjì ní
1: àyíká yín. Nǹkan méjì.
0: Nǹkan méjì. Seaboard. Seaboard.
1: Kí ló ń jẹ́ seaboard? Mi mọ ẹ ṣàlàyé ẹ ká lè mọ nǹkan tó tẹ sọ
0: ọmọ yàrá. Nǹkan tó máa ń kọ nǹkan sí nínú ilé wọ̀nyẹn.
1: Sí bọ́ọ̀dù tó máa ń kọ nǹkan sí, ṣé bí bọ́ọ̀dù táwọn ọmọ fi ń ṣiṣẹ́ nílé ìwé?
0: Bẹ́ẹ̀ni mo.
1: Àṣé sí bọ́ọ̀dù lọ máa ń pè ni?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀ẹ́
0: ó sì. Wọ́n máa ń pè ní sí bọ́ọ̀dù níbí.
1: Ó yẹ fún mi ní kejì.
0: Ó kọyọ kan àbí.
1: Wòlíì, ó pàkàtọ̀, àkókò wa sí lọ.
0: Ẹ ṣe,
1: ẹ ti gbìyànjú, ẹ ti gbìyànjú, ẹ lọ sórí ìfòòrù, kẹ gbàdúrà fún wa, ẹ ṣeun gan. Ẹ ṣeun, àmì. Bẹ́ẹ̀ ni Bídélé Dára àti Gbérédé mi náà ti gbọ́ràn dé bó ti bá yín gbé ìbéèrè dé. Àwọn ìbéèrè lákọlákọlákọ ni mo wà lọ́sàn-án tòní torí tí n ṣe ń jù sí ẹ̀yìn náà mọ̀ fíìlì ẹ̀ náà ni. Ó yẹ jẹ́ àtújọ ṣe 08162519991. Ẹ̀ ló ẹ káàsán o. Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá. Ẹ jọ ẹ bá wa sọ̀rọ̀ sókè.
2: Victor láti
1: Àwùlẹ̀. Bọ̀dá Victor mo máa ń pèrè ìbéèrè yìí lọ́wọ́ yín. Àwọn èso tí a máa ń jẹ ní ilẹ̀ wa níbí ẹ ó lè má jẹ ilẹ̀ wa náà bá àwọn èso generally tí bá so èdè sọ wọ́n ní òyìnbó ẹ máa sọ nǹkan tí à ń pè wọ́n ní èdè Yorùbá ṣó ti yá. Kí ni à ń pè grape ní Yorùbá? Grape bí àwọn grapes tá a máa ń jẹ. Ó lọ fà àbí? Ok, kí ni a ń pe bell pepper? Eléyìí ó tiẹ̀ máa yẹ kó máa ríǹgì gan ni bell pepper torí a máa ń sọ dáadáa. Bell pepper. Bọ̀dá Victor ti jápa.
3: Ọba tó ju ọba lọ, ọba ńlá.
1: Tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ká máa fèlé ẹ ní ètò náà tó gorí afẹ́fẹ́ ní ìkànnì yìí àdàbà 80.9 FM ìmọ̀ba àti mọ́ ń ṣe á ṣe wà ní abala kìíní lórí ètò ìdìbò tá a ti máa fomi jóró tó rí ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá fomi jóró. Ẹ wẹ̀ má yẹ kí eyín mi ò lè yọ lórí pé ń sọ Yorùbá. Bẹ́ẹ̀ ni pé bá jẹ́ lọ Sátọ̀dé báyìí lẹ́sẹ̀ Sátọ̀dé mi kì í gbóyìn bó ṣùgbọ́n fomi jomi tóró ọ̀rọ̀. Ibo báwùdì jó come across the ẹ̀yin Yorùbá ẹ̀yin rẹ̀ Ọlọ́run ni. 08162519991 the number tí wọn náà gbàlá wa wá ẹ mọ̀ káàsán.
4: Ẹ káàsán
1: sá orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
4: Ọ̀gbẹ́ni Michael láti
1: ìlú Ọ̀wọ́ ẹ káàbọ̀ sórí ètò. Mo ní òwe mẹ́ta tí mo máa bèrè lọ́wọ́ yín tí bá ti bẹ̀rẹ̀ ẹ̀yin máa bá mi parí ẹ̀ ṣó ti yá. Owe ìkíní the first one agutan tó fẹ́ máa dún bí ìkòkò ẹ̀ parí ẹ̀.
4: Agutan tó fẹ́ dún bí ìkòkò. Kò ní.
1: Ó pàkàsọ.
4: Ó pàkàsọ.
1: Ìbéèrè kejì bóyá kí n dẹ̀ máa parí ẹ̀ so that a lè máa mọ̀ for next time. Agutan tó fẹ́ máa dún bí ìkòkò kó máa múra sílẹ̀ fún ọfà ọdẹ. Ìbéèrè kejì àbá ní ń di òótọ́ ó yá.
4: Àbá ní ń di òótọ́.
1: Ẹ bá dẹ̀ ti sọ fún mi pé ẹ mọ̀wé sódà mi ní fún yín lówe àtọ̀làtọ̀. Ok, ẹ jẹ́ ká yí ìbéèrè padà. Ẹ jẹ́ fún yín nítorí àkókò wà nílé yí ìbéèrè yín padà because I'm trying to meet up pẹ̀lú time wa. Ẹ ṣe gan ni Ọ̀gbẹ́ni Michael láti ìlú Ọ̀wọ́.

bẹ́ẹ̀ni àdúrà tèmi náà ti gbà gbogbo àwọn tá a wà lágbà láì gangan báyìí àdúrà wa ti gbà àdúrà wo sì mọ máa gbà náà ní láṣẹ èdùmarè ẹ tó bá ti di aago méjìlá àbọ̀ mo sáré ní iṣẹ́ kan tí mo fẹ́ jẹ́ tí n bá ti jíṣẹ́ náà fún yín a tún wá padà a bọ̀ sí a ṣe lè ṣe bíi díẹ̀ nínú abala àkọ́kọ́ ká tó bọ́ sí ìkejì lórí ètò ẹ mọ̀ yìí kò ń bẹ̀ ká mọ̀ fíìlì ẹ̀ lẹ́tọ̀ ètò ni ká mọ̀ fíìlì ẹ̀.

0: bẹ́ẹ̀ni ọpẹ́ tí wọn náà ṣe kí ni ó ti gbé pẹ́ẹ́lí ó ti sún síwájú bẹ́ẹ̀ni engineer kava ọkọ̀ ń kì mí lọ ẹlẹ́ǹkan yìí orí mi dẹ̀ ń wú orí mi wò ẹ fọwọ́ sí yan ẹ mọ́ làgé mọ́ lórí ẹ̀dá kan owó ní kẹ́ẹ̀fì sí. a ṣe wà lápá bíjèrè bó ti jẹ́ wípé ànípẹ́ kó gbogbo ẹ̀ náà ànípẹ́ kó gbogbo ẹ̀ lẹ́ẹ̀ náà. Oyin tó 625-19991 ni nọmba tó ṣì wọnú àgbàlá wa wá sí bíbá yìí oyin ẹ pé wọlé ẹjẹ àtúnjọ ṣe bó tẹ̀jẹ́ pé àwọn èèyàn tiẹ̀ ti ń pè náà ṣùgbọ́n mo nílò láti sáré jíṣẹ́ tí wọ́n rán mi wọ́n ní yánrinrami ìrà iṣẹ́ ẹjọ́ lórí rìn mí dèrè. Àwa sì mọ a máa rojọ́ là a máa rojọ́ lówó a máa rojọ́ lo ìlú òyìnbó a rojọ́ iná ni a mọ ro ìjọ iná ni ṣùgbọ́n ẹjọ́ ti wa ó ní class we are not talkative we are talk active ẹ̀sìn gbóyìnbó ẹ̀ talk active la wa oúnjẹ talk active fún a kì í rojọ́ dànù ṣùgbọ́n a máa rojọ́ lówó àrojọ́ lọ́la àrojọ́ ní ṣe nǹkan rere láṣẹ parí. Oyè Sàmí àdúrà lọ́la Fatia mo fẹ́ sọ ẹ mọ́ bínú ẹ̀dá. Oyin tó 625-19991 hello ẹ káàsọ̀ sá o orúkọ yín àti bìtẹ̀ tí ń pè wá.
1: Báúchi tó confam láti ìlú ìfira.
0: Fílẹ̀ fún Báúchi láti ìlú ìfira ẹ káàbọ̀ ọ̀gá Báúchi sórí ètò jèrè.
1: Ẹ
0: ṣeun. Ẹ jẹ́ fún yín ní alfábẹ́tì torí àkókò wà nínú láti rush. Ẹ jẹ́ fún yín ní alfábẹ́tì li that is L in English li ní Yorùbá ṣé ti yá. Ọ̀gá Báúchi wọ́n ti wọ́n.
2: Ọba tó ju ọba lọ.
0: Hello, ẹ káàsán o. Ẹ káàsán orúkọ yín àti Peter ti ń pè wá.
3: Kẹ́hìndé ló ń pè láti Àkùrẹ́.
0: Àǹtí Kẹ́hìndé láti ìlú Àkùrẹ́ káàbọ̀ sórí ètò àǹtí Kẹ́hìndé. Same to you, Jerry. Bẹ́ẹ̀ ṣe ń kí mi lèmi náà kí yín mẹ́sàn-án mẹ́wàá. Ó yá àǹtí Kẹ́hìndé ẹ̀jẹ̀ gbé yín wọnú ọkọ̀ yẹn lọ sórí ìwé ṣó ti yá. Kí ni mo máa fún yín náà? Dàbí nǹkan tó máa lè máa fún yín. Bá jẹ́ fún yín ní alfábẹ́tì láàárẹ̀. Alfábẹ́tì li tí mo fún ọ̀gá tó sá lọ yẹn náà ni mo padà fún yín. Ṣó ti yá? Yà L.
3: L. Okay.
0: Alfábẹ́tì li. Ó yẹ dárúkọ orúkọ obìnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì li.
3: Lọ́lá.
0: Ení.
3: Láìdí.
0: Èjì.
3: Lìdíà.
0: Ẹ̀ta.
3: Lọ́bẹ̀.
0: Ẹ̀rin.
3: Lọ́ládé.
0: Ok. Márùn-ún. Okùn méjì. Láìdé lẹ kọ́kọ́ sọ lẹ́ǹkan. Ok. Okùn méjì.
3: Lilian.
0: Ṣé ẹ ti sọ Lilian lẹ́ǹkan?
3: Mo ní irọ́ Lilian kan, mo sọ tẹ́lẹ̀.
0: Oya ok ẹ̀kan. Ok ẹ̀kan.
3: Làbákẹ́.
0: Ẹ ṣọ́ ọ̀pẹ́ ẹ̀ ti sọ làbá kẹ́ṣá orí mi ò gbé gbogbo nǹkan tẹ́ ẹ sọ.
3: Lọ́lá ni mo kọ́kọ́.
0: Ó dà kó sí wàhálà lórí alfábẹ́tì líyẹn òun náà ni a ṣì wà. Ẹ dárúkọ oúnjẹ méjì tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì lí.
3: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì
0: lí. Oúnjẹ tàbí nǹkan tó ṣàgbẹnu kọjá.
3: Láàfún.
0: Mo ń gbọ́ yín o. Ẹ lè sọ́lídì òyìnbó you're free.
3: Sọ́lídì òyìnbó.
0: Ẹ sọ òyìnbó.
3: Ok.
0: Àǹtí Kẹ́hìndé Agozie lọ. O sì pa ìrìn rẹ̀ bá wọ̀ rí. Ẹ dárúkọ orílẹ̀-èdè mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì li.
3: Liberia.
0: Ẹní.
3: Libya.
0: Èjì.
3: London.
0: London okay, she country. Okay. It is like a town or a state in a particular country. She say yeah, oh yeah, familiar okay. Kan say. Lebanon. Mo ti fun yin leyokan. Mo ti ya yin leyokan. A jọ pin kaadi ni. Lori alphabet li yen ohun na ni a ṣe wa. E wonu ile idana ni ke wonu ile idana mo kan fe ke foju wo ni o. E wo nkan ti a le ri ni ile idana e san kan meji fun mi ti a le ri ni ile idana
3: to be.
0: To be pelu alphabet.
3: Ile pelu ni.
0: Ki le
3: sai?
0: To
3: de be pelu ni.
0: E so e try. Anything te le ri ni ile idana.
3: Anything. mo rí lantern.
0: Ẹ̀yin fi lantern. You don't dey carry me go where I no know, Aunty Kelly. O ya mo n gbọ yi.
3: Mo rí inú ilé ìdáná.
0: Ilé ìdáná yẹn gangan.
3: Ẹ má
0: stress ara, ẹ má worry. Àwọn nǹkan tó wà lórí tèmi gan òyìnbó ni. So tí bá gbé kẹ́ ẹ máa sọ pọ̀ pàkà sọ. Ní ilé tó gbẹ̀yìn, kí lẹ rí lúvàsì.
3: Mo ní lúvàsì.
0: So ẹ̀yin fi lúvàsì dáná. Kitchen utensils ni mi ń sọ o, tàbí nǹkan tẹ lè rí nínú kitchen. Mi sọ pé kẹ lọ yọ lúvàsì o. So ẹ wo àyíká yín, ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì ilé.
3: Lúvàsì
0: yẹn lálákọ̀ọ́kọ́ mo ń gbọ́.
3: Lúvàsì àti
0: loudspeaker.
3: Speaker.
0: Kí ló jẹ́ loudspeaker? Speaker is always loud actually. Ẹ̀yin wá lọ gbé loud. Ẹ̀yin rẹ̀ ọlọ́ọ̀nù àti kẹ́ni ẹ̀yẹ fún mi nọ́mbà yìí.
3: Okay, 090. 8532 24.
0: Ẹ ṣeun jerry lúvàsì àbí kẹ máa gbé lantern yín lọ. Bẹ́ẹ̀ni ẹ̀yin aṣẹ́gun tẹ́ ẹ wà nígboro ayé oyè yìí náà ẹ darapọ̀ mọ́ wa kẹ́yìn náà fìlí ẹ. Mo lérò wípé ẹ ti ń fìlí ẹ o. Aago wá dẹ̀ ti ń lọ. Ó yá ẹ jẹ́ àsáré bọ́ sí abala kejì lórí ètò nítorí pé àkókò wa ti ń lọ. Ṣé ẹ mọ̀ wípé inú oṣù tuntun láwọn oṣù October bá a ti wọ̀ láti ìgbà tá a ti wọ September. Ọlọ́run ti ṣọ́wọ́ a ti wọ September àti rí September àti rópin rẹ̀. A tún ti wọ October bá a rópin rẹ̀, a wọ November a rópin rẹ̀, a wà wọ December a wà rópin ọdún. Oduwa náà ó tún wá rí ọdún tuntun láṣẹ Edumare. Ẹ jẹ́ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí wa níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn sí ọ̀sẹ̀ tí a wà yìí tá a fi wá wọ oṣù tuntun. Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wo ọ̀sẹ̀ yín, báwo lẹ ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí? Tẹ́ ẹ bá ní kẹ́ ẹ wo dáadáa, kẹ́ ẹ fi ojú inú ṣúṣùnù kò, kẹ́ ẹ fi wo ọ̀sẹ̀ tó lọ yìí, báwo lẹ ṣe máa rate ẹ over 10? Nǹkan tí a máa ṣe ń sìn ni a kàn máa níbi ìṣẹ́jú mẹ́ta fún un torí a nílò láti polówó ọjà. 08162519991. Báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ? Báwo tẹ́ bá ní kẹ́ ẹ rate ọ̀sẹ̀ yín sí? Báwo lẹ ṣe máa rate ẹ báwo lẹ ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí? Ẹ mọ̀ pé àtúnṣe wo oṣù tuntun ni? Báwo lẹ ṣe máa, kí ni expectation yín nínú oṣù yìí? Hello, ẹ káàsán o.
1: Ẹ káàsán ma.
0: Ẹ káàsán sá, orúkọ yín àti Peter ti ń pè wá.
1: Ẹ má bínú káàdì mi lójú, wọ́n bá ṣí ló sọ̀rọ̀
0: sẹ́yìn. Báọ́chí a ti wà ní abala kejì lórí ètò báyìí o.
1: Ọjà kò sí wàhálà.
0: Kò sí wàhálà.
1: Ọ̀sẹ̀ ẹ̀yà àti oṣù yìí dà fún mi, 100 mo ní o.
0: 100 o ti tán.
1: Ọ̀rẹ́ ọ̀rẹ́ ni o.
0: Ọlọ́run
1: àdúrà ti gbà. Mo dúpẹ́ lọ́wọ́
0: Olúwa ṣeun.
1: Olúwa ṣeun. Ẹ kú ètò.

0: ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé, wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ má bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Déṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
6: Agbóhùn ìṣelọ́sì jẹ lọ́bẹ̀. Ṣé wò ó nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19.
7: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè Njó ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
8: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti dé báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lé lẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú k kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kan mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ohun tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn ta ti kó wá láti ìlú Ṣẹ́yọrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn ìbílẹ̀ ni pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ̀ sojú lásán o ńgbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
7: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló papọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó ń fà á.
8: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wóhun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe. Ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmí a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmí ò tiẹ̀ lè sọ bí tí ń se òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 64 19 07 064 60 64

0: síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá ègbọ̀dẹ́ láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn òrò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn òrò pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wá ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Tó o bá jí gbogbo ara máa romí kí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Ẹyọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọ orin Gorosọ Èkìtì Rúmọlẹ̀kẹ́ Jìbáwẹrẹ ní Wẹ́lẹ́ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ra díp fírísà wọ́n fẹ́ra wọ́ṣìn machine wọ́n fẹ́ra máíkúrówèv wọ́n fẹ́rẹ̀ ro kíchìn gas kùkà nkó ẹyọ abọ̀lú sí díkì ẹyọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti sanwó rẹ̀ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tó ti yọ
4: jáde rúlé o.
5: Ìjọ Ọládúrà Ṣẹ̀gìdínì ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10 eléyìí tí máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọládúrà Ṣẹ̀gìdínì ní Islam International tọdún ìtú ti kò ó àwọn tó wá lọ́dún tó kọjá ló lè jẹ́ ìsagbára ọlọ́run ọba àlá àánú ńlá làkòrí tọdún yìí gbogbo ènìyàn ló nílò àánú ọlọ́run àánú ọlọ́run jogun lọ ó jègun lọ ó jẹ̀sẹ̀ lọ bẹ́ẹ̀ lànà ọlọ́run jogun ti ń jà ọ lọ má gbà kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣèràn rẹ darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn níbi àjọ̀dún ọ̀pọ̀ àtẹ̀síwájú 10-10 bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí àrẹ́pẹ́ yamuyamu àdúrà láfi síde àjọ̀dún ọ̀pọ̀ àtẹ̀síwájú 10-10 láti kágbá ẹ̀ ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá láfòyìn ẹ̀sìn dáhùn ẹ̀kẹ́ kan lọ́kùnrin àti lóbìnrin lọ́lá nínú ìjọ Ọládúrà Ṣẹ̀gìdínì ní Islam International àwọn olóyè ọjọ́ náà ni Alhaji Rauf Ayọ̀kànmí Balógun.

gbogbo ètò ìṣàkóso àwọn ipa lórí àyíká àti àwùjọ ESMP fún àtúnṣe àti ìgbéga àwọn òpópónà 16 tó jẹ́ 184.50 kó sì ìbílẹ̀ 8 lábẹ́ ìpele kejì ti ètò iṣẹ́ àkànṣe àǹfààní àti ọjà ọ̀gbìn ìyẹn RAMP RAAMP ní ìpínlẹ̀ Ondo. Ní ìbámu pẹ̀lú àwọn ìpèsè òfin àyẹ̀wò ipa àyíká Environmental Impact Assessment EIA Act ní CAP E12 LFN 2004 èyí tó jẹ́ kí ó di dandan fún àwọn tó ń ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè pàtàkì tuntun láti ṣe àyẹ̀wò ipa tí iṣẹ́ náà lè ní lórí àyíká. Èyí ni iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àpapọ̀ ṣe kéde àkópọ̀ ọjọ́ iṣẹ́ 21 fún àfihàn gbogbogbò ìwífún àti gbígba àwọn àbáta bí èrò lórí àkọsílẹ̀ ètò ìṣàkóso àwọn ipa lórí àyíká àti àwùjọ ESMP tí àjọ RAAMP RAMP ìpínlẹ̀ Ondo fi sílẹ̀. Ẹ gbọ́ àwọn àlàyé kúkúrú nípa iṣẹ́ àgbègbè náà. Iṣẹ́ tí a gbèrò ní láti ṣe àtúnṣe àti ìgbéga ọ̀nà abúlé 16 tó jọ jẹ́ 182.50 lábẹ́ ìpín kejì ti ètò RAMP ní ìpínlẹ̀ Ondo. Iṣẹ́ náà yóò kan ìjọba ìbílẹ̀ 8 wọ̀nyí. Ìwọ̀ oòrùn àríwá

0: la o se laarin awon ala ile ti ona na ti wa tele o si ma ni iwenu ati se ile ipile abe ona ati ipile laterite fifi asphalt buju ona sise awon ona omi ojuto agbara ati afara idaabubu awon egbe oke ati iduro sise ile sise ona lese nibi ti o ba ye ati fifi ami ona ati awon ohun ona sile afojusun ise na ni lati mu ki irin ajo ati ibasepo laarin awon agbegbe abule orun lati tun awon ona to ti baje se ati lati mu ki gbigbe ti ta awon ogbin ati ojo agbe tun bo rorun nipile ondo awon ibudu ti a ti ma se afihan akosile na ni ile ise ijoba ibile iwo orun ariwa akoko oke agbe ipinle ondo ile ise ijoba ibile okiti pupa ile ise ijoba ibile gusu akure ile ise ijoba ibile iwo orun gusu akoko oka ile ise ijoba ibile fedore ibara oke ile ise ijoba ibile ese odo igbekebo ile ise ijoba ibile ariwa akure ijuta ogbomu ile ise ijoba ibile laje igbokoda ile ise to ri si oro ayika ti ipinle ondo nilu akure ile ise ijoba apapo to ri si oro ayika nilu akure ipinle ondo ile ise ijoba apapo to ri si oro ayika ti ilu abuja ati ojupo ayelujara www.ead.gov.ng awon akoko ifihan naa ni ojo 28 osu kesan si ojo 27 osu kewa ojun 2026 ni dede ago mejo aro si ago merin irole lojoojumo gbogbo awon ero ati aba nipa akosile naa ni ki a fi ranse si honorable minister federal ministry of environment ni abuja tabi ki a fi ranse nipasẹ www.ead.gov.ng gbogbo aba ati ero gbọdọ de ki o to di ojo keta osu kọkànlá ojun 2026 akọwe agba fun honorable minister lori kede.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjáwà ìjà
3: tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
4: ẹ tọ́ ìgbéyàwó láyé.
5: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: kí ló ṣẹlẹ̀.
5: kí wọ́n tó so wá pọ̀ ìjọ orán tí kò ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi fìríjì kan ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni
3: 2026. ẹ ní tòótọ́
5: kájà sọ pé
3: ò tí ì
5: olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: pẹ̀lú cdcare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdcare lórí play store àti apple store.
7: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asunta catholic hospital ikere road adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
8: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
9: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-60-60-64-19 kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògún ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí

pe kini ile se baba oke ogun se ohun na ni soro ton ba waja ninu se ara wa ateyi ton ba waja ninu egugun ara wa apere wo ni won na ti nri elomi a ma ri pe ton ba sun bayi ton ba ji ati dide nile re isoro ni oje fun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ran bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwo na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be le elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni ge ge ge be epo hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni wọn tún máa da ta kẹbẹ kẹbẹ ṣé bí ewé àti egbò yìí náà lẹwọn náà lò nítorí ẹ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹyìn ọrọ àwọn egbò ajíṣẹ dáadáa àwọn egbò ajíṣẹ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kẹbẹ kẹbẹ náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọn ìṣẹjú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹjú tí nǹkan kan ò sì ní yọ wá lẹnu nínú iṣẹ ara wa bẹẹ ni nǹkan kan ò ní yọ wá lẹnu nínú egungun ara wa ṣé bí ewé àtẹgbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtẹgbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19 àlàáfíà ara wo ní bí fi àbí.

0: awolu solu dero pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹyìnà, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.

0: kin kaabo sori abala keji eto ojo odun fun ti asiko yi oya e ma ba wa ka lo
1: asiko yi la o fi mo se o ja ti ti sa
2: eto ojo odun ni ati wa ni ile itaja kan ton pe ni Retida Property Enterprise. O si nkan te fe gbe sile ti won o ni lori awon electronics ata won nkan ti awon eyan lo nile patapata o de ni pe se le raja lodo won o to ma ro yin lorun daada e ku se yin Retida o
3: e ka bo olotu
2: e ko ba mention awon nkan te nta yi
3: anta fridge anta freezer anta gbogbo nkan ti e le lo ni kitchen yin pata gbogbo nkan ti e le lo ni ile atun sa awon nkan omode generator anta phone atun ta solar
2: awon go awon blenders orisirisi be yen orisirisi
3: gbogbo nkan ti e le lo ni kitchen pata ti e le lo ni ile o la ni ni Retida
2: ai se chest freezer gagara yi ile tuntun bi o
3: beni freezer la ani ni Retida awon shila yen
2: awon washing machine si awon wa la pada yen na nko
3: any kg ti e ba fe ni washing machine ani awon mirror to ma nge ina jade yen ile to ma ni ina to ma mu ile fine yen ani bo se standing gas to ni oven ni bo se standing gas ile ti o ni oven ni bo se solar fan to pe ile yi ti ina ma ma charge ti ina charge ti solar na charge ani go pata
2: pelu bi oja se wa po nbi a gbo pe omi bi se nta oja fun awon eyan to de ma ro won lorun odo won de ngba
3: beni olotu te ba so 40% ti eyo oja yen ba je 100,000 naira mo fi se apeju eni te ba so 40,000 a ma gbe fun se wa ri 60,000 to ku yen e ma mu boya osu meji ni abi osu merin abi osu mefa lati fi san osu mefa lele ti o poju ti e le mu ni odo wa e le mu boya osese le fe ma san abi osu osu bi mo ti eyan ba se patronize ata ba se bo se nraja si di mo yen lo ma ma ni afa lati le gbe oja
2: o se sanwo kia
3: to de sanwo kia lo se ma ni afa lati gbe bi oja meta po bi oja meji o depend le be yen ba se sanwo kia kia anfani to wa fa awon customers wa ni asiko ni pe awon kitchen kiri to sese de bayi to se o
2: awon ja tutu
3: awon ja
2: ti o ti komo
3: se pe ko komo o wa nle bayi fa awon customer wa pelu buy now pay later system
2: buy now and pay later system at Retida. And for the people that wants to patronize you and then they are looking for how to get you in Akure, even outside Akure in Ondo State, how will you describe this place for them?
3: Our shop is located at number 39 Odokoyi Street, Money Chain Trading Store. Ni oke odo Money Chain ni awa. Fun ti e ba fe pe wa lori ero ayelujara.
2: Telephone number.
3: Yes sir. 08061 93 12 83.
2: Again,
3: 08061 93 12 83.
2: Thank you very much from Retida Property Enterprise. Oja Odun continues.
0: Ile itaja iya Chika lọjọkọjọ ni wọn ń bọ lọmọyọ tí wọn ń bọ lọmọjọ ẹyin tẹ ẹ ti di wọn dìṣẹ sínú àsọkalẹ ayọ o àgbọn ìyá àgbọn ọmọ o gbogbo aláboyún àtẹyin tẹyẹsẹ bímọ ìkókó ọdàn ìyá Chika nìkan lohun èlò tẹ nílò pé sí kílẹ fẹ rà kílẹ fẹ lò fọmọ ìkókó kò séyí tí ìyá Chika ò ní gbọngbọngbọn ni wọn kalẹ sórí tararọmi lakurẹ ní nọmba 1 Ararọmi Junction. Aṣọ ọmọ lẹfẹ ni, bàtà ọmọ lẹfẹ ni, ṣọ́ọ̀n lẹfẹ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bébí kárìà, bébí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣíbí, gọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ́sibítù, níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika, ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o, ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ̀, lókètì pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pábánbárì wá ní ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájàkejì orílẹ̀ ìtajà ìyá Chika lókún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé àjẹmọ́mọdún àjẹmọ́mọdàgbà Cerelac lóní rọ̀rọ̀ Nan tàbí SF Gold gbogbo ẹ̀ ló wà tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣídà Road kò lè dí yín lọ́wọ́ láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta rárọ̀ mi gangan ní nọmba 1 ló wà kò síbi tẹ́ ò lè gbà débẹ̀ ẹ máa bọ̀ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dí yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta arárọ̀ mi àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 08036258239 ẹṣẹ́ a ó máa retí yín.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní nọmba 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó ní àdébọ̀ tó fẹ́ bá àwọn kọ́sọ́mọ́sì wa sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
3: Yes,
2: kí lọ́wọ́ yìí fáwọn kọ́sọ́mọ́ sí lásìkò yìí.
3: Ẹ wò ó ẹ̀yin kọ́sọ́mà mi mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe patí ni okú àgbà ni ìsọmọlórúkọ ni ìṣílé ni láyọ̀láyọ̀ ni gbogbo nǹkan patí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adé Souvenir Home. Ẹ wò ó kò sí iye tẹ mú dídé iṣẹ́ Adé Souvenir Home tẹ́ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́yin náà ò lè rí pé a ní tó wà ò lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù sàlárànbarà, a ní iron, a ní blender. Kò sí iye ọ̀hún tẹ kó lílé iṣẹ́ Adé Souvenir Home. Tí ẹ ní bá ń dínkù sí iye ohun tẹ̀lé fi rajà. Ó ṣe ó price là ń tà. Èmi ò kí ń tẹyọ o. Gbogbo àwọn kọ́sítọ́mà mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe ó prices là ń tà. Tẹ́ ẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n. Iléeṣẹ́ Adé Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọwọ́ tó ń tutà. Owó la máa fẹ́ iná tẹ́ fẹ́ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300+ different items. Nínú 300+ yẹn gan kò sí kẹ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá sí pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni a tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì lọ. Ẹ fẹ́ pín gbogbo wọn ní General Souvenir and a tó gbangba sùn lọ rẹ. Gbogbo àwọn kọ́sọ́mà wa tó ń bá wa dòwò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adé Souvenir Home kì ń bá tí a dẹ̀ kí ń disappoint. Tẹ́ ẹ bá dé bí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage. Ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkú ẹ̀ báyìí nínú Ondo.
2: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
3: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tún tún múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé and tẹ́bù ìgbàlódé aesthetic pleasing item. We have trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adé Souvenir Home. Thank you.
2: Orí ètò ọjọ́ ọdún náà la wà. Báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹkúṣẹ́ ní bàbá Òkè Ogun.
4: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o. Lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Ó gbà yín nímọ̀ràn láti lè jẹ́ pé ká ti máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n á máa jẹ nǹkan lóríṣiríṣi. Wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbẹlura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà láwá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe. Kò ní ọtí nínú rárá, kò sì ní kankan míì nínú. Ewé àtegbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí ni wọ́n máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rò òun ni. Ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pò ti rẹ̀ hun. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin míì. Tọ́jú pé báyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àládàá rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù. Ìṣe yóò máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. bẹ́lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí ogún ìṣẹ́jú bí ọgbọ̀n ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ká ní egbòogi 24/7 abamistọ̀ yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà bá a bá jí láàárọ̀ náà ká tó sọ ohunkóhun nínú kinní wa ká kọ́kọ́ mumi láàárọ̀ ká wá gbé gbòógì 24/7 abamistọ̀ yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa gbòógì 24/7 abamistọ̀ wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pèsè bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́kún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àtìlẹ́yìn tó jẹ odidi masini titun nílé iṣẹ 24/7 abamistọ yìí gbogbo ọwọ tó bá fẹ jẹ alágbàtà fún egbòogi 24/7 abamistọ wọ pé nọmbà yìí 091 60 62 62 53 091 60 62 62 53.
2: Orí ètò ọjọ́ ọdún la wà báyìí àti wà ní ilé ìtajà Favour of God Adventure tó wà ní Oyemekoro nílùú Àkúrẹ́ níbi tó ti ń ta nǹkan ọmọ lóríṣiríṣi àti souvenirs fún gbogbo ẹyin tí ẹ bá fẹ́ ṣe pàtì ẹkúṣẹ́ ní Favour of God o.
5: Yes, ẹ ṣe ga ẹ káàbọ̀. Favour of God Adventure wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop. Àwọn kan tá à ń tà náà ni à ń ta nǹkan ọmọ, à ń ta aṣọ, aṣọ láti èdè Hood dídi aṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin unisex store àti souvenirs fún flask water flask lóríṣiríṣi à ń ta toys à ń ta bicycle ní Favour of God Adventure. Àwọn nǹkan ọmọ tá a ní àwọn kan tán lò ní hospital nígbà tó bá ṣe ìbímọ a ní gbogbo wọn àti ilé tán máa lò nígbà tí ọlọ́mọ bá délé àwọn nursing pillow àwọn water flask tó ń gbóná dáadáa aṣọ ọmọ bàtà ọmọ sọ́ọ̀sì gbogbo ẹ̀ wà lọ́dọ̀ wa baby carrier baby rocker.
2: Àwọn bàtà size bàtà ọmọ ọdún mélòó náà máa bá bá lọ́dọ̀ yìí.
5: A ní bàtà láti ọmọ bí kókó tó ṣẹ̀ bí títí dé gbogbo àwọn sizes tí wọ́n bá fẹ́.
2: Ẹ bá àtàlàyé aṣọ àgbàlagbà fáwọn.
5: Aláṣọ àgbàlagbà lókùnrin lóbìnrin a ní chinos trousers àti jeans trousers shirt polo fún ọkùnrin àti àwọn underwears àti aṣọ obìnrin náà. A ní sọ fẹ ní àyè tẹ bá wá dé Favour of God Adventure inú yín máa dada láti ṣe pàtí torí nǹkan wà jábúra tàbí bá ṣe fẹ sí ní towel ní laundry net ní pegs ní umbrella lóríṣiríṣi láti half pàtí yín gbogbo ẹ wà lọ́dọ̀ Favour of God Adventure.
2: Ẹ bá júwe ibi tí ọ̀dọ̀ yín wà fún àwọn èèyàn.
5: Favour of God Adventure wà ní number 100 Oyemekun Road opposite Oyemekun bus stop ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìpè wa ní 070-34-26-39-54.
2: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni ẹ á ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágò báyìí tó wà ní Democracy Park ní Ìsọlọ Junction nílùú Àkúrẹ́. Ayọ̀ máa kú iṣẹ́ Fẹ́mi Alágò.
6: Ẹ ṣe olóòtú ó máa kẹ́kẹ́ mẹ́ta wà tún rí yín lọ́dún ìyá káàkiri ayé lọ́dún tó ń bọ̀.
2: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ilé iṣẹ́ yìí náà ó ń dẹ̀ gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
6: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé ọlọ́run ti ń gba àwọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágò pé àgbo tó fún wọn ó bá ọ lára mu. Àgàgà àwọn obìnrin tó pé ó wo ojú ọlọ́run fún ọmọ àtọkùnrin náà tó ń wo ojú ọlọ́run fún gbogbo àwọn ọmọ ló ń wá bí o.
2: Àtọkùnrin àtọkùnrin ló wo ojú ọlọ́run fún ọmọ. A máa ń rò pé káwọn obìnrin lára ju okùnrin lọ.
6: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem le wà lára ọkùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact inú wọn ń dun ìmúṣà níbi ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi kọ́ ló ṣe àwákọ̀ ní
2: àǹfààní
6: láti ṣe fún wọn. Bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. Ẹ má jẹ́ sún yá má bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágò. Ọlọ́run gbọ́wọ́ Fẹ́mi Alágò ṣiṣẹ́ gan-an. Fún àfààní wọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà. Ó wà ní Ìsọlọ Junction ní ẹgbẹ́ Democracy Park. Mo ṣáà béèrè pé Fẹ́mi Alágò ọ̀dọ̀ Fẹ́mi Alágò ló ń lọ. Wọ́n máa mú ọdọ́dọ̀ mi.
2: A rí pé ọ̀rọ̀ yìí náà ó àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kúṣẹ́ iléeṣẹ́ Fẹ́mi Alágò.
7: Ẹ kú déédé wò yìí ìyàwó Fẹ́mi Alágò ló ń sọ tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kọ́ máa bọ̀ yín iléeṣẹ́ wa o. À fún wọn ní òkú tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
2: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
6: Fóònù nọmbà wa ni 070-6532-6843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ Junction Legbe Democracy Park, Ibelawa. 0705326843.
8: Ta ba n soro nipa awon to n seto irin ajo lo soke okun America, Canada, European countries. Ali Fowowo Ever Shine Films and Travels Nigeria Limited. Ali Fowowo won seyin. Ato gbagba sun loye. O ti le ni ogun odun. Ta tin ku awon eyan lo soke okun ti ko bu wa lowo. A n kó wọn lọ láti ṣiṣẹ́, a n kó wọn lọ láti kàwé, a n kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́rọ́ wa sẹ́yìn. A rí òbí láti yọ ìfin. Ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road, opposite First Mulak Hotel. Isikan Lakure Ondo State Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK nkọ ẹ má jẹ́ kán tàn yín jẹ o. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí. Ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. Ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ń bẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ pẹ̀ gan àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
9: Ẹ pé ilé-iṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322 lẹ́ẹ̀kan sí 09036964322.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú a tún wà ní Eze Dog Food báyìí tó wà ní Onyarugulem Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
10: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti iléeṣẹ́ Eze Dog Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Onyarugulem Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń fi ògbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣe o bàárọ̀ wọ̀nyí o. Àwọn product wà látúgbé dé o. Eze Dog Pounded Yam Flour, iyan funfun láti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́. A ti ní Eze Dog Coco Yam Flour náà tún wà. Tánpẹ̀ ni Manimag. Manimag yàrá lè ṣe Eze Dog Food Limited náà ni. A ti ní Eze Dog Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Eze Dog Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Eze Dog Gbanunu. Gbanunu ní ìyẹ̀fun. A ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà. A ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà. Ta lè máa mú, ta lè fi mu tíì, ta lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà la fi ṣe irú náà, irú gbígbẹ. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. A ṣe ilá ta ti gbẹ náà. Ewé gbígbẹ náà dẹ̀ wà náà ta ti ṣe náà. A ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi. Irú wà. A ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup. A ń ṣe oríṣiríṣi àwọn spices bí ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní ilé-iṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o. Lọ́pọ̀lọpọ̀ máa ń pèwà pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o. Oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun tẹ́ wá lọ sí parí nílé yín. Òun la ń ṣe níléeṣẹ́ Eze Dog Foods Limited. A tún máa ń ṣe cargo náà. Tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín, sáwọn èèyàn yín. À ń send aṣọ, àbáyọ̀ send aṣọ, àbáyọ̀ send oúnjẹ, bó ṣe bàtà ni, bó ṣe ọṣẹ ni, epo. A máa ń gbé iṣu gan, iṣu tútù tó ti sè rárá. A máa ń gbé lọ Canada, US, UK kan sí wa ní iléeṣẹ́ wa, níléeṣẹ́ Eze Dog Foods Limited. Bákan náà a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa Eze Dog Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín. A bá yín brand ẹ̀, a kọ orúkọ yín sí, a lè fi picture yín sí. Àti Tiger Nuts yín náà a lè bá yín ṣe, ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni àná wà o, àwọn oúnjẹ. A ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí. Gàrí ni, funfun ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn. Wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ Eze Dog Foods Limited. Kàkọ́ pátá pẹ̀lú wọn ká bá wọn máa ṣe ní báàgì báàgì kán lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn tán bá ṣe fẹ́. Tó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà. Ṣùgbọ́n yóò àṣọ yé papọ̀ ó wà fún yẹn tá máa fún ìbọn kọdúṣọ yẹn náà kò gara. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035383997
3: 35780726.
2: Orí ètò ọjà ọdún náà la ṣe wà, a ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀rẹ́kẹ̀gbẹ́ AU's Hotel Nilesha Road nílùú Àkúrẹ́. Ẹtìmọ̀ wọn sí plumbing materials, kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀. Ẹkúṣẹ́ ní Sanchez Ventures.
11: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
2: o. Ẹ
11: ṣe ó gan ni sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé a níṣẹ́ méjì tá à ń ṣe ní Sanchez Ventures.
2: Bẹ́ẹ̀ni
11: plumbing materials nìkan làwa ń tà níléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá, òun lè máa bá níléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, ani ti England door, ani ti Nigeria mi, ani bulletproof door. Títún wá ṣe yẹn nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Tẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi tó bá ti church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Sanchez Ventures lẹ ti máa rí. Iléeṣẹ́ wa lẹ ti máa rí popping machine tó ẹ pọ̀ automatic ni tó ń bá tó nu bọ́ òyìn àbí kọ̀gá á stop fúnra ẹ̀. Tó bá ti a tó ń bá túdé á tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní. Tẹ́ẹ̀ni bá níléeṣẹ́ tiwa, à ń ta nurses, à dẹ̀ ń ta retails. Tí àwọn èèyàn bá fẹ́ kó bíyà hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe warehouse kán máa bọ̀ lọ́dọ̀ tiwa, à á ta fún ọ ní price tí ò tí ẹ̀ gara rárá. Èyí tó ń ta Lẹ́kọ̀ọ́ tó ń ta Nìbàdàn ní iléeṣẹ́ Sanchez Ventures sí ń ta fáwọn èèyàn. Tẹ́ẹ̀yàn bá rajà lọ́dọ̀ tiwa, tó bá lu ṣẹ́kù, à á tún gbà padà, à á fún lówó àwọn kó tún fi ra nǹkan mi. Tẹ bá ra nǹkan lọ́wọ́ wa, tẹ bá ní ìṣù lórí, ẹ dá padà. Nǹkan tá a bá ti nílè fún ní garanti, ẹ̀ni bá níléeṣẹ́ Sanchez Ventures. Àwa ni a wà ní Old Police Headquarter ní ẹgbẹ́ AU's Hotel nílùú Àkúrẹ́ níbí. Ẹ wọlé kẹ park iléeṣẹ́ tiwa ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù, a máa bà yín pé bí a kán máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín. Ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
2: Ẹ máa sọ phone number sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449 08266793449 tàbí 090588875.
2: Orí ètò ọjà ọdún làwà, a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited.
12: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amola Healthcare Limited. Iléeṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí, Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa toyún lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn, kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín, tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amola Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà, pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́

0: àdákẹ́pa ní láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

This is Adaba FM. Stay riveted. Keep it locked on Adaba FM.

Kama sọ wípé I will come back tomorrow ọrọ̀ gbéraga ni níwájú Elédùmarè. I'm going to be on this program this week. Kí n sọ bẹ́ẹ̀ ni last week ọrọ̀ gbéraga ni pé ẹ̀tún gbọ́ mi lórí ètò ìjọ mẹ́jọ. Ntọ́ yìí a máa wí ni pé tọ́lọ́hún bá fẹ́ bí bá ń bẹ nínú òfin ọlọ́hún a tún pàdé ìjọ mẹ́jọ. Mo dúpẹ́ ọlọ́run òwò gbéraga wá òwò ta ìmọ̀ràn ọsọ wá o sì tún dá wa sí dọjọ́ òní. Èmi júbà rẹ o ọba táyé ń júbà. O ní mo fi ní pé kì í ṣe nípa ipá tàbí agbára bí kò ṣe nípa orí ọ̀fẹ́ tá a tún fi láǹfààní láti pàdé lónìí. Kì í ságbára wa la fi dòní kì í sọ̀rọ̀ ẹnu wa ọlọ́run tó wá wo ọ̀rọ̀ ẹnu wa kò wo gbéraga wa. A sì tún pàdé ń bí lónìí. Ẹlòmíì ọmọ lu Èkó yóò sì fẹ́ padà dé lọ́la yóò máa fi trust me now èmi mò ń bẹ́ sọ̀rọ̀ now mo ní mo máa dé lọ́la àmọ́ tí mo ń tọ́ wà ń bẹ̀. Ẹlòmíì ọmọ lọ Ìbàdàn mo ní nǹkan tó fẹ́ gbà yìí wàá rí gbà lọ́la èmi fúnra mi ń lọ Ìbàdàn máa dẹ̀.

ẹja fúnra wa lómi ọgbọ́n mo ní ráńpẹ́. Ẹgẹ́ jọjọ ọ̀rọ̀ tí ó jáde nínú làákà èmi bóyá a lè rí wọn ló ń bẹ̀. Ẹ̀dọ́ gbọ́dọ̀ máa ronú wípé gbogbo àbá tó ń bá mú wá gbogbo ẹ̀ lọ gbọ́dọ̀ wọlé. Ẹ̀dọ́ gbọ́dọ̀ máa ronú wípé gbogbo ọ̀rọ̀ tó ń bá sọ gbogbo ẹ̀ náà làwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ lọ́sàn-án yìí ẹ gbọ́ bóyá ẹ lè rí dìmú ń bẹ̀.

sọ fún yín wípé ìmọ̀ tẹ́ ẹ bá ní táwọn èèyàn ọba béèrè lọ́wọ́ yín bí wọn ọba nílò ẹ̀ ẹ mọ̀kàn máa dáàrin wọn kẹ́ ẹ máa da ìmọ̀ ńlẹ̀ pẹ́ẹ́rẹ́pẹ́ ẹ ṣé wọn mọ̀ pé kinní kan o mọ̀ pé kinní kan ni o mọ̀ pé gbá ni àwo ni bá a ti ṣe ni wọn kàn máa wù ọ́ bí ẹni wípé ṣé lè mọ̀ tí ń ṣe sá ìmọ̀ tẹ́ èèyàn ní bí èèyàn bá fẹ́ kó nítumọ̀ káyọ̀ respect ẹ lọ́wọ́ èèyàn bí wọ́n bá tó béèrè lọ́wọ́ rẹ ni kó o tó máa sọ tọ́ wà náà rẹ jáde bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó o bá mọ̀ mọ̀ tó kàn ń kàálẹ̀ pẹ́ẹ́rẹ́pẹ́ ẹni tí ò mú mi wẹ̀ tí ò mú dò wẹ̀ ìwọ ní mọ bí wọ́n ṣe ń pẹja ọlọ́ńkọ́ dráìvà ni bí ó ṣe máa pẹja tí ò tiẹ̀ níran pò ń lè pẹja láyé wọ́n máa wù ọ́ bí alágànná bí ẹni tí ọmọ ti ń sọ ni bí wọn bá béèrè ìmọ̀ rẹ má ṣe máa tú pẹrẹpẹ rẹ ọ̀rọ̀ lẹ̀ kọ́ ọ máa wá sọ ti ń bẹ nínú ọpọlọ rẹ fún wọn ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ tẹ́ dìmú lónìí láti jẹ́ pé kẹ́ ẹ lè máa fi ṣòdiwọ̀n sí gbèsè ayé yín wípé n tí èèyàn bá mọ̀ ìmọ̀ tí wọn bá wá béèrè lọ́wọ́ rẹ má máa túlẹ̀ bí wọn bá pè ọkọ wá sọ̀rọ̀ má dà sọ̀rọ̀.

0: lọ́wọ́.
1: Lára àwọn ìgbésẹ̀ tó gbé táwọn èèyàn fi máa kọ̀ọ̀kún nílé ayé, òun náà ni wípé kó gbìyànjú bí ọ̀nà jẹ ọ̀nà mú rẹ, bí ò ṣe ní lọlẹ̀, owó tó ní, gbogbo gbìyànjú, gbogbo ọpọlọ, gbogbo ọ̀nà tó bá lè rìn ní ti dáadáa ni o. Òun ló mọ gbìyànjú kọ́lá rẹ, kówó rẹ, kó mọ lọlẹ̀, torí pé lára táwọn èèyàn fi ń pọ́n ọlé, òun náà ni pé òun rí jẹ, òun rí mu, ò lọ bá wọn wípé kí wọ́n ràn án lọ́wọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló bàjẹ́ béèyàn bá ti bá ìrànlọ́wọ́ dọ́dọ̀ wọn, ojú àbùkù ni wọ́n fi máa ń wo ẹni bẹ́ẹ̀. Ó gbọ́dọ̀ gbìyànjú wípé ìjẹ́ ẹ̀mú rẹ, iná lò rẹ, wípé kò lọlẹ̀ bó ti rí nù.

eléyìí tí wọ́n fi ṣe kò kárí ẹ̀. O ní pé ẹja máa sọ̀rọ̀ níwọ̀n, ìyẹn máa ń sọ̀rọ̀ níwọ̀n ni. Béèyàn bá ti ń ṣe bótòbótòbótòbótò tó jẹ́ pé kò sọ̀rọ̀ tí ò lè sọ. Irú ẹni bẹ́ẹ̀ a jẹ́ wípé kò sí àṣírí tí ò ní lè tún ta. Irú ẹni bẹ́ẹ̀ kò lè ní àṣírí ìkọ̀kọ̀ torí pé ńgbà tẹ́lẹ́jọ́ tí ó fi sọ gbogbo ohun tí ń bẹ nú ẹ̀ pátá, gbogbo ohun tó gbèrò, gbogbo ohun tí wọ́n fi lé lọ́wọ́, tán ni ọmọ wùfẹ́ nìkan kò ní mọ o. Èèyàn gbọ́dọ̀ jẹni tó jẹ́ wípé kódà béèyàn ń ṣiṣẹ́ ọ̀rọ̀ bíi tiwa yìí, ó gbọ́dọ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ló gbọ́dọ̀ jẹ́ o. Irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé yóò kàn máa wí, yóò jẹ́ oníbótòbótò, ọ̀tọ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀, ọ̀tọ̀ lẹ́lẹ́jọ́. Àwọn méjèèjì wọ́n yàtọ̀ síra wọn, ẹlẹ́jọ́ òun là ń pè ní oníbótòbótò, yóò kàn máa sọ àtẹ́lẹ́yìí tí ó yẹ kó sọ o, àtẹ́lẹ́yìí tó yẹ kó sọ o, àtẹ́lẹ́yìí tó jẹ́ àṣírí o, àtẹ́lẹ́yìí kìí ṣàṣírí o. Gbogbo ẹ̀ ni ọmọ sọ káàkiri, ọ̀gbọ́ ìyáálé yín mọ̀ wá bá mi lánàá. Gbogbo àṣírí tán sọ fún wípé kọ́ mọ̀ wè fún èèyàn, gbogbo ẹ̀ ni ọ sọ. Ẹ jẹ́ ká máa tọ́jú ọ̀rọ̀ ẹnu wa, àwọn wa, ó ṣe pàtàkì.

ẹ mọ jàyé yìí ẹ mọ jọ lọ lásán fún wa. Ọlọ́run ní já parẹ́ máyé lára. Ẹjẹ́ ọlọ́kàn dáadáa gbogbo wa náà lọ́lọ́run ó kùkú dá ló. Onílé kọ́lé mo ti bá wọn sílé Olúwa. Onímọ́tò ti ra mọ́tò mo ti bá wọn ṣàjọyọ̀. Ọlọ́mọ bímọ mo ti bá wọn ṣèkómọ mo kíyà ọlọ́mọ wípé wọ́n kú ewu ọmọ wọ́n kú oríire ọlọ́mọ mọ̀jẹ̀ tèmi náà ò gbélé ayé ìwọ náà wí bẹ́ẹ̀.

66 years ẹ̀rìn dín láàdọ́rin. A ti ń súnmọ́ 60 years lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. À ń súnmọ́ 70 years lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Alásìwí láàmú ẹnìkan ìmọ̀ alásìdàkẹ́.

0: gbogbo wa la jo soro n pa serious matter oni ti ojo obi ta nse yi
1: ipado oluwa fun gbogbo wa bayi ani ko ni ka gbogbo la le leju mare lola lohun ba
0: nta re orilede yi to so fun wa ni wipe ninu igbesi aye omo Nigeria won ni gbadun lokan won ni gbadun lokan bayi pe a ti cross red sea wa bi awon omo ile Israeli bi won se la okun pupaja won ni gbogbo awon omo Nigeria na kakira wa ku orire pe gbogbo nti run o ti tan ati la okun pupaja mo wa ki yin ku orile so fe n to wa legbe re pe congratulations emi na so fun Abdulrahman awari otun to wa legbe mi pe congratulations o a fi yo won se mo pa won kan lajo bere struggle yen ti are so fun wa wi pe asiko ta wa yi a farada die o yo le o awon kan na jo so loju wa awon ko si laye mo a fi yo won o a fi dupe ori Olorun ni awa kan na si so loju wa yi wi pe igba ta fe lo ngba na pe yo le die pe a farada nigba to tun wa dero awa kan to wa nbe tan to so loju wa wi pe igbadun yen o ti de bayi awon afalu le yin t'Olorun bi so pe idha jana sirulai wal fatihu won ti bere lowo oji si Olorun lowo ni si Olorun lowo anabi be ri pe iwa anabi on so pe irorun ode ola ode faji ode sinu esin wa yi iya ipo ati farada lati jo yi igba wo gan wa ni irorun ohun ode ohun lo fi so fun won pe t'Olorun wa so aya yen kale fun pe izaja na sirulai walifatio arma setan so fun yin wipe yo de yen gan o ti de tan bayi o na la are wa so fun wa wipe a ti cross red sea wa o wipe asiko ta ma ka aya izaja yen gan fa won eyan re wipe arma se yen ti de tan o akira wa wipe aku ewu ojo bi tori lede Nigeria Independent Day eleyi ta nse lowo yi baba n so pe weekend eleyi yato o yato fa bo ti e je pe leyi te n gbo yi democracy o na ni title e eleyi ti Dr. Sikiru Ayinde barista ti won se ni ọdún 1999 lẹ́yìn ìgbà tí ààrẹ gẹrin ìyẹn bí ààrẹ ìjánu sí ni former president aremu olusegun obasanjo lẹ́yìn ìgbà tí wọ́n gbàjọba lọ́dún 1999 àwo yìí wà lára àwo tí Dr. Sikiru Ayinde barista ṣe tán fi fún wọn ní MFA. ẹ máa gbọ́ music yẹn bó ṣe balance pẹ̀lú òlò. ìlú yẹn ń lọ jẹ́jẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ń lọ lábẹ́nú agogo ọ̀páriwo jù kọ̀sọ̀ yẹn ń sọkúsọ àfẹ́ntọ́ba sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀yà. Ìtọ́ wa jẹ́ lu àwọn orin yìí ó ní wípé bàbá ìsọ ìtàn Nàìjíríà kódà nígbà táàtì ìgbà òmìnira ngbà náà ló ti gbé ìtàn Nàìjíríà ẹ máa gbọ́ o.

0: Eh ma pe mo so pe gugu e lo balance ilu yen balance. 0816251991 Eja kira wa ku odun wipa ku iyedun odun to ye ki gbogbo wa ka to ma pa mo lu gan la sese se tan yin ti oda bi eni pa nso dun yin
1: iru politics tabi si level wa
0: odun to pa gbogbo wa po ni ba ba nse leya awon kan lawon yin se musulumi won o ni peran won lawon yin so lodun ba ba nse keresi awon kan lawon yin se kristiani won o ni pa die fun wa won lawon yin so lodun
1: to o je ti lu wa o toro lodun
0: ba n sodun ogun awon kan le awon eselebon ta awon o le ba won sodun ogun koda awon tin so ya won ni pa won ko la won sodun loni awon ti won soro won le leye se ti won
1: o na ba se fun ija
0: the only celebration to pa gbogbo wa po o na ni independent day to je ojo bi orilede nigeria afite ba so ma nigeria loku kile ti ri oro ta re orilede yi ti won so si latari wipe won wi fun wa wipe lasiko yi o wipe ibi igbadun lo ku fun orilede nigeria kile ri si e ti ki gbogbo wa e ki wa ku odun e ki are orilede ku odun e ki gomina wa baba wa ayedati wa e ki won ku odun ilé iṣẹ́ àdàbà náà ẹ kí wa kú ọdún èmi náà kébì náà kú ọdún ká kíra wa kú yé dán. 0816251991 lẹ́ẹ̀ láǹfààní láti pè wá sí ta lọ́ wà nbẹ̀ ta lẹ́ni àkọ́kọ́ ẹ ká àsán o. ẹ ká àsán o.
2: ẹ ká àsán
0: o. kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá o.
2: Ati
0: ile adaja. Ati. Hello.
3: Ẹnu ọ̀pọ̀jọ́ ládàárọ̀.
0: Ẹ ṣe bàbá mi ojú òní tì yín.
3: Ẹni wà ní ìlàgbọ́ Ọlọ́run.
0: Àmì àmì àmì.
3: Ẹ lọ́ọ́ máa wọlé ẹ lọ́ọ́ máa wọlé kàdàbà àjẹbà dáadáa.
0: Bẹ́ẹ̀ni yóò máa pé ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ.
3: Ó ju nǹkan lọ sa o. Ẹ wá lọ bọ̀rẹ̀ ṣe ṣe àwọn ọjà tó fẹ́ mi.
0: Ẹ ṣeun.
3: Akọ́dún àti iṣẹ́ abọ́dún o.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
3: Àti kúkọ làyé lórúkọ Jésù.
0: Ami ami.
3: Mo kí àmì pé mo kú ọdún.
0: Bẹ́ẹ̀ni.
3: Mọ̀bẹ̀ kí náà pé ẹ kú ọdún.
0: Ẹ ṣeun bàbá mi.
3: Mọ̀bẹ̀ kí ilé iṣẹ́ àdàbà náà pé ó kú ọdún.
0: Ẹ ṣeun.
3: Ọmọ Nàìjíríà ni wá. Nàìjíríà ààrẹ ti sọ sí ẹ ó nílé tó kù yìí ó ní ìbàdàn ni àṣàdẹ̀gún bẹ́ẹ̀
0: àmì àmì àmì àmì
3: torí ẹ tó máa to nàìjíríà dáadáa múra àti tó agbo lagosa ó ṣòro ibi tí mo ṣe lórí sí gan àti tó bẹ̀ gbà mí gan ó máa sún mí gbà mí.
0: kábíyèsí ọlọ́run
3: mo máa wọ pé tó di di nàìjíríà nígbà ààrẹ ti sọ tó ìbàdàn náà lẹ́yìn bẹ́ẹ̀ lórúkọ jésù.
0: ọlá ti la òkú pupa kọjá.
3: bẹ́ẹ̀ ni a ti la kọjá.
0: bí àwọn ọmọ israel ṣe la òkun pupa kọjá nílẹ̀ íjíbítì.
3: bẹẹni tó wọn tó wọn yan fadafada wọn wá wù ẹyìn àwọn tó wọn lé wọn bọ òbí ti gbé wọn lọ.
0: kábíyèsí ọlọrun.
3: àwọn tó to nàìjíríà tó ti nàìjíríà bí lè yí padà o. ẹni ká jọ gbọ́ papọ̀ kí nàìjíríà kó lè dá. mo tẹ̀ pé lóko jésù máa dá alágbọ́ ọlọ.
0: àmì
3: bàtà máa dá àjọ máa wà bẹ́ẹ̀ ni. èpò awalẹ̀ ó di lórúkọ jésù kristu olúwa wa
0: àmì
3: àmì ìjọba ọ̀rọ̀ náà kò tẹ̀lé bọ́ lọ́wọ́ wa tó jọba olóṣù pàtàkì ọlọ́fọ́ àdéjọba ọ̀rọ̀.
0: àmì olùwà jẹ́ kí n wà níbẹ̀ o edumare jẹ́ kí n wà níbẹ̀ o nígbà tó bá ń dára nígbà tó bá ń dára olùwà jẹ́ kí n wà níbẹ̀ ẹ ṣe púpọ̀ jókè ẹ ṣe púpọ̀ jókè 0816251991 lẹ́ẹ̀fi láǹfààní láti mọ̀ pé wá. Hello. Ẹ káàsán o. Ẹ ṣeun bàbá mi.
4: A máa rí yín báwo.
0: Ìyá mi ni ẹ ṣeun o. Kí ló kọ yín o?
4: Mrs. Margaret láti ìlú Àkúrẹ́.
0: Mrs. Margaret láti ìlú Àkúrẹ́.
4: Mo kí Nàìjíríà pé a kú ọdún o.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
4: Mo dẹ̀ kí Ondo State náà gómìnà wa mo kí wọn kábíyèsí.
0: Gómìnà wa Ayédàtí wa.
4: Mo máa gba àwọn orílẹ̀-èdè pátápátá lọ́kùnrin
0: lónìí. Ẹ kí bàbá wa Deji of Àkúrẹ́ landing.
4: mo ko amo ki won na mo ti pe mo mo ni deje akure
0: ehn
4: mo ni mo ki won mo ki gbogbo amo akure mo ki gbogbo Nigeria lapapo
0: ehn
4: se amodun loruko Jesu
0: ami
4: seri wahala ta ti la koja seyan o ni ri mo lai lai
0: lai ami ami
4: de bi are se so mo ko Olorun na wi pe ba se baba se wi lokan wa lo won o se
0: be ni
4: o ti so pe ani ri wahala mo
0: se
4: ri wahala gbogbo ti lo o ti lo na niyan
0: ami ami ami
4: ka gbagbo ka ma fadura ti
0: ka fi gbagbo gbe ami ami e se kupo Mrs. Margaret ah awon eyan po soju opo yi e je nja awon eyan mo wi tinu won hello
5: e ma ka san olotu
0: e ka san baba mi oju oni tin
5: e san elero lo nsoro lati ran akoko
0: e ka bo sori eto gbede mo ke
5: e kokko bere lati eyan olotu olotu
0: hmm
5: oke yin pe e ku odun
0: e seun
5: emi yin na se pupo
0: ami ami
5: oke le chadaba na pe won ku odun opolopo na na se laye
0: ami
5: mo wa ki are orilede na pe won ku odun ko won ku eto orilede na pe ke orilede ko le da so lagbara olohun orilede na ada gege ba se so olohun wi pe akoko igbadun na lo ku fun wa yi odo ase be
0: ami
5: igba ti Nigeria na ta bo si rorun won ni fe ni kokon wa sawati
0: ami ami
5: se gan we ku eto
0: e seun pupo baba mi e seun e seun ah ino mi ma n dun si awon omo Nigeria tori pe igbagbo won ni agbara won tun gba re wa gbo hello e ka san baba mi oju oni tin
4: baba re ba debi
0: e seun
4: ta ba ni ka so en se program en cry
0: baba mi e da ko yin e jawon eyan mo yin
4: o yo ke mo o yen ni yen woli debi solomon
0: e be ni be ni
4: e mi be lati lo ka koko
0: e seun pupo
4: eh mo ke are o de kin baba mi oba ipre majesty oba di alaji Adebrale di Adebola Adele di Oluba kan fọkan lade na na ku ku kabesi la ofin
0: kabesi o
4: eh koku odun 54 years o de ki gbogbo awon oloye oloye ni lo oka emi na kira mi pe mo ko odun o de ki gbogbo ijo mi
0: mo ri
4: mo lade ki ba Savu Church mo ki gbogbo awon ile se adaba
0: pata
4: tabi lati ri oga wa Samati Sayola Opoyomi Yoda baba Alaji Alajiwa
0: Yemi Lawan
4: Yemi Lawan baba mi pataki ni won
0: Abrahman Awari Otun
4: Awari Otun mo ki won so mo de
0: ki ni omo to so
4: mo
0: ki Jumoke omo to so
4: mo ki won patapata mo ki pese ti ibe mo de ki omo ilu mi na to wa ba to nbe Felix Akoma Lafe
0: Felix Akoma Lafe
4: Akoma Lafe mo ki won patapata mo de ki abi abi ani ki omo egba iyawo ka ni e mo ri so pe mo wa soka ko ma gbọ bẹ yen o nbo wa soka laipe ma lo gbe niyawo
0: kabiyesi olorun
4: oruko jesu ibanuja yo ni bayin
0: ba ma wa
4: tun mu ti soro wi pe ki gbogbo kan dara awa na de ti fi igbagbo si
0: awa na de a ti setan
4: be sa igbagbo na la wa ma fi si pelu adura o de ma pe o ti olorun ba ma se na lo ma se oruko jesu Nigeria ni ji ama o
0: ami ami ami ami
4: be lati lo ka koko
0: e seun pupo oju oni tin e ni ri ngbe sonu bi o se bi omo mo n bo na mo n bo e je n se bayi na e je n wi bayi na mo n pada bo.

0: Kai Mall, ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́, 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o, supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbà.

0: ní ìtẹ̀fẹ́ra lẹyẹ yọ abẹ́yàn lára tó ta.
1: Bàbá ń bari wálé ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Nọmba 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Tẹlifóònù 0704025 5164.
0: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá wọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
1: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Hello. Ẹ̀ka san o.
4: Ẹ̀ka san o.
3: Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá o.
4: Ìyá ọ̀dọ́ láti ìlú Ìjàre lẹ́wẹ̀ o.
3: Ẹ ṣeun púpọ̀.
4: Àkú ọdún o.
3: Ẹ ṣeun ìyá mi.
4: Ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀.
3: Àmì àmì àmì.
4: Kódà àtúnjọ máa ṣe ọdún tó ń bọ̀ náà ni.
3: Àmì àmì àmì.
4: Mo ní kí n tún mo dẹ̀ kí iléeṣẹ́ àdàbà tí ò jẹ́ kí etí wa ó di.
3: Bẹ́ẹ̀ni.
4: Lágbára Ọlọ́run wọn ni kó jáde ńbẹ̀.
3: Àmì àmì.
4: Iná ò dẹ̀ ní gbabẹ̀ lágbára Ọlọ́run.
3: Àmì àmì.
4: Ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà ńbẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní sọ̀rọ̀ sọ̀rọ̀.
3: Àmì àmì àmì.
4: Ẹ ṣe ẹ kú ètò.
3: Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun. Ẹ̀lú ẹ káàsán o.
5: Ẹ káàsán sáà.
3: Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o?
5: Adébíyì Akinola ló ń pè yín láti Àkùnà Àkókò.
3: Láti Àkùnà Àkókò ẹ ṣeun.
5: Mo kí ààrẹ wa pé kan kú ọdún. Mo kí àdàbà gbogbo òṣìṣẹ́ àdàbà pátápátápátá. Látọ̀mọ́ pé títí bí àgbàlagbà mo kí gbogbo wọn. Mo kí gbogbo ọmọ Àkùnà Àkókò ti lé tó kó pé wọn kú ayẹyẹ òmìnira yìí o. Mo kí kábíyèsí wa di olúwàjọ Fàkùnà Àkókò. Ọba wa pé kí wọn kú ayẹyẹ òmìnira yìí wà. Èyí tí ààrẹ wa sọ ẹ jẹ́ àfìrè sígbà bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
5: Ẹ jẹ́ ká ṣàfìrè sígbà.
3: Bẹ́ẹ̀ni yóò rí bẹ́ẹ̀.
5: Ọlọ́run á dẹ̀ jẹ́ kí gbogbo ìlérí ẹ̀. Ọlọ́run á jẹ́ kí.
3: Kó wá sí ìmúṣẹ. Ẹ ṣeun púpọ̀.
5: Kó wá sí ìmúṣẹ. Ẹ ṣeun. Adédèjì Akinola láti Àkùnà.
3: Ẹ ṣeun ẹ ṣeun. Ẹ lu ẹ káàsán o.
6: Ẹ káàsán sọ̀rọ̀.
3: Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o?
6: Ṣé ìwà lọ́wọ́ pè láti Ìdánrẹ̀?
3: Láti ìlú Ìdánrẹ̀ ẹ ṣeun.
6: Ọgbọ́n ọmọ Nàìjíríà kó ọdún.
3: Ẹ ṣeun.
6: Ẹ̀jẹ̀ náà bí wọ́n ń bọ̀ láti lọ́pọ̀ nígbà tí wọlé kó sọ̀rọ̀ kí abẹ́lẹ̀ mí lè sọ̀rọ̀.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ ṣeun.
6: Láti kò táwọn ọba a wà nínú Samaria. Ǹjẹ́ mo fẹ́ bí ọmọ Nàìjíríà ní kí n bá ẹni pé kí gbogbo wa ká máa sọ pé Nàìjíríà á ga.
3: Bẹ́ẹ̀ni.
6: Ká máa tẹ̀lé fún máa sọ pé Nàìjíríà ò ní ga mọ́.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
6: Ìgbà tí wọ́n máa dá a ṣe ju gbogbo a ṣe ju ẹni tó bá ti nífẹ̀ẹ́ sí ní kó dá.
3: Àmì àmì àmì. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Àmì àmì àmì àmì. Ṣé ẹ gbọ́n tán wí yẹn wọ́n ní a máa wí pàápàá ẹ káàsán o. Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá o?
7: Ìgbà ló ń sọ̀rọ̀ láti ìlú Kara.
3: Ẹ dákun ẹ máa bá wa gbóhùn sókè o.
7: Ìgbà ló ń sọ̀rọ̀ láti ìlú Kara.
3: Ẹ ṣeun púpọ̀ ẹ dá sí tò.
7: Ẹ kú ọdún.
3: Ẹ ṣeun bàbá mi.
7: Mo kí president wa. Mo kí balógun ọ̀sìn ìyanu lánàá. Ẹ kú ọdún náà.
3: Ẹ ṣeun bàbá mi. Àmì àmì àmì àmì àmì. Ẹ ṣeun. Àwọn èèyàn náà kí president wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Ẹ káàsán o.
8: Ẹ káàsán àkó weekend.
3: Ẹ ṣeun bàbá mi ìyá mi ojú òní tì yín.
8: Mami Glory lọ fún ọ̀nà àtọ́jọ wa àkọ́kọ́.
3: Mami Glory customer yín customer wa lẹ jẹ́.
8: Ta ni Nàìjá? Àwa náà ni Nàìjíríà. Bàbá ní Nàìjá ò dá. Ara wa là ń gbé ṣépè yẹn. Orílẹ̀-èdè yìí ti dáa.
3: Ó ti dáa.
8: Ó bẹ̀rẹ̀ máa dáa sí.
3: Ààrẹ wa ti sọ bẹ́ẹ̀ pé ó ti dáa.
8: Bẹ́ẹ̀ni bàbá ti ló ti dáa. Káàtì gbàgbọ́ sọ pé ó ti dáa.
3: Ó ti dáa.
8: Ó bẹ̀rẹ̀ máa dáa sí ìgbà yìí lọ. Mo kí gbogbo ọba méjì ìjọ ìlú Àjọwà Àkókò àkó ọdún. Ẹni wa tó ṣọdún yìí á ṣọdún tó ń bọ̀.
3: Àmì.
8: Ìfẹ́ ní kọ̀ọ̀kan ṣàwátì lórúkọ Jésù.
3: Àmì.
8: Ìgbà tórílẹ̀-èdè bá máa dáa sí ju bí ààrẹ wa ṣe sọ wọn nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa ṣàwátì lórúkọ Jésù.
3: Àmì àmì.
8: God bless Nigeria ẹ kú ètò.
3: Ẹ ṣeun ìyá mi. Mami Glory. Àwọn náà fi wọ́n fi ìgbàgbọ́ gbé pé bá ààrẹ ṣe wí bẹ́ẹ̀ náà lọ́wọ́. Ẹ jọ ẹni tó wà nbẹ̀ yẹn kó bá wa yín rédíò lọ sílẹ̀ tàbí kó pa rédíò ẹ̀ pátá. A fẹ́ fún láǹfààní lẹ́ẹ̀kan sí.
9: Ẹ káàsán sọ.
3: Ṣé ẹ ti pa rédíò yín?
2: Ẹ
3: ṣeun, kí ló kọ yín bọ̀lẹ́ tí ń pè wá?
2: Afa Karim ló ń pè yín láti Ìkù Ìkàrẹ́ Àkókó.
3: Ẹ ṣeun púpọ̀, ẹ dá sétò.
2: Ẹ sà, mo kí President Bola Ahmed Tinubu. Ọlọ́run á jẹ́ kí Nàìjíríà da ju bí wọ́n ṣe sọ fún wa.
3: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
2: Ìbànújẹ́ ayé ò ní tọ́ sí ẹ̀yin náà tó ń ṣe ètò.
3: Àmì, àmì, àmì.
2: Mo sì wá kí ọba wa Kábíyèsí Ọwálé Àdìmúlà ti ìlú Ìkàrẹ́. Ní wọ́n kú ọdún, wọ́n kú ìyèdú. Mo tún kí Kábíyèsí wa Olúkàrẹ́ Ọ̀fù Ìkàrẹ́ pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdú. Mo sì wá kí Chief Imam wa Ìkàrẹ́ Àkókó Alhaji Abubakar Muhammad pé wọ́n kú ọdún, wọ́n kú ìyèdú. Ẹ̀mí wa ṣe púpọ̀ láyé o.
3: Bàbá tẹ́ kítá nísìn, tẹ́ kítá nísìn.
2: Sá?
3: Imam Abbas tẹ́ kítá nísìn.
2: Bẹ́ẹ̀ sà.
3: Olùkọ́ ni wọ́n jẹ́ fún mi, teacher. Wọ́n kọ́ mi, wọ́n kọ́ mi ní secondary school.
2: Bàbá nìyẹn, bàbá nìyẹn, bàbá ni bàbá Chief Imam Ìkàrẹ́ yẹn.
3: Ẹ ṣeun púpọ̀.
2: Èèyàn pàtàkì ni, èèyàn tí Ọlọ́run bá rán sí Ìkàrẹ́ Àkókó tó rán sí Ondo State nìyẹn.
3: Ẹ ṣeun, ojú ò ní tì yín.
2: Bàbá ni, ẹ ṣeun.

0: a gba gbogbo awon eyan laaye lati pe wole elo e ka san
1: elo e ka san o
0: ki lo ko yin bo le tin pe wa papapa o
1: abayomi oyelesi lato lokan gida akoko lagbara lohun itura adebawa lori lede mo ki gbogbo mo nigeria patapata pe a ku ayeye odun olohun ni se le lase mo fun wa
0: ami ami
1: mo je fe ka awon eyan wa na ko tele ko ti are wa ma so iko ma de alagbara lohun won fojo kan bo mo toru bẹẹni fún ọfọjọ kan bọ ọmọ tó rù kíkọ bá fẹ dáa náà bó ṣe máa máa rí nìyẹn ókè mo máa ń sọ fẹyàn pé kì í ṣe jọ tí mo dé ibi iṣẹ ìjọ yẹn ni mo mọṣẹ ṣebí mo forí tì ni tó lọ di pé èmi náà wá dé jẹ ọgá iléeṣẹ ara mi lágbára lọ ìtura adébáwa bó dẹ kí ọrẹ mi àbáṣà náà tó ń ṣe báde lónìí lágbára lọ ìgbádùn ọdún kan ni o
0: ọkùnrin yẹn ó yẹ ká gbolówó polówó ọjà lọwọ ẹ ó tún sáré lu afẹnú èèyàn láti kí ọrẹ rẹ kú ọjọ òbí. ó ga o ẹ má jẹ́ ń tàn yín òkú àdá ní orílẹ̀-èdè nàìjíríà pípọ́n láàmọ̀ pọ́n ibi táwọn kan pọ́n dé ibẹ̀ lọ wà yìí wọ́n wá sọ fún wa pé ó ti mú dáadáa pé yóò dá ẹ lọ ẹ káàsá o kí ló kọ yín.
1: ẹ máa káàsán o.
0: ẹ ṣeun púpọ̀ kí ló kọ yín o.
1: Ajé mi láti òkè pupa o.
0: Ẹ ṣeun.
1: Ẹ máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó di Nàìjíríà mú.
0: Kábíyèsí
1: tó jábọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Nítorí pé Ọlọ́run ló wà lẹ́nu ẹ̀yin Nàìjíríà. Sọ Ọlọ́run ló dúró tì í. Ìbàjẹ́ pé bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí orílẹ̀-èdè míì ká ti dáná kò tó ti ilé tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kò sí tọ́lọ́run dìde Nàìjíríà. Ṣùgbọ́n nǹkan tí màá kàn sọ fún ààrẹ wa. Lóòótọ́ nǹkan tó sọ a ní ìgbàgbọ́ nínú nǹkan tó sọ.
0: Ẹ sì gbà pé yóò rí bẹ́ẹ̀.
1: A rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n kó bá àwọn gómìnà sọ̀rọ̀. Kó bá wọn sọ̀rọ̀. Kì í ṣe dẹ́n ìyẹn kan èkejì kó bá àwọn EFCC sọ̀rọ̀. Because tí jẹgúdújẹrẹ bá wà tí ò sóòótọ́. Bíbélì ní sọ wípé òótọ́ ló máa ń gbé orílẹ̀-èdè lékè. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ká ṣe nǹkan tó tọ́. Àwọn local government kọ́ yọ̀ǹda owó fún wọn kọ́ máa ṣiṣẹ́. Iṣẹ́ tó tọ́ kí ó gbogbo everything tó ń lọ tí tó bá ń ṣiṣẹ́ ká kówó sàpò ara wa ẹlòmíì ò tí ì rí gàrí mu látàárọ̀ ká máa gbárọ́. Látàárọ̀ ká máa tanra wa. So tá a bá ń ṣe ilé yìí ká nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ìgbà yẹn lọ́lọ́run gan fúnra ẹ̀. Alẹ́tùmí ká máa sọ̀pọ́ọ̀tì tó ọlọ́run sọ̀pọ́ọ̀tì wa tí ì bá tó ọlọ́run. So nǹkan tí mo fẹ́ ká kó kíkó fún nìyẹn lọ́kàn ara wa ká dẹ̀ di òpó ọlọ́run mú. Àfààní nítorí ìdí èyí ká bá ń ṣe àwọn kankan gbogbo nǹkan kó máa rọrùn fún wa. Bẹ́ẹ̀ ká mú ọ̀rọ̀ epo yìí ká mú wá sílẹ̀. Ọ̀rọ̀ epo ká mú wá sílẹ̀. So nítorí ìdí ní ká bá ń ṣe wọ̀nyẹn a rí pé gbogbo máa lọ ká nífẹ̀ẹ́ ara wa. Ṣùgbọ́n a ní ìgbàgbọ́ nínú nǹkan tó sọ Ọlọ́run á dẹ̀ wọnú àwọn olórí wa. Ọlọ́run á yí wọn lọ́kàn padà kán lè nífẹ̀ẹ́ orílẹ̀-èdè
0: yìí.
1: Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè yìí máa tura lórúkọ Jésù.
0: Àní
1: sọ́fà. Gbogbo bó ti sọ yẹn pé àti la òkùnkùn pa kọjá. Àwọn tí ò ní jẹ́ pé orílẹ̀-èdè yìí dára òkùnkùn pa máa pé wọn lọ.
0: Ami.
1: Ẹ ṣeun
0: púpọ̀. Inú mi mà dùn púpọ̀ o torí pé ọjọ́ ti lọ àwọn ní ẹni ìkẹyìn tí wọ́n pè kẹyìn lórí ètò ìfúntòní wọ́n sì fún wa ní ọ̀rọ̀ tó jẹ́ wípé ó tu gbogbo wa nú. Ẹ ṣeun ojú òní tìyìn nọ́mbà tèmi ni 08035086685 08035086685 gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè mí tẹ́ ráàyè wọlé ẹ mọ́ bínú bó ṣe rí nù torí afáwọn èèyàn láàyè kí wọ́n pè wá wọlé gan lónìí níjọ mẹ́jọ òun náà látún pàdé ó dàbọ̀ aburú ò ní ṣe yín kò ní ṣèmi náà àrẹ̀mú musa adébíyí ló kọ mi ẹ̀ṣẹ̀ púpọ̀.

0: kásán.
1: Ìwàlẹ̀wàlẹ̀.
0: Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa. Eléyìí tí ilé ìwé Dabos Polytechnic tó wà nílùú Dominas nípínlẹ̀ Ọ̀sun ṣe agbátẹrù. Níbi tán ti máa ń sọ fún gbogbo àwọn ọmọ iléèwé káàkiri. Pé ká má fi àsìkò wọn sòfò torí ibá méjì kọ́. Àsìkò tẹ́ ẹ rí yẹ, ó jẹ́ kókó, ó jẹ́ kókó. Rọ́mọ tá a kọ̀ tá a kọ́, òun ni ó gbélé tá a bá kọ́ tà lẹ́yìn wọn ọ̀la. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ iléèwé Dabos Polytechnic tó wà nílùú Domina sí ti wà lórí agbègbè lọ́sàn tòní. Ẹkú ti mọ̀ wípé tán bá ti wá báyìí, ohun tí ó ṣe gbogbo èèyàn láǹfààní pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀nà máa mú wa. Tọ̀sán ìtún máa légbá kan jọ̀rin lọ. Ẹ káà san o, ẹ bá a dárúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ yín lórí ìkànnì àdàbà 88.9 tá a wà nílùú Àkúrẹ́.
2: Ẹ ṣeun olóòtú, mo kí yín káàsán, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín àti lọ́wọ́ àdàbà fún gbogbo iṣẹ́ rabirabi ńláńlá tẹ̀ ṣe. Mo tún kí àwọn òbí tó wà nílé àti àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbọ́ wa, mo ní ẹ káàsán o, a máa ju wa ṣe o, Olúwa máa wà pẹ̀lú wa. Èmi ni onímọ̀ ẹ̀rọ agbẹjọ́rò Professor
0: Dókítà
2: olùdásílẹ̀ àti olùdarí Dabos Polytechnic tó wà ní Ìdómìnàsì. Iléèwé gbogbo níṣe tí ìjọba ti fi ọwọ́ sí, aládàáni tíjọba ti fọwọ́ sí, tá dẹ̀ ní àǹfààní àti kíní látọ̀dọ̀ ìjọba láti ṣe ND program àti HND.
0: Tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló ti kẹ́kọ̀ọ́ jáde nílé ìwé yín náà, ká tó fi yẹ̀kùn.
2: Ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ti kẹ́kọ̀ọ́ fi jáde nílé ìwé
0: yín
2: náà lọ́dọ̀ wa. Tọ́ni ti ṣiṣẹ́ ní ìlú kan àbí òmíràn
0: tọ́lọ́dọ̀ ní ìlú lọ́wọ́. Ẹ ṣeun, kí ni
2: Ọlọ́run ràn wá lọ́wọ́, Ọlọ́run fi fún mi lórí ọ̀fẹ́ láti jẹ́ olùdásílẹ̀ Dabos Polytechnic. Ṣùgbọ́n yàtọ̀ síyẹn, iṣẹ́ pàtàkì tí mo nílò láti ṣe, òun ni láti fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìròyìn nípa tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà nípa ẹ̀kọ́ ìgbaniwọlé sí iléèwé gíga káàkiri Nàìjíríà. Ní ìbẹ̀rẹ̀, gbogbo àwọn tó bá ṣe jáàmù lọ́dún yìí, tó bá mú Federal University, gbogbo Federal University ti fẹ́ parí admission wọn báyìí. Àwọn kan pè mí, wọ́n gbọ́ wa lórí ìkànnì náà, ni wọ́n pè mí níbi ìjọ mẹ́ta sẹ́yìn, ó pẹ̀lú ìdílé mi ṣàlàyé báyìí. Wọ́n wá sọ fún mi pé ọmọ wọn fẹ́ wọ University kan. Mo á sọ mọ pé kán wù á rí pé ó ti close. A tún ní Contri State University kan, a rí pé ó ti close. So torí ẹ̀ mo bá sọ fún yín o, ọmọ yẹn wá ń sunkún bí báwo ni ti bẹ́ẹ̀ ṣe ṣóun àtún dúró lé báyìí ni wọ́n kó báwọn òbí ẹ̀ pé ayé kéèyàn kan máa sunkún pé iléèwé kan ò mú mi, mi ò lọ iléèwé mọ́, kò sí mọ́ o. Iléèwé ẹ̀kọ́ gíga aládàáni ó ti wà tó jẹ́ pé ìwé ẹ̀rí kan náà táwa bá fún wọn, òun ni ìtìjọba dá sílẹ̀ náà máa fún wọn o. Kò sí yàtọ̀ níbẹ̀. Béèyàn bá ra ìrẹsì ní ọjà kan, tó bá rà lọ́jà ọba nílùú Iléṣà, tó lọ rà lọ́jà ọba nílùú Àkúrẹ́, ìrẹsì ni ìrẹsì ń jẹ́. O wà ní sọ pé torí pé kò sí ìrẹsì níbi kan tó ti máa rà, o ò ní jẹ́ ìrẹsì mọ́. Torí ìdí èyí mo fẹ́ ṣàlàyé fáwọn òbí. Ṣẹ́rí ẹni tó bá ṣe jáàmù ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ iléèwé gíga tí ìjọba dá sílẹ̀, wọ́n ti parí admission wọn báyìí. Aládàáni tó jẹ́ pé ó wà, ìwé ẹ̀rí kan náà làwa àti tíjọba dá sílẹ̀ fún àwọn ọmọ. Àwọn máa dẹ̀ lọ sí ìlú ìlú. Torí ìdí èyí, ẹ má jẹ́ kọ́ ọmọ kankan jókòó sílé. Ìsọ̀rí ọmọ mẹ́rin ni mo fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀ lénìí. Èmi, èyí tó jẹ́ pé ó ti ṣe jáàmù to fe wo ilewe university abi polytechnic ti joba da sile ti o raye wole e ma de ki yen bomu tutu si ni lokan ke lomo yen to ma joko sile e ma do wo omo gbodo joko sile ko tu lu odun kan mi ni le nigba to ye pe o ye ko gbegbe si e ti anfani wa ni Jabos polytechnic ko si course ko mo ye fe ti o ni ri se in ti mo be salaye pa won obi ko tun le ye wa dada se ri ti omo ba se ton ni secondary school to se ton lodun ti omo yen o se dada nu jam gege bi ibi to fe lo ko so omo ti o se dada ibi to fe lo ni won ti gba ti o se ti ko le won ile nbe te ni ko tun lo tun jam se opolopo gba awon omo yen o ni gba to ton gba mo tori pe won ti ku onu environment ile iwe nibi to tin keko won ti ku nbe awon to tun wa ma ba se exam awon to wa leyin won ni tori e la se wa so fa won bi pe igba ti e ba lo bi kan te e ri moto straight te wa ni to ma gbe yin de iwaju ma sun yin ti waju die na ni e se kini e won yen ke ku nbi te wa e ma duro si oju kan tori die yi awon obi gbodo mo e ma ko mo kokan joko sile pe won mu mi ni bi yi ni o won mu mi fun course yi e ma bo nta Jabos polytechnic iyen ni sori kini isori keji la won to se jam to je pe waec won ti pe o ti waec boya o ni english o se neco o ni mathematics o sa won pe ogbon won ni oni wa tuntun se mi ni ko ma tun se o anfani wa fun Inter Boss Polytechnic result to wa lowo eyen ti won ro pe ko to o to oju be lo to ba di odo wa a so kun e bi wa se rin so that o ni joko sile kawon afegbe be si kawo opolopo ni olotu lo je pe omo won lo de ma so adugo ah o lo ba boda lare ko so kun kawon nepa ba wa ibi ti we nepa wa re o di bodalare sile olodun kini bodalare olodun keji bodalare o da tisade sile to ba tin ko jade wa o tisade awon aburo yin re o e ba wa duro ti won o wa wa be fi duro ti omo olomo ladugo iwo n dagba sile awon egbe wa ni eko won ni kilo nse olodun o de jambu oni jambu lo jamu e jambu jamu e o iwo lo fe gbegbe se anfani ti wa bayi ma joko sile awon meet mo tun fe so lawon to je ko won ti e ti e ti won ti pari iwe mewa won ti wo pe awon o le kawe mo ko se nti o le kawe ko se nti o le kawe in to ma nse opolopo obi ati awon omo ile eko o ni pe o dabi keyan sick omo wa bayin olori fun o ninu dun e wa wo e wa sare lo eni ko lo rugu bayi ko lo mu omi bayi ko lo ja ewe bayi seyin je dokita ni se ba dodo dokita o dokita le wo su omo e ko se test fun ko ni omo e je ko lo rest stress lo se ti o ni lo wo fun rara o de le wo ko pe ogun bayi lo ma lo ijo meji lo ma fi lo o le wo ko ni jo marun o le ni jo merin dokita yen lo ni imo nipa to nse omo yen tori ko ti lo ka ni le wo be na la ni dokita iwo o la wa je e ko e fe kawe iwo lo so fun mo pe ko le kawe iwo lo so fun mo pe ori e o gbewe ko so mo to le o gbewe mu omo yen wa ba wa ni Jabos polytechnic omo to ro pe ko mo we yen ton ti so fun e pe olodo ni ko lo kose owo ma dagun la lori omo yen ma ro pe ma ro pin lori omo yen mu omo yen wa ba wa ko so mo ti ori e o gbewe ko so mo

0: iṣẹ́ ọwọ́ lọ́wọ́. Ó dẹ̀ tún ti ní ìwé ẹ̀rí tó ṣe ọwọ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yà sọ pé òun ti níṣẹ́ ọwọ́, òun ò fẹ́ kàwé sí mọ́ ìrọ̀ òun. Ó gbọ́dọ̀ kàwé sí ni a ṣe ní part-time ẹni tó ti ń ṣiṣẹ́ tó sì fẹ́ lọ léwe. Ayé wà fún Inter Boss, ẹ ti ṣe part-time, ẹ máa ṣe weekend, ẹ máa ṣe online. Gbogbo àwọn àyè ló wà lóòpọ̀ jókòó sílé kó jẹ́ pé bó ṣe wà láti 2020 náà ló ṣe wà ọdún mẹ́fà ti lọ. Àwọn èèyàn dẹ̀ lọ wọ́n dé, wọ́n lọ wọ́n dé. Ìtọ́kọ tí a tún wá ní Nidàbọ́ Polytechnic tó jẹ́ ìsọ̀rí kẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Òun ni pé ṣé rí ẹyin òbí bẹ ṣe ń gbọ́ mi, mo fẹ́ kí ẹ máa fi ọkàn bá mi lọ lórí ètò ìlú. Ṣẹ́rí kì í ṣe gbogbo ọmọ wa ló jẹ́ pé iṣẹ́ kan tí ẹni báyìí bá ṣe, iṣẹ́ tí táyé bá ṣe kò pọn dandan, ló jẹ́ pé òun ti kẹ́yìn dé náà ṣe. Tẹ bá bí ọmọ, ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi láti máa ń sọ, wọ́n máa bèrè pé wọ́n ní ẹ má yàn fún ọmọ o, ẹ má yàn fún ọmọ, nǹkan ọmọ yẹn bá fẹ́ kọ́ ni kẹ̀ jẹ́ kó kọ́. Ẹ ṣẹ́rí ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá. Ọmọ tẹni kó ń kọ́ òbí tó fẹ́ yàn fún ọmọ, ọmọ tó fẹ́ yàn fún rẹ̀ àti òbí àti ọmọ mélòó nù wọn ló ní ìmọ̀ tó péye nípa àwọn ẹ̀ka ẹ̀kọ́ ẹ̀tọ́ wà mélòó ló ní. Torí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ gbọ́dọ̀ ń pé ẹ̀yin òbí ẹ jẹ́ kí àwa ta mọ̀ nípa iye ẹ̀kọ́ tó wà. Àwọn òbí ta mọ̀ nípa iye ẹ̀kọ́ tó wà, ó jẹ́ kí ẹ jẹ́ pé àwa la máa ṣe kí ni, la máa tọ́ yín sọ́nà. Àwa la máa tọ́ yín sọ́nà ká máa sọ pé báyìí máa ni ó yẹ kẹ ṣe rìn, báyìí máa ni ó yẹ kẹ ṣe rìn. Mo ti ṣàlàyé lórí ètò yìí nígbà kan rí, tọ́mú ọmọkùnrin wa bá tọ́ ló fẹ́ ṣe nothing. Ìgbà ta bẹ̀rẹ̀ sí bá ọmọ sọ̀rọ̀ la rí pé màmá ẹ̀ ló fẹ́ràn nọ́ọ̀sìn. Mo wá bèrè lọ́wọ́ ìyá yẹn, mo ní ìyá ṣe fẹ́ di ìyá nọ́ọ̀sì ni àbẹ fẹ́ di ìyá olówó? Ìyá ẹni kí ni túmọ̀? Mo ní nǹkan ọmọ yìí ẹ kí ẹ tó mú ètò ìmọ̀ fún ọmọ, ẹ gbọ́dọ̀ mọ tí ọmọ yẹn tó ní capacity láti ṣe, ẹ dẹ̀ gbọ́dọ̀ mọ ẹ̀bùn tí ọmọ yẹn ní. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn iṣẹ́ ọwọ́ lẹnu mi máa ṣe, tẹ́lọ̀ mi bá mú ọ̀rọ̀ ṣe ọwọ́ tó bá bẹ̀rẹ̀ sí ránṣọ báyìí, ẹ̀rí pé ọmọbìnrin ló ránṣọ báyìí, ṣùgbọ́n èyí ti tì í, ẹ ti ní kó lo máa lọ gábẹ́rẹ́. Ibi tí ọdẹ ti máa lu àlùyọ ńlé ayé, ibi tí ààbò èèyàn bá wà kéèyàn wá ìmọ̀ kún ní, ìyẹn ni mo fẹ́ káwọn òbí mọ̀ lẹ́nu. Torí ìdí èyí ẹ gbọ́dọ̀ tí ọmọ pé torí pé lámọ ń ṣe báyìí, ọmọ yìí náà gbọ́dọ̀ ṣe irú ẹ̀. Kò sí pé kọ́ọ̀sì kan báyìí lọmọ yìí gbọ́dọ̀ ṣe. Ẹ jẹ́ káwa rí àwọn ọmọ yẹn kí a tọ́ wọn sọ́nà, kí a ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin náà dẹ̀ ni pé tẹ bá mú wọn wá, ẹ rí ìyàtọ̀ tó péye ní ìgbésí ayé wọn.
1: Ẹ ṣeun, ẹ jẹ́ àgbà báyìí náà padà bọ̀.
2: Polytechnic ṣe ń ké sí gbogbo òbí àtàlágbàtọ́ tó mọyì ẹ̀kọ́ pé àwọn ọmọ wọn tún gbọdọ̀ dúró sílé lọ́dún yìí, ẹ máa mú wọn bọ̀ ní Davos Polytechnic Ìdómìnàsì. Gbogbo ẹnikẹ́ni tó bá ṣe jáàmù lọ́dún tó kọjá àtàwọn tó múra láti ṣe báyìí láǹfààní láti wọlé ẹ̀kọ́ wa. Àwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ tó wà ńlẹ̀ báyìí tá a ti gbàwé gbàṣẹ gbòtẹ̀ ìjọba fún ni: accountancy, biz admin, computer engineering, computer science, electilect, health information science, SLT, pharmacy technology, masscom, crime management, public admin, àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn tí ò ti ṣe jáàmù náà sí láǹfààní àti gba fọ́ọ̀mù wa ₦5,000 péré. A wà lórí permanent site wa, Òṣogbo Iléṣà Road, Ìdómìnàsì, nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.davospolytechnic.edu.ng tàbí kẹ̀kẹ́ wa sójà àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09151464666 tàbí 08123990155 at Davos Polytechnic, self-actualization through character and innovation.
1: Ẹ ṣeun, ẹ káàbọ̀ padà. Ẹ kọ́kọ́ bá ń yọ̀ǹda nọ́mbà táwọn tó ń gbọ́ yín tí ó fi pè béèrè kan tàbí ẹlẹ́ẹ̀kejì ná kí n tó béèrè míì.
0: Ẹ ṣeun olóòtú. Fún àwọn tí ó ń gbọ́ wa, tó bá fẹ́ pè wá, kò sígbà tí wọ́n lè pè. Wọ́n lè pè wá sí orí 091-51-46-46-66 091-51-46-46-66 6 6

0: Kabi 080-33-89-1202 080-33-89-1202 Àwọn nọ́mbà méjèèjì yẹn, ẹ máa ti pè wá ṣe wà lórí ètò. Àwọn nọ́mbà méjèèjì yẹn ni wọ́n lè pè wá sí tẹ́ pé gbogbo tó bá dẹ̀ béèrè, a máa ṣe kí ni, a máa dá wọn lóhùn, a dẹ̀ máa yọ̀nà mọ́ ẹ̀ fún wọn lóòrèkóòrè.
1: Ẹ ṣeun, ìbámọ́dẹ́nu iléèwé ọgbà Dabos Polytechnic torí ọ̀kan lára àwọn product tí iléèwé òun ti pèsè òun lèmi náà atọ́kùnjẹ. A rí i pé mo rí i pé àwọn kan ránṣọ, ẹ bá ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tó tún gbọ́ yín báyìí sá.
0: Ṣeun olóòtú, inú mi máa ń dùn pé olóòtú máa ń tètè jẹ́ káwọn èèyàn mọ̀ pé Dabos Polytechnic àwọn náà wà náà tó ti jẹ àǹfààní Dabos Polytechnic. Mo jẹ́ ẹ̀fẹ́ sọ fọ́fọ́ tí àìtí ìjọ sọ tẹ́lẹ̀ rí. Òbí kan wá láti Ìbàdàn, ó mọ̀mọ́ ẹ̀dẹ́, ìgbà tó rí iléèwé Dabos Polytechnic, fúnra ẹ̀ ló wá sọ fún mi pé ẹni nǹkan tó tó báyìí ní ìlú ìdómìnà sí. Lẹ wá dákẹ́lẹ̀ bọ́ sórí rédíò káwọn èèyàn mọ̀. Rédíò Ìbàdàn lòun wà tó ti ń sọ̀rọ̀ àti ìjọ yẹn gbogbo ìgbà tó bá ti wà lórí afẹ́fẹ́. Ló máa ń ṣe kí ni, ló máa ń sọ padà bọ́ sí Technic. A lọ́mọ bíbí òun náà wà bẹ́ẹ̀ o, òun ò kàn sọ fún yín o, pé ìkọ̀lù ọbẹ̀ ọmọ bíbí òun ó wà bẹ́ẹ̀. Àwọn tẹ rí olóòtú tí wọ́n rọ́ṣọ yẹn, ṣe rí ìjọba ti gbé ètò tuntun jáde nípa ọ̀rọ̀ aṣọ ríran. Aṣọ ríran sì kì í ṣiṣẹ́ tailor mọ́, ó ti di iṣẹ́ fashion designer. Ẹ jẹ́ sáré ní ọ̀nà náà ẹ̀ fún wa láti gbọ́. Fashion designer ó dàbí architect, ṣé pé àwọn bricklayer ló máa ń mọlé, àwọn architect ló máa ń yà wòrán ẹ̀. Ìtàn architect bá yà ni bricklayer máa mọ. Ṣẹ́rí bí fashion designer bá yà, òun ni tailor máa rán. Ṣùgbọ́n nǹkan tí à ń kọ́ wọn Dabos Polytechnic, wọn ò ní jẹ́ tailor nìkan, wọ́n á jẹ́ fashion designer. Fashion designer kò nílò kó dìgbà tó bá mú ẹ̀ kó tó ya aṣọ sí ẹ lára. Wọ́n kọ nǹkan kan wà tá à ń pè ní patterning nínú ìjọ ètò aṣọ ríran. Gbogbo ẹ̀ pátá nìjọba ti sọ di course tó jẹ́ pé ọmọ máa kọ, tó bá kọ tó bá parí tán wọ́n á tún wá wọṣọ kákí NY.

0: So e ma fi omo yin fe ba titi bo lo ko te lo mo iro ijoba ti se ipese pe ki omo be si ko bi pe yo lo le wi giga e to wa de ti ko lu e ko wa ti wa se pe ah aso kunrin nikan mo le ran mi le ran to gbe ni ko si to jo ko je pe aso omode ni mo le ran mi le ran wedding gown mi le ran suit gbogbo aso to ba wa lo gbodo le ran tori fashion designer ni e wa tun ro I to je pe o le mu style tuntun jade ta wa yo je ti riri lẹ́gbẹ́ wọ ló máa gbé jáde gbogbo ilé ló wà nù kọ́ọ̀sì yìí báyìí so ẹni tó bá ti kọ́ gan tẹ́lẹ̀ tó kàn mọ tẹ́lọ̀ aṣọ pẹ́pẹ̀pẹ́ ó lè padà wá sí ilé ẹ̀kọ́ báyìí láti kọ gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ á dẹ̀ ṣetán á tún lọ ṣe nys á lọ sí rúùlù gẹ́gẹ́ bí kọ́pà tó bá parí iṣẹ́ yẹn yàtọ̀ sí yẹn ní tí mo wá sọ yìí olóòtú ní gbogbo nàìjíríà mi ò mọye iléèwé gíga aládàáni tíjọba fún ṣùgbọ́n mo mọ̀ pé àwa ta ní ìwé àṣẹ ìjọba láti ṣe kọ́ọ̀sì yẹn nàìjíríà ní aládàáni mo mọ̀ pé àpè márùn-ún dabos polytechnic lẹ́jẹ̀ kan nú ẹ̀ eléyìí jẹ́ ìdí táwọn òbí ò fi gbọdọ̀ kó ìyàn dabos polytechnic kéré yàtọ̀ sí ìtẹ́ tó rí olóòtú tẹ bá rántí ẹ mọ̀ pé àwọn òbí kan wà gan tó ti ń ṣe hotel and catering
1: bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ kò sẹ́ni tó ẹ̀dọ̀ olóòtú ta ló jẹun láàárọ̀ àná tó lóhùn ní jẹun mọ́lé ní tó ń bò ti jẹun láàárọ̀
1: kò sí o
0: àwọn èèyàn tó máa ń lọ ṣe kọ́ọ̀sì eléyìí kọ́ọ̀sì tọ̀hún kò sẹ́ni tó máa ó gbọ́dọ̀ jẹun ẹni tó bá ń dáúnjẹ ìṣọ́ọ̀tì kìí ṣọ́ọ̀tì ọmọ tó yẹ kẹ́ jẹ́ kó kọ́ hospitality technology management kó kọ́ bá ṣe ń ṣe oríṣiríṣi oúnjẹ kó kọ́ bá ṣe manage hotel bá ṣe manage company kó di ẹni ńlá lọ́jọ́ ọ̀la ẹ lọ tí pé kó bẹ̀rẹ̀ sí kọ́ kọ́ọ̀sì kan torí pé èèyàn kan ní ṣọ́ọ̀ṣì yín ládùúgbò yín ní mosque yín àbí nínú ẹgbẹ́ tẹ́jọ́ ń ṣe pé torí pé ọmọ ẹni yẹn ti ṣe kọ́ọ̀sì báyìí ọmọ tiẹ̀ náà gbọ́dọ̀ ṣe ó jẹ́ ká bẹ́ẹ̀ wo ẹ̀bùn tọ́lọ́run fún ọmọ ẹ ká lè sọ fún ẹ ní ìmọ̀ tọmọ ẹ máa wá fún ẹ̀bùn yẹn kó go ọmọ yẹn lè ṣe kíni kó lè buyọ kọ́ọ̀sì yẹn náà wà ní dabos polytechnic o hospitality technology management gbogbo oúnjẹ tó wà ewo ló yẹ káwọn tó ní hypertension máa jẹ ewo ló yẹ káwọn tó ní diabetes máa jẹ gbogbo ẹ̀ ló wà táwọn ọmọ yẹn máa kọ́ torí ìdí èyí mo fẹ́ kí mi a lè yànnà ná gbogbo ẹ̀tàn lórí afẹ́fẹ́ kò sí ọmọ mi wà tó yẹ pé tó bá ń kàwé báyìí ìwé kíkà yẹn ò ní yé ṣùgbọ́n tó bá di pé ó mú iṣẹ́ ọwọ́ lókùnkúndùn ẹ máa rò pé àbọ̀ àbílámọ̀ ẹ̀kọ́ rẹ ni àbítàmẹ̀dò kọ́ rẹ ni òun ló wá ń ṣe gbogbo ẹ̀ tó wá yan tó yanrantí tá a bá dẹ̀ tí olóòtú ìtàbá rí èèyàn tó ń gbé mọ́tò bọ̀gìnì jáde lórí títì ìjọ ò lẹ da dórí dẹ ní ìkọ́ọ̀sì wo lẹ ṣe ń skul ẹjọ ò lẹ bẹ wọn ń bèrè
1: irú ẹ
0: láti máa ń sọ fáwọn òbí ẹ má ti ọmọ sí tó máa ń sọ pé àtàbá lọ secondary school tá lọ bí ọmọ pé kọ́ọ̀sì wo ló fẹ́ ṣe láti ìgbà tá a ti lọ òkè tó rẹ tó máa sọ fún bóun fẹ́ ṣe pilot wọn ò wọ́pọ̀ ìgbà tó ọmọ túmọ̀ ẹ̀ ṣe ẹ bá sọ pé ẹ fọmọlẹ kò ṣe tó fẹ́ ṣe ṣọmọ yẹn gan ọmọ gbogbo nǹkan tó wà tó possible fún mi láti ṣe ẹ wo community health dabos polytechnic ti ní community health àti ní public health àwọn ọmọ míì wọn máa wò pé àwọn fẹ́ wà nípa health sector wọn ò dẹ̀ mọ ìtumọ̀ community health ló yẹ kọ́pọ̀lọpọ̀ wọn ṣe wọn jókòó síbẹ̀ ẹlòmíì òun ti ṣe òun ti wọn mọ̀hún mẹ́sìn wọn mọ̀hún kínní ní àwọn ibi tá à ń pè ní primary health care community health workers ló ń dúró bẹ́ẹ̀ wọn á gbẹ̀bí wọn á ṣe oríṣiríṣi níbẹ̀ ní primary health care ìwọ tó bá ṣe community health a máa ń pè wọn ní where there is no doctor kì í ṣe gbogbo bí ni dókítà máa wà ibi tí wọn bá sí àwọn community health workers wọn á ṣe kí ni wọn á dúró
1: tì wọn
0: ló wà níbẹ̀ tẹ bá di hospital oríṣiríṣi àwọn èèyàn ló ń ṣiṣẹ́ ń bẹ̀ tẹ hospital náà ti ń ṣiṣẹ́ tó bá sọ pé ẹwọ pharmaceutical health technology olóòtú àwọn ọmọ ẹgbẹ́ tó ń ṣe tán kírímù tó fi ń para tó fi ń wọ ara ń ronú nǹkan àwọn ọmọ yẹn kọ níbẹ̀ tó bá tún ti ṣe tán tó ti ṣe ìdánwò wọn tó gba license wọn á lè bẹ̀rẹ̀ láti máa ta oògùn láti dákẹ́mì sílẹ̀ ẹ lọ pè lọ́wọ́ àwọn tó ń ta oògùn ta ló ta oògùn rí tó short. kọ́ọ̀sì tọmọ lè ṣe láti sórí ilé pọ̀ ẹyin òbí ẹ mọ tán àwọn ọmọ yẹn gan mọ awádà mọ ta máa gbà yín níyànjú pé báyìí ni kẹṣẹ ni public health wà bẹ́ẹ̀ community health wà bẹ́ẹ̀ pharmaceutical technology wà bẹ́ẹ̀ public admin wà bẹ́ẹ̀ crime management wà bẹ́ẹ̀ ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ ní road safety ó fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ọlọ́pàá ó fẹ́ ṣiṣẹ́ bákan crime management wà bẹ́ẹ̀ àwọn tún ti wá fún wa ní nǹkan kan kún ṣe mọ̀ pé ní bá ṣe ní ní hospital táwọn tó lè ṣe kínní lọ hospital ṣe pọ̀ oríṣiríṣi òṣìṣẹ́ ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni ní court kì í ṣe lọ́ọ̀yà nìkan ló wà ń court o registrar wà ń bẹ̀ o ìgbà tíjọba rí pé lọ́ọ̀yà nìkan kọ́ ló wà ń court àwọn èèyàn tún fẹ́ ṣiṣẹ́ ń court sí pọ̀ ìjọba tún ti bẹ̀rẹ̀ program tuntun nd law ọ̀pọ̀lọpọ̀ iléèwé òtí ni dabos polytechnic ti ni so ìwọ tó fẹ́ ṣe law ní polytechnic ó ti wà nd law nǹkan tẹ lè kà ní lórí kò sí pé kò sí bojúbojúmọ́ ayé ti ń jára
1: ayé ti ń jára
0: ìtẹ̀yàn bá ti wo gọ́gù àárínbẹ̀ nd law ìjọba ṣe bẹ̀rẹ̀ ni òbí ọmọ mélòó ló mọ̀ yẹn òbí kan ọmọ kan wà tó wá sọ́tọ̀ ni ó sọ kan tó fẹ́ ṣe mo ní òṣèṣẹ́ nd law oníṣòwò mi mo ní tí mo sọ fẹ́ni òbí nìyẹn ẹni kan fún ọmọlẹ̀ kò mú nǹkan tó hùn in tó hùn nǹkan tó mọ gbogbo ẹ̀ ọmọ mọ oúnjẹ mẹ́rin ẹni kò mú nǹkan tó hùn ṣebí láàrin oúnjẹ mẹ́rin yẹn ló ti máa mú. So torí ìdí èyí àwọn òbí kan tara ṣàṣà kan gbìyànjú ní gbogbo ọ̀nà láti rí i pé àwọn mú àwọn ọmọ yẹn wá wọn kò sọmọ tí ò mọ̀wé kò sí iṣẹ́ tẹ́ ẹ̀ lè ṣe tọmọ bá dọ́dọ̀ wa àbí tẹ bá pè wá ta ṣàlàyé fún yín à á lè tọ yín sọ́nà ìgbésẹ̀ tó yẹ kọ́ ọmọ gbé àti bó yẹ kọ́ ọmọ yẹn bó ṣe yẹ kó rin
1: ìrìn òjò. ẹ ṣeun ẹ kó àtúntò látàárọ̀ nọ́ḿbà táwọn èèyàn ó pèsè láti ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ pàápàá jùlọ nípa iléèwé dabos polytechnic ní tó máa yọ̀ǹda
0: ìrọ̀sìn. ẹ̀rùn tó bá fẹ́ tàbí 08033891202 08033891202 ìlú ọ̀sùn ni dabos polytechnic wà ẹni tó bá ń bọ̀ bẹ́ẹ̀ tó bá dé ilé ṣà kó wọ mọ́tò ṣògbo kó tó dó ṣògbo ní gómìnà sí wà dabos polytechnic ẹni tó bá ń bọ̀ láti ibi kíbi tó bá kó ṣògbo ló súnmọ́ tó bá ti dó ṣògbo kó wọ mọ́tò ilé ṣà kó tó délé ṣá àti bọ́lẹ̀ ní dabos polytechnic tó bá ti sọ fún un pé dabos polytechnic ni òun ń lọ ìlú ìpínlẹ̀ ọ̀ṣun ni dabos polytechnic wà ẹ ṣeun.
1: ẹ ṣeun ẹkọ àtọ́tọ́nu látàárọ̀ tó jù báyìí lọ ìyókò tún dìgbà míì títí gbà míì ire o.
2: keep it locked on Adaba FM.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: Radio Adaba.
5: Ajijọ mi agbadun e, ajọ ma gbọ ni.
6: Adaba, 88.9 FM. Atun.

0: tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pé 0706460649 0706460419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 64 19. Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Àgbà kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì. Ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kàn ń gógógógó. Bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro tos wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala lo san wahala lo ru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gopo gbogbo ara ni wo hun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye.

0: fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọdọ mi ká wá jàǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹyìn orò ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láà ní ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin ní kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn orò pàápàá egbòogi mọwọ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
1: Ọ̀rẹ́ a ò máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo. Kódà ìrorun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú Kòrónàbáyọ̀jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Agbóyin ìṣe ló sì ń jẹ lọ́bẹ̀. Ṣé o gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

0: dalẹ soju atara
1: gbogbo eyan eyan wa nipinle ondo gege be ti me classic ojo aroroda e te ma lagbara gan tawon amoye ojo ojo so aso tele npa re o lo tun ti gbode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ri kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle ondo labe dari ati isakoso igbakeji gomina wa nipinle ondo dr laide adelami mni se wa npe gbogbo eyan olugbe gbogbo eyan onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menu bayi to wa n to si eti omi atawon bi ti agbara ojo le gba koja la nro yin pe eja sumayin kuro ni bi geregere ka bo si bi gegele e kule wa gbagbo so fun toko pe kiko idosi tabi dide ojo agbara ti wa di ise to ni ijiya labe ofin nipinle ondo sora ko ma fara kata ofin gege be ti mo pe gomina wa lucky ori mi san ayeda ti wa sca won sise takuntakun lati mu iduro sisin ati igbaye gbadun ba gbogbo mutunu wa labe iseto ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 0803 847 0009 ati 0703 122 3590 o si se ka mo lo tara sofisi igbakeji gomina nipinle ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi o ni se wa o ajo ondo state emergency management agency sema awon lo nkede
2: eyo yanra oyokun ekitikete emi omo ni goroso ekiti ru mole keje bawere ni wele ekiti wo fere rule loloka muro olorun abolusi dike wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen ko gas cooker anko eyo abolusi dike eyo wo yo asan die die die die kan de gba ne ele o ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe na ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo kan si o pelu number 0707484 3351 yemi pe le kan si 0707484 3351 so ti yo yare ru le o
3: appreciation
4: odupe ta ba n ta lo ye ko ba dupe lojojumo awon olola gomina wa ore mekunu his excellency dr lucky orimisa ayeda to wa gomina ipinle ondo awon gangan lo ye ka ma dupe ohun tori ewe njo la ki toro mi mu ninu oko to ye ko gbe guruguru ola ba ta n jaye odo to san ko je ko do mi aduro soju kan ru ra ya eni ta ba se ru ore ba ta ba ta bayi fun to ba mo juro n to ma je pa la kesan o da mi loju ko ni tayin ni ala mo ori odogo ta fun lomo ti o sana nitori ide eyi ni honorable mu iwa ogunyemi gbogbo amo si eyi yato special special on transport ti government dupe lowo olola gomina His Excellency Dr. Lucky Orimiso Ayedatiwa ati gbogbo awon SA ati SSA akoko North East local government SSA yan sipo pinki yin ta fi yin fun ore labata banta se se fun wa honorable mu iwa ogunyemi aka iyato special advisor to the governor on transport lo ni ka ki gomina wa pe e se o awon boss ko yi se le ri fun yin pe gbogbo to ba ye ka se lasiko ibo are baba wa tinubu gbogbo e lo ma di sise iti ni yi ti honorable mu iwa ogunyemi aka iyato special advisor on transport se n pe gbogbo wa si st civic cathedral kari akoko ni ojo kẹrin osu kẹwa ọdún yìí láti wá bá òun ṣe ìdúpẹ́ ní kété lẹ́yìn èyí ni wẹjọ wẹmu yóò máa wáyé ní èyí yàtọ̀ recreation center 77 kárí àkókò àwa ẹsẹ̀ àti ẹsẹ̀ ẹsẹ̀ àkókò notice tó kéde.
5: Yes, òun gangan nìyẹn. Tẹ́ bá ti gbọ́ tó dúpẹ́ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
6: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
5: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
7: Oya ẹ máa bọ̀ wá o.
6: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
5: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434. Grace 0803247 4686 tàbí fẹ́mi sórí 0806086 4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
8: Ìjọ Ọláàdúrà Ṣẹ̀gìdínì ní Islam International ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọ̀pá àtẹ̀síwájú 10-10 eléyìí tí máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ Ọláàdúrà Ṣẹ̀gìdínì ní Islam International.

ènìyàn ló nílò àánú ọlọ́run. Àánú ọlọ́run jogun lọ, ó jẹ̀gún lọ, ó jẹ̀sẹ̀ lọ. Bẹ́ẹ̀ làánú ọlọ́run jogun ti ń jà ọ lọ. Má gba kábú lórí bó ṣe ń ṣe ọ́ tàbí bó ṣe ń ṣe ìran rẹ. Darapọ̀ mọ́ ọgọ́rùn ènìyàn. Níbi àjọ̀dún àpá tẹ̀síwájú 10-10. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Tuesday, ọjọ́ kẹfà, oṣù kẹwàá ọdún yìí. Àrẹ́gbẹ́ yamúyamú àdúrà láfi síde. Àjọ̀dún àpá tẹ̀síwájú 10-10 láti ká bá ẹ̀. Ọjọ́ Sunday, ọjọ́ kọkànlá oṣù kẹwàá, láfún ẹ̀sìn, dáhùn ẹ̀kẹ́ kan. Lọ́kùnrin àti lóbìnrin, lọ́lá nínú ìjọ Aládùá Ṣẹ̀rìdín ní Islam International. Àwọn olóyè ọjọ́ náà ni Aláàjì Rauf Ayọ̀kànmí Balógun Àdínì, Aláàjì Muritala Adébáyọ̀ Mọ́jọ́bàjẹ́ Àdínì, Aláàjì Muhyiddin Adẹ́rìn Ọlá Mọ́gàjẹ́ Àdínì, Aláàjì Adékúnlé Rasak Ọ̀tún Mọ́gàjẹ́ Àdínì, Aláàjì Bashirat Jimọ̀ Aláranṣẹ́ Àdínì, Aláàjì Riskat Sulaiman Ìmọ̀lẹ́ Àdínì, Ọ̀rẹ́ Branch, Aláàjì Mujidat Kẹ́hìndé Ìmọ̀lẹ́ Àdínì, Ondo Branch, àti Aláàjì Mistura Rasak Agbẹ́singa Àdínì. Lórí ilé Aláàdúrà Ṣẹ̀rìfdín, Praying Ground, Di Mango, Dìgbò Local Government, Ọ̀rẹ́ Ondo State. Ọlọ́ọ̀bà aláṣẹ tá a ti pín àánú. Bó o bá dànù Ọlọ́run gbà, ẹnikẹ́ni ò lè di ọ lọ́wọ́. Àánú ọjọ́ kan kì í ṣẹgbẹ́ kìràkìtà ọgọ́rùn-ún ọdún. Fadilat Sheikh Buniyaminu Ọláàdúà yóò fi àdúrà jagun fún gbogbo ènìyàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, 08033 76209. Gbogbo ènìyàn lápè ó.

0: 111 star or hash, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: Did you know that Nigeria has one of the highest under 5 mortality rates in the world and vaccines preventable diseases contribute significantly? It is estimated that about 2.1 to 2.3 million children in Nigeria are zero dose who have not received any form of vaccination.
2: Oh yes, treating vaccine preventable diseases is costly for both families and the government. However, they can be prevented with vaccination. So, take your eligible children from 0 to 23 months to be vaccinated against all vaccines preventable diseases in any primary healthcare center nearest to you and in any designated places during immunization outreach services and campaigns.
1: Adolescents and adults can also get vaccinated against deadly diseases such as diphtheria and meningitis. Tetanus toxoid can also be administered to pregnant women. Girls 9 years can also be vaccinated with human papillomavirus vaccine to protect them from cervical cancer. All vaccines are safe and effective and paid for by the government. Let's protect our children and ourselves today from the pains of tomorrow.
3: For further inquiries, call the following NPA CDA hotline 091-68-24-5000 or 091-68-27-5000 or 091-68-39-5000 or 091-68-49-5000.
1: This message is from the National Primary Healthcare Development Agency, NPHCDA.
4: Sunday, Meji Arautwele, Kaladuni Christ Apostolic Church, Babalola Memorial International Miracle Camp, Oloke Babalola Ile, Pagwai Josiesi, Ikeji Arakeji Nipeli Oshon, Akuri, Agbarola Tita Yo Power to Exert. Sunday, Akoko Ninu Oshuke, 4th of October, Si Sunday, Keta Ninu Oshuke, Kala 15th November, Odu Idio, Yo Wayela Agbu Mesa Uro, Ipadi Adua Kipa, Ati Olose Katuba, Uwayele, Kaladu, Kusimbe Dekema, No Man Limitation, Laofi Parire, Berelato Dokkani, Dilogu Oshuke, 16th of November 2026. Olorun yo ma lu awon wo ni jankanjankan to ko fun na tagbara lati ma pe awon aragbayamuya mu adua tawon asotele ti mo ni tayo si ma ro bi o wa ra ojo. Prophet Ezekiel Oladeji, CAC General Evangelist, Prophet Ayo Daniel, Camp Coordinator at awon ikeke mi Olorun yo lo. Pastor S.O. Oladele, President CAC Nigeria Overseas, akoko re re o Jesu reti re.
5: Sunset Gate Parish, Celestia Church of God, Ibodi Aseyori, to wa ni Futa North Gate Pure Water Akure. Ilu nse ajodo ikore agba ni Sunday 4th of October. Bere ni 10 a.m. Awon eyan to nbo ni Senior Evangelist JP Ojomu, Head of Ife Oluwa Superintendent Headquarters, Senior Evangelist Prophet Ayo Adeyemi JP, Regional Head Ondo State Ekiti and Kogi State, Superior Evangelist Daniel Oluwaseun, General Superintendent Akure Igbara Oke, Right Reverend Prophet Victor Adekunle Lawa JP, Pastor and Spiritual Head CCC Worldwide, Spiritual Father ni Most Superior Evangelist Prophet Emo Monilari, Ambassador for Christ MPIC, Baba Washade Adedugbagbe, Mother of the Day Mr. Derry Oluwole, Father of the Day Assistant Venerable Prophet Ola Blessing, Life Patron Mr. James Benson, Grand Patron Awon Alaga Ikore ni Prophetess Dasola Odutola, Sister Olagide Precious, Sister Adedayo Omolayo ati Olukemi Arere, Senior Evangelist Oronsho Sunday ni Principal Chairman Brother Segun, Brother Kilolu ati Brother Kunle Olomi, Senior Evangelist Dotun Harvest ni President Evangelist Tope Agbola, Church Secretary Leader Sister Oluwaseyi James, Woman Leader Evangelist Tope Jordan, Church Chairman Prophetess Monilari Foluke ni Olugbalejo. God bless you all.
6: Tọ yi la fin ki gbugbu awon eyan ta wa lori ijuko koko ti to lati ge akara oyibo fun igbeyawo toni
7: e to igbeyawo laye
8: e jowo e duro naja re
9: ki lo sele
8: ki won to so wa po nje o ranti pe o sele ri television fun mi fridge kan ero ofoso ki ise le wa ma fowo ofoso nle en 2026
6: eh ni tuto
8: ka ta so pe o ti ran won abi
6: ta lo ti e so pe mo gbodo ra gbugbu awon kan ile kan so ni bi ti cdk e wa
9: e mo lo tun je cdk bayi
6: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
8: ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
6: ah lati osu to koja ni mo ti
8: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: CDK, sọ́ bá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
12: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba mission kọrọjọ gbogun bile tawọn okunrin bere fun gba gbogbo akanṣe gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba mission ko lọ ti nu rara o ka wo ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pẹ̀lú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
13: Ẹkúndédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí àtúgbẹ́ nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtìrí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
14: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn ó ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni ò níbi tí owó ti ń jáde àá gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
13: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
10: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fetoti Pharmacy Oluwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
13: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCARE ó dìgbà kan náà ẹ ṣeun.
10: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fetoti Pharmacy Oluwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
15: CDCARE Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
16: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
15: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
17: Live it, live it, my forehead.
18: ABABA.

0: 88.9 FM. Atutifu Fere.
1: Adabayo.

0: lọ sọ fún àwọn tó fẹ́ gbé mi gòkè wípé àkókò ti tó láti fà mí sókè.
1: Èmi ọmọ yín evangelist Lekan Remelekun Amos, ẹ máa fi àkókò yìí gbọ́ ètò ó yàtọ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbọ́ ètò yẹn náà, ẹ máa patronize ó yàtọ̀ bread. Lórúkọ Jésù ẹ̀rí yín máa dé. Amen. Látẹnu atọ́kùn ètò Ajibọlá Bandele, God bless you.

0: oyato jari onnadaba FM. Mo jorogbo ki o mi le gbo. Mo je obi ki n le bi kudanu. Mo wa je atari ki re le wa mi wa. Mo ki gbogbo wa pe aku weekend. Weekend eleyi ko ni weekend gbogbo wa. Eto yin eto wa o yato leto, eto ni o yato. Bẹ́yìn náà ṣe mọ̀ pé òní ni Saturday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2026 ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí la máa ń wá sórí ètò yìí. Ẹ kú lé. Kí la pò pọ̀ gan-an tá a fi ń jẹ́lé iṣẹ́ mi Makin Nigeria Limited. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ báyìí látòrí crunching cassava chips wa èyí tó yàtọ̀. Guguru wa èyí tà ń pè ní popcorn tó yàtọ̀. Kéèkì tó yàtọ̀. Gaari tó yàtọ̀. Ice cream tó yàtọ̀. Bírèdì lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n tó yàtọ̀. Pabambari ẹni ilé iṣẹ́ oúnjẹ wa Chicken Republic ta takùnmọ́lẹ̀ sí ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì gbé òkè. Mo ń kí gbogbo wa pé aku weekend. Òní ni Saturday àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2026. Ìbànújẹ́ ò ní bà sílé tèmi kò ní bà sílé kó wa wa. Ẹ bá ń gbé tó àdúrà mi. Ètò yín ètò wa ó yàtọ̀ ọ̀nàdàbà FM. Ẹ ti mọ̀ pé ọjọ́ mẹ́jọ mẹ́jọ báyìí ló máa ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Àmọ́ ẹ jẹ́ kí n jíṣẹ́ tí lè ṣe mikmakin tí wọ́n rán mi. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì lórí búrẹ́dì. Pàápàá jùlọ ìwọ tó o ti fẹ̀yìntì. Tó o ní mọ́tò tó mọ nǹkan tó ń ṣe. O ò ṣe tara ṣàṣà kó o pè nọ́mbà yìí. Kí wọ́n náà di alágbàtà kó lè máa fi ọwọ́ sẹ́nu. Ojú obìnrin ni ojú ọkùnrin ni. Ọmọdé ni ẹni àbí àgbà. Ó yá mú gègé kò bá nǹkan nọ́mbà yìí kó máa pè mánígà ní gbogbo ibi tí atẹ́gùn rédíò alálùbáríkà yìí tí atẹ́gùn ẹ̀ bá fẹ́ dé. Ó yá ẹ mú gègé yín o 081-5064-3082. Ẹ bá ń gbọ́ lẹ́ẹ̀kan sí 081-5064-3082 òun ló kọjá lọ sí ọ̀dọ̀ mánígà. Ìyẹn gbà kú tí ó jókòó. Ẹ̀rí gbà ń bá ọ̀rọ̀ kan lọ ní ìjẹ́ẹ̀dógún. Àwọn èèyàn pè mí pé kájọ̀ torí Ọlọ́run. Àwọn fẹ́ dá sí ọ̀rọ̀ yìí dáadáa pé ìyà tó kọ sí àwọn kan làwọn kan fi sọ̀rọ̀. Àmọ́ lónìí a ṣe ojú òpó lẹ̀ life and direct kí ẹ lè máa gbọ́ mi. Arákùnrin kan àti arábìnrin kan ni. Ìyá ń bá wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu inú yàrá kan ni wọ́n wà. Alágbàwà ni arákùnrin alágbàwà. Àgbàwà ẹ̀ gan-an ó lè rí mọ́tò wà lẹ́ẹ̀mejì láàrin oṣù. Ṣe rí pé ìyá ń bá wọn múlẹ̀. Wọ́n wà nínú yàrá kan mo ti bí ọmọ méjì. Ọlọ́run wa kẹ́ wọn wọ́n bí ìbejì. Ìbejì tí wọ́n bí yìí arákùnrin rò pé òun ló la ọ̀nà. Ọ̀nà là fún arákùnrin. Ó ní mọ́tò ó tún ra mọ́tò fún yàn. Wọ́n kó lọ lé ara wọn. Ó ṣí ṣọ́ọ̀bù ńlá fún ìyàwó ẹ̀. Owó wá dé. Ó wá di ọjọ́ kan arákùnrin yìí ó lòun gbàgbé owó sílé òun fẹ́ lọ mu. Ó ní bóun ṣe wọlé lòun bá ọmọkùnrin míì lórí ìyàwó òun tó jọ ní àjọṣepọ̀. Ológbòmíjẹ́ lójú òun olohun wa be lowo iyawo e pe pele o ni igba ti ya n ba won mule bi egbe isu o se agbere arabirin ni ko pansile ko ma pansita arabirin wa si matras soke oni sori gba to n wo yi oni gba ola e igba to n ri pe iya n be mule bi egbe isu lo n lo dogbon si o lo leyi to kereju ninu ohun ti won fohun awon condition ti baba lawo fun o lo leyi lo simple ju pe ohun o gbodo gbe okunrin mi lo hotel o afori bed ti emi ati e nsun ni won ti ma ba on ni ajosepo pe ohun a ma gba siki eni yen fun iwo iwo a ma ri lo to ba je pe eyin ni obirin soru e si ti e de ti lowo te ku ninu ise ki le ma se e je npe manager ki manager jade ko wa so gbogbo korokondu ibi ta ti ri bredi o yatora manager eyin da loke lo
1: emi omo yin ademola adesina to fi gba kan gba bolu fun nigeria nti mo fe so fun ni asiko ti mo wa ni pe o yato bread o wa legbe mi bi ni mo nje lowo lo fun mi lokun lo fun mi lagbara mo ti nje bo lojo ti pe o lo gbe mi debi ti mo wa loni yi mo wa nfun ni imara loni yi lo yi pe eyin eyan mi o yato bread ni ke ma je

0: ọgbọ́n ẹ.
1: Iléeṣẹ́ wa wà ní Ìkọyà Road, Òkìtìpupa, lẹ́yìn Chicken Republic. Bákan náà la tún wà ní ìlú Àkúrẹ́, lẹ́yìn Chicken Republic, Alágbàkà Àkúrẹ́. Nílùú Ìkàrẹ́, a wà ní behind Chicken Republic, Jubilee Road, Ìkàrẹ́ Àkọ́kọ́. Bákan náà la tún wà ní ìlú Àwọ̀, opposite Baptist Church, Ìyẹ̀rẹ́ Àwọ̀. Ní ìlú Ọyẹ́, a wà ní opposite St. Peter and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. Bank Road Lawa, beside Chicken Republic, Lado Èkìtì. Ní ìlú Ondo, a wà ní BKM2, Ife Road, Valentino, beside Sokafili Station. Ondo 08079491338.
2: Ó yàtọ̀ búrẹ́dì gangan ní kẹ́ ẹ máa bèrè fún ní gbogbo ibi tí wọ́n ti ń ta búrẹ́dì.
1: Búrẹ́dì ó yàtọ̀ kọjá bẹ́ẹ̀ mo gbà.
3: Ẹ máa ra o.
4: Ilé iṣẹ́ Oyàtọ̀ Bakery tó ṣe búrẹ́dì àjẹpánulá Oyàtọ̀ Bread ti kalẹ̀ sọ́yẹ́ Èkìtì.
5: Ẹ máa jó, ẹ máa jó.
4: Ó yẹ gbogbo ẹ̀yìn tí ìfàkì ayé gbajú ìlú péjú ìtajì ayé dé ìkọ̀lé àtàwọn ìlú yòókù. Ìrọ̀rùn ti dé, kò sí wàhálà mọ́. Láti rí búrẹ́dì rà, Oyàtọ̀ Bread. Ọ̀rẹ́ ẹ̀wà, ìmùlẹ̀ tí tó ṣe rẹ́gí pẹ̀lú mọ́ínmọ́ín àtàkàrà. Oyàtọ̀ Bread tó ní àwọn èròjà tí ń ṣara lóore. Láṣẹ lọ́dúnwọ̀n lọ́dúnwọ̀n. Oríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni búrẹ́dì Oyàtọ̀. Orúkọ ní rò wọ́n. Ó yàtọ̀ sí gbogbo àwọn búrẹ́dì tó kù. Ẹ wò ó, èwo ni ká fi búrẹ́dì sínú tí ó má lè gbéra. Káì bíi ti ó yàtọ̀ búrẹ́dì kọ́. Ó kún ni lọ́wọ́ yóò ní líkùn. Lọ tìrín lọ́nà fún. Ó yàtọ̀ Bakery wà ní Ọlọ́runṣògo Street, Ilésẹ́ Quarters, along Ọyẹ́ Ìfàkì Road, opposite St. Peter's and Paul Primary School, Ọyẹ́ Èkìtì. À ń fẹ́ àwọn alágbàtà káàkiri ìpínlẹ̀ Èkìtì. Ẹ pé mánéjà sórí 0705-139-0131.
6: Ọ̀rọ̀ ayé títì kọ́ọ̀rin jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ̀.
7: Àwé oyin mọ lóró ni Oyàtọ̀ Bread.
6: Ó rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́mi náà tọ́ o.
7: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
8: Oyàtọ̀ Bread àjẹkùnrin lánì èròjà kẹṣọra lóore líkúnú rẹ̀ bámúbámú. Èlì bromlẹ̀tì kàbí sakarínì. Báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ́ líje tí ò rí ìwé igi. Kété alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọni. Kété olísùkúrù kọ́ lọ́mọ iléèwé sí boarding house. Oyàtọ̀ Bread ni kí a jẹ. Size by size ni. Kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. Oyàtọ̀ Bread ó gbáyì jàre. Dédé kó àbọ̀ lulẹ̀ òṣèrà ní Chicken Republic, Bank Road, Adó Èkìtì. Kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra. Oyàtọ̀ Bread. O yóò ké sí mọ́níjà rán lórí nọ́mbà 08150643082.
9: Oyàtọ̀ Bread. Oyàtọ̀ yọ.
10: Ẹyin yan wa ti mọ pe ọjọ mẹjọ mẹjọ bayi la ma n gbe mọ́níjà wa láti lè jẹ́ ká rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Mọ́níjà ó ti wà nílé agbára pẹ̀lú mi. Ẹ máa káàbọ̀ sílé agbára.
11: Akinyin olóòtú ẹ ṣeun ṣeun.
10: Àwọn yin bó la ti lè rí búrẹ́dì Oyàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
11: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì Oyàtọ̀ rà ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì. Ká mọ ti ìlú Adó Èkìtì, ká mọ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn tí ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi, Old Garage, Èkìtì State Hospital, ti bẹ̀ ní Adébáyọ̀. Kẹ́ mọ̀ pé Olúkayọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632. Gbogbo àwọn èèyàn ti bẹ ní Erifun, Ìkẹ́rẹ́ Road, Poli, Bashiri Nova, sí Alsin, sí Ìlókun, sí Ìrọ̀nà. Ẹ mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028818520. Gbogbo àwọn èèyàn ti bẹ ní agbègbè Abẹ́ Kòkó, sí Ìkẹ́rẹ́ Road, Ọ̀nọ́là, Emure Ise, Ìgèdè, Ọ̀tún, Ayétòrò. Ẹ mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151. Gbogbo àwọn èèyàn ti bẹ ní Falẹ̀gàn, Ẹgbẹ̀wá, Spotless Stadium, Fìyìnfolú àti Odò. Ẹ mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Omisan Jana, Ẹ̀fọn Aláàyè, Atikankan àti Ajébamìdélé ní gbogbo agbègbè báhùnbáhùn. Ẹ mọ̀ pé Flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08600045002. Gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Bashiri Faglo, Ọlọ́runṣògo Teaching Hospital, sí Òkèlá, sí Wòròkó. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032145281. Ní agbègbè Aramọkọ àti Èrìò, ẹ máa pe nọ́mbà yìí

0: number yìí náà ni kẹ́ mọ̀ pé 08033456852. Ẹ pé tí Anke Bright sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìwòròkó sí Àrè Àfàọ̀ sí Prison Road 07068123863. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Housing Estate Odò Adó Adébáyọ̀. Ẹ pé ìgbìmọ̀ sórí nọ́mbà yìí 08032455812 ní Bank Road Poly Road Ẹpẹ West End sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034280157 ní agbègbè Ìwárọ̀ Àfàọ̀ Road Èkúté Ẹpẹ Ìlọrin sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08039249070 ní Ìjẹ̀rọ̀ Ìrọ̀nà Ẹpẹ God Blessing sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09067682871 ní Ìkígbìṣìn Ọlọ́rundà Zone 8 New CBN àti Afẹ́ Babalọla ẹ pé ìyá Bólú Fáyemí sórí nọ́mbà yìí 07062032610. Síbẹ̀ sí láti ìpínlẹ̀ Èkìtì gbogbo àwọn èèyàn tí bẹ ní agbègbè Ọyẹ́ Ayégbájú Ìlúpẹ́jú Ìfàkì Ayédèsàn gbogbo àwọn èèyàn tí bẹ ní Ìkọ̀lé Ayédùn Òsì Ìtàpá gbogbo àwọn èèyàn tí ń bẹ ní ìyìn ìdó àti gbogbo àgbègbè ẹ̀ báhùnbáhùn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà ni ìkẹ̀kọ́lẹ̀ kẹ mọ pé 08165151613 tàbí 07037916259 tàbí 08066301889.
1: Ẹ jẹ́ kí n kọjá lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá padà dé ká wa tọ kọ́ṣọ́ sí ìpínlẹ̀ Òyìnbó.

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókò, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Ado Ekiti, awa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Ekiti.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní ShopRite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olú-ilé-iṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pé nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Ilé-iṣẹ́ mi Makin Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn ibi tẹ́ ẹ ti lè rí búrẹ́dì oyàtọ̀rà ní agbe ọ̀wọ̀ náà ni Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Arúwà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣò Front of Poly, Ushuada, Ẹ̀yìn Ogbe, St. Catherine, Ìyẹ̀rẹ́ àti Emùré. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìṣuada Junction, Ìṣuada Inside, Òkè Ògún. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbe Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Ìṣẹ́lú, Ìṣuada Road, Uka, Ẹ̀yìn Ogbe Market, Ọ̀jánà. Ẹ pé Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní ọjà Ọjọ́mọ sí Poly Side, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògún àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pé Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
2: Mánígà ohun látẹ̀ kan.
3: Ẹ ṣeun gan
2: ni. Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ̀ kọ́ṣọ́ sí ìlú Òkè Tí Pupa.
3: Nílùú Òkè Tí Pupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pé Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá Orí Omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Gbónlá, ẹ pé Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè Tí Pupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ wà ní Ìlú Titun, Ìkọ̀yà, ẹ pé Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá àti agbègbè Orí Omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká, ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkè Tí Pupa, Ugbobini, Ìdèpé, ẹ pé Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkè Tí Pupa àti Ìgbótako, ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́, kẹ mọ̀ pé Ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
2: Manager, ẹkùn látàárọ̀ ẹ jẹ́ kí a wá lọ sílùú Ondo tá a bá ti ẹ̀ka polówó jáde a wà tọ sílùú Ondo ẹ jẹ́ nǹkan já lọ sí ẹ̀ka polówó ọjà.
4: Gbogbo ẹ̀yà ará Ondo ọ̀rẹ́ ilẹ̀ olójì ilé ìfẹ́ mo dákẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀ kí ẹ ti pòǹgbẹ búrẹ́dì òyàtọ̀ ìròyìn ayọ̀ rèé o iléeṣẹ́ Micmac Nigeria Limited gbé ara ọ̀tọ̀ àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú Ondo ọbẹ̀ ìtọ̀ ìtọ̀ ìyugbayugba. Kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀lú Ondo wa jẹ́ pẹ́lú látó dùn tó ki tó lómi lára tó dúró tigẹ̀ tigẹ̀. Ó yàtọ̀ búrẹ́dì nìyẹn. Tí àbùbù tán jumbo size lérí tẹ́lẹ̀ tẹ́ ń wí. Titun yanranyanran ti dé wàyí o. Bábá bàbá ló ń jẹ́. Ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀. Má jẹ́ sọ̀rọ̀ jù. Ìtọ́wò là á máa dún ọbẹ̀. Ìwọ náà lọ ra tiẹ̀. Ó wà lẹ́jẹ̀wọ́ lẹ́jẹ̀wọ́. Ní gbogbo size tẹ bá fẹ́ títí dórí wheat bread. It's joy all the way as Micmac Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying. And now we bring you more. Oyato Baba Baba bread. Oja no, lati je alagbata Oyato bread. Tabi fekurere alaye. Niti Oyato bakery. Niti tung bigbono feli feli. Eko suwani Valentino Junction. Beside Soka Filling Station. Ife Road, Ondo. Tabi ke ekwe wasori.
5: 0807-949-1676.
4: Oyato bread. Baba Baba wo.
2: Kaabo pada manager awon bola ti le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka e le mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akinfolarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu eni mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode Etioni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bredi o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: esun gan
2: ka wa bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo jade
1: oniroyin wa ti de o eba mi sha lape eba mi sha lape
6: lẹ́yìn atótónu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kìn lọ́bẹ ẹyẹ olóògbòjò ní baba egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
7: kò sírú oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ìwà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. Àwàlẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókò, ní ìlú Ọ̀wọ̀, a wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, a wà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́, a wà lẹ́yìn Chicken Republic, Lálágbàká. Ní ìlú Adó Èkìtì, a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì. Rẹ́díò yàtọ̀, àjẹpọ̀nù la oúnjẹ, àjẹmárají pépé, àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà, manager. Ibo la ti lè rí búrẹ́dì oyàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀, ẹ pé Ìdànrè nílùú Ìdànrè gangan. Sórí nọ́mbà yìí 0814688 1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò. Sórí nọ́mbà yìí 0806327 8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé. Ẹ pé Pastor. Sórí nọ́mbà yìí 0803070 4649. Ní agbègbè Power Line Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child. Ẹ pé Mommy George. Sórí nọ́mbà yìí 0810467 5338. Ní ChopRite Nepa Oluwatuyi Ìdànrè Garage Prayer Center Ìjọ Mímọ́ Òkè Àró Òkè Ọ̀bẹ̀rẹ̀. Ẹ pé Pópóọlá. Sórí nọ́mbà yìí 0703471 1111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Òkè Jẹ̀bú Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Iléṣà Garage. Ẹ pé Success. Sórí nọ́mbà yìí 0814410 1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́, ẹ pé Mọ́mì jù wọ́n. Sórí nọ́mbà yìí 0810579 5196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdànrè Garage Ọ̀ṣìnlẹ̀. Ẹ pé Olúkáyọ̀dé. Sórí nọ́mbà yìí 0816164-7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà, ẹ pé Mọ́mì ní Olúwa. Sórí nọ́mbà yìí 0804-39-9187. Ní Ìsinigbò Àbùsọ̀rọ̀ Estate Alágbàká Ọba Ilé Danjuma, ẹ pé Táyé Taiwo. Sórí nọ́mbà yìí 0816694-4368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center, ẹ pé Pasma Twins. Sórí nọ́mbà yìí 0803505-8596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM. Ẹ máa pe Divine. Sórí nọ́mbà yìí 0803566-7977. Ní agbègbè Ìgòbà Ìsìnigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé. Mọ̀mìdára náà ní kẹ mọ̀ pé Ala Road Òkè Jẹ̀bú Edo Lodge Ṣíjú Adé Wẹ́líwẹ́lí 1 & 2 àti Ọ̀dà Town. Ẹ pé Mercy. Sórí nọ́mbà yìí 0806483-8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College. Ẹ pé Pasma. Sórí nọ́mbà yìí 0803788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbàtòrò Road Òkè Jẹ̀bú Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká. Ẹ pé dúpẹ́. Sórí nọ́mbà yìí 0806303383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate, ẹ pé Ẹ̀ṣọ́. Sórí nọ́mbà yìí 0803801354. Ní Òsì Police College àti ìlú Abóolúwa, ẹ pé Mọ́mì Remide. Sórí nọ́mbà yìí 0703 1328-9903. Ọ̀lànrẹ̀wájú 0803083-6702. Great Grace 0803704-0798. Glorious 0803473-3814.

0: ìyọ́nú.
1: Ó yà tó lò Make Marking Natural Limited ló ṣe é àdírẹ́sì wọn Adóàwọ̀ Road lẹ́yìn Chicken Republic alágbàká Àkúrẹ́ tẹlifóònù wọn 08079491468. Nípínlẹ̀ Èkìtì wọ́n wà ní Chicken Republic Bank Road Ladọ Èkìtì tẹlifóòn 08150643082.
2: Ó yàtọ̀ bẹ́ẹ̀kì wà ní Ìkọyà Road Òkìtì Pupa àtún wà ní Jubilee Road beside Adepita Filling Station Ìkàrẹ́ Àkókò.
3: Ní ìlú Ọyẹ́ a wà ní ìdojúkọjú St Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì. Ní ìlú Ọwọ́ a wà ní ìdojúkọjú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọwọ́. Ní ìlú Ondo a wà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station ní ìlú Ondo.
1: Ó yàtọ̀ lò fún búrẹ́dì alájẹgbádùn.
0: Ó yàtọ̀ lò.
4: Mo dúpẹ́ lọ́wọ́ mánéjà tí mò ń pè tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú mánéjà wá. Àmọ́ ẹ̀yẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òkú sílẹ̀

0: your heart.
1: Over share what, eh?
0: Over your family.
1: Lord, delay, eh?
0: I command it to be broken.
1: Amen.
0: In the mighty name of Jesus.
1: Amen.
0: Evil season is very bad. How do we get into evil season? Let's consider Genesis chapter 15, verse 12. Genesis chapter 15, verse 12. What does the Bible say?
1: And when the sun was going down, a deep sleep fell upon Abraham. And an aura of great darkness fell upon him. And he said unto Abraham,
0: and a voice said unto Abraham,
1: Know of a surety,
0: that thy seed, your children,
1: shall be a stranger in a land that is not their own,
0: and shall serve them,
1: and they shall afflict them 400 years.
0: It's okay, sir.
1: Yes, sir.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: He said your seed, your descendants, your children, they shall be a stranger in a land that is not their own.
1: We pay a one more, you know, see, in the sinu, you know, to
0: not only that,
1: you should buy anybody in the car.
0: Anybody can migrate to anywhere,
1: and again, only Belosi Lucas,
0: but the word of God made Father Abraham to understand.
1: Should go along Abraham with
0: an evil season is coming. It's going to be a season of affliction. Another trouble that is there is this.
1: Oh, to put on many,
0: he says, going to be for 400 years. Nigeria as a nation.
1: Nigeria get
0: right now.
1: Bye.
0: We are in evil season. And there is torments.
1: And if I
0: like you to understand
1: that
0: so many nations we are rushing to today. As one pass through their evil season. And it has come to pass. India passed through their evil season. China passed through their evil season. The USA passed through their evil season. England passed through their evil season. But Nigeria is experiencing evil season.
1: Nigeria,
0: their own came to pass. Our own shall come to pass. Anywhere you are now, you are in Nigeria.
1: I'm a Nigerian.
0: You are hearing me. I want you to agree with me. By the blood of Jesus, evil season over this nation shall expire.
1: Amen.
0: Shall come to an end.
1: Amen.
0: I also discovered that the Lord Jesus,
1: yes,
0: he came to deliver the entire human race from evil season. He came to deliver us from the power of evil season. Hear what the Bible says in John chapter 3, verse 16. He said, for God so loved the world, and he gave his only begotten son, that whosoever believed in him shall not perish. Hear me today. In the book of Genesis chapter 15, he said they shall be afflicted. But the Bible says in John 3:16, he said they shall not perish. A nation can be delivered from evil season. A business can be delivered from evil season. A ministry can be delivered from evil season. A family can be delivered from evil season. But there is something you need to do. Because I also discovered, evil season can be imposed upon a man by the agent of darkness. Anybody that put their hand into sin, they are writing a secret letter to evil season. It happened to Adam and Eve. God never planned evil season for human beings. But hear what the Bible says. He said the wages of sin is death.
1: Iku oni eriashe.
0: The wages of sin is death.
1: Iku oni eriashe.
0: Hear me today. Evil season can be as a result of ignorance. So many people were on their wedding day.
1: Opolopo ni ojo igbeyawo
0: won. As they were dancing.
1: Mo tin jo to
0: le. They don't know they are dancing into their evil season.
1: Won mo pe won julo sinu awoko buburu ti won.
0: They don't know they are dancing into their evil season.
1: Won mo pe won julo tu awoko buburu ti won.
0: Some people is just 5 years after the marriage.
1: Opolopo won leyin odun marun leyin igbeyawo.
0: Some people is just 5 hours after the marriage.
1: Opo wakati marun leyin igbeyawo.
0: So there is evil season waiting for the entire human race. We inherited evil season from the first man and the first woman.
1: But
0: hear me today. Evil season can expire. Evil season can come to an end. Anywhere you are today, and you are passing through evil season, your evil season shall expire.
1: Amen.
0: Your evil season shall expire.
1: Amen.
0: Your evil season shall expire.
1: Amen.
0: Over your family, it shall expire.
1: Amen.
0: Before I continue this day, let us get to the other side.
1: I got to do the long.
2: Iléeṣẹ́ ìránṣẹ́ Olugos Liberation Christian Outreach Ministries International ti kalẹ̀ Sando kúkú ìyanu dé. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé ni, Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú ní ìlágbàyé, òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹdè, ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù. Iléeṣẹ́ ìránṣẹ́ yìí, Holy Ghost Liberation Christian Outreach Ministries International, lẹ́ka ìjọ yìí tó wà ní Number 5 Road 1, Samakiwa Quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbàjẹ́ ìpẹ́jú, ègún àti ìpè ọjọ́ pípẹ́, àìsàn, ogun àlákàlà, àwọn ìṣòro tó ti takuta ń di tí ò lọ. Lọ́gán lọ́lọ́run máa ṣèyadùn tó sì gba ìtúsílẹ̀ bí ìwọ náà bá wá sínú àwọn ìpàdé àdúrà. Iléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Liberation Christian Outreach Ministries International, bákan náà ni àgọ́ àdúrà Prayer Camp City ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí wà ní Adaja Igunsin. Bí o bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà, tètè tara ṣàṣà, máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí o. Orí ìjọ yìí wà ní SAS Road, Mandela Estate, Nipoku, Port Harcourt. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Omoniyi Prince Joshua tí ó jẹ́ alákòóso àgbà fún iléeṣẹ́ ìránṣẹ́ yìí ni Ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́yìn. Fún ìbéèrè, àlàyé tàbí ìtọ́ni, ẹ máa pè wọ́n sórí nọ́mbà yìí 08033927288. Lẹ́ẹ̀kan sí 08033927288. Àsìkò tó jẹ́rìí sàgbára Ọlọ́run ló dé yìí o, tètè máa bọ̀ wá bá Jésù pàdé.
0: Praise the Lord.
1: Hallelujah.
0: We are talking about evil season.
1: À ń sọ̀rọ̀ nípa àkókò búburú.
0: Maybe your son is experiencing evil season.
1: Bóyá ọmọ rẹ̀ ti ẹ̀ ń làkúnjá lọ́wọ́lọ́wọ́.
0: I want you to be hopeful.
1: Bẹ́ẹ̀ ní ètí o.
0: Maybe your daughter has been married.
1: Bóyá ọmọ rẹ̀ obìnrin ti ní o ti ní wà nílé ọkọ.
0: And things are not working as it's supposed to be.
1: Nǹkan ò sì rí bó yẹ kó ṣe rí.
0: I want you to be hopeful.
1: Bẹ́ẹ̀ kò ní ìrètí.
0: I know this message is going to be a long message.
1: Iṣẹ́ ìránṣẹ́ yóò jẹ́ tí ó pẹ́.
0: But I know that you shall be delivered.
1: Mo mọ̀ wípé lórúkọ Jésù a ó tú ọ sílẹ̀.
0: Next week when I come back,
1: lọ́sọ̀ tó ń bọ̀,
0: we are going to wrap it up.
1: A ó parí ọ̀rọ̀ yìí.
0: But before we wrap it up,
1: ká tó parí ọ̀rọ̀ náà,
0: the mighty hand of God shall deliver you.
1: Amen.
0: That power that delivered the children of Israel from the 400 years of slavery shall deliver you.
1: Amen.
0: Anywhere your children are, as I'm praying now, cast your mind to where your children are. In the mighty name of Jesus, Father, I decree today that the power of evil season break away.
1: Amen.
0: The hidden covenant of evil season, I destroy.
1: Amen.
0: I release you. Are you on the bed of affliction right now? Are you on the sick?
1: Amen. In Jesus' name.
3: Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ò lè ti gbọ́ yìí nínú wàásù bàbá. Lọ́sẹ̀ tó ń bọ̀, a tún máa tẹ̀síwájú, ṣùgbọ́n ká tó lọ nítọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ kí n máa sọ fún yín pé ilé ìjọsìn Holy Ghost Liberation Christian Outreach Ministries International, wọ́n wà ní ìlú Port Harcourt, bákan náà ni wọ́n tún wà ní ìpínlẹ̀ Ondo. Bàbá wa, wọ́n ti fún wa lẹ́rọ ìléwọ́ lẹ́ẹ̀kan tí a lè pè sí bàbá ìjọ kó tó ti pa kúrò lórí ètò. Ẹ máa bá wa sọ ẹ̀rọ ìléwọ́ yẹn lẹ́ẹ̀kan sí bákan náà àwọn tó fi ìbéèrè síwájú wa ní pé ẹjọ́ pé account number tí àwọn ń san owó sí yẹn láti ran iṣẹ́ ìránṣẹ́ ìlọ́wọ́ àwọn covenant partners gbogbo yín pátá náà ni àádálóhùn bàbá àwọn kan tún béèrè lọ́wọ́ wa pé òróró àsọtẹ́lẹ̀ pé báwo ni wọ́n ṣe lè rí gbà.
0: Praise the Lord.
3: Hallelujah.
0: Ní àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo orí àti gbogbo ẹ̀rí tó ti ń wá. Òróró àsọtẹ́lẹ̀ wòlíì ó ti wà lákúrẹ́ o. Ó ti wà lákúrẹ́ tó o bá ti pè mí máa fún ẹ ní nọ́mbà ẹni tó o máa pè ní àkúrẹ́. Òróró àsọtẹ́lẹ̀ wòlíì ti wà lórí omi. Òróró àsọtẹ́lẹ̀ wòlíì àwọn èèyàn kan pè wá láti Edo State. À ń wá bá ṣe máa package òróró àsọtẹ́lẹ̀ wòlíì lọ sí Edo State. Ẹ̀yin tẹ́ ń pè láti Ìdànrè láti Ọ̀wọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Tẹ bá lè wá sí Ondo Ọkẹ́ tẹ bá lè sọ bá ṣe máa fi ránṣẹ́ òróró àsọtẹ́lẹ̀ wòlíì láti Ìdànrè òróró àsọtẹ́lẹ̀ wòlíì ó máa tẹ̀yìn lọ́wọ́. Olú ilé ìjọ yìí ó wà ní Port Harcourt Mandela Estate Road 1 number 8 Mandela Estate Trunk E number 8 Mandela Estate ní Port Harcourt. Ọ̀nà yẹn náà ń pè ní generally wọ́n mọ̀ ní wọ́n mọ ọ̀nà yẹn sí SAS Road. Kò sẹ́ni tí ò mọ SAS Road ní Port Harcourt ní ìlú Ondo níbí. Òróró àsọtẹ́lẹ̀ wòlíì àti ilé ìjọsìn wa ó wà ní Shamakinwa Quarters Road 1 number 5 Shamakinwa Quarters Road 1 number 5. Ẹ̀rọ ìléwọ́ mi lele 08032 7288. Gbogbo àwọn tó ń send messages fún prayer gbogbo ẹ̀ là ń rí ní orúkọ Jésù. A máa tó jọ yín papọ̀ mọ́ àdúrà pàtàkì àti ètò àwọn messages wa lórí ètò yìí. Then finally àwọn tó ń bèrè fún account number wa àti gbogbo àwọn tó ń send owó ní orúkọ Jésù ọ̀run ìbùkún àlá fún yín.
3: Amen.
0: Má jẹ̀mú tó gbé ìpè yìí kalẹ̀ àfọ̀ fún yín.
3: Amen.
0: Agbórin sókè.
3: Amen.
0: Ní orúkọ Jésù Ọlọ́run tó ti gbórí àìmọye èèyàn sókè agbẹ́tí yín náà sókè.
3: Amen.
0: Mo gbà á ní àdúrà mo pa á ní àṣẹ níwájú Olúwa níwájú àmì òróró níwájú káfárì tí yóò ní ṣòro ṣe.
3: Amen.
0: Tí yóò ní ṣòro ṣe.
3: Amen.
0: Ẹ̀rọ nọ́mbà account number náà lele 200-58-59-829 ọmọ níyì Prince Joshua ló máa gbé jáde 200-58-59-829 ọmọ níyì Prince Joshua First Bank. The Lord bless you in Jesus name.
3: Amen. À ń lọ náà nìyẹn nítòsẹ̀ ní Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́ lórúkọ Brother Túnde Bámgbóyè tí àjọ wà nílé agbára pẹ̀lú bàbá. Bàbá ẹ bá wa gbàdúrà ká fi kásẹ̀ tù yín lẹ̀.
0: Ní orúkọ Jésù.
3: Amen.
0: Ní orúkọ Jésù.
3: Amen.
0: Bàbá wa tù.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Ó ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai jai jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kànlẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ́ dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wà ní ọ̀fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fẹ́ra. Ìdákọ́lẹ̀ ara ra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lù gọ̀ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé kì í ṣe ti bàbá kẹrẹ wà.
8: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777.
7: Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
9: Bàzó ọlọ́mọ járógun àìsàn.
10: Mo kí onílé mo kí àlejò àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana tí gbogbo ayé a máa pè ní Bàbá kẹrẹ wà aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà kàn sí mi.
8: Ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
10: Phone number mi 08164122777.
6: 7-7.
10: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbògi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbògi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin, ń fẹ́ kó o gbìyànjú, kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbògi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
11: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
6: Phone number ni 08164122777.
10: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífádé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe mú mi, àbí tí o bá lè fẹ́ ṣe ẹ̀yọ tiẹ, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí o bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa.
11: Kàn sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
6: Phone number ni 08164122777.
10: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa. Àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò dáa. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
11: Kàn sí mi ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
6: Phone number ni 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
4: Mo ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
12: Gérégé làgọ́ méjìlú.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀rọ̀ dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kalẹ́ àsìkò yọ̀tọ̀mí òpin ọ̀sẹ̀ ìròyìn àṣálẹ́ làwọn afọ̀yín láti kàn ní Adaba FM 88.9 Àkúrẹ́. Ìlú ìlàrámọ̀kìnnàwà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájúná ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe àmúlò ìlànà ìmọ̀ ẹ̀rọ láti ṣe àṣàyàn àwọn olùkọ́ tí wọn yóò fún ní àmì ẹ̀yẹ lọ́dún 2026. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ṣèkìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè yìí tako bí wọ́n sì ti ní ayédèrú àwọn ìtakùn kan ó ti wà nígboro tí wọ́n ní wọ́n ń ṣe ìforúkọsílẹ̀ àwọn olùdìbò. Ìjọba ológun ní Guinea-Bissau ló ti tako bí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n yí àga ìṣàkóso mọ́ nídìí bó ṣe fẹ́ padà sórílẹ̀-èdè náà.
2: After me, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
3: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kassim Setiman ló ti fi léde báyìí wípé yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo àti àtúntò eléyìí tó ń débá ọ̀rọ̀ pàṣípààrọ̀ owó ilẹ̀ yìí sí ti òkè òkun. Èyí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ló ti mú kí àwọn olókoòwò kan tó bọ̀ mọ́ ní ìgbàgbọ́ kíkún lórílẹ̀-èdè Nàìjíríà tó dà kódà tó ti ń fa ojú àwọn olókoòwò mọ́ra láti wá lọ́gí ọlá sí ẹ̀ka epo àtafẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè yìí. Ó tọ́ka sí wípé àtúntò ọ̀hún ló ti túbọ̀ mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ fi ẹsẹ̀ rinlẹ̀ dáadáa tí àwọn okòwò tó sì tún ní ìgbàgbọ́ láti lè jẹ́ kí ètò okòwò kó túbọ̀ gbòòrò sí i. Igbákejì ààrẹ ọ̀hún òun lọ sọ̀rọ̀ yìí ní Victoria Island nípínlẹ̀ Èkó nígbà tí ó ń sin ibùdó eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ epo kan tí wọ́n pè ní Northwest Petroleum and Gas Company Limited. Èyí tí ó jẹ́ ibùdó epo àti afẹ́fẹ́ gáàsì tí wọ́n ti gbé kalẹ̀ gan láti ọdún 1998. Setima ó ní àtúntò ọ̀hún ni ó jẹ́ pé ó ti túbọ̀ ṣe ìrànwọ́ dáadáa láti jẹ́ kí àwọn olókoòwò kí wọ́n wá lọ́gí ọlá sórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti ṣe àgbékalẹ̀ ìlànà ìmọ̀ ẹ̀rọ báyìí láti ṣe àṣàyàn àwọn tí ó jẹ́ olùkọ́ ti iléeṣẹ́ ààrẹ tí wọ́n fẹ́ fún ní àmì ẹ̀yẹ tọdún 2026 èyí tó yàtọ̀ sí bí wọ́n sì ti mọ̀ lò tẹ́lẹ̀. Mínísítà kejì fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Suhaiba Saad Ahmad inú fojú ọ̀rọ̀ ilédè wípé ìgbésẹ̀ náà kò sẹ́yìn àti lè jẹ́ kí àkóyawọ́ kó túnbọ̀ wà àti àkọọ́lẹ̀ tó yanrantí lórí àwọn olùkọ́ èyí tó jẹ́ pé wọ́n dáńtọ́ ọ̀hún àtàwọn iléèwé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ahmad ti fojú ọ̀rọ̀ ilédè nílùú Àbújá nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ ṣáájú ayẹyẹ àyájọ́ àwọn olùkọ́ lágbàáyé tọdún 2026 èyí tó yẹ pé yóò kù lọ́jọ́ 5 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Ó fi léde wípé ìlànà ìmọ̀ ẹ̀rọ ọ̀hún ni wọ́n ṣe àmúlò rẹ̀ níbàámu pẹ̀lú ìlànà àtẹ̀lé èyí tó jẹ́ ti àjọ rẹ́dẹ́gbẹ́ ilẹ̀ adúláwọ̀ tí ó fi ààyè sílẹ̀ fún àkóyawọ́ lórí mímọ rírì àwọn tó jẹ́ olùkọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tó tóbi 1,000 tí wọ́n jẹ àǹfààní ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ èyí tí ìjọba tí ó ń ṣe fún wọn nípínlẹ̀ Kogi. Ètò yìí òun náà ni iléeṣẹ́ tí ó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Báńkì Àgbáyé ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ tí wọ́n sì ń ṣe àmúṣẹ rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn ibùdó bíi 10 òun náà ni wọ́n ti ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ náà fún àwọn èèyàn ọ̀hún káàkiri ìpínlẹ̀ ọ̀hún. àwọn tó jẹ àǹfààní ètò ọ̀hún ni wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún lórí bí wọ́n ṣe ti ń ra aṣọ bí wọ́n ṣe ti ń ṣe sólà àtàwọn nǹkan míì ẹni tó jẹ alámòjútó ètò ọ̀hún blessing ogu ó ní ètò náà iná jẹ pé wọ́n ṣe láti lè ṣe ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe ọwọ́ àti lè jẹ́ kí wọ́n tó lè ní iṣẹ́ lọ́wọ́ tó fi mọ́ ètò okòwò àwọn tó jẹ́ bíi tí ó tó bíi 80,000 òun ná jẹ́ pé wọ́n ti jẹ àǹfààní ẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀yáwó kàwé nílẹ̀ nàìjíríà yìí ni nefond ló ti fi léde bí báyìí wípé wọ́n ti san owó tó tó bíi 8.8 million náírà gẹ́gẹ́ bí owó iléèwé fún àwọn akẹ́kọ̀ọ́ tó tó bíi 36 ní iléèwé tó jẹ́ ti sumas èyí tó wà ní ìpínlẹ̀ enugu lábẹ́ ètò ẹ̀yáwó kàwé tó jẹ́ ti ìjọba àpapọ̀ owó tí wọ́n san ọ̀hún òun náà ni ẹni tó jẹ́ gíwá fásitì ọ̀hún ọ̀jọ̀gbọ́n james ogbonna lòun náà fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti rí owó náà gbà tó sì kọ ìwé sí ẹni tó jẹ́ adarí àjọ nefond ọ̀hún akintude sawyer wípé wọ́n ti rí owó ọ̀hún o fásitì náà ló tún fi léde wípé wọ́n ti bẹ̀rẹ̀ ètò mímọ dá àwọn owó padà fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti san owó iléèwé wọn tẹ́lẹ̀ fún sáà ètò ẹ̀kọ́ 2025-2026 wàyí o àkọọ́lẹ̀ èyí tó wà ní ọ̀dọ̀ àjọ nefond ọ̀hún ó fi hàn wípé láàrin ọjọ́ kẹta jàyé sí ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 ta wàyí ó fi hàn wípé àjọ náà ni wọ́n ti ń ṣiṣẹ́ lórí àwọn ìwé èròǹgbà gbígba owó èròǹgbà yíyá owó kàwé ọ̀hún èyí tí àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 1.5 million tí wọ́n fi sanwó sí wọn bákan náà ni wọ́n fi léde wípé owó tó tó bíi 1,475,000 náírà ni wọ́n ti san fún àwọn tó jẹ àǹfààní ẹ̀ káàkiri àwọn iléèwé tó tó bíi 384,000. Báńkì àgbẹ̀ ló jẹ́ pé wọ́n ti fọwọ́sowọ́pọ̀ báyìí pẹ̀lú ẹgbẹ́ àwọn àgbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láti lè ṣe ìrànwọ́ owó fún wọn àtàwọn nǹkan èlò eléyìí tí wọ́n lè fi dáko fún àwọn àgbẹ̀ tó tó bíi 80,400 ṣáájú àsìkò ọ̀gbẹlẹ̀ tọdún 2026 yìí ètò ọ̀hún ló wà lábẹ́ ìlànà ìsọdọ̀tun ìrètí ọ̀tun eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ fún àti lè ṣe ìrànwọ́ fún àwọn àgbẹ̀ fún láti lè jẹ́ kí ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu kó túbọ̀ wà ẹni tó jẹ́ olùdarí ikọ̀ ọ̀hún báńkì àpapọ̀ báńkì eléyìí tó jẹ́ ti àwọn àgbẹ̀ náà ayọ̀ sótìrin òun ló fojú ọ̀rọ̀ iléde wípé ìgbésẹ̀ náà kò sẹ̀yìn àti lè ran àwọn àgbẹ̀ náà lọ́wọ́ tayọ gbèdéke ṣáájú bí ó ti jẹ́ pé sáà iṣẹ́ ọ̀gbìn ó ní ìrànwọ́ àwọn àgbẹ̀ ọ̀hún òun náà ni yóò túbọ̀ ṣe ìrànwọ́ fún wọn tayọ sáà ọ̀gbìn gan náà tí ó sì túnbọ̀ jẹ́ kí oúnjẹ kó túbọ̀ pọ̀ lọ́pọ̀ yanturu. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà inec ló ti ṣèkìlọ̀ fáwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà báyìí lórí bí wípé kí wọ́n má lọ tẹ àwọn ìtàkùn kan eléyìí tó jẹ́ ayédèrú èyí tó ń sọ wípé àjọ náà tó ti sí ìtàkùn láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tó bọ̀ mọ́ forúkọsílẹ̀ fún káàdì ìdìbò àjọ elétò ìdìbò ní ayédèrú òun náà ni ìtàkùn ọ̀hún káwọn èèyàn kí wọ́n fura gẹ́gẹ́ bí ìtàkùn ọ̀hún ṣe ti fi léde wípé wọ́n ti sí ní 28 oṣù kẹsàn-án tí yóò sì parí ní 27 oṣù kẹwàá ọdún 2026 ta wàyí gẹ́gẹ́ bí àgbéta ti àjọ elétò ìdìbò tí wọ́n fi ta ni wọ́n ti kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n fura kí wọ́n má bọ̀ sí ọwọ́ àwọn alágbèdá gẹ́gẹ́ bí àjọ ọ̀hún ṣe wá rọ àwọn èèyàn àwùjọ wípé kí wọ́n má tiẹ̀ lọ sí orí ìtàkùn rárá gẹ́gẹ́ bí wọ́n ṣe kìlọ̀ wípé kódà kí wọ́n má fi àkọọ́lẹ̀ wọn nípa wọn kí wọ́n má fi sórí ìtàkùn ọ̀hún bẹ́ẹ̀ ni àjọ elétò ìdìbò ni wọ́n wá sọ̀rọ̀ àsọyán wípé ọ̀rọ̀ pinpin lórí fi foruko sile fun kaadi dibo o ti pin lati ojo 24 osu keje odun 2026 ta waye won lele ti won gbe kiri ohun o na lo je ayeteru ile ejo giga yi to wa nilo abuja n lo ti pase bayi fun okunrin kan ti won fi esun kan wi pe o n feru pira re lomo gege bi adari ajo jamb ojogbon segun aina wi pe ki won lo fi si ahamo gbe won kuje na ko mo gba tagun nbe o ni dajo salim ibrahim o lo pa ase na leyin ti eni ti won fi esun kan arinse n wo gba ti o ni ohun oje bi esun ti won fi kan to je esun mefa ti ile ise olopa to komo ile ejo lo wa pase wi pe ki ohun wo gba na ki won si fi si ahamo titi di ojo kefa ojo keje osu kewa odun ta wa yi nibi ti adajo ti yo ti gbo esun boya ki won gba oniduro re abi ki won ma gba awon olufisun ni won fi lede wi pe ohun wo gba ati awon mi ti won ti joba ehoro ni won dibon gege bi oludari ajo jambu na ti o si je wi pe ise ni won fi n gba awon eyan won fi esun kan eni ti won fi esun kan ohun o na lo je pe won ni o n lo oruko ojogbon aina ati foto pelebe re lori itakun whatsapp ati truecaller eyi to je pe o fi n gba awon eyan ati pe ile ise olopa won fi lede wi pe afurasi ohun ni lo tun gbe awon ira iroyin kan atawon ilana kan jade iye ti o je pe oruko en to je adari ajo jambu ohun ojogbon segun aina ohun lo fi gbe ta ile ise olopa ni ipinle Imo lo ti ni awon ti ri ibudo ti awon afurasi iye ti won ko awon ti won je agunbaniro ti won lo si ibudo ifinimole awon agunbaniro bi 19 sugbon to je pe awon iko eleto abo ohun won ni ohun ti o n je ki awon mo ti yalumo ko seyin iberu bojo wipe o seese ki awon atilawe ohun ki won ti gbin ado loro kale komisanna olopa nipinle na audu garba boso ohun lo fojo oro ilede loni pelu alaye wipe awon iko eleto abo ni won ti n lo awon ero eleyi to n se akale latori afefe lati mo ibu ibudo eleyi ti awon atilawe ohun ti won wa ninu igbo boso o ni ise ni awon tele awon ilana eleyi to ye gege bi awon afurasi ohun bi won se ni awon nkan ija oloro sese ki won ti gbin sile bakanewe ni won ni awon iko atilawi to je ajinigbe ohun ni awon iko eleto abo ti n gbaradi fun bayi lati le ri daju wipe won dola emi awon eyan ti won jigbe ohun ilegbimo asofin ipinle Kano lo ti bere eto agbeyewo lori abadofin idasile olopa apinle latari bi won se ti gba abadofin ohun awon omole ni won se agbeyewo abadofin idasile olopa apinle ohun leyin ti won tewo gba abadofin ohun o n lo je pe iwe e ni won pin fun awon asofin kookan nibi ijoko le eleyi to waye ti won si ka gan nibe nibi ti awon omo ilegbimo asofin ohun ti reti wa wipe won yo ti boju wo abadofin ohun bo se to ati bo se ti won si so ibi ti atunse eleyi to ye ko wa.

0: lati je ki abo awon eyan nipinle Kano ko tubo wa daada iroyin asalele ngbo lati kan ni Adaba FM 88.9 akure ilu ilaramo kinlawa ta tin gbo nsategun ta ba padade iroyin le okiri agbo amuludun atire idaraya nloku wa npada bo eku kale
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
5: If you get 250 million Naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion Naira every year.
4: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow them business. HBM, beyond building.
0: E kaabo pada lati oke lohun fun ekunrere iroyin le kan si wa lori itakun ayelujara www.adaba889.fm sle download application wa ni Google Play Store Adaba FM bakana le le darapo mo lawon ojo opo ibarin soro Facebook Instagram ati itakun X Adaba 889FM Adaba FM TV le ti ba pade lori YouTube wa sle for resource wa lori email newsroom at adaba889.fm iroyin te si waju Awọn ọmọ orílẹ̀-èdè Guinea-Bissau pàápàá jùlọ lólùlù ilẹ̀ ọ̀hún ti ṣe Bissau ni wọ́n ti ń sọ ìhà tí wọ́n kọ báyìí sí ìgbésẹ̀ tí àwọn adarí ológun ní adarí ìjọba ológun lólùlù ọ̀hún tí wọ́n gbé láti pinwọ́ ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n yẹ àga ìṣàkóso mọ́nìdì Umaru Sisko Embalo láti mọ́ padà wá sí orílẹ̀-èdè ọ̀hún. Embalo ọ̀hún ló jẹ́ pé ó ti lọ farasiko sí orílẹ̀-èdè Morocco tẹ́lẹ̀ láti ìgbà tí àwọn ọmọ ogun tí wọ́n ti dìtẹ̀ gbàjọba mọ́ lọ́wọ́ lóṣù kọkànlá ọdún tó kọjá tó sì sọ wípé òun ti ṣetán láti padà wọ orílẹ̀-èdè ọ̀hún padà lọ́jọ́ ìsinmi tó ń bọ̀ yìí láti wá kópa nínú ètò ìdìbò ààrẹ ní èyí tí ó wáyé ní oṣù kejìlá ṣùgbọ́n àwọn adarí ètò ìṣèjọba ológun lórílẹ̀-èdè ọ̀hún ni èyí ṣe ni wọ́n kọminú ọ̀rọ̀ ètò ààbò rẹ̀ tí wọ́n sì ní ó ṣe pàtàkì kí nǹkan wà bó ṣe wà pé eléyìí gan náà ni wọ́n fi di lọ́wọ́ láti mọ́ padà sí orílẹ̀-èdè náà báyìí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n ti wá ń bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn kan bí wọ́n sì ní òun jẹ́ ohun tí kò bójúmu wípé ọmọ ìlú wọn ò fún láǹfààní àti lè padà wọ orílẹ̀-èdè rẹ̀ láti lè kópa nínú ètò ìdìbò bákan náà ni àwọn kan ni wọ́n sọ wípé àwọn aláṣẹ wọn ní àmójútó lórí ọ̀rọ̀ ètò ààbò Embalo tí wọ́n sì sọ wípé ẹ̀mí rẹ̀ òun ní kò dé yìí ṣe ni wàhálà òṣèlú òun náà ló ń wáyé ní orílẹ̀-èdè ọ̀hún báyìí gẹ́gẹ́ bí Embalo àti àwọn tó jẹ́ ẹgbẹ́ alátakò bí wọ́n sì ti ń sọ wípé àwọn ìlà wọn jáwé olúborí láti gba èkó ìdá ìṣàkóso lọ́wọ́ àwọn tó jẹ́ adarí ológun ẹwẹ̀ yìí ṣe ni awakọ̀ ojú òfurufú èyí tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ọkọ lu ẹnì kejì tó jẹ́ awakọ̀ ojú òfurufú eléyìí tó ń lọ sí orílẹ̀-èdè Israel ìní ìròyìn fi ẹni pé wọ́n ti pinwọ́ rẹ̀ láti má fò mọ́ báyìí ní Omar gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀sùn bí ìwà sùmọ̀mí kan afurasí ọ̀hún ló jẹ́ pé wọ́n pe orúkọ rẹ̀ ní Amani tí wọ́n sì ní ìwádìí ó ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ọ̀hún lásìkò tí ó jẹ́ pé wọ́n ní ó ṣe ìkọlù sí awakọ̀ ojú òfurufú akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú ọkọ̀ òfurufú náà èyí kó tó di wípé yìí ṣe ni awakọ̀ kejì ọ̀hún ó sí ojú ọ̀nà tí àwọn tó jẹ́ ìrònú ọkọ̀ òfurufú ọ̀hún tí wọ́n sì pinwọ́ ẹni tó ṣe ìkọlù ọ̀hún tí ìbá pàdé tí awa tí ọkọ̀

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka ti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ lálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17B ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rán lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní eegun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17B
2: ìjẹrò street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turn ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹrò street
1: number 17B. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jáàmbù wọn máa dára. ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọ́n láti ṣe course tó bá wù wọ́n lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì ló kọ́ mi tẹ́ ń

Oni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀wò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 abamission. Gbogbo ìgbà, ìjà wà ìjà òsè.

Oya gogo gogo bayi o na nita gogo. Cheke cheke bayi na niti sekere. Baja bati gbo aja gbo tori tori. Bagbo bati kan agbo asi kan ti wa egbogbogbon. Tori tilu. Bo bati wo gboro aye. Awon ti wa ni gboro. Wọ́n ní ọpẹ́ Yemíjọ́ dáṣọ́ tún ti dé nìyẹn. Àjò kó tàgbà pírọ́rọ́ ọ̀rọ̀. Mò ń jò kó tàgbà mò ń pírọ́rọ́ ọ̀rọ̀ kì í ṣe kí n lè bá a ṣàfúnṣẹ́. Ibi kí n lè bá a kọ́gbẹ́ lẹ́nu àgbà ni. Mò ń dé torintorin, mò ń dé tìlùtìlù, mò tún dé ti lámbà ti lámbà. Àtún máa fúnra wa jẹ lálẹ́ òní. Orí bá méjì kan mo kó dé. Mo kó lámbàdé. Ẹ máa tó fún mi lámbà jẹ lálẹ́ òní. Lórí pé olóyin ládùn yé. O ní olóyin ládùn yé yé. Ọyẹ́ ẹjẹ́ tó jẹ gbọ́ lálẹ́ òní. Torí kíni ẹ̀yin tí wá káàkiri ibi táyẹ ti láǹfààní àti máa gbọ́ wa. Àwọn èèyàn kan wà wọ́n á ní jọ́ ọ̀dá àlè mọ́sáláì mọ́ gbọ́ ẹ. Àwa máa gbọ́ ẹni sẹ́. Bẹ́ẹ̀ ṣe ti ń fẹ́ wa yẹn. Ọlọ́run ọba ò ní dáwọ́ ọ̀fẹ́ náà dúró. Ẹ̀yin ń fẹ́ wa, àwa náà ń fẹ́ yín. Ẹ̀yin ń lọ́ fún wa, àwa náà dẹ̀ ń ṣe kíni à ń lọ́ fún yín. Yes now. Àjọ nífẹ̀ẹ́ ara wa ni. Iná ọ̀fẹ́ yẹn ò ní kú. Lágbára lọ́wọ́ Ọlọ́run àwa lẹ́mọ̀ rí. Ẹ̀yin náà lẹ́sì mọ́ dáṣètò. Ẹ̀ka lọ́wọ́. Ibi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti mọ́ gbọ́ wa láṣálẹ̀ tòní.

0: àbí ojú mi rìn kan ni.
1: Gbé fún yín o. Ẹkùn ọkọ òkì. Bàbá o, ó gbé màlúù mi.
0: Èyí náà yín ọ̀ràn, ẹ wá lọ tan jẹ́, ẹ wá ti chájà bọ̀, ẹ wá ń ti bọ ìdí isu. Isu wa ń jiná. Ọlọ́run wà pẹ̀lú yín sẹ́ ti gbọ́. Èló ẹ kalẹ́ o.
2: Ẹ kalẹ́ o.
0: Ẹ má ṣeun.
2: Engineer Sunday ló sọ̀rọ̀ láti Kàbà.
0: Engineer Sunday láti Kàbà.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí ló ń ṣẹlẹ̀ gangan?
2: Tọ́, ọ̀rẹ́ mi kan ló invite mi lọ síbi ìyàwó kan lónìí o.
0: Okay.
2: Ìgbà tá a débẹ̀, obìnrin tí wọ́n ń sanwó orí ẹ̀. Ọkùnrin méje ló sanwó orí ẹ̀ lónìí, mi ò parọ́.
0: Ọkùnrin méje lọ sanwó orí ẹ̀ bẹ́ẹ̀.
2: Lónìí. Ọkùnrin méje sanwó obìnrin kan.
0: Ẹ mọ̀ parọ́, ẹ wà lára àwọn ọkùnrin o.
2: Mi ò parọ́, mo lọ, ọ̀rẹ́ mi ló invite mi lọ.
0: Okay, ẹ̀yin náà wá mówó lápẹ̀ wá sanwó orí ẹ̀.
2: No, mi ò sí lára wọn.
0: Ọ̀dà kò sí wàhálà. Ẹ ṣeun. Ọlọ́run wà pẹ̀lú yín o. Ẹ lẹ́ka lẹ́ o.
3: Ẹ mà kalẹ́ sá.
0: Ẹ ṣeun.
3: A kú ojú títun.
0: Ẹ ṣeun.
3: Ẹ̀mi wá tó bẹ̀rẹ̀ ló máa lajá o.
0: Àmì. Wẹ́ẹ̀tì ẹ̀kọ́ yìí.
3: Wẹ́ẹ̀tì ẹ̀ ni. Orúkọ mi wẹ́ẹ̀tì láti ìlú Ìdọ́à ni.
0: Ọyá ń gbọ́ yìí.
3: Ó ṣẹlẹ̀ sí mi lé ní.
0: Wẹ́ẹ̀tì ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, ẹ mọ̀ pé mi kì í parọ́.
0: Mi kì í parọ́ o.
3: Mo lọ oko lé ní.
0: Okay.
3: Mo wá gbàgbé rédíò mi sílé.
0: Ẹ gbàgbé rédíò lé.
3: Bẹ́ẹ̀ni, wáyà mi wá mú ẹyẹ kan.
0: Okay.
3: Ẹyẹ yẹn dẹ̀ ní àdàbà ni ẹyẹ yẹn.
0: Kash.
3: Mo ṣe gbàgbé rédíò sílé. Mo wá ẹyẹ yẹn. Mo fẹ́ gbọ́ prógámù. Wúmà tó máa ṣe prógámù lé ni.
0: Ẹ fẹ́ gbé prógámù ládàbà.
3: Mo fẹ́ gbọ́ prógámù ládàbà.
0: Kai.
3: Anike ọmọ ẹ̀gbá yẹn, mo fẹ́ gbọ́ prógámù ẹ̀. Torí mi kì í mísì prógámù Anike ọmọ ẹ̀gbá. Tó mo wá fẹ́ gbọ́ prógámù rédíò mi dẹ̀ wà lé, mo wá pa ẹyẹ yẹn, mo wá tẹ ojú ẹ.
0: Ẹ bá tẹ ojú ẹ̀.
3: Ojú ẹyẹ yẹn mo tẹjú.
0: Ẹ bá tẹ ojú ẹ̀ lọ́ba bọ́ sádàbà. Bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni. Ẹ bá ń gbọ́ rédíò lọ.
3: Mo wá ń gbọ́ rédíò lọ, mo fi gbọ́ Anike ọmọ ẹ̀gbá lẹ́ni.
0: Kai.
3: Mi ò parọ́ o.
0: Ẹ pẹ̀lẹ́ sẹ́ gbọ́. Wẹ́ẹ̀tì ẹ̀ máa lọ. Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ̀yin pẹ́yẹ àdàbà, ẹ gbàgbé rédíò, ẹ wá mú ọwọ́, ẹ wá fi tẹ ibi ojú àdáyé àdàbà báyìí. Píú.
1: Bàbá.
0: Píú. Bẹ́ẹ̀ ṣe tẹ̀ tó ti píú.
1: Ọ̀gbágbá mi ni gọ̀gọ̀.
0: Ẹ kàn bẹ̀rẹ̀ sí gbọ́ Anike ni. Ọlọ́run wọ́n sàánú yín. Wọ́n mú lẹ̀ ni wọ́n parọ́. Hello.
4: Ọ̀pẹ́yẹmí Jọ̀ọ́dá.
0: Yes, sir.
4: Ọ̀pẹ́yẹmí Jọ̀ọ́dá.
0: Yes, sir.
4: Ẹ kọjọ́ mẹ́ta.
0: Mo máa kí yín.
4: Orúkọ mi ni Dayo Tuple Prince Lamba.
0: Prince of Lamba re.
4: Bẹ́ẹ̀ni.
0: Dayo Tuple. Ọyá kí ló ṣẹlẹ̀ gọ́gọ́.
4: Bẹ́ẹ̀ni, ọ̀pẹ́ mi ò kí ń ṣe mi.
0: Ẹ wọ́n ń farabalẹ̀, ẹ múlẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ.
4: Abúlé làwà ń tẹ́ wa.
0: Ẹ̀yin ń gbé abúlé.
4: A wá fẹ́ lọ lo weekend lọ́dọ̀ tí ó ń gbé ní estate.
0: Okay.
4: So, a wá kó èrò kó dání.
0: Okay.
4: So, nínú èrò kó ta kó dání, àgbọ̀n wà ń bẹ̀.
0: Àgbọ̀n wà ń bẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
0: Okay.
4: So, ní estate yẹn. So, wẹ́n o ké kò sọ̀ kó ta ká lè fi
0: fún àgbọ̀n. Kẹ́ẹ̀fì fún àgbọ̀n ń bẹ̀.
4: Bẹ́ẹ̀ni, abẹ́ ti mú ayọ̀.
0: Ojú òpó.
4: Hello.
0: Hello, sẹ́ ń gbọ́ mi.
4: Hello.
0: Ojú òpó òun ti fẹ́ lọ o.
4: Mo ń gbọ́ yín.
0: Èmi náà ń gbọ́ yín báyìí.
4: Hello. Nígbà tí a ò rí òkúta, a lè fẹ́ mú gàrí ọ̀sán. So, wọ́n náà fẹ́ lọ àwọn nǹkan míì tó máa fi mu gàrí yẹn. Mo ní ṣèbí ká fi mu gàrí ni.
0: Nà.
4: So, mo dẹ́ wá fún àgbọ̀n yẹn lórí mi.
0: Ẹ fọ́ lórí mi nà.
4: Bẹ́ẹ̀ ni ká wọ́n fọ́ lórí mi. Ọjọ́ mú àgbọ̀n báyìí
0: kan fọ́. Wọ́n bá di pẹ̀ mọ́ ti fọ́ lórí yín nìyẹn.
4: Àdẹ̀mú gàrí yẹn.
0: Lẹ́bá di dayọ̀ forí fàgbọ́n. Àbínà dayọ̀ forí fàgbọ́n. Ọlọ́run wà pẹ̀lú yín sẹ́ ti gbọ́. Ẹ jẹ́ ń sáré lókè lọ́mú ń bọ̀.
5: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
6: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogogun bile tawon okunrin n bire fun gba gogo akonse bogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kawo eyin didun ara riro a fogede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lulufe re iwe atebo la fi pelu re ajo nada ki fun telu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money januomo 24/7 aba make sure gugu iga ijawa ijausi

0: Hello, ẹ káàlẹ̀. Ẹ mà káàlẹ̀.
1: Ẹ mà kú ètò.
0: Ẹ mà ṣeun.
1: Látoríta òjò ni o.
0: Látoríta òjò.
1: Ẹ ní sà.
0: Ọyá kí ló ń ṣẹlẹ̀ gangan?
1: Wàálé bìnrin ló ń porúkọ tèmi. Ó ṣẹlẹ̀ o.
0: Kí ló ṣẹlẹ̀?
1: Kàyéfì ni o.
0: Ọyá ẹja mi sì.
1: Àwọn òkú ọ̀run ló ránṣẹ́ sáyé o.
0: Òkú ọ̀run ránṣẹ́ sáyé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok.
1: Wọ́n ní kọ́ máa mú gògóró mọ́ kọ́ máa mú àbúrọ̀ mọ́. Gbogbo àwọn tó kú lórí ìtẹ̀ òjò àti aráàrọ̀ ní ògùn. Wọ́n wá pín nọ́mbà. Wọ́n náà ní kọ́ máa mú àbúrọ̀ mọ́ o. Kọ́ máa mú bíà nìkan trọ́sì àti gómẹ̀jì ní kan.
0: Ẹ lọ bọ́yá ẹ̀yin náà rán.
2: Àwa
0: náà. Ọ̀dà pé ẹ̀yin náà rán ni.
3: Àwa máa lè yí o.
2: Tá à ń forí rọ pé ká lè là.
3: Àwa máa lè yí o.
0: Ẹ já ṣe báyìí kásáré jẹ́ iṣẹ́ yìí ní pápápá àpadàbọ̀ ẹ kú kalẹ̀.
4: Atótó arére gbogbo ẹ̀yin èèyàn wa o ìròyìn ayọ̀ Màtúrè fún gbogbo ẹni tó bá nígbàgbọ́ lọ́kùnrin àti lóbìnrin ìyẹn fún gbogbo oníṣẹ́ ọwọ́ tàbí ẹni tó lè ṣiṣẹ́ kan tàbí òmíràn bíi driver storekeeper cleaner supervisor loader bricklayer plumber electrician security truck driver kitchen attendant motor boy receptionist warehouse keeper factory manager healthcare services expert poultry workers electricians tàbí tó lè ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n sì dápé lọ́kùnrin àti lóbìnrin tọjọ́ orí wọn ò tí ju bí ọmọ ọdún 18 lọ sí 50 ọdún lọ tí wọ́n nífẹ̀ẹ́ láti lọ ṣiṣẹ́ lókè òkun ṣùgbọ́n tí ò sí agbára owó láti lè ṣe gbogbo ètò wọ̀nyí ilé iṣẹ́ Hotspring International tó ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ lókè òkun láti gba àwọn èèyàn ṣiṣẹ́ láìsan owó ju owó registration àti agreement lọ ti ṣetán láti bá yín gbé níbi tó ti wúwo èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ lókè òkun lẹ́ máa dá àwọn owó wọ̀nyí padà ní díẹ̀díẹ̀ láì níni lára tá a bá ti jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán nọ́mbà wọ̀nyí ni kẹ́ ẹ kọ sílẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ni máa dárúkọ àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a jọ ní àjọṣepọ̀ 09057056914 lẹ́ẹ̀kan sí 09057056914 ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí 09057056914 àwọn díẹ̀ nínú àwọn ìlú tí a ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn náà ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France àti àwọn ìlú mìíràn ní Schengen countries. Ẹ̀yin ara tẹ́ ẹ bá ṣàkíyèsí ẹ ó rí wípé àwọn orílẹ̀-èdè tó wà ní Europe nìkan la dárúkọ fún yín lórí ètò yìí léyìí tó túmọ̀ sí wípé àwa kì í ṣàdé ohun tí a ò bá ní ìkápá lórí ẹ̀ fún ẹnikẹ́ni ìyẹn ni iléeṣẹ́ Hotspring International. This great opportunity is brought to you by Hotspring International about the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland and in some other countries, especially Schengen countries, for people that can undertake vocations like drivers, loaders, motorboy, factory workers, security experts, cooks, electricians, farm workers, and so on and so forth. To begin with, applicants will only pay for registration and agreement here in Nigeria, while the services shall be paid back when they begin working over there in any countries of their choice. Talk to us now on this number 09057056914 09057056914 again 09057056914 Hotspring International wà nílùú Ìbàdàn lẹ́bàá ilé-epo Adamatic AP Petrol Station along Iyana Church and General Gas Road Ìbàdàn Oyo State wà kájọ sọ ní àsọyépọ̀ tó jẹ́ pé láàrin oṣù péréte wà bára rẹ lókè òkun lẹ́yìnkéyà orílẹ̀-èdè ta pè síwájú yẹn fún ẹni tí ó bá ní international passport tàbí o kò bá tiẹ̀ tí ì ní rárá ìwọ ṣáà ti bá wa sọ̀rọ̀ ká tọ́ ọ sọ́nà ẹ̀wọ́n a má gbàgbé o ètò yìí kò sí fún ẹni tí ó fẹ́ lọ kàwé lókè òkun kò sì sí àyè láti kó ọmọ tàbí ìyàwó lọ ó di ẹ̀yìn ọdún méjì tẹ́ ẹ bá ti parí ètò tẹ́ ẹ sì ti wà lọ́hùn-ún pẹ̀lú gbogbo àsọyépọ̀ tó wà láàrin àwa àti yín àti ilé iṣẹ́ tó bá gbà yín síṣẹ́ lókè òkun ká tó dánu dúró ẹ kọ nọ́mbà yín sílẹ̀ 09057056914 lẹ́ẹ̀kan sí 090-5705-6914 ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí 090-5705-6914 tàbí kẹ́ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ìyẹn fún gbogbo ẹni tó bá lè ṣe driver security storekeeper factory works cooks supervisors loader motor boy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ ṣá ti pè kó o sọṣẹ́ tó o lè ṣe ká sì gbà ọ́ níyànjú ká tọ́ ọ sọ́nà láìsí wàhálà tàbí ìdààmú kankan ẹ̀rọ ti wípé àǹfààní yìí kò ní pẹ́ kásẹ̀ ńlẹ̀ ẹ pè sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kẹ́ WhatsApp
5: 090-5705-6914 lẹ́ẹ̀kan sí 090-5705-6914 ẹ̀tún gbọ́ lẹ́ẹ̀kan sí 090-5705-6914
4: ọ́fíìsì Hospring International wà ní Ìbàdàn lẹ́bàá ilé epo Adamatic AP Petrol Station òpópónà tó ti ìyànà church lọ sí General Gas Nìbàdàn ẹ má gbàgbé ìrìn àjò eléyìí ló wà fún oníṣẹ́ ọwọ́ láti lọ sókè òkun láìsan ju owó registration tàbí agreement lọ ire o.
6: Aṣìròrò kí ló ṣalùkùkù rẹ tó fi ń gba pàpàpà mo lọ lẹ́ẹ̀kan mo tún padà bá oníbí.
7: O ma wò mí náà de lọ bá mi sọ́kẹ́tà ń ṣe ránṣẹ́ sí mi láti ìlú Èkó àbò wa rí
6: òun náà ló tún ti jáyé o.
8: Èkó wẹ̀
9: ṣé ìwọ ò tí ì gbọ́ nípa Aláró motorcycle spare parts
8: níbi tí wọ́n ti ń ta
9: ojúlówó oríṣiríṣi spare parts ni bí wọ́n ṣe ń tà á lẹ́yẹyọ ni wọ́n tún ń tà á lójú pálí fún àwọn alára àtúntà.
7: Aláró kẹ̀
9: bẹ́ẹ̀ ni Aláró kò sí irú spare parts tí o bá ń fẹ́ tó ò ní bá pàdé lọ́dọ̀ Aláró bẹ̀rẹ̀ látorí Jelly spare parts Ìṣìròrò spare parts, IBK spare parts, pẹ̀lú Phoenix àti ohun gbogbo tí o bá ń fẹ́ lára maṣíìnì tàbí kẹ̀kẹ́ rẹ. À ń rèkóre Ìbàdàn sí lọ́rọ̀ wa mọ́ o. Ìwọṣẹ́ àti bèrè Aláró spare parts stores. Olú iléeṣẹ́ wọn wà ní number 32 Ìsìkàn roundabout Àkúrẹ́. Wọ́n tún wà Londo ní number 12 Brigadier Adémúlẹ̀gún Road ní ìdojúkojú Sunbreaker Londo. Wọ́n tún fìkàlẹ̀ sí number 38 Odò Sáyè Òkè Àró nílùú Àkúrẹ́. Tẹlifóònù wọn ni 0803-748-1082 tàbí 0706-071-9622 ta bá ń sọ̀rọ̀ nípa ojúlówó spare parts ńlẹ̀ yìí Aláró spare parts stores.
10: Ọ̀dọ̀ wọn gangan ni kẹ́ ẹ máa bọ̀.
11: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
12: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: Oye, kaabo pada latoki lohun.
1: Lasise papo, lasi lori Yesu.
0: Gbogbo eyin te ba fe je alagbata fun le ise. Ko se gbogi 24/7 ba micho. E ma pe number yi 091 60 62 63. Gbogbo eyin te ba fe ba Alaro spare part. Kọjá àsìkàn nílùú Àkúrẹ́ tẹ́ fẹ́ bá wọn dùwò pọ̀. Bóyá ẹ fẹ́ ra ọ̀kadà tó tún yínrín yínrín. Eléyìí tọ́já yí pé kò ní yọ yín lẹ́nu. Àbẹ́ ẹ fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá gan. Tó jẹ́ ọ̀ṣàrà dáadáa. Àtàwọn páàtì wọn, páàtì ọ̀kadà ló nírúurú. Ẹyẹ kan sí wọn ẹ pè nọmba yìí 0706 071 9622 0706 071 9622. Alárobó ni ká tẹ fáwọn èèyàn ní káàdì lálẹ́ yìí. Kí n fẹ́ nìkan béèrè kan tó bá ti gbà á lè ṣe aláró kan sáré fún un ní káàdì chap chap náà ni kò sí wàhálà. Ẹ jẹ́ máa fàsìkò yìí kí bàbá wa High Chief Akinlolu Ajipẹ́ Aṣáì ti Ìsàrò Land. Bàbá ẹ kú múra àwúyè. Àtayẹyẹ ọjọ́ bíi yín gan. Ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá tá a wà yìí náà ni yóò wáyé. Ìlú Ìsàrun yóò sọ kutu wọ̀wọ̀. High Chief Akinlolu Ajipẹ́ bàbá kìyìn o. Wọ́n ní ká mọ̀ kìyìn dáadáa. Ọdọọdún sápó orí ọdọọdún pèrègùn yìí. Ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. Bẹ́ẹ̀ ṣe ti ń ṣayẹyẹ ọjọ́ bíi yín. Ẹ pẹ́ láyé. Bí pẹpẹ ṣe pẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Tókè náà. Ẹjẹ́ ń ṣe báyìí. 0816251991 0816251991. Kí n fún èèyàn bíi méjì láǹfààní sí. Màá wá bi èèyàn méjì tán bá ti ń fún mi lámbà tán. Màá kàn fún ọ ní béèrè kéké. Tán bá ti gbà á. Ká gba káàdì lọ́dọ̀ aláró. Ẹ̀lọ́ ẹ káalẹ́ o.
2: Ẹ̀lọ́ ẹ káalẹ́ o.
0: Ó kọ yín wẹ tí ń pè.
2: Felix láti Òkègbó.
0: Felix láti.
2: Òkègbó.
0: Òkègbó. Bóyá kí ló ń ṣẹlẹ̀ gángan.
3: Mo lọ sódò lánàá ni.
0: Mo
3: ṣe wá lọ sódò, mo wá wẹ́ni tó fẹ́ gbèrú mi.
0: Ẹ wà á rí.
3: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ jáse jáde inú mi
0: ni. Ẹ já kàn jáde ni pé ọ̀sẹ̀ wa ń wé èèyàn, òun wà yàn kiri tí mo sì wà ń bí.
3: Mo ṣe gbèrú mi nìyẹn.
0: Lẹ́jà bá gbèrú yìí.
3: Ní ìkúrá o.
0: Ṣé mọ́lẹ́ parọ́ ni?
3: Ìkúrọ́.
0: Wọ́n lẹ́lẹ́fọ́ o. Wọ́n ní ẹ̀fọ́ mi ò máa ṣe ẹ̀fọ́ àtàn. Ẹlẹ́ẹ̀parọ́.
3: Ní ìparọ́
0: o. Ìparọ́. Ó yá sí kí n fún yín ní ìbéèrè kan. Látọ̀dọ̀ aláró. Spare part.
3: À ń gbọ̀.
0: Ọya ibo ni ilé iṣẹ́ aláró wà Lákùrẹ́.
3: Òkè Aro. Òkè Aro. Ẹyọ kan tá a mọ̀ nìyẹn.
0: Ẹ ṣọ́ọ̀bù wà lókè Aro. Ẹ mọ̀ lọ ọ̀yà. Àti bo. Ó rẹ̀ wẹ́ fún yín o. Ṣùgbọ́n tòkè Aro lẹ mọ àbí. Hello. Tòkè Aro lẹ mọ̀. Ẹ mọ̀ Tòkè Aro. Ṣé ẹ ti ra spare part ń bẹ̀rẹ̀?
2: Wọ́n
0: gẹ̀ ti bẹ̀. Ọ̀dọ̀ a kò sí wàhálà. Mo gẹ̀ ti wọ́n. Ẹ ló ta ló wà ń bẹ̀ lé ẹ̀ka alẹ́ o.
4: Ọ̀pọ̀ ẹ̀mí jọ da.
0: Yes sir.
4: Ẹ̀ka alẹ́ sá o.
0: Kí ló kọ yín?
4: Àjùmọ̀bí lọ́sọ̀rọ̀ látàgà
0: bí. Àjùmọ̀bí ọ̀kan tàánù. ẹni orí bá rán sí ni ní ṣe ní lóore ọyá kí ló ń ṣẹlẹ̀ gangan.
4: Ọ̀gá mi lánàá wà ní.
0: Ẹ mò ń gbọ́ yìí.
4: Lánàá ni o.
0: Kí ló ń ṣẹlẹ̀ lánàá?
4: Mo lọ sóko ni o. Mo ti lọ sóko. Ọwọ́ pa òkété wálé
0: ni. Ẹ̀pọ̀ òkété wálé. Mo ń gbọ́ yìí.
4: Mo bá kun òkété yẹn. Mo bá gbé sínú kitchen. Kó tó dàrú ọjọ́ kejì, òkété ti dé, ọjọ́ ẹyọ kan mú pa o, mẹ́wàá mo padà bá nínú kitchen.
0: Mẹ́wàá pilẹ̀ padà bá.
4: Mo padà bá o, tọ́jú nínú wà lẹ̀ báyìí, mo fẹ́ kẹ́ wá gba tọ̀dọ̀
0: yín. Ẹ máa jẹ nǹkan yín, ṣé ẹ ti gbọ́, ẹ máa jẹ nǹkan yín.
4: Ẹ bèrè bèrè lọ́wọ́ tèmi náà, bèrè náà jẹ́
0: tajà. Ṣé kí n bèrè? Ẹ ti ẹ̀jẹ̀ kọ́kọ́ bèrè lọ́wọ́ yín. Ọyá dákọ̀ nǹkan márùn-ún tí ilé-iṣẹ́ aláró ń tà.
4: Wọ́n ń ta Bainshin. Wọ́n ń ta kẹ̀kẹ́ Maruwa. Wọ́n tún ta Tanzaku tán máa fi ń kó ẹrù yẹn. Wọ́n dẹ̀ ń ta àwọn táyà oríṣiríṣi nǹkan níbẹ̀.
0: Kí ló kọ yín?
4: Àjùmọ̀bí lọ́tà látàdàgbù
0: orí mi. Àjùmọ̀bí? Ọyá ìpín nọ́mbà yín, ìpín nọ́mbà yín. Ọyá ń pápá àpá ìpín nọ́mbà yín. Àjùmọ̀bí ti lọ o. Àjùmọ̀bí kọ́lọ̀ wọn sàánú ilé o. 08162519991. Ẹ jẹ́ iṣẹ́ báyìí. Ṣé ẹ bá láǹfààní padà? Àjùmọ̀bí ẹ pè mí. Ẹ lè pè mí lẹ́yìn ètò. Ẹ máa pè mí lẹ́yìn ètò. A máa bọ́ sí abala tọkàn tí í ṣe abala ta ló lóhùn. Mo fẹ́ fúnyàn lówó. Tẹ́ ẹ ti ṣe tán. Mo fẹ́ fúnyàn lówó.
5: Ṣé ti kákọrin ìjìnlẹ̀ náà ṣe lémi lọ́gà o? Ṣé ti kákọrin ìjìnlẹ̀ náà ṣe láwa lọ́gà?
0: Ẹ bá ti mọ̀ ọ́n, ó rí o, ó yẹn rí o.
6: Ọmọba ni yín, ọlá ń bẹ lára yín, a gbọ́dọ̀ bọlá fún yín ni.
7: Ẹyin náà kéré, ẹni yìí ni yín. Ẹ sì rí ọ̀rẹ́ ọba ni. Ẹbí náà ọmọ ọ̀rẹ́ yín.
0: Ọyá ta ló lò yẹn? Pápápá ẹ mọ́wọ́ ẹ gbowó pápápá ni. Ẹ̀lú o, ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú o.
8: Hello.
0: O kọ yín.
8: Smaila ló sọ̀rọ̀ láti Edo.
0: Smaila láti Edo.
8: Bẹ́ẹ̀.
0: Òǹtọ́ gbọ́ yẹn ta lónìí.
8: Ọdúnladé Adékọ́lá.
0: Ọdúnladé Adékọ́lá àti ta ni.
8: Yusuf Kọ́dì.
0: Yusuf Kọ́dì. Ọgbà.
5: Ẹ jẹ́ àmọ́ pẹ́lú.
0: 08162519991.
5: Ẹ yẹ ẹ̀ga.
0: Hello, ẹ káàlẹ́ o.
9: Ẹ̀lú ẹ̀ka lẹ́tà.
0: Ẹ ṣeun.
9: Lẹ́tà.
0: Ó kọ yín.
9: Orúkọ mi ni Adékòtì Johnson. Ṣé kí n kàdà láti ìlú Ìjàkókó?
0: Òǹtẹ̀ gbọ́ yẹn ta lónìí.
9: Ohun tí mo gbọ́ ẹni àkọ́kọ́ ni Adébáyọ̀ Sàlámì.
0: Adébáyọ̀ Sàlámì.
9: Bẹ́ẹ̀ni.
0: Àti ta ni.
9: Àti Tóyìn Adégbọlá.
0: Tóyìn Adégbọlá, ẹ gbà á sà. Ẹ gbà á sà. Àwọn kan wà ń lé tán fẹsẹ̀ jọlẹ̀ pé àpò dẹ̀ mọ́ kínní yìí sá. Hello. Ẹ ká lẹ́.
10: Ẹ ká lẹ́ sá. Ìsàlẹ̀ ló ń sọ̀rọ̀ láti Ìkàrẹ́.
0: Kí lẹ pè é?
10: Islamia láti Ìkàrẹ́.
0: Islamia láti Ìkàrẹ́ ta ló lò yẹn?
10: Ṣẹ́gun Ògún gbé àti Juliet Jàtó.
0: Ṣẹ́gun Ògún gbé pẹ̀lú Juliet Jàtó.
10: Bẹ́ẹ̀ sà, ó ti fẹ́ mo ti try lọ́ba yìí.
0: Ọwọ́ wọlé lẹ́lẹ̀ lọ́ba tó jẹ. Lọ bá tó jẹ mọ́ sálọ ntí ẹ o mọ́ sálọ o farabalẹ̀ gbowó rẹ o. Sọ ti yá? Ọ yá?
10: Nọ́mbà.
0: Sọ ti yá?
10: 90. 90. 30. 30. 77. 77. 97.
0: Ẹ̀hẹ́n.
10: 94.
0: Rukayat Bolaji Salaudeen.
10: Bẹ́ẹ̀sà.
0: Ṣé bẹ́ẹ̀ ni? Ọyá sáré gba 2K yẹn tap tap. Inú ẹ̀ dùn. Ó ti wọlé. o ti gbowo nti e owo ti wole o ti dare gba tu ke nti e niye ko ju be lo oke na se ndo mi wa ni bayi o wa la gba bayi o ta to ba gba tu ke mi anise e ma gbowo.

0: kalẹ̀.
1: Orúkọ mi ni Taiwo.
0: Taiwo láti bo.
1: Àtàkùrẹ́.
0: Ọ̀yà ta ló lò yẹn.
1: Apá àti.
0: Àtẹsẹ̀. Ẹkún sọ pé apá àtẹsẹ̀. Ẹ gbàsà.

0: ọlágbára báyìí o. Ẹ jẹ́ ń sáré jíṣẹ́ yìí náà, ẹ jẹ́ ń jíṣẹ́ yìí, mò ń bọ̀. Ẹ jẹ́ ń sáré jíṣẹ́ yìí lè yìí náà, tí n bá ti padà dé, á wà á mú. Ọmọ lágbára lálẹ́ yìí o.
1: Yẹn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín, torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀, pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture, àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí, tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn, ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa, ká sì mọ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni, ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀, tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí, tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn, ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó, bìrì òun náà ló yí, lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe, ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó, kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí, kò ṣe bẹ́ẹ̀. Dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé, tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù, tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí, àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture, kọ́ ra fọ́kọ rẹ, kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́, àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tinú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀ lù. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo. Ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù gbà. Ó dá alágbó ara 24/7

0: Seven Abomination láti jẹ́ alágbàtà jákè jádò lẹ Nàìjíríà. Ẹ máa pe 091 60 62 63 091 60 62 63. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abomination. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
1: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà ò sí Always Guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abamikchọ yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53. Tó o tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé.

0: ta kojo nu kodo
1: ise owo awon ara bi tin somo ologo domo lofo ni
0: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
0: le lowo
1: alhaji agba baba la no spiritual
0: okunrin dan dan
1: eyi ke ya isara
0: o sese bere tabi olojo pipe
1: mi san fe
0: asiri bibo
1: eyonu ebe awon agba
0: baba la nu kaju e
1: eyonu agba
0: to sentio ye ko ni lowo
1: contractors oloselu
0: n lo fun interview
1: eyonu agba lu koja be
0: awon kan ba di alhaji agba
1: yo
0: tori adi tun ti yo
1: oja re otani
0: o fe gbomojo oyu iju asiri bibo
1: atude asina
0: o ya lodo eni ti alafiran
1: e ma pade baba laanu alaji agba
0: lojojo wednesday
1: thursday ati friday nilu akure
0: en la fe jo
1: so folo kada pe
0: ile baba laanu
1: ide mango loki ogba lo nlo
0: saturday and sunday
1: le ri baba laanu
0: nina god plaza opposite alafia hotel
1: lojojo monday and tuesday
0: le ri baba laanu
1: ni bakusa street
0: opposite ile ya bakusa
1: ilu ore
0: telephone
1: 006 397 0829.
2: Eyi ni lati so feyin ti egbo ilu meta perele ti le ri office baba laanu alaji agba yato sawon ilu meta eta ta baro eni to so fun yin wipe alaji agba baba laanu nbe nbe kan o nbe nigba nbe lawo irolobade ilu akoko ni ilu akure ojo wednesday thursday friday si le ri won lakure oloye mekun ibi kibi te ba gba wo ilu akure ebere lafe junction lati lafe junction yi e ba won lokada to wa lafe junction e ba won soro wipe ki won gbe yin doke ogba ni di mango lodo alaji agba baba laanu dodo lo san osu lagbaro lodo mare ilu keji ni ilu ore ni pinle ondo ebere ile iya bakusa to wa ladugbo bakusa ni ilu ore ojo monday atojo tuesday ojo meji e laarin ose ni won lo mo ni ilu ore ibe le si ti ri baba laanu ni ilu ore o e mo gbagbe ilu kan to ku ni ilu owo nipinle ondo saturday atojo sunday njo meje ijeun le le ri won ni ilu owo ni na god plaza ni dojuko ile itura lafia hotel ku pin meje te ba ti debe abusebose ere lati akure te de ilu ore ore to fi de ilu owo ko sibi ti owoja baba laanu de nipinle ondo namba kan soso si lowo odo alhaji awon oni pa ti o gbe o owo baba laanu funra won alhaji agba owo e ni o bo si fun ko yowo te ba fe bere aye oni se wa se bala se bolo e pe alhaji agba baba laanu lori namba yi 08063 97 0829 08063 97 0829. Won pikini kan ni iyonu agba lo. Mo ni awon alaye kan keke lori re. Iyonu agba lo ti mo n salaye npa re oni o. Fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agba lo kan ti wa nile fun yin. Taba ti n ji taba n sun ẹjẹ a máa gbàdúrà k'Ọlọ́run má jẹ́ kó rí olórí kí wọ́n gbàṣẹ wa ṣe. Gbòdìgbà tí èèyàn bá ní ṣòro kó tó ní ìyọnu agbà lóye lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
3: Ẹni tó yìnbó ayé nílé àná rẹ̀.
2: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọ́nú àgbà ló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọ́nú òfin yìí. Ẹni t'Ọlọ́run bá yọ́nú sí ọ̀nà rẹ̀ ó gé ya ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀nkan ó ń ṣílẹ̀kọ̀. Ẹ̀yọ́nú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlú gbà rè. ìdíni ti alájí àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wòlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọ́nú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọ́nú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá l'accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọ́n pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. ó wúlò fún iṣẹ́ ọwọ́ ó wúlò fọmọdé ó sì wúlò fágbà kó wá sẹ́ńtì òkọ yọba àtijọ́yè ìlú ilẹ̀ gan ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀ ó sì ti díù fún ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. ẹ ìyọnú àgbàló ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. àwọn kan ń bẹ wọn wojú olúwa láti kúrò dípò àgàn wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbáṣì. ọ̀hún akọ pé kí wọ́n fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829 bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbàló àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò àti aláàjì àgbà tó ṣe ń bọ̀ ọ́ fún. báwo mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. ìwọ̀n ìgbà táyé wa ń de tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbàló tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrátì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ́ fún 08063 970829 08063 970829. ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: ohun aláǹda fún kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: ọ̀tá kò jó òlú kò dó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófòlì
3: ó yá tètè
2: tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
3: lé lọ́wọ́
2: alhaji àgbà bàbá aláàánú spiritual
3: ọkùnrin dandan
2: èyíkéyìí àìsàn ara
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
2: promisan fe
3: àṣírí bíbò
2: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
3: bàbá aláàánú kájú ẹ̀
2: àgàgàyọ́nú
3: àgbàlú
2: sẹ́ńtì
3: òyẹ́kọ́ oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán
4: ẹ máa pàdé bàbá aláàánú àlájì àgbà
3: lọ́jọ́jọ́ wednesday
4: thursday àti friday nílùú àkúrẹ́
3: ńlá fẹ́jọ
4: sọ̀fọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: saturday and sunday
4: ẹ lè rí bàbá aláàánú
3: nínà god plaza opposite àlàáfíà hotel
4: ìlú àwọ̀jọ monday and tuesday
3: ẹ rí bàbá aláàánú
4: ní bankusa street
3: opposite ilé ìyá bankusa
4: ìlú ọ̀rẹ́
3: telephone
4: 006 397 0829
5: Big bag.
6: Gaining velocity on Adaba FM.
7: Hello,

0: S òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájùfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o, pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mosilo Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dẹ́ṣidà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó, ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: Adaba FM, I like it forever.

0: Bó se mọ́ ń ṣe nìyẹn. Mi ti ń ṣe nìyẹn o.
1: Kábíyèsí o.
0: Ó máa ń mú ẹrú aṣọ́ni ọba.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Ayọ́rọ́yọ́. Ìpánlẹ̀ tó borí ipá.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Agbára tó borí agbára.
1: Ọ̀dàniwáyọ́.
0: Ọ̀dà nìkan ṣèjọba.
1: Ìbàrá o.
0: Ìbàrá o.
1: Ó ṣe Jésù.
0: Ẹni tó mú jókòó pẹ̀lú àwọn ọmọládé.
1: Ó ṣe Jésù.
0: Ó mú jáde látọrí àkìtàn wá.
1: Kábíyèsí o.
0: Ó mú jókòó láàrin àwọn ọmọládé.
1: Ìbàrá o.
0: Ìbàrá ni Ọlọ́run o.
1: Ó ṣe Jésù.
0: Àdúbà rẹ o.
1: Kábíyèsí ọṣọ.
0: Ìwọ tó ń ṣerú ìjọba.
1: Bẹ́ẹ̀ ni sọ.
0: Ìwọ tó ń ṣerú ìjọba.
1: Ayọ́rọ́yọ́.
0: Gbogbo ẹni tó gbóhùn yìí.
1: Ó yẹ sọ.
0: Láti gun ẹrú.
1: Kábíyèsí o.
0: Ayé rẹ lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: À láti gun ẹrú.
1: Orúkọ Jésù.
0: Ọ̀wọ́ Olúwa ni èyí.
1: Ó yẹ sọ.
0: Ó yẹ máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Máa lu àfin.
1: Ọ̀bẹ Jésù.
0: Àṣẹ Olúwa ti rú mi jẹ́ náà.
1: Ó yẹ sọ.
0: Ilẹ̀kùn tó tì mọ́.
1: Orúkọ Jésù.
0: Tó fi ṣerú ayé.
1: Orúkọ Jésù.
0: Ilẹ̀kùn yẹn já.
1: Ọ̀bẹ Jésù.
0: Mi ìfẹ́ kó sí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Torí ilẹ̀kùn tó bá kàn tí ò sí bọ̀rọ̀.
1: Ó yẹ sọ.
0: Jíjà là ó jà.
1: Ó jà ni o.
0: Ìpa là ó fi já o.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Mo ní ilẹ̀kùn tó tì mọ́.
1: Orúkọ Jésù.
0: Tó fi ṣerú ẹgbẹ́.
1: Àdáríwáyọ̀.
0: Tó fi ṣerú ayé.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n yìí lọ́nu wa wí.
1: Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Ọ̀bẹ Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Ọ̀bẹ Jésù.
0: Ajá ilẹ̀kùn yẹn.
1: Ọ̀bẹ Jésù.
0: Ilẹ̀kùn tó tì mọ́ mọ̀ rẹ.
1: Orúkọ Jésù.
0: Mọ́ mọ̀ rẹ fi ṣerú ẹgbẹ́ rẹ.
1: Ayọ́rọ́yọ̀.
0: Ilẹ̀kùn yẹn já.
1: Ọ̀bẹ.
0: Ilẹ̀kùn yẹn já.
1: Ọ̀bẹ.
0: Èpè tó tilẹ̀kùn mọ́.
1: Orúkọ Jésù.
0: Èpè yẹn lanẹ́ o.
1: Ọ̀bẹ.
0: Èpè tó tilẹ̀kùn mọ́.
1: Jésù.
0: Èpè yẹn gbiná o.
1: Ọ̀bẹ.
0: Ó gbiná o.
1: Ọ̀bẹ.
0: Gbiná o.
1: Ọ̀bẹ.
0: Gbiná o.
1: Ọ̀bẹ.
0: Gbiná o.
1: Ọ̀bẹ.
0: Gbiná o.
1: Ọ̀bẹ.
0: Gbiná o.
1: Ọ̀bẹ.
0: Èpè mọ́ ṣerú ayé.
1: Ayé rẹ yọ lọ́rùn o.
0: Èpè mọ́ ṣerú ẹgbẹ́.
1: Ọlọ́run Ọlájídé o.
0: Ẹ mọ́ sàmì mẹ́ta o.
1: Ó yẹ sọ.
0: Èpè yẹn jábọ́ lẹ̀.
1: Ọ̀bẹ.
0: Ọ̀bẹ. Ọ̀bẹ
1: lọ́rùkọ
0: Jésù.
1: Èpè
0: tó ní o mọ́ ṣerú ẹgbẹ́ rẹ láyé.
1: Jésù.
0: Èpè tó ní o mọ́ ṣàgbé.
1: Jésù.
0: Èpè yẹn gbiná o.
1: Ọ̀bẹ Jésù.
0: Ó gbiná o. Ó gbiná o. Ó gbiná o. Ẹ̀wọ̀n ayé lára rẹ.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó máa já.
1: Ọ̀bẹ Jésù.
0: Kó máa já.
1: Ọ̀bẹ Jésù.
0: Kó máa já.
1: Ọ̀bẹ Jésù.
0: Àwọn ọgbọ́n wọn olúwa o.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ibi tó ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́.
1: Ọlọ́run
0: sọgbọ́n ibo láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
1: Ibo láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
0: Ibo láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
1: Ibo láyé ti fi ọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi.
0: Ara tún wọn ká.
1: Ara máa tún wọn ká o.
0: Ara tún wọn ká.
1: Ara tún wọn ká o.
0: Níbo láyé ti fọ̀tẹ̀ tilẹ̀kùn mọ́ mi o.
1: Ibo láyé ti fi.

0: sókè. Ni mo lọ takú sí.
1: Yóò
0: sún oṣù mẹ́ta.
1: Kábíyè sọlá
0: mi. Ìjáde mi. Ó dẹ̀ bí ògo ńlá.
1: Aleluya.
0: Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: Mo di ẹni tó ń ní o. Tọ́lọ́pàá tún ń tẹ̀lé jáde.
1: Kábíyè sọ.
0: Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: Mo wá lọ ṣe pàdé lórí òkè lọ́jọ́ kan. Orí òkè yẹn.
1: Yẹ sà.
0: Orí òkè àánú.
1: Kábíyè sọlá.
0: Bá a ṣe débẹ̀. Ọlọ́pàá méjì ló tẹ̀lé mi.
1: Yẹ sà.
0: So bí mo ṣe mínísítà tán. Tí mo wá ń sọ̀kalẹ̀. Ọlọ́pàá méjì ló sọ̀kalẹ̀ pẹ̀lú mi.
1: Yẹ sà.
0: Bá a ti ń sọ̀kalẹ̀ wọ̀.
1: Kábíyè sọ.
0: A pàdé ìyá yìí ní sàlẹ̀.
1: Àtàlùwáyọ̀.
0: Bá a ti pàdé rẹ̀.
1: Ìyá olóúnjẹ yẹn.
0: Ìyá olóúnjẹ yẹn.
1: Kábíyè sọ lọ́rọ̀.
0: Ó ti dìdà kúdà. Ẹ sà. Ẹgbẹ́ tó sọ.
1: Yẹ sà.
0: Ó tún rí mi báyìí.
1: Kábíyè sọ.
0: Ló tún pariwo. Mo ti mọ̀. Wípé ìwọ ọmọ yìí ò ní jẹ́ èèyàn.
1: Kábíyè sọ lọ́rọ̀.
0: Ó tún ti wá jalè lórí òkè. Ọlọ́pàá tún wá rẹ̀ sí ẹ.
1: Ọlọ́pàá wá fún ẹ. Adáríwáyọ̀.
0: Àwọn ọlọ́pàá mi gbẹ sẹ́gbẹ̀ẹ́.
1: Abẹ́rẹ́ Ọlọ́run.
0: Wọ́n ní kí ló ń sọ yìí.
1: Kábíyè sọ.
0: Mo ní ọlọ́pàá tó ń sọ mi. Àjàrà bọ́ dẹ̀rọ. Lójú àwọn tó ti rù ẹ́ tó
1: yẹ. Orúkọ Jésù.
0: Ìwọ tó ṣàmìlà.
1: Orúkọ Jésù.
0: Àṣeyọrí rẹ̀ máa pa wọn lẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ Jésù.
0: Àṣeyọrí rẹ̀ máa gbẹ̀dọ̀ balẹ̀ wọn.
1: Bẹ́ẹ̀ Jésù.
0: Ọ̀gá.
1: Bàbá mi ò.
0: Ọ̀gá.
1: Bàbá mi ò.
0: Ọjọ́ burúkú ẹ̀sùn gbomi.
1: Kábíyè sọ lọ́rọ̀.
0: Wọ́n ń le dànù. Wọ́n fẹ́ nà. Mo ní ẹ̀fílẹ̀.
1: Ẹni
0: a
1: ti
0: rọ pé. Mo ní mo
1: mọ̀
0: sí.
1: Kayayayayaya.
0: Sí náà yẹn kọ lẹ́nu. Orílẹ̀.
1: Ẹ̀sà.
0: Dádi.
1: Kábíyè sọ
0: lọ́rọ̀.
1: Ọmọ kan tó bá sọ.
0: Wòlíwòlí.
1: Kábíyè sọ.
0: Sọ́rí sà.
1: Sọ́rí o.
0: Sọ́rí sà.
1: Bàbá mi.
0: Gẹ́gẹ́ dádi wa. Ẹjọ́.
1: Jọ́sọ̀.
0: Ẹgbẹ́ mi àti.
1: Kábíyè sọ lọ́rọ̀.
0: Ọmọ mi dé sàlẹ̀. Mo bá gbé sínú mọ́tò.
1: Yẹ̀sà.
0: Ọ̀gá. Bàbá mi
1: o.
0: Ó jókòó
1: Adáríwáyọ̀.
0: Ọmọbìnrin ò jẹ́ kankan mọ́.
1: Kábíyè sọ lọ́rọ̀.
0: Ó ti bóra.
1: Ìyá ọmọbìnrin gbà yẹn.
0: Ojú ẹ ti bàjẹ́.
1: Ayọ̀yọ̀.
0: Iṣan green.
1: Jọ́sọ̀.
0: Ó wá jáde sí ní gbogbo ara.
1: Ìpamọ́ra
0: rẹ̀. Gbogbo ojú rẹ̀.
1: Kábíyè sọ.
0: Iṣan green.
1: Ó ti bóra.
0: Ẹ sà. Ó dàbí ẹ pé ó wá wà lọ ògbómọ̀ṣọ́ fún.
1: Jọ́sọ̀.
0: Ó wà
1: báyìí.
0: Kábíyè
1: sọ
0: lọ́rọ̀. Iṣan mo wọ ọwọ́ yín.
1: Kábíyè sọ.
0: Mo rí wípé.
1: Sọ́rù kámẹ́.
0: Kò tí sọ́rù kámẹ́.
1: Ẹ̀yà.
0: Ìyẹn nígbà yẹn o. Kò tí sọ́rù kámẹ́.
1: Ayẹ́ra
0: yẹn o. Ẹ bá wọ ọwọ́ ni ọ̀rọ̀.
1: Kábíyè sọ.
0: Àjọsọ ẹ̀yà àti ìyàwó yín. Mo ní ta ni ìyàwó mi.
1: Ìyàwó wo.
0: Ó lọ́mọ mi fún mi ni.
1: Báwo mo ṣe bẹ́ẹ̀ dì?
0: Mo ní ẹ́. Fún kí lẹ pé.
1: Ẹni pé.
0: Ẹ sà.
1: Kábíyè sọ.
0: Ayé fún mi ti wá dàrú débi pé.
1: Jọ́sọ̀.
0: Ó ti bàjẹ́ débi pé.
1: Kábíyè sọ.
0: Ajálẹ̀ mi ò lè fẹ́.
1: Àdáríwáyẹ.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Ìyàwó kọ̀. Ìyàwó ni. Gbogbo ẹni sàmì.
1: Ayọ̀rọ̀yọ̀ lọ́rọ̀.
0: Gbogbo ẹni ti gàn án rí.
1: Orúkọ Jésù.
0: Ẹni tó ti gàn án náà rẹ ni.
1: Orúkọ Jésù.
0: Ó yà lọ gbàdọ̀ balẹ̀ o.
1: Ó
0: dẹ̀ ń gbọ́ àdúrà kan. Ogo tí ma fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
1: Ogo tí ma fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi o.
0: Sọ pé ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó máa ṣí.
1: Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tó máa ṣí.
0: Tí ma fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
1: Tí ma fi gbàdọ̀ balẹ̀gbẹ́ bàbá mi.
0: Tí ma fi gbàdọ̀ balẹ̀ àwọn tó ti gẹ̀ mí rí.
1: Tí ma fi gbàdọ̀ balẹ̀ àwọn tó ti gẹ̀ mí rí.
0: Ẹ ṣí ilẹ̀kùn yín fún mi o. Ìwọ ilẹ̀kùn yín máa ṣí. Ilẹ̀kùn àánú máa ṣí. Ilẹ̀kùn ìrànlọ́wọ́ máa ṣí. Isaiah chapter 60 verse 11. 60 verse 11. Ó ní ilẹ̀kùn gbogbo ẹnubodè rẹ̀.
1: Nítorí náà.
0: Nítorí náà.
1: Àwọn ẹnubodè rẹ̀ yóò ṣí sílẹ̀.
0: Ẹnubodè á ṣe kíni.
1: Á ṣe sílẹ̀.
0: Nígbà mélòó.
1: Nígbà gbogbo.
0: Ìgbà gbogbo ló pè é àbí. Ìgbà gbogbo. Ẹ máa kẹ́sọ́ pé ẹ̀yẹ́ ẹnubodè mi.
1: Ẹ̀yẹ́ ẹnubodè rẹ̀.
0: Ẹ sílẹ̀
1: lára
0: yìí. Ẹ sílẹ̀ láàárọ̀
1: yìí.
0: Ẹ sílẹ̀ láàkókò
1: yìí.
0: Láti ìṣẹ́jú yìí lọ.
1: Ẹ̀yẹ́
0: ẹnubodè mi.
1: Ẹ̀yẹ́
0: ẹnubodè mi.
1: Ẹ máa
0: sílẹ̀.
1: Ẹ máa sílẹ̀.
0: Ẹ sí sílẹ̀.
1: Ẹ sí sílẹ̀.

0: mẹ́jọ sọ̀rọ̀.
1: Ó ní ẹlòmọ́ ni rẹ yóò ṣì sílẹ̀. Nígbà gbogbo.
0: A kì yóò ṣe wa lọ́sàn-án tàbí lóru.
1: Ó ní kò ní ṣe é tì.
0: Lọ́sàn-án àbí lóru.
1: Lọ́sàn-án tàbí lóru.
0: Kábí ẹ̀ṣọ́ lọ́rùn.
1: Torí pé ire le wá lọ́sàn-án.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Àánú le wá lóru.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ní gbogbo ìgbà.
0: Ó yẹ sọ.
1: Ìrànlọ́wọ́ le jáde wá.
0: Ọlọ́dẹ
1: kí àti àwọn ọba wọn wá. Ẹ̀yin wo lẹ́sẹ̀ mi.
0: Orúkọ Jésù.
1: Ọ̀rọ̀.
0: Orúkọ Jésù.
1: Ibi gíga.
0: Ayérayé o.
1: Ọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ibi ògo.
0: Jésù.
1: Ọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Ibi ọlá.
0: Orúkọ Jésù.
1: Tó bá sàmì.
0: Yẹ̀sà.
1: Ó yẹ gbà.
0: Gbà.
1: Gbà.
0: Gbà.
1: Àṣeyọrí.
0: Bẹ́ẹ̀ni o.
1: Tó ju ọjọ́ orí ẹ̀ lọ.
0: Jésù.
1: Ó yẹ gbà. Ọ̀gá. Àwọn kan ti rú ẹbọ yẹn. Mo rí èèyàn méje. Nínú àwọn tó rú ẹbọ yẹn. Ẹgbẹ́ tó olúwa wí. Olúwa wí pé òun máa jáde sí wọn. Pẹ̀lú ọwọ́ ìyanu
0: kan.
1: Mo ní kí ni nǹkan náà. Olúwa fún mi ní orúkọ àwọn méje. Mo ti kọ orúkọ àwọn méjèèje jáde. Màá pe àwọn méjèèje jáde. Lórí rédíò. Tó bá ti di ọjọ́ Monday. Ọjọ́ wo ni mo pè é?
0: Ọjọ́ Monday.
1: Ó ku orúkọ èèyàn méjì tí mò ń dúró dè. Màá pe orúkọ wọn jáde. Lórí rédíò. Lọ́jọ́
0: Monday.
1: Kí ni mo fẹ́ pè wọ́n jáde fún? Olúwa wí pé ṣó mọ̀ pé aago 91 ló wà nínú kànga. Májẹ̀mú wa ní orí òkè Sioni. Ààrẹ mọ̀lẹ́kún. Aago 91. Aago ìgbàlà. 91. Olúwa wí pé òun fẹ́ gbé ògodì dé. Fún àwọn mẹ́sàn-án. Àwọn méje. Obìnrin méje. Ọkùnrin mẹ́sàn-án. Obìnrin méje. Ọkùnrin mẹ́sàn-án. Olúwa wí pé kí n yu aago. Obìnrin méje. Àti ọkùnrin mẹ́sàn-án. Kí n yu aago yẹn. Jáde nínú kànga. A máa rán ẹnìkan sọ kalẹ̀ sínú kànga yìí. Wọ́n máa yọ síta. Olúwa ni àwọn tí mo bá ti pe orúkọ wọn. Wọ́n wá gbogbo ọ̀nà. Láti wá bá mi ní ilé ṣá. Olúwa ni aago yìí. Ló máa di àpótí ẹ̀rí. Nínú ilé wọn. Wọ́n lọ máa fi aago yìí. Wọ́n máa fi wẹ̀. Wọ́n máa fi bomi wẹ̀. Wọ́n máa fi bomi mu. Olúwa wí pé a kì í pohùn má gbogbo lẹ́nu. Ògo wọn fẹ́ sọ̀rọ̀. Níbi tí ayé ti ní wọn ò ní sọ̀rọ̀. Ọ̀gá.
0: Ó yẹ sọ.
1: Aago. ọdún yìí ilé tó bá ti wọ̀ ẹ̀sà ti mọ́sà ti pe orúkọ rẹ̀ ìwọ ọba wà lábùjá wọ mọ́tòkó mẹ́bọ̀ ìwọ ọba wà lẹ́kọ̀ọ́ ti má ti pe orúkọ rẹ̀ wọ mọ́tòkó mẹ́bọ̀ àwọn méjì kan wà tí mo fẹ́ kọ orúkọ wọn sílẹ̀ ok méjì lọ́dọ̀ obìnrin mẹ́ta lọ́dọ̀ ọkùnrin mo fẹ́ kọ orúkọ wọn ẹ̀sà lọ sí 928 ìwọ ni mo nu ó dé àwọn adé lẹ́jì ẹgbẹ́dẹ́ inú anamọ́rù sọ̀nà rẹ̀ lọ sẹ́ni ẹ̀ gtb
2: Ko ma sami.
3: Ko ma ti sami bayi.
2: Iwọ ni ẹri kan.
3: Mẹjọ

0: Ogun local UN. Baba sọ̀rọ̀ nípa platform advertising. Fún àbí kánà wọ́n mẹ́ni tó wà nínú ẹ̀. Ṣẹ́lú flex SABC ga. If transfer, customization, ṣẹ̀lú t-shirt sewing, BTS printing, monograph, photo frame, àwọ̀, mug, àti house printing. Fún wa wá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣèṣe iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá print kájú ẹ̀. Bọ́lá print ọ̀gọ̀ olóríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphics design lọ́nà wa. Bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt print. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6 Sùúrù Lérè lẹ́yìn MTN office along ìdí ìlú Sunwater nípínlẹ̀ Ogun la wà. Fẹ́kọ̀ọ́ ẹ̀rọ àlàyé ẹ̀ máa 08059.
1: Keep it locked on Adaba FM.
2: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba mission kọrọjọ gbogun bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà.

0: káàbọ̀ látòdì kejì ẹ jẹ́ kí n fi orí ọ̀fẹ́ yìí fàyè lé ọwọ́ ààrẹ agbọmọlà ọmọdé bàbá ongelasi láti bá mi kí gbogbo aráalé bàbá ẹ káàbọ̀ sórí ètò.
1: A kí onílé mo kí àlejò a kí wa ní gbogbo ààyè tí a bá wà ní dédé àsìkò yìí pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta. Èmi náà ni ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì tí mò ń sọ fún wa wípé a wà ní gbòòrò ìlú Adó Èkìtì. Lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí. Níbi kíbi tí wọn náà bá pàwọ̀ ìlú Adó Èkìtì tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà. Ẹ bá ti lẹ́ẹ̀ lọ sí Ọlọ́gẹ̀dẹ̀ police station. Tẹ́ ẹ bá ti dádùúgbò yìí ẹ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ pé kẹjọ kan náà kábi tí ilé ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì fún yín pẹ̀lú àṣẹ ọlọ́run ojú ibi tá a bá wà fún yín.
0: Ààrẹ agbọmọlà ó tó jọ méjì jọ mẹ́ta àwọn èèyàn wà jẹ́ kí ìfẹ́ ìsinmi láàrin ìlú béèrè ni pé ibo ni ààrẹ agbọmọlà wà ibo ló wà lọ́wọ́ yìí àdúgbò bo náà wà àti bẹ́ẹ̀ lọ́mọ jẹ́ kó di mímọ̀ wípé ìrìn àjò iṣẹ́ bàbá bó ti ń gbé wọn káàkiri nu bàbá ẹ fún wa ní làbárè ibi ẹ wà lọ́wọ́ báyìí.
1: A dúpẹ́ níwájú ọlọ́run gẹ́gẹ́ bèmi sì ṣe ń sọ fún wa tá a sì mọ̀ wípé ọmọdé bàbá onígíláàsì ààrẹ agbọmọlà àìsẹ̀ràn ìlú kan. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé oríṣiríṣi àwọn ààyè oríṣiríṣi àwọn ìlú òun làwọn náà ń jẹ̀ràn láti fi kán rí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì. A fi àkókò kan a fi lọ ìrìn àjò ta kúrò lórílẹ̀-èdè yìí. A tó fi àkókò kan náà gbà ta tó dé ní àwọn ìlú mìíràn tó ń pè wá. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí mò ń sọ fún ayúpẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọmọdé bàbá onígíláàsì mo ti wà ní gbòòrò ìlú Adó Èkìtì. Ìwọ tí wọn náà bá fẹ́ rí mi ẹ wà bá mi ní ìgboro ìlú Adó Èkìtì. Ṣùgbọ́n bákan náà ni wípé nílùú Adó yìí kò ní sojoojúmọ́ làá mọ̀ dá àwọn àlejò lóhùn. Ọjọ́ Monday, Tuesday, Wednesday àti Thursday ọjọ́ mẹ́rin òun là fún wa láti dáwọn àlejò lóhùn ní gbòòrò ìlú Adó Èkìtì. Pẹ̀lú àṣẹ ọlọ́run.
0: Ọ̀dà a jẹ́ pé ìrìn àjò yẹn ó sì pín sí méjì nìyẹn tí ẹ fi lórí ọ̀fẹ́ pé ọjọ́ Monday, Tuesday, Wednesday àti Thursday lẹ máa da àwọn tí ó bá wá láti apá àbí lóhùn. Àwọn ọjọ́ Friday, Saturday àti Sunday àwọn ìrìn àjò kan wà tẹ́ ẹ fi rìn wọn.
1: Àọ̀nà pọ̀ bọ́ ṣe ń retí ọmọdé bàbá onígíláàsì nígboro ìlú Lẹ́fẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n retí ọmọdé bàbá onígíláàsì nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ náà retí lógun wọn bẹ́ẹ̀ náà retí káàkiri nìbàdàn ní gbogbo ibikíbi. Ṣùgbọ́n mò ń sọ fún yín pé ìwọ tó bá sà wà ní gbòòrò Adó Èkìtì tàbí lágbègbè ẹ̀ tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì ọjọ́ mẹ́rin yìí Monday, Tuesday, Wednesday àti Thursday ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí àǹfààní wà láti wá pàdé ààrẹ agbọmọlà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹ sì bá mi.
0: Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ tó tún ṣí sílẹ̀ fún gbogbo wa nípínlẹ̀ Èkìtì àtàgbègbè rẹ̀ pẹ̀lú àwọn ìlú alámùlẹ́gbẹ̀ gbogbo tó wà ní ààyè orí ọ̀fẹ́ tó ti dẹ́ o ààrẹ agbọmọlà fúnra ẹ̀ ó tún ti lórí ọ̀fẹ́ láti kalẹ̀ kàǹkà sílùú Adó Èkìtì tó ń tẹ́hùn tẹ́ ń gbọ́ lẹ́nu wọn bàbá ó yẹ jẹ́ amú kó ba lè yá ẹ bá mi kọ́kọ́ sọ bí àwọn èèyàn ó ti rí yín kẹ́sì sọ nọ́mbà yín.
1: Ẹni tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òdu ni wá àìsí àìmọ̀ folóko ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti mọ ibi tí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì wà. Tẹ́ ẹ bá ti wọ ìlú Adó Èkìtì ẹ lẹ́ẹ̀ lọ sí Ọlọ́gẹ̀dẹ̀ police station. Tá a bá ti dé ibi Ọlọ́gẹ̀dẹ̀ police station ládùúgbò yìí ẹ béèrè pọ́dọ̀ ọmọdé bàbá onígíláàsì ẹ sọ pé bẹ́ẹ̀ lẹ́ ń lọ wọ́n ju ibi tá a bá wà fún yín. Ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08059 29 29 20 04 08059 20 04 tàbí 08055 86 57 97 08055 86 57 97 pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ pè mí ẹ sì bá mi pàdé.
0: Ó dé bàbá ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí irú ìṣẹ̀lẹ̀ tá a mú wáyé bí ó ti gbajúmọ̀ táwọn èèyàn sì rí orí ọ̀fẹ́ láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ náà bàbá ǹjẹ́ bí àìsàn bá gbéni ṣọlẹ̀ irú ọ̀nà wo la lè gbà láti kúrò nú ẹ̀.
1: Ọlọ́run ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tọ́lọ́run sì ṣe kíni tó gba ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó gba ṣe kíni tó gba ṣe ìwòsàn fúru ẹni yìí náà. Ṣùgbọ́n ọ̀nà tá à ń gbà ṣe ìwòsàn ọ̀nà tó pọ̀ ni o bó ṣe jọ́ náà tó pọ̀ yìí oríṣiríṣi ìgbésẹ̀ òun náà la máa ń gbé. ṣùgbọ́n ẹ rí pé rú ẹni tá à ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìrìn àjò tí wọ́n ti rìn pẹ̀lú wọ́n ti lọ sọ́tún lọ sósì nǹkan tó ṣokùnfà ìrìn àjò wọn kò yẹ ṣe pé bóyá pé ibi tí wọ́n dé bóyá pé wọn ò ṣe kí ni bóyá ẹni tí wọ́n ṣe fún wọn bóyá pé èso tán kò yẹ ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi máa ń jẹ́ ká mọ nǹkan kan wípé àkọ́kọ́ nǹkan tó yẹ ká mójútó òun ni pé kí ni nǹkan tó bí ogun yẹn wá tá a bá mọ tó bí ogun yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ọgbà a mọ fi ogun ẹ̀tẹ̀ a mọ fi wo làpálàpá nítorí wípé nígbà míì ẹlòmíì ó wà nínú ìṣòro kan yóò rí pé nǹkan tí ń ṣe yìí àìsàn náà là á pè ṣùgbọ́n irú àìsàn bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó lọ́wọ́ nínú ṣùgbọ́n tá a bá wá mọ̀ pé bóyá ó lọ́wọ́ nínú ọ̀tọ̀ ni nǹkan tá a mọ̀ sí kí ni tá a mọ̀ fi tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ ó lè fi máa sọ fún ayé pé nǹkan àkọ́kọ́ tá a mọ̀ mójútó òun ni ká sì wádìí lórí nǹkan tí bá ń ṣe kí ni tí bá ń ṣe èèyàn òun ni yóò jẹ́ kọ́ ọ mọ̀ wípé nǹkan títí ẹ̀ ń dá ọ láàmú yìí ǹjẹ́ àìsàn inú ara ni àbí nǹkan yìí àbójá àfiṣe ni àbí nǹkan yìí àbí ọfà ni kò sọ́nà tí ó lè gbà wá ṣùgbọ́n tá a bá ti mọ̀ àmúna tá a gbà irú àwọn ẹ̀dá irú àwọn tán wáyé náà ẹ̀ rí wípé pẹ̀lú gbogbo ìrìn àjò wọn ìwádìí ló jẹ́ ká sì rí ibi tí ogun ti ń jà wọ́n tú la fi mọ̀nà tó ṣe pé ó yẹ ká gbà lórí ẹ̀.
0: Bàbá tí ẹ̀yà bá wá níṣòro kan tàbí òmíì ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn bí ìrìn àjò tí wọ́n lè rìn láti lè bọ́ kúrò nínú ẹ̀.
1: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi máa ń gbà àwọn èèyàn ó ní pé àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ dá bá ti níṣòro kan tàbí méjì àkọ́kọ́ ni pé kẹ́ni bẹ́ẹ̀ kó mọ̀ dèrè ẹ̀ mọ́lé kí irú ẹni bẹ́ẹ̀ sì mọ́ ní gbàgbọ́ wípé òun ò lè bọ́ kúrò nínú irú wàhálà bẹ́ẹ̀ mọ́ àìmọye ẹ̀dá ni wọ́n ti rò bẹ́ẹ̀ tó ṣe pé ní pẹ̀lú ìrìn àjò yìí irú nǹkan tí ń ṣe wọ́n yìí ó padà ṣe kí ni ó padà gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ni àìmọye ẹ̀dá sì ni wọ́n ti ṣe kí ni táwọn ṣe pé ẹlòmíì náà rẹ̀ ti ta ló lobó tó padà já sí pé wọ́n padà júwe ọ̀dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì fún wọn irú ẹni bẹ́ẹ̀ náà padà ṣe kí ni ó padà gbégbá ọpẹ́ òun ni wípé ẹ̀dá ò kì í jókòó sílé tá a bá ní ká máa sọ nínú àwọn ẹ̀dá tí wọ́n ti yọjú sí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì lórí ìṣòro kan tàbí méjì èmi á sọ fún wa pé mélòó ni ká kà nínú ìyá dípìlì sẹ́ni tí ń bẹ́ lọ́n lórí àti bímọ láì mọ iye ọdún kan rí kése tó sọ pé gbogbo ìlàkàkẹ́ lórí àti ìdọ́lọ́mọ láyé ojú kan lọ́dọ̀ sí kí ni ló bẹ̀rẹ̀ sí í já sí. Bẹ́ẹ̀ mi sì ṣe máa ń sọ fún wa wípé àìmọye ẹ̀dá ni wà lónìí tó sọ pé ó wà lórí ìrìn àjò lórí àti ìdọ́lọ́mọ láyé ṣùgbọ́n kò sọ́nà àbáyọ fún. Àkọ́kọ́ ni wípé tí èèyàn bá níṣòro lórí àti bímọ ìrìn àjò lè jẹ́ pé bóyá àìsàn kan ò ní darú ẹni bẹ́ẹ̀ láàmú tàbí kó já sí wípé irú ìrìn àjò ẹni bẹ́ẹ̀ bóyá ó lọ́wọ́ nínú o a sì mọ rí tó já sí wípé ó lè jẹ́ pé ipasẹ̀ ọkùnrin ò ní ìṣòro bẹ́ẹ̀ ti wá ó sì lè jẹ́ pé ipasẹ̀ obìnrin ò ní ìṣòro bẹ́ẹ̀ ti wá ṣùgbọ́n ìbá jẹun tó lọ́wọ́ nínú ìbá já àìsàn ara bẹ́ẹ̀ dà bá yọjú sí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì mo nígbàgbọ́ pé ìwọ náà ṣe kí ni ìwọ náà rẹ́rìn ayọ̀ ṣùgbọ́n tá a kọ́kọ́ mójútó ìwádìí láà ṣe kó má já sí wípé a mọ̀ fi ogun ẹ̀tẹ̀ a mọ̀ fi wo làpálàpá àìmọye irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ti dọ́dọ̀ ọmọdé bàbá onígíláàsì tọ́lọ́run ti gbàdúrà wọn tàbẹ́ ló tiẹ̀ wá já sí wípé àìsàn tí wọ́n fi de òun mọ́lẹ̀ ó rí pé òun ò lè gbápá òun ò lè gbẹ́sẹ̀ mọ́ ẹlòmíì á mú lẹ́nu kò ní lè sọ̀rọ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ àìsàn náà lè fà ogun ayé sì ṣe kíni atẹ́gùn àbúrúkọ ò ní fẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wa irú ẹ̀dá bẹ́ẹ̀ náà ẹ̀ mọ iye irú ẹ̀ ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì ó fi túrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lẹ̀ àjàjà àwọn tó ṣe pé wọn náà wá ń bẹ lórí pọ́n bẹ lọ́hún lórí àtijẹ àtimú ẹlòmíì àmọ́ ṣiṣẹ́ bí erin ó mọ jẹ̀jẹ̀ ìlérí kò sí nǹkan tí wọ́n lè ba sàdé ìdùnnú wọn nígbà àdé náà ni wá sí ìmọ̀ṣẹ́ lórí ìrìn àjò ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹ kó ń fura kó náà sì mọ̀ wípé ogun ti wọnú ìrìn àjò gbèsè ayé o irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àìmọye ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì tọ́lọ̀ ọba mi ṣe kí ni tó ti ti ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó ti tú wọn lẹ̀ o lèmi fi máa ń sọ fún wa lónìí wípé ìwọ náà mọ̀ dèrè ẹ̀ mọ́lé mọ́ sì nígbàgbọ́ wípé ogun tó dé bọ̀ yìí ò lè rọ́nà àbáyọ lórí ẹ̀ mọ́ nítorí pé wọ́n níbi tí bàá pa ọ́ wà ibẹ̀ ni ń gbá ọ lẹ́wà orí tí ò bá sì sunwọ̀n òní ń gbé aláwo orí èkó ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì iṣẹ́ tọ́lọ́ba mi gbélé wa lọ́wọ́ iṣẹ́ ìtúsílẹ̀ ni o ó sì já sí pé gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń yọjú sí ààrẹ agbọmọlà eníkálukú náà ṣe kíni eníkálukú náà ń dúpẹ́ níwájú ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run tọ́lọ́ba mi ṣe kíni tí sì ń tú àwọn ẹ̀dá lẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tí wọn náà bá yọjú síbi ìwọ náà dúpẹ́ níwájú ọlọ́run ẹlòmíì wà tó ṣe wípé àìsàn tí wọ́n fi dè é omo ni won fi n da laamu won o je ko ri dunu lori omo to bi ogun nanu sugbon iwo na ma jere mo leyi ke yi soro to wu ki iwo na ni loni olon gbe are agbomola omode babo ni glass kale edakun o si ni suku wa agba na omode babo ni glass ko ma se kini ko ma rerin jade nitori wi pe olooba mi lo gbe are agbomola o lo gbe wa kale iwo na gbera jide nle loni ko wa yoju si are agbomola omode babo ni glass ni gboro lu ado ekiti ibikibi to ba gba wo lu ado so pon lo si ologede police station te ba ti di adugo ologede police station yi e bere ile omode babo ni glass are agbomola won ju ile odo wa fun yin e le pe mi sori ero ba ni soro yi 08 0 39 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20 20
0: lo fun toni a lori ofe lati pade lose ti nbo la gbara olohun pelu akotun isele mi leyi to tun je gba nko gbe ha aye to tu akamora a to isele to ori ti wa o ni buru ro ti fa ro ti mi lo ko ti mi ipade wa bi oyin e ku dede wo yi mi
2: lele ma fo
3: e di e bi e

Λε, κομάντα. LA, stand of the moment.

ọ̀wọ̀ yóò máa jẹ́ fún yín. Ìgbà ewé ọ̀rọ̀wọ̀, ọ̀wọ̀ yóò máa jẹ́ fún yín. Ọ̀wọ̀ yóò jẹ́ fún yín lé lóko lódò lẹ́yìn odi. Bíná bá jó lóko a máa bọ̀wọ̀ fún rèké. Lágbá lọ́wọ́ Elédùmarè. Ẹ ò ní sìnrìn, ẹ ò ní ṣìṣe.

Ẹgínlẹ̀ Akínbò Bọ́lá Akínbò Wálé. Adédèjì Emmanuel Ọlátúnbọ̀ Sún Fálọdún. Ẹ̀lẹ́ ń bẹ̀hùn. Escort láti òmù òkè èyàn tèmi. Ẹ̀lẹ́ ń bẹ̀hùn. Noah Sembella. Ẹkú dédé àsìkò yìí. Noah Sembella ọmọ bíbí ilẹ̀ olùyí ò jẹ́fọ̀n. Eléyìí tó fi kàrẹ́ àkókò ṣebùgbé. Àti Bùnmi Ọláṣọ̀tọ̀. Oní ọ̀wọ̀ yóò jẹ́ fún yín igba ewé ọ̀rọ̀wọ̀. Ọba ọwọ̀ kẹ̀dẹ̀lélé a máa jẹ́ fún yín. Nílé lóko lódò lẹ́yìn odi. Oníbíná Banjo lóko yóò máa bọ̀wọ̀ fún rèké. Ose. Agba lọ́wọ́ Elédùmarè a ò ní sìnrìn a ní ṣìdé lọ. Iyì yín ò ní kú iye atare kì í kú mátare nú. Iyì obì kì í kú móbì nínú. Iyì yín ò ní parẹ́ mọ́ yín nú. Ẹni tó wà lórí àárẹ̀ lónìí. Àwọn tó nílé ayé wọ́n wá gbé dìde. Àwọn tó nílé ayé wọn gbẹ́ ń wà lórí àárẹ̀ dìde. Nítorí ìkíni. Nítorí wípé gẹ́gẹ́ ló dá fún wọn lórí ọ̀bọ orí gidi pè.

Gẹ́gẹ́ ló dá fún wọn lórí ọ̀bọ orí gidi pì ló dá fún ròrò rààrùn kàgẹ́. Kájan kádùúwọ́ bá dijọ́ ọjà kátù àbọ̀wọ́ ọjà jangbala ti. Àgbà tó bá ṣẹbọ ogójì ẹjẹ́ ojú odori gidi pì ó di pì orí gidi. Àtìlọ àtibọ̀ ó wà kò ní nira. Bírò bá já lórí igi yóò dẹ̀ fàrùn fálárùn. Gbogbo ẹni tó ń jáde ṣiṣẹ́ àpamọ́wọ́ ajé àṣejèrè òwò. Ẹlẹ́dùnmarè yóò jọ máa ṣeéṣe. Ọ̀wọ́n owó là ń náwó mi ni. Ọ̀wọ́n oúnjẹ là á pè níyàn. Adéáfóhùn yóò wọ́n ti sọmọba lẹ́yìn ajòrí. Ọ̀nà ẹ̀ṣúrẹ́wà ẹwà rọjà ọmọọba àtiwé àtàgbà ní ìrajà òhùn yóò wọ́n. Ṣòwòṣòwò lẹ̀ yìí tẹ́ bá rà ká ẹrọ pọ̀ tẹ́ bá tà ká ẹtọ̀ wọ́n díẹ̀. Nítorí wípé àṣejèrè là ń tọrọ. Ọ̀rọ̀ wa kò ní bánira dé. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn mo kín yín lẹ́ẹ̀kan sí Adéwálé Akíníyì West School ọmọ bàbá àgbàlagbà tó ń jẹ́ èmi ni. Mo kí yín pé ẹ kú ìbánigbétò náà 88.9 FM láwàyí. Àdàbà láwàyí.

jẹ́ fọ́lọ̀ òkun àtòrò mọ̀fẹ́. Wọ́n ní ọmọ torí orin dórí orin. Wọ́n ní ọmọ torí egbò dórí egbò. Wọ́n ní ọmọ torí ògbò ń bẹ̀rẹ̀ lórí ìlágbèrè igi oko gbọ́n. O ṣe? Fanirọ ni wọ́n ń pa. Ó lékè ni wọ́n ń ṣe. Ọdẹ wọn ò ní pagbẹ́ sẹ́kù dáró. Wọ́n ní pagbẹ́ síbi tó ti ń dáró. Wọ́n sì ní pàlùkò sẹ́kù ìsoso. O ṣe? Wọ́n ní po dídarẹ́ sẹ́kù ìsepo. Ó tẹ̀lé ìwà àwùsà, ó ní ajá ò ní fọ́gungun ògbìn. Ògbún ajá ò ní pàjì. Jẹ́ni yóò máa rìn, jẹ́ni yóò máa dìde. Àgbà ajá ò ní pàjì. Jẹ́ni yóò máa rìn, jẹ́ni yóò máa dìde. Ìjì kí ni ìjì? Ìyẹn ìjì mèrè ni mò ń wí o. Jẹ́ni yóò máa rìn, jẹ́ni yóò máa dìde.

0: kọrin yìí ọdún 1982 tó jáde ilẹ̀ mi. Àwọn kan ló kọ́kọ́ jáde kélé yìí ó tó jáde. Àwọn tó sì kọ́kọ́ jáde yẹn. Ṣé èyí ó tó jáde? Ọ̀yàn ló ń pè ní Aria Special.
1: Mo máa gbé lọ sí àmìlẹ̀ ẹ̀jẹ̀ ti ẹ̀bọ mi.
0: Aria Special yẹn ló kọ́kọ́ jáde kélé yìí ó tó jáde.
1: Nítorí ajá ń bọ́ ní bọ́, ó ń bọ́ ní bọ́, ó ń bọ́ ní bọ́.
0: O ṣeun. Lẹ́yìn Aria Special, eléyìí tẹ̀lé. Ọwọ́ adùn ní gbogbo ẹ̀.

0: José. Ó ní nǹkan ṣe ní jù wọn ò gbọ́ létílé. Ará ìtílé gbọ́ ń ṣe ni wọ́n mú mọ́ra. Ẹ̀wọ́ ìyàwó. Àfikóyá lọ lárojinlẹ̀ tó dáa. Obìnrin ò bá lárojinlẹ̀ tó dáa lásìkò tá a wà yìí. Tó bá sọ pé ọkọ òun ò mọ̀ ń ṣe. Ọládélé Ọládi méjì. Akeem ọmọ òjìjẹ. Ojú òní tì ọ́. Happy. Ǹjẹ́ o ti gbọ́ nípa àna Akeem ọmọ òdìdẹ̀? Àna rẹ̀ ìyẹn olórí ọsọ́nà. Àwọn tó ń fe tó lọ jọ́lọ̀ nípè àwọn náà rìn wàlẹ̀ àṣà. Gbogbo kẹ̀kẹ́ kùkù nítorí pé ìyá dàgbà, ìyá ìyàwó Abdulakeem ọmọ òdìdẹ̀. Ìyá ìyàwó rẹ̀ dàgbà lóòótọ́ adúpẹ́. Kẹ̀kẹ́ kùkù ó di Sátidé tó ń bọ̀ yìí, àjọ gbáràkà sídà àjọ ṣe ni lókè ìsọnà lókòró. Ìwé náà ó wà ńbẹ̀. Ó ṣe Adégòkè Ọláidé. Baálẹ̀ ni Ọlọ́run dá.
1: Àgbààgbà ń fẹ́ ti wá, ọlọ́tẹ̀ ń gbẹ̀gàn.
0: Ọlọ́tẹ̀ ń bínú, ọlẹ̀tọ̀ ń gbẹ̀gàn. Ẹ̀rọ tẹ̀tọ́ ẹ̀dẹ̀ ń sá. Rogborogbo gẹ́gẹ́ bí orí odídẹ.
1: Àgbààgbà ń fẹ́ ti wá, ọlọ́tẹ̀ ń gbẹ̀gàn.
0: Àbọ̀ṣe kẹrẹ̀kẹrin dẹ́yìn. Ikú ò bá dẹ̀ pàbọ̀n yóò jó ọkọ tẹ́yìn ń jẹ́ lọ́la.
2: Wọ́n kọ wọ́ra kan, wọ́n ra fìlà fún orí orí.
0: Ṣùgbọ́n ìbínú ò da nǹkan fún ni. Sùúrù ni bàbá wa. Àgbà tó bá ní sùúrù òun gbogbo ló ní. Bob Aládé níyì. Mo fa Bob Aládé níyì, mo fà á sírìn ní dédé àsìkò yìí. Bob Aládé níyì látọ̀wọ̀ ògbóǹtarìgì oníjùjú ni. Èmi a máa pè é lògbóǹtarìgì onígìtá. Ò ń sọ̀rọ̀ kan. Gbẹ̀ngà jẹ́ bẹ́ẹ̀ máa gbọ́ mi ó gbòde. Oníbẹ̀yìn ò bá mú sùúrù kó ní sùúrù dáadáa. Kápá jùlọ kọ́kọ́ àtìyàwó ò mọ̀ fúnra wọn. Elédè máa dàrú o. Ìyẹn fóbìnrin tí ò bá lárojinlẹ̀ dáadáa. Ilé rẹ̀ ò lè pẹ́ dàrú. Fóbìnrin bá ń sọ pé dandan dá àfi dandan ni pé kí nǹkan yìí kó ṣẹlẹ̀. Ọkọ máa ń sọ pé kíyàwó òun ó ṣe sùúrù pé òun ò ṣáà rí báyìí tẹ́lẹ̀. Òun ò sì ní fi olè kun. Òun ò ní borúkọ ẹbí òun jẹ́ òun ò ní jalè. Irú kí leléyìí. Ìyàwó gbọ́dọ̀ mọ́ fọkọ, ọkọ gbọ́dọ̀ sì gbọ́dọ̀ mọ́ fún ìyàwó.
1: Ó
0: ní mo ṣe pé nǹkan ṣe ní jù wọn ò gbọ́ létílé, ara ìtílé gbọ́ wọn mú mọ́ra ni. Wọ́n fà á tó fi lé kankan bẹ́ẹ̀. Ṣé ló fà á tìlú fi lé kókókó pé tá ń bẹ̀bẹ̀ pé kó ló ọba sọ̀rú dẹ̀rọ̀? Àwọn kan ní nítorí owó epo ni. Ẹ wá gbọ́. Wọ́n ní nítorí owó epo ni, wọ́n ní owó epo wọn ló ti fò lọ òkè, ó ti wọ́n gógógó ọ̀wọ́n gógó epo yìí, wọ́n ló kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin o lè sún gbogbo tí ẹ̀ bó ṣe wù mọ́. Ògòdò owóró sì gòkè odò tó payé kékeré sólóko. Adéfọ́lá ń takùn tó máa sún gbogbo tí ẹ̀ bí idán bí idán. Àrídán pamọ́, àrídán ṣe mọ́, gbogbo ẹ̀ rí bó ṣe lóhun ó rí.

ẹ wá gbọ́ o èyí tá ń bá bọ̀ yìí ó tọ́nà ẹ jáwò dáadáa ẹgbẹ̀rún mẹ́wàá tó ń pè ní ₦10,000 mẹ́ràn bá gbọ́kọ̀ sọ́nà tó mú ₦10,000 dání pé òun fẹ́ jáde ó kó tọ́ra rẹ̀ jẹ́ ó kù tọ́ra rẹ̀ jẹ́ nítorí wípé mẹ́ràn tí ẹ̀ bá fẹ́ tí ẹ̀ fẹ́ sọ́pọ̀ tí ẹ̀ fẹ́ ṣe mọ́ níwọ̀n bá bọ́ bá rí po ₦10,000 epo ₦10,000 epo ẹgbẹ̀rún mẹ́wàá tí ò tó kò tó 7 litres ibo lèyàn wà á máa fi 6 litres àwọn fẹ́rẹ́fẹ́ ibo ló fẹ́ fi rìn lọ nǹkan dé o joseph ayọ̀dẹ́lẹ́ ọmọ sọ̀fẹ́ easy man àwọn kan ní bẹ́ẹ̀ ló ṣe wọ́n lókè òkun àwọn kan ní a má fòkè òkun àtọ̀dọ̀ tiwa ẹ má fi wéra mọ́ láéláé àwọn kan ní ìrọ̀rùn ti bí ìrọ̀rùn tọ̀hún ìrọ̀rùn ti bẹ̀ yẹn ṣé tó mu tí ààyè rẹ̀ yọ fún yín ṣó yọ fún àwọn kan bẹ́ẹ̀ ẹ wo bí èèyàn bá gbọ́rọ̀ kalẹ̀ ń gbà míì àfi kéèyàn fọgbọ́n gbé kalẹ̀ ni o nǹkan ṣe níjùwọ̀n ò gbọ́ létí ilé ara ẹ̀ tí lé gbọ́

0: ẹwo ẹsẹ jẹjẹ ẹjẹ ká mọ fúnra wa àwọn tí mi kàn gbàgbọ́ ni wípé ẹni bẹ́ni ṣe le tó ọ̀la máa padà wá dẹ̀rọ̀ ẹyẹ fara balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ má bara jẹ́ jù kò sọ ohun tó ní bẹ̀rẹ̀ tí ò ní òpin ìlú le lóòótọ́ kò sọ́wọ́ lóòótọ́ ẹlẹ́dùnmarè yóò yọ̀ǹda ajé yóò yọ̀ǹda gbogbo rẹ̀ fún wa gbogbo bá padà dẹ̀rọ̀ àwọn aláṣẹ wa wọn ò ní sì ṣe wọn ò ní sì jẹ wọn ò ní sì lẹ̀tẹ̀ ẹlẹ́dùnmarè yóò jẹ́ ó máa ṣe é ṣe fún wọn ọlọ́run ọba ọgbọ́n tí wọ́n fi mu tí wọ́n fi tòlú ẹlẹ́dùnmarè yóò yọ̀ǹda ẹ̀ fún wọn èèyàn làwọn náà ṣùgbọ́n ẹ má jà tanra wa ìgboro le o ẹnìkan ló bèrè pé mr wesco mọ́tò rẹ̀ ń kọ́ mo ní mọ́tò ṣé èmi ni mò ń lo mọ́tò báyìí àbí mọ́tò ló ń lò mí àbí ẹ wá gbọ́ná ẹ ló lè mí ń rí nígbà téèyàn bá gbé mọ́tò sọ́nà ẹni ọ̀ra epo òsopọ̀ o manage ọ̀ra epo 10,000 naira ọjọ́ kejì ọ̀ra epo 10,000 naira ọjọ́ kẹta ọ̀ra epo 10,000 naira ẹ lò lórí ìkíni ẹ lò lèèyàn rí gan. Àwa já sí pé àwọn ilé epo lèèyàn ń powó fún. Àbí bẹ́ẹ̀ kọ́ Káyọ̀dé Fọlárìn ẹnjiníà ẹ̀ ń lẹ́ńbẹ̀rún. Ọ̀pọ̀lọpọ̀ ti gbé ọkọ̀ wọ́n ti ọgbọ́n náà sì fi ń lò. Ọgbọ́n náà sì fi ń lò. Ẹlẹ́dùnmarè yóò jẹ́ kárí gbà lo. Ọ̀bẹ́rẹ́ ọmọ Ségi Lájẹ́ Ìwòrè ọmọ Làpólà sọ̀rọ̀ ọgbìnkan tó gorí ìrokò ti ń pariwo ajé tantan. Alájẹ́ ẹni làkínú óbí ni. Bájẹ́ bá fara balára adẹ́lẹ́ni bó bá fara bájèrò adẹ́lẹ́ni. Bájẹ́ bá fara bawárọ̀gún àgán ìmọ̀ta ẹ̀dá adoníre gbogbo ẹlẹ́dùnmarè yóò jẹ́ kájé ó fara tiwa. Kárí mú sokùn kárí mú sẹdẹ kárí mú sẹjù wàrà lẹ̀kẹ́. Ojú ò ní tìyín kò ní tiwa o. Ẹ lẹ́ ń bẹ̀ wọn mo kí níbi ẹwà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa o kí ní abẹ̀ wọn pé ẹ ṣé ká tún tẹ̀síwájú sí.
1: Ẹ ṣayé ere.
0: Ọ̀sán sáre lẹ́. Ogbè ń sáre oko.
1: Ẹ ṣayé ere.
0: Adé afún sèrè sèrè. Abùfẹ́ni ayé kan.
1: Ìwà rẹ̀ yé o.
0: Bó jẹ́ mi láyé kan wọ́n ṣayé eré. Bó jẹ́ yín láyé kan ẹ yá ṣayé eré. Torí ẹ̀ nìkọ́. Torí ohun tí wọ́n rò lẹ́yìn rẹ ni.

yẹn bá lóríire tí ò bá níwà re ìwà burúkú lè borí re ẹni jẹ́ ẹja máa ṣe dáadáa gẹ́gẹ́ bí mo ti ń wé látẹ̀ẹ̀kan ẹ̀yin obìnrin ẹláforítì o ẹ bá láforítì ohun tó ń ṣẹlẹ̀ ńlú ìtẹ́ bá rò kọ́kọ́ yín ò mọ́ ṣe ẹ̀fọ́ yọ láwọn ọmọ rẹ jẹ́ pàdánù nǹkan yín o ó dìgbà tẹ́ ẹ bá kúrò níbi ààyè yín tẹ́ ẹ bá débò mí ìtẹ́lẹ̀ tó máa mọ̀ pé àṣé nǹkan ń ṣe níjù. Àṣé wọn ò gbọ́n lé ara ẹ lé ń gbọ́n wọn dẹ̀ mú mọ́ra ni. Ẹja jọ láforítì ẹja fara wa balẹ̀. Nǹkan tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù. Ó ṣé mo kí yín níbi ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ẹ ṣeun Mr. West kò lu ayé ìgbọ́kọ̀ fún wọn. Mo kí yín ní abẹ̀rùn pé ẹ kú ìbánigbétò náà ṣé ẹ gbàgbé pé mi ni olúwayé ìgbọ́kọ̀ gbáya fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Mo kí yín ní abẹ̀ pé ẹ ṣe ẹ kú ìbánigbétò náà ẹ kú déédéé àsìkò yìí bóyá fẹ́ fàwé mi mọ́ra nítorí wípé a gbọ́kọ̀ gbéyàwó fún yàn lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. Ní Mark Ọláolúwa ọmọ ọlọ́kìnrán mo kí ní Mark ọmọ bíbí ìlú ẹ̀fọn ni mo kí ẹ ṣe ẹ gbọ́ ẹyin èèyàn wa àjọ lájọṣepẹ́ ayọ̀ ẹ jẹun ìwé mi ni mo gbé mọ́ ni mo fà mọ́ra yìí nítorí wípé ta bá sọ pé à ń gbọ́kọ gbéyàwó fún yàn a ti ń ṣèyàn ilẹ̀ ta sí i mélòó la wá fẹ́ kà nínú àwọn tá a ti gbé fúnra wẹ́ẹ̀ àdúpẹ́ ẹ wá gbọ́ o Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn à ń gbọ́kọ gbéyàwó fún ni lóòótọ́ ìyẹn tó yẹ pé a ti ń ṣe yẹn ọjọ́ pẹ́ ọlọ́run ọlọ́run ọba ló sì ń fún wa ṣe ọlọ́run ọba ló ní ó rí bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe ẹ̀dá kankan owó ọlọ́run ọba ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ẹ máa ń pọ̀ ọ máa ń kìlọ̀ wà orí atẹ́gùn yìí a máa ń kìlọ̀ wà pé bọ́kùnrin ló bá lòun wáyàwó kó yẹ ọkùnrin yẹn kó wá obìnrin yẹn lọ bóbìnrin bá ní òun wọkọ̀ kó farabalẹ̀ kọkùnrin tó ló fẹ́ẹ́ fẹ́ òun kó wà wá bá bàjọ́ rí ra wọn tó bá fẹ́ràn ara wọn déédéé ni a kì í fi tipátipá ti yàn mọ́ yàn ó dìgbà tí ẹ bá rí ohun tó wù yín lọ́kùnrin lóbìnrin a kì í fi tipátì yàn mọ́ yàn àwọn òbí kan dẹ̀ wà nínú ilé náà tó yẹ pé ó wù wọ́n bẹ́ẹ̀ ni pé kí ọmọ wọn ó lọ́kọ tàbí kó níyàwó torí bákan lára wọn gẹ́gẹ́ bí abiyamọ ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ pè sórí nọ́mbà tèmi Mr. West kò lo ayé ìgbọ́kọ̀ fún wọn nọ́mbà tèmi ni 08033659609 nọ́mbà tèmi nìyẹn 08033659609 nọ́mbà tí ẹ pè mí sí nìyẹn ẹ ń wọ́kọ ẹ ń wáyàwó ọlọ́run ọba yóò dẹ̀ jẹ́rìí ara rẹ̀ bó ṣe máa ń jẹ́rìí 08033659609 nọmba tí ẹ máa pè mí sí nìyẹn pé ẹ ń wá ìyàwó àbẹ́ ń gbọ́kọ bá ṣe ń gbọ́kọ fàgbàlagbà náà là ń gbé fáwọn ọmọdé ẹ wá ń bèrè pé àtàgbàlagbà ti ayé yes ó lè rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ohun tó bá fà á tàgbàlagbà bá lóun wá ọkọ àbó òun wá ìyàwó ẹ mọ̀ pé nǹkan kan ló máa fà á nínú kó jẹ́ pé bóyá ìkọsílẹ̀ tàbí ikú aya tàbí ikú ọkọ elédùnmarò ní fikú payín ní aya kò dẹ̀ ní fikú payín lọ́kọ ọlọ́run jẹ́ kẹ́mi wọ ogun àwọn tí ó gbojú ọlọ́run fún dáadáa elédùnmarò yóò ṣe dáadáa fún gbogbo wọn bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ ilé ayé kò sí nǹkan tá a fẹ́ ṣe sí ó délé ní ó ṣẹlẹ̀ sẹ́nìkan ó bá ṣẹlẹ̀ sẹ́nìkan akẹ́kọ̀ọ́ gbàdúrà pé ọlọ́run ọba kó dáwọ́ wàhálà dúró kó dáwọ́ ibi dúró kó mọ̀ jà rógùn ìdààmú òun là ń tọrọ ọlọ́run ọba jẹ́ kọ́rọ̀ wa ó dayọ̀ ẹ gbọ́ ẹ ń sọ pé ẹ̀ ń wọkọ̀ ẹ̀ wáyàwó nọ́mbà tèmi 08033659609 nọ́mbà tèmi nìyẹn nọ́mbà tèmi nìyẹn arábìnrin kan ẹ lè pè mí bí mo bá parí ètò tán lórí ọ̀rọ̀ rẹ̀ ó gbìyànjú ó ṣe dáadáa ọwọ́ rẹ̀ bá ó bájé débi pé kò sí nǹkan tó dáwọ́lé tí kìkì

owo na ni gbogbo e ma yori si olorun saanu e o si mu ko loko ri ko si bi mo ri eni to ri to ba pade ko jo fe fe ra won won jo soro fe si ra won se gba fun ra won to pa meje gi na jo fe ra ara won sugbon gba to jo nlo eyi omo birin o so foko pe bawo la se fe soro oko ni en to te wa lokan bayi bo fe lo ilu ebo ilu ebo ke se ilu ebo loro re je mo bayi oni be ni o fe lo ilu ebo e fe lo ilu ebo oni be ni ah eyi o ya obirin lohun le pe ko mo lo to wa pe en to wa lokan re nu pe bo ba igbese to ba gbe niyan ti to ma gbe niyan toro wa fi ma dayo ko si wahala eyi obirin fu o ti okunrin yen leyin owo kuku wa lowo omo obirin dada o ti leyin okunrin yen fo bi eye o de ilu ebo o jo nkan si ra won sugbon gba tojo nlo iye obirin ba po fokunrin pe ojo nlo ojo ma ti nlo se ohun ni loyun ni o ma ndagbo se ohun ni bimo ni eyi okunrin ba ni nkan ti sarajo olohun oye obirin ni pe ki n se pe boya ohun fa ba gbe lodo re je ko ohun ba soro re ko wa ba olu bi osu kan tabi osu meji eyi okunrin ba n pe osu kan abi osu meji obirin wa ni ko si wahala bo ba ye pe towo ohun le seto owo laaye ara ohun ko ohun wa ba nígbà tí ọmọkùnrin sì ti gbọ́ pé obìnrin lòun ó ṣètò owó láàyè ara wọn ti mọ̀ pé kò síbi tóun fẹ́ yìí sí mọ́ àṣẹ ẹ̀yìn ọkùnrin ò ní nǹkan ṣe mọ́ nígbẹ̀yìn gbẹ́yìn ó já obìnrin jùúlẹ̀ kò tiẹ̀ pé mọ́ rárá wọn ò tiẹ̀ jọ kàn síra ẹ̀yìn ọmọbìnrin ẹ fẹ́ ronú para rẹ̀ pé àìmọye ẹni tó ti dẹnu kọ òun pé àwọn fẹ́fẹ́ òun náà sọ pé òun ò lè ṣe méjì láyé òun ti lọ́kùnrin tòun tóun fẹ́fẹ́ ẹ wò bí ọ̀rọ̀ òun ṣe wá rí ó bà lọ́kàn jẹ́ ó fẹ́ ìdùnnú gan fẹ́ sọ dàdà kùdà wọ̀nyẹn bá pé ó jẹ́ sọ́ra rẹ̀ ẹjẹ́ sọ́ra rẹ̀ bó bá kú lè ní báyìí ẹni tó wà láyé yọmọ sáyé ṣé mo bó ṣe rẹwà tó yìí bó ṣe dáa tó yìí ó kàwé ó ṣe gbogbo rẹ̀ ó tún yanṣẹ́ ó yan àwòwò láàyò ó bẹ̀rẹ̀ sí ní ṣòwò ẹlẹ́dùnmọ̀ rẹ̀ mú sí ọlá débi wípé ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ẹ̀kẹ́ ló wá fà báyìí nísìnyí tó wáyé pé wọ́n fẹ́ fi ronú pa ara rẹ̀ bẹ́ẹ̀ sì ń bá dání à ń tugùn ní bọ́kọ bá kọni ọkọ ni ó padà fẹ́ ni ó rọkọ̀ míì nígbẹ̀yìn gbẹ̀yìn ọmọbìnrin ẹ bá pé òun ti lọ́jọ́ lórí òun ti lé lógójì ọdún òun rọkọ̀ míì ní títí ìgbàwó báyìí ó sì yẹ kóun bímọ lọ́ bá níkan kàn sí Mr. Wesco olúwayé gbọ́kọ̀ fún wọn ká ó ba ọkàn mi jẹ́ díẹ̀ nígbà tí mo gbọ́rọ̀ ọmọ ẹnubìnrin pé ṣé bó ṣe rí nìyẹn o sì ti ṣe ọkùnrin lóore tọ́ ẹrùgalẹ̀ akínládé òjò ẹ̀ṣẹ́ adégbòyèga adéwuyì ẹ̀ṣẹ̀hun ẹ̀ṣẹ́ ẹ̀yìn èèyàn wa pokin lẹ́ẹ̀kan sí Mr. Wesco olúwayé gbọ́kọ̀ fún wọn ẹni bá ẹni tóbìnrin yẹn bá bọ́ sí lọ́wọ́ òun tàn kú oríire nọ́mbà tèmi ń ẹlẹ́rìí pè nọ́mbà tèmi ni 08033659609 ìyẹn bẹ́ẹ̀ àwọn nọ́mbà méjì kan wà ń bì tó jẹ́ pé àwọn ń wá ọkọ̀ alálùbáríkà nọ́mbà méjì kan wà ń bì tó jẹ́ pé àwọn ń wá ọkọ̀ alálùbáríkà nọ́mbà obìnrin àwọn méjèèjì yẹn nọ́mbà àkọ́kọ́ nìyí 08106180842 nọmba kejì leléyìí obìnrin náà ni nọmba àkọ́kọ́ obìnrin tí mo kọ́ pè ó dé ọmọ 50 ọdún 50 years sí 55 years làwọn ń fẹ́ láti fi ṣọkọ 50 years sí 55 ló wù wọ́n láti fi ṣe ọkọ ẹ̀ṣẹ́ ẹ̀yin èèyàn wa ẹkú oríire ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹkú oríire lẹ́ẹ̀kan sí ẹ tún gbọ́ ẹ̀yin obìnrin ilẹ̀ yìí ẹkú oríire ẹ̀yin ọkùnrin ilẹ̀ yìí ẹkú oríire nọ́mbà tí mo pè yẹn obìnrin ni o ó ń wọkọ̀ alálùbáríkà ni o ẹ̀yin ọkùnrin ní kẹ́kọ̀ọ́ nọ́mbà yẹn lẹ̀ o 08106180842 nọ́mbà kejì nìyí obìnrin náà ni ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ obìnrin náà ni 08065701862 ọlọ́mọ 36 years sí 40 years lòun fẹ́ obìnrin lé o ó lòun wọ́kùnrin tí ò tí ju 36 years sí 40 years ó ní òun ló wù òun láti pé kó jọkọ̀ fún òun ẹ̀yin ọkùnrin ilẹ̀ yìí ẹ kú oríire ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ fún obìnrin pé kó wá ba yín o ẹ̀yin ní kẹ́ ẹ wá obìnrin yẹn lọ fúnra yín tó bá tẹ̀yìn lọ́rùn ẹ mọ̀ ẹ sì gbọ́dọ̀ obìnrin tẹ bá pè pé
obire ti e ba pe te wa pe nbo lodo re fa mo le mo na re to ba ni ke mo wa je ko won kokon wa o fe wa ja yin lo le ni o yo keru yin lo o emi o mo nkankan nipa re o gugu awon ta n se eto le lori kaye ba le da ko le ba rorun ni eni ke ko jara le emi mi o mo eni kankan o mi fe pada gba pe eni kan lo wa ko mi leru lo eni kan lo gbo owo lowo mi to sa lo mi o mo npa re o eyo obire e ma ko wo yin fokunrin o okunrin to ba data ide to ye pe oro owo lo kon bi le re mo pe o le o le ni owo yin lo fe gba ko ni nkan kan ko ni yawo fe obirin na to ba so pe o fe kede kan wa mo dohun eje eyin na tun fura si pe ko mo je pe se lo fe ko yin leru lo ati pe bawo lo okunrin se mu to se ndanu ko obirin ko fe fobirin ti o mo le mona ibi to obirin ti jade olomo ti aja sise pe ba se wa gba kuda aya si le nko abe mo pa kuda aya wa yato sa kuda aya to ba ni to lo sele nko ki le fe nuwo le fe fi so ati pe fe fe yawo obirin wa sodo yin e n lo sodo obirin obirin wa sodo yin e mo le mona re se yawo le fe ye ti fe yawo iran le npa ike le nse egbo eja se dada number timi 080-33-65-96-09 number ti mi niye a pade ayo bodo jo mejo e se pupo a pade ayo

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀sà. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. Ọlọ́run ó jà fún mi. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdámẹ́wàá Ọlọ́run ń da padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọ̀rọ̀. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́rọ̀, ẹ̀yìn ó jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, wọ́n máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe testing. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem

0: onilu ko wa la fun adura bi mo si wa si ori okini last month ta si koja niyan mo a dupe lọlọrun pe ni bi bayin nijo kerin ta fe ma lo baba ni pe ka ta phone wa pe ka ta phone wa emi te wa focus pe bi awon so pe credit alert ni wa ni ogun to wa lara re ba won ni ka pa ba si pa ba won ni pe ki ogun yen ko ku mo kan ri pe nkan yen bi mo nkan kan ro lu mi ti mo fe subu ni ani mo ta sagara mi ati bayin mo ri pe ara mi ye mi gan ti bere se lati January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ ogun gan wà nílẹ̀ báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní fílì àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pípé à mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí i mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àti ti parí nírọ̀lẹ́ ìmúlẹ̀ mo ní mo lè lọ wóródù mo sáré lọ ìwóródù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ.
0: Láti bá mo ti dá iye pé ká sí lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ tẹ́tí dáyé.
0: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí o.
1: Bẹ̀tẹ̀ orí òkè lánàá.
0: Bọ̀dọ̀
1: nípa nù ẹ tí ó sùn yẹ́fì gan.
2: Àjọjà mẹ́tí ní sọ́ọ̀tì so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen! Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ dídí.

0: the Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus.
1: Hallelujah.
0: Oruko mi ni Mrs. Taiwo Oshobu. Lati Sagari Estate. Mo dupe ni owo Olorun pe lati gba ti mo ti goroke ope mi tubo lekun si lojojumo ni bo gba. Ni go ijeri mi ni pe gbogbo gba ti ma to soroke mama so Olorun pe okada ti mo nguo ti su mi o. Mi fe ma nowo moto mo mi fe ma nowo kada mo. Mo fe moto temi se. Ah, se bo lo pe se mo jo pe. Ah, je ke mi no neri, mo no neri bi bayi se. Mo fe moto se se ni. Mo dupe Olorun je ni pe mo ra moto tutun.
1: Eke hallelujah! Yori on konto ba bere lodi oke yi. Sha ni dani loju pe dodon Olorun yo se. On ti won ba bere loni loruko Jesu wa ri igba. God bless you, my sister.
2: Mo n gbadura fun o.
3: I pray for you.
2: Ni ona tona won ti gbaja fun e.
3: You know that never fought for anyone.
2: Ni weekend yi.
3: This weekend.
2: O ma ja fun e.
3: Yes, na he will fight for you.
2: Ninu ti ja fun e.
3: He is fighting for you.
2: Ni tesiwaju lo ile leriwa.
3: He said you can get your promise land.
2: Afi ojo ti Pharaoh ku.
3: Until the day Pharaoh died.
2: Na ma surely tesiwaju.
3: God bless you, pray for
2: me. Ni irin ajo Kenani.
3: In their journey to Kenan.
2: Iwo na bo se n gbo mi.
3: You are hearing me.
2: It become better for me.
3: There is a place you are about to be taken.
2: Agbara awon ota.
3: But both are enemy binding.
2: Both physical and spiritual.
3: They
2: hold you down.
3: What them?
2: They say you are going nowhere.
3: What well, no, is that
2: because they? But
3: the Bible says,
2: "Oh, look, balare lagbara."
3: Your redeemer is
2: strong.
3: He's saving you. He's saving you.
2: All those that
3: join him. But what
2: might them? Psalm 68.
3: I have come not to Psalm 68.
2: For you to come, Bobo.
3: For them to be scattered.
2: Anywhere they gather.
3: To
2: stagnated your life. They will scatter.
3: Everyone
2: work, Bobo. Turning business,
3: lah. Look for all those that have.
2: Ẹ̀bá ń wá àwọn tí wọ́n ní kárìá
3: lá.
2: Ẹ̀bá ń wá àwọn tó ń ṣẹ́ ní ọ́fíìsì
3: lá.
2: Wípé àkókò tó tí wọ́n fẹ́ fẹ̀ sí.
3: Orí
2: májẹ̀mú Sam 1 yẹn náà ni mo wà. Lẹ́ni pẹ̀lú Sam 24 àti 126. A fi 20 kun lẹ́nu. Ilẹ̀ gbọ́dọ̀ gbọ́ tiẹ̀.
3: Tí
2: Olúwa nílé àti ẹkùn rẹ̀. Ayé àti àwọn tó tẹ̀lé sínú ẹ̀. Ó fi bí ẹ sọlẹ̀ lórí òkun. Ọ̀rọ̀ ló ń jẹ́
3: bẹ́ẹ̀.
2: Mà dábàlẹ́ àkàdá. Mo ní ọjọ́ méje fẹ́lẹ̀ yóò. Yóò dà fún wa.
3: Yes, yes. Yes.
2: Fi ọkàn sí ọ̀sẹ̀ tí mo ń pa yóò.
3: Yóò
2: dára fún wa.
3: Yes, yes. Yes.
2: Wá gbàdú
3: eléyìí.
2: Orere tó jẹ́ tèmi.
3: Tí
2: ń bẹ lágbo àwọn ọ̀tá. Jáde wá. O ní dúró sójú
3: kan.
2: Lọ tún lọ òsì. Every good thing that belongs to me in the camp of the enemy. Comfort. Mo gba orere to je temi. Mo gba oyo e soro. Abaga goli asada. Orere to je temi. Mo nbẹ ni agbo awọn ọta. Mo gba. Ẹgbà. Jésù Olúwa wa. Mo wọnú ẹ̀mí mímọ́ tì ọ́. Mo fi ohun Olúwa sọ tẹ́lẹ̀. Orere ńláńlá tó jẹ́ tiẹ̀ tí àwọn ọ̀tá dì mọ́wọ́. Ó yá gbà padà. Gbà padà. Gbà ayọ̀ rẹ̀. Gbà owó. Gbà ọmọ. Gbà àlàáfíà. Gbà ire. Gbà ayọ̀. Gbà ire. Àwọn kan lóyún kò yọ. Ẹ̀mí Olúwa ló sọ fún mi bẹ́ẹ̀. Rialia Kabadu Lishiria. Oyún yẹn ò yọ. Ṣé ló parẹ́ mọ́ wọn nínú? Mo gbàdúrà. Ẹni de oyún mẹ́ nínú. Àwọn ìka tí wọ́n de oyún mẹ́ nínú. Tí wọ́n fọwọ́ sọ̀yà. Pé àwọn òní jó orí gbẹ́jọ́. Ẹ̀mí wọn kò lọ sí. Oyún orere tí wọ́n náà ní. Tó dàbí pé wọ́n fọwọ́ òkùnkùn kan. Àwọn kan ní oyún ilé kíkọ́. Àwọn kan ní oyún kọ́mpìnì tó fẹ́ dálẹ̀. All this thing has been suppressed and tied inside of
3: you.
2: When told the idea company.
3: Look at that one, company idea.
2: Okukuri se.
3: If you cannot be.
2: Mo lu agogo.
3: I see the best.
2: Mo korere to ni loko.
3: Every good thing you can see.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: O ma ri se.
3: Then you achieve it.
2: E gba adu eleyi.
3: Pray this prayer.
2: Eleyi lagbara.
3: Give help of.
2: Idajo ti won se ninu okukun.
3: That judgment is darkness.
2: To le alaanu lalara
3: mi. That judgment
2: Oluwa tu idajọ naa ka. Ele ni di igboya. Idajọ ibi. Nibi ti won ti gbọ tẹnu
3: mi.
2: Ti won se idajọ. Ti mo wa n jẹya. Oluwa. E fa iwe idajọ yẹn
3: ya.
2: Oyo yo yo. Asẹni. Asẹni. Ma ya le kẹta wara mi asẹnda ya. Wale bale gede barabi ale asada. Ekankada barabi ale ojiada barua ha. Elia manai likinda. Oluwa fa iwe idajọ naa ya.
3: Oluwa faya. Oluwa faya. Oluwa faya.
2: Oluwa wa. E o gbe ọwọ ọtun ele ori. Wọ́n ni sọ tẹ́lẹ̀ mẹ́ta. Àṣẹ mẹ́ta sí orí ògo yìí. Ayayayayayayaya balẹ̀ abasada. Orí ògo re. Àṣẹ mẹ́ta ni. Gbogbo ẹ̀yin tẹ́ ní orí ògo. Mo gbàdúrà. Orí ògo rẹ
3: yìí.
2: Kò ní gbọ́ fawere. Ní abayasa. Tó bá ta orí èèyàn lọ fawere. Tó bá ní kò mú gbàdẹ̀ máa ma gbọ́. Tó bá ní kò lọ́wọ́ gbàdẹ̀ máa padà
3: sẹ́yìn.
2: A máa ń take wrong step. At the right time, àwọn nǹkan tí ò yẹ kó ṣe ní ọmọ
3: sí
2: gbogbo ọfà tó ti wọnú orí
3: ẹ
2: tó fi ń ṣe àṣìṣe tí ò kọ mọ ọfà yẹn jáde àṣẹ kejì rẹ sí orí ìgbà ìwòsàn gbogbo tó ń pè ní bad luck nínú orí ó yẹ gbiná highly kidnapped gbogbo tó ń pè ní bad luck nínú orí mi nínú orí ẹ gbogbo tó ń pè ní bad luck kò sí impossibility.
3: Kò
2: sẹ́sẹ́
3: failure
2: nínú orí
3: kò
2: mà gbiná orí gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn indanibọ̀dé wágbó ẹlẹ́kẹta kó tó di ọ̀nì tààtì
3: oṣù
2: wọn kí ẹ kú orí rẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ orí rẹ gbarẹ ó gba ìrànlọ́wọ́ ó gba ayọ̀ ó gba ìdìde orí yìí ó.
0: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé wọ́n fi ara ni mí bẹ̀ mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé programu máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sáàmù òjò authority. Ọlọ́run kọ́ ilé fún mi. Ó dẹ̀ tún ra mọ́tò Big Daddy fún mi.
2: Lẹ́nu ọdún kan.
0: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29 ni ó ra Big Daddy tí a rọ̀bà ni Ọlọ́run rà fún mi.
2: Ele ipo o. Nawo ọtọ oke o. Second pray for everybody. Àwọn ìyanu gbáǹkọ́gbọ̀ lórí ara ẹ lórí àmọ́ ó yàgbà testimony yìí pa.